I work.

0: ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ of Oyè Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Way ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House mọ́kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé tẹ́bá sí kọjá Aquinas College Gate síwájú díẹ̀ ẹ máa kọjá síwájú díẹ̀ ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout tẹ́bá ti sọ́dá ẹ ti máa rí yellow building yẹn GoTV building ẹ ti máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent pa Ajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
1: Ẹ jẹ́ àtún múlẹ̀ kan sí.
0: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
1: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
2: Wẹ́pà!
1: Signal Send Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kìlàlà kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ̀. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ̀ lówó péréte. Bẹ̀rẹ̀ láti ₦200,000 ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nílé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó Èkìtì No. 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti adjacent Bàbá Ajashin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Aframes Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 2 8 04.
3: Live it, live it, my fork.
4: ADABA.
3: ADABA9 Adaban.
5: Keep it locked on Adaba FM.

0: ogun apakokoro laviside yi ti bere ni awon agbegbe akoko south east ati ifedo re awon osise ti won ti daleko lori re ti won si wo aso uniform ti eto arun iba yo ma be adugbo re wo lekan fun osu marun lati osu kejo yi lati se itoju bi ti efon ti nbimo pelu ogun to ye lati dena ki awon omo efon ma ba di efon nla jowo e fowo so wopo pelu awon osise na ke si fun won ni aye si gbogbo ibi ti won mo pe efon ti nbimo si e ma gbagbe lati ma je ki omi ki o dagun si oju kan ni ayika ile yin e bo awon agba tabi rubber mi mole daada ke si so awon rubber tabi agba ti o le ko mi pamọ danu ise akanse yi ti bere ni osu kejo yi o si ma je igba kan losu fun osu marun e gba awon aladugbo yin nimoran lati se atileyin fun awon osise na ki won si ko ipa ninu imototo ayika yin ranti lati ma sun si abe awon apefon ti a fi ogun si ni alale lati daabo bo ara yin ati ebi yin lowo arun iba fun Nigeria ti ko ni arun iba mo ko ipa ti re ikedi wa lati ojo ijoba apapo ijoba ipile Ondo ati awon alajosepo fun arun iba
1: Oya
2: ituba n pariwo esoke
1: the light through your school
2: arigidi akoko
1: Eba,
2: eti damoju.
1: Ile we the light royal schools damoju.
2: Tosupa ni ikaye.
1: Tomole ojuluwe ko.
2: Jake jado ile kile.
1: Idon baba idon ni woni paka komo lojuluwe ko.
2: Ki opolo moma.
1: Aho lala fu imo.
2: The light royal school is the best.
1: In training your child.
2: In both moral and academic.
1: With qualified experience and dedicated teacher.
2: We have conducive learning environment.
1: Ya right kawe wa ulegbe.
2: Ni joba fi lulu onte.
1: School bus is available.
2: We have standard computer laboratory.
1: Inye ero ayara biasha.
2: Imasoro.
1: Owi liwi wa ugarara.
2: Admission is in progress.
1: Nikrae.
2: Primary 1 to 4 classes.
1: GSS 1 and 2.
2: At GSS 1,
1: the Light Royal School
2: is approved
1: by the government.
2: Come and enroll your child
1: for better and effective
2: The Light Royal School 1
1: Number 1.
2: The Light Avenue.
1: Ogokota.
2: Arigide Akoko Ondo State.
1: For Ekurere Alaye.
2: Ekpe won sori.
1: 0813-828-2027.
2: Tabi
1: 0703-358-5019.
2: The Light Royal School.
1: Learn to lead.
3: Emi la oni yo si
4: ati fe
3: oni
4: be
3: na lo kukuri
4: eredire
3: ti emi honorable and mrs
4: Ebenezer
3: Denny
4: alase
3: ati oludare
4: oyin
3: ti property and block industry
4: finki
3: egbon mi atata honorable Akindele Adeniyi
4: orire
3: otutu
4: senior special assistant
3: SSA
4: on community engagement central
3: bakan na ni mo tun ba
4: ilu mi ju akure north local government area
3: yayo
4: orire yi to tun kan wa
3: niru akoko
4: bi eyi
3: gbogbo re la fin fope fọlọrun
4: ta se
3: imore han si
4: gomina to mo
3: tara lo nfe
4: honorable doctor lucky
3: ori mi san
4: aye dati wa
3: Ibese Pataki,
4: Your Excellency, sir,
3: we really appreciate you
4: for loving
3: Iju Town.
4: Honorable Akindele Adeniyi,
3: this is another call
4: to serve humanity,
3: and I believe you
4: will do more
3: that will surpass
4: your initial performance
3: as a
4: former member
3: of the State House of Assembly.
4: Sir,
3: okay,
4: okay,
3: bye,
4: Honorable
3: and
4: Mrs. Ebenezer Adeniyi,
3: Alase ati Oludare,
4: Oyiti Property and Block Industry.
3: Roman Kie, Gomi Honorable Akindele Adeniyi.
4: Orire
5: orire. Appreciation. Modupe.
3: Eni pa mo iwura lata fun.
4: Asamo yi.
3: Lomuki.
4: Ebi mi.
3: Engineer Mrs. Kule.
4: Adeniyi.
3: Alase.
4: Ati Oludare.
3: Olusade Global Ventures.
4: Jaki Jadu Ile Abayeba.
3: Egbomi.
4: Honorable Akindele Adeniyi.
3: Yayo.
4: Ipo tutu.
3: Yo Senior Special Assistant SSA.
4: To the Governor on Community Engagement Central.
3: Iti Olola Gomina Ipinle Ondo.
4: Honorable Dr. Lucky.
3: Ori mi san Ayedatiwa yan si.
4: Ope ni fun Olorun fun.
3: Ore ofe tabua
4: atanfani ti ko legbe yi.
3: Patinki.
4: Honorable Akindele Adeniyi.
3: Orire.
4: And dupe lowo Gomina.
3: Lucky.
4: Ayedatiwa
3: fun ikaye na.
4: Olola Gomina.
3: Ipo pataki ti.
4: Olorun fi yin si.
3: Gẹ́gẹ́ bí
4: atukọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo yìí
3: yóò rọrùn fún yín láti
4: ṣojúṣe yín o.
3: Ẹ ò sì ní
4: pàdánù oore
3: àwa mọ̀ lóore o.
4: Honorable Adeniyi, once again,
3: congratulations
4: for this world deserved
3: position,
4: which I believe will
3: for you
4: to have more impact
3: on the people
4: of Iju,
3: Akwa North local government,
4: and Ondo Central Senatorial District
3: at large.
4: Ẹ̀gbọ́n,
3: ẹ kú oríire o.
4: Ìlà olé ọmọ ẹ̀ṣẹ́ okùn.
3: Òkú ọ̀gángán mara Iju,
4: ó kọ̀ ọkọ̀ omi ni mo ti rí.
3: Ọkọ̀ àríbíkẹ́ máa jayé orí ẹ̀ lọ.
4: Ìkọ̀kọ̀
3: òkè ń tọmọ Iju lẹ́sẹ̀.
4: Mo gbà á ládùúrà.
3: Ibi gíga láyé rẹ o.
4: Engineer Mrs. Kule
3: Adeniyi,
4: Alase
3: àti Olùdarí
4: Olúṣadé
3: Global Ventures.
4: Jákèjádò ilẹ̀ àgbáyé
3: ló ń bá Akin
4: ọmọ Akin yayọ̀
3: ipò tuntun
4: tuntun.
6: Ọ̀kí 2026 ti ọlé wẹ́rẹ́. Ọdọọdún làrúrógbó, ọdọọdún làráùsá, ọdún yọjọ kámọ̀rọ̀ ọmọ obì lórí àtẹ. Ọdún jíṣu làámọ̀ kí 2026 ti ọlé wẹ́rẹ́ abára yọ̀.
7: Mo làámọ̀ kí n lò fún ọdún òní o.
8: Ẹ jẹ́ lílo lò ó, òní àdúgbò ẹ̀yẹ.
6: èyí lọ́nàrẹ́bù festus ọ̀làníwájú akégbàsọ tùlẹ́gbìmọ̀ asòfin ìlú àbújá mú kí aláàtẹ̀lẹ̀ amọ̀kẹ́ ọba abiodun aderemi adefẹ̀yìntì jp àgbékọ́rùn kejì adigunlegete olóyè olúlu amọ̀kẹ́ lọ́kùnrin lọ́bìnrin adigunlegete ọmọ bíbí olúlu amọ̀kẹ́ fọ ọkú ọdún ọkú ìyẹ̀dún èyàmí àti púpọ̀ ọdún láyé o.
7: ọlọmọ
6: akọrò
7: mẹfà
6: ṣe lórí alárẹ já o. ọlọmọ West Youth Wing Ìlàmọ̀kẹ́ lolùkéde.
8: Kòsí bá ṣe pé tó láyé a ó pé jù bẹ́ẹ̀ lọ lọ́rùn dídùndídùn ní ìrántí olódodo September 8 ló gbógun ọdún kéréje 20 years sí màmá wa Mrs. Beatrice Ọlátúnjì ní Ọláfisóyè ìyàwó bàbá wa shop Lídèrè ṣe bẹ́ẹ̀ jẹ́yẹ sàfún ikú o. Mama, abi ya moto to, iya rere. Nigba aye yin e se forile e se falejo. E fi fe han si gbogbo awon omo yin, e si ko gbo e bi mora. Bi ere bi awada. O ma ogun odun o. Te ti fi wale. Gbogbo awon omo yin serede leyin yin o. Mama, Beatrice, Ọlátúnjì.
9: Omo aladan folele lori oke. Omo olulaju gbara, wodimola kan.
8: Awon omo re, titilayo, Oluwamu iwa, Folagbayo, Akinola, Motunrayo, Akiniyi, Anoluwapo, Ọlátúnjì, Opeyemi, Ọlátúnjì, ati gbogbo awon omo ma so wipe continue to rest in the bosom of the Lord till we meet and part no more. Mama wa Beatrice Ọlátúnjì aya baba wa shop ikede yi wa lati owo awon omo.
10: Ti Freddy Fọlọ́run ṣọ́ olókun tó yè.
11: Yọba fùsì ọ̀fìyìrẹ́ Kingdom.
10: Ẹni tí àwọn ènìyàn gbẹ̀rí rẹ̀ jẹ́ fún ìwà rere.
11: Oníwà jẹ́jẹ́.
10: Láàyè wọn.
11: Wọ́n mà ti jáde láyé.
10: Nínú iyì rẹ̀.
11: Lẹ́yìn ọgọ́rùn-ún ọdún.
10: 100 years.
11: Lókè èpè.
10: Bí a ò ti ṣe sòkú ọlọ́mọ rèé o.
12: Pàdélé tí ó
10: ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2026
11: ìjọ àjàbúrẹ́
10: ipò ìlú iyì rẹ̀
11: ìjọ olùṣèré pé yóò ti kọ́kọ́ ṣáájú
10: láago mẹ́wàá òwúrọ̀
11: Thursday ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án
10: ní wéèkì
11: St John's Anglican Church compound
10: iyì rẹ̀
11: bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́
10: Friday ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án
11: ọdún 2026 ní ìsìn kẹ́yìn
10: fún bàbá onínúure
11: ní St John's Anglican Church
10: iyì rẹ̀ ọ̀wọ̀
11: bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀
10: tókù bá ti wọ káàlẹ̀
11: sàn-án
10: ìtọ́jú àlejò
11: àti ju ọ̀rọ̀
10: ó di Conway Event Center ìdojúkọ oníyẹrẹ Garden City
11: iyì rẹ̀
10: Fredrick olókun tó yè.
11: Ọmọ olùṣàró.
10: Odòró.
11: Ọmọ amóhun adìrò.
10: Ọmọ amóhun dẹ́kàná ya ẹ̀jẹ̀.
11: Ògbúgbọ́ ẹlẹ́mọ.
10: Anẹ́mọ máa níṣà.
11: Àkùrọ̀ kìtì gbẹ.
10: Sùnre o.
11: Gbogbo ọmọ.
10: Àtàwọn ọmọ ọmọ.
11: Lolùkéde.
13: Paga erunwo ajanakunsu beke ele koroma ojo kewa osu kare odun ya ginu eyin ba mi akiniyi jerome olohun gbe mi ijikeche mo mo si aba oluwa logbon baba ijo csc oke alafia lo juwo sikete awon ma e leyin yo ti lo 81 years loke ipe bí ayé sìnkú tí a lọ yìí o dọba di ọjọ kẹwàá nínú oṣù kẹsànán ọdún ya gíníà yìí òun ẹgbẹ ara bàbá kó o bẹẹd funira home wá sí ilé ẹ ní ọpá ṣọrun ní ìdójúkojú ilé kọmíṣánná dédé aago mẹrin òun àìsàn onígbàgbọ dá àtẹlé òun dọba di ọjọ kọkànlá nínú oṣù kẹsànán ọdún ya gíníà yìí amẹrúkẹrú amúyẹpẹ kó yẹpẹ nílé àbá bákan náà kẹtẹ lẹyìn bàbá bá wo káàlẹ sùn ẹyẹyẹ ni ọmọ sí ó di pápá ìṣeré ọlọfin súnré o bàbá
14: ọmọ ìṣòro dára ẹjà ọmọ sọ fẹlẹ yẹsùgbọ mọ múná ògbó ọta ìlànà tó ọmọ kó eré bó má eré ó dàbọ.
13: kẹtẹ àwọn ọmọ òun máa fi àbá ibẹ̀ wo mú ọsẹ wọn lé ìmọ̀ràn ewé gbà wọn àwọn.

0: 88.9 FM Awolu Solu Dero Pese.
1: Iwe aso lewe owo ikeko egbona ibusun nko
2: iya mi iru ibusun ti mo su si nile ati sade ni mo fe o muka
1: o tun na awon na ni jare ba se seto ba won mo wa se ma pada sile iwe won ero ti wi pe omo to pa sunu alaafia o di dodo ko pegede ninu eko re awon dokita ti e jeri wi pe orun je okan ninu to omode nilo lati jafafa ninu eko won no ibusun muka fun awon akeko laayo loni
3: Muka, adding comfort to life since 1959.
4: Ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o. Nílé ìwé àtàtà tó máa ń mú ìtẹ̀síwájú dé bá ìgbé ayé ọmọ. Moral Group of Schools lórí Paraga World lọ́bàdàn orí òdìgbò. Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni. Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé. Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù. Ilé ìwé pàtàkì yìí ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yìí kátà àwọn ọmọ ti ń bá àwọn ọmọ rere kọ́ wọ́n rìn papọ̀ láti ṣoríire together. Àti nursery and primary pẹ̀lú secondary session. Gbogbo subject tó wà theoretical contextual psychological là ń ṣe ń bẹ̀. Kódà àtàwọn tó gbé excursion pọ̀ sẹ́yìn for substantial experimentation láti acquire qualitative education. Gbogbo àwọn nǹkan rere tí mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtòníde. Ilé kì í lọ nítorí àràbàjẹ́gẹ́ òtítì bíire solar energy tí wọ́n gbé wá látòkè òkun tí wọ́n wá gbé kalẹ̀ ń bẹ̀. Ẹ wá wo àwọn olùkọ́ tó neat tó clean dànùdànù. Tó tún wà professionally and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn. Moral Group of Schools. Ẹ wù ẹ má jẹ́ sọ̀rọ̀ pípọ̀ jù. Ó yá sí Moral Group of Schools. Lórí Paraga World lọ́bàdàn orí níjọba ìbílẹ̀ òdìgbò. Ètò ìgbaniwọlé ti bẹ̀rẹ̀.
5: Yo yanra o yankun ekiti kete mi omo ni goroso ekiti ru mole keje bawere ni we le kiti wo fere rule lolo ka muro olorun abolu si dike o fere television ni o fere fan ni o fere deep freezer wo fere washing machine wo fere microwave wo fere ro kitchen gas cooker and co eyo abolu si dike eyo wo yo asan die kan de gba ne ele o ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe no ronu yeyeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo oko si o pelu number 07074843351 yemi pe le kan si 07074843351 so ti yo ya de rule o
6: Ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn alábọ́dé tó túmọ̀ sí health center ló wà káàkiri orílẹ̀-èdè wa. Ó dá mi lójú pé ìkan nínú wọn wà nítòsí rẹ̀. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn health center wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní health center tó wà nítòsí rẹ̀. Ṣé ti ìtọ́jú ni ká sọ ni abẹ́rẹ́ àjẹsára, kálábóyún bímọ láyọ̀, kágbóhun ìyá, kágbóhun ọmọ àti ìgbáyégbádùn ará ìlú.
7: Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ ẹja jọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
6: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó ń mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
8: My brother, I hear say Lafarge don't change name.
9: Yes, now.
8: Lafarge Africa PLC
9: don't transform.
8: Come become HBM Nigeria PLC.
9: The name don't change. But now still the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week country since 1960.
10: HBM Nigeria, formerly Lafarge.
9: HBM Nigeria. Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
11: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans.
12: Goal!

0: there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
1: Fífí oògùn apakòkòrò Larvicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti Ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ uniform ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú bí tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú oògùn tó yẹ láti dènà kí àwọn ọmọ ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí, ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà. Fún Nàìjíríà tí kò ní àrùn ibà mọ́, kó ipa tirẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn alájọṣepọ̀ fún àrùn ibà.
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
4: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Baba, ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
6: Abba, ajọ́ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Akọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
7: My guy, you know say Betway get plenty casino games for Niger. Over 400 games, Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, eh? No matter which you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today.
0: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
8: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
9: Ètò ìgbéyàwó láyé.
10: Ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
11: Kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí ìṣe ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
8: Ẹ ní tòótọ́.
10: Kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
8: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
11: Èwo ló tún jẹ́ CDK báyìí?
8: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
10: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
8: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
12: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
13: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
4: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Live it, live it, waffle.
13: ADABA.
9: 89 Adaban.
14: On your track. Set.
9: One sorry, Jayino. Adaba shi mura lowo. Ere ije yi ki se ti alagbara. Adaba gbera. O fo ba won lona. O tun fi won sile. Adaba 88.9 FM. O ti gba ko kini. O si waju awon egbe ni tele leyin.

0: ọjọ́ ẹ̀jẹ̀ ìjì tá a jí lónìí koríko ń kọ́ mi lọ́wọ́ mi ọ̀tún ìwẹ́rẹ́ ìwẹ́rẹ́ àní ìmúra ìmújí lónìí ẹ̀jìrì ń kọ́ mi lọ́wọ́ mi ò sí ìwẹ́rẹ́ ìwẹ́rẹ́ koríko ìbá kọ́ mi lọ́wọ́ mi ọ̀tún ìwẹ́rẹ́ ìwẹ́rẹ́ ẹ̀jìrì ìbá kọ́ mi lọ́wọ́ mi ò sí ìwẹ́rẹ́ ìwẹ́rẹ́ ń borí ìwòsàn mi délé kokoko adia fun iwe awon elese kan to so to so to bula oni dina sirata li mustakina afini mana lolohun oba olohun oba afini mana fun toni fi wa mana o moja asirin moja asise o oni ta ni ogun ori oke oluwa lo tabi ta ni odonu bi mimo re eni to ni owo mimo ati aya fun fun en ti o gbe okan re soke si aso ti ko si bura tan awa ni a ò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdòdó lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ kì í ṣàwọn bíi ìjọ ọ̀dá bá ti ń jáde lọ lónìí ká jáde re ká pawó re ká wọlé ìbùkún àní ṣubú dànù lágbára ọlọ́run ọba ìjọ ọ̀dá bò lọ́dọ̀ rẹ láàárọ̀ ìṣe dáadáa ni ó fẹ́ ṣe bí ọwọ́ òtútù àbí bí ọwọ́ aago mẹ́ta
1: ó ṣe bí ọwọ́ òtútù òtútù ló mú
0: láìsí tú bàbá
1: ọlágbára gbọ
0: ẹlẹ bàbá
1: o ṣeun
0: ẹlẹ
1: àláfíà ni mo bá ọ
0: àláfíà ni bàbá ẹ lọ sábẹ igi láàárọ yìí
1: abẹ igi òtútù mú lábẹ igi
0: ẹ sì mọ pé tẹ bá dábẹ igi báyìí rí nǹkan jó gẹ
1: bóyá bí oríta ni kí n lọ
0: oríta
1: ó dà
0: ẹ mọ bá àwọn àgbààgbà ẹgbẹ ẹyin bọ́ ti mọ́ ń ṣeun tọmọ ń jí làárọ̀ kó lẹ́gbẹ́ ìyàwó wọn tí wọ́n lọ jó gẹ tí wọ́n bu nǹkan lùyà
1: ilé tó ọmọ ṣe ń gbà tó kọ́kọ́ wáyé àbí.
0: Àyè kan náà mo wáyé tí wàá mi bàbá.
1: Mo ṣe bó olóò ti kú rí ni.
0: Bàbá ìwòlẹ̀ tí wàá sọ sí torí ìlà ojú mi ẹ wà ni.
1: Wọ́n já wa ń wa nǹkan sí olójú.
0: Ẹ wà níyàn ni.
1: Ẹ wà ni.
0: Ẹ wà ni kò sí
1: ìgbà. Àbẹ̀wà.
0: Ẹ mọ̀ páwa tá a bá ti wá látọ̀sùn pàápàá jùlọ bí tá a jẹ́ òṣèfẹ̀ ṣèkìrun a máa ń mú gbogbo ẹ̀ a máa ń mú papọ̀ ni ilà tí ń bẹ lápá mi ọ̀tún ìlàfẹ́ ni ilà tí ń bẹ lápá mi òsì ìkírun ni
1: ìyẹn náà ń pè ní ìkírúnfẹ́.
0: Ìkírúnfẹ́ ó ti yé yín bàbá ọ̀kọ́ yìí gan lẹ ti kú rí wáyé yìí lẹ ti wálé ayé rí.
2: Ó lágbára adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba akínyín bí owó tẹ́tí láǹfààní àti mọ́ gbọ́ wa láàárọ̀ tòní lórí àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlaramọ̀kìlà wa atókí káàbọ̀ sórí ètò ojúmọ́ayọ̀ láàárọ̀ òní ojúmọ́ayọ̀ òun náà ni ó mọ gbogbo wa bàtà ọ̀fọ̀ wọn ní bọ́ sẹ́nu ọ̀nà wa lágbára lọ́wọ́ ọlọ́run ọba àwa bọ́ọ̀sì ọlọ́run atún ti dẹnu àjùbá yẹn náà lọ ànírùnú a sì ní sẹ́ǹsì ṣùgbọ́n ìmọ̀ bá sẹ́ǹsì tá a bá ti níhun ọmọ ń wúlò ọmọ ń wúlò
0: àwọn sẹ́ǹsì kan tí ò jọjú àwọn sẹ́ǹsì kan tí ò lajú àwọn sẹ́ǹsì kan tí ò dàbẹ̀ ń pọ̀ wà ń bẹ̀
2: tí wọ́n sì mọ̀ pọ̀ ń bẹ̀ ń bẹ̀
0: kásà máa ṣe dáadáa
2: àbí o
0: rà àmọ́lẹ̀ tí ó mọ́lá
2: bẹ́ẹ̀ni
0: akébì kan ni yóò ní ẹja máa wù wá bí ẹni tí ò ní gbẹ́kú ká wọ́n yẹ́n láyé kò ní pẹ́ tán bí n tí láyé ojú tó mọ́ padà bọ̀ wá wọ̀ọ̀kùn ó níbi tá à ń lọ láàárọ̀ ẹ̀ ṣùgbọ́n kó tó di pa lọ bẹ́ẹ̀ ẹ̀yìn alára wa ẹ̀jẹ̀ akọ́kọ́ dojú
2: àdó kí lọ́nà
0: ó ti pàtàkì torí bá a kan tó kù tá à ń lò yìí
2: kò gbọ́dọ̀ jà gbọ́dọ̀ já.
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
4: Come on. akuri lori mi go
5: kabo
4: okay obiri eh kon lo mo

0: kaabo pada lapa bi oni bi tan lo laaro yi oro to ni se pelu afilede awon igbimo to se awofin bi owo to n wole lati awon ijoba ipinle kokan bo ti se kere jojo si nkan tan na ati wipe awon ipinle won yi oni won o mo le se be da duro laye ara won ohun to mo n duro de o na ni ogo ti joba apapo to ba fi sowo si won ninu atejade kan to jade iroyin ni ko din ni ijoba ipinle 26 ninu awon ijoba ipinle bi odi meji ni iye ijoba ta ni lorilede Nigeria lo je wipe lodun 2025 oye ti won pa wole IGR won oye ton pa wole labenu o kere jojo si nkan ti won pa si nkan tan na ati wipe awon ipinle won yi won o le da duro laye ara won lai se pe ijoba apapo ba fi owo sowo sasun won won looto ni lateyin wa a mo pe ijoba apapo ara ise won ni wipe ki won mo pin owo kaakiri fun awon ijoba ipinle won yi lati mo fi se awon ise idagbasoke bakan na si ni pe awon ijoba ipinle mo won mo apa owo wole labenu opolopo lo je wipe opolopo ipinle lo je pe won lepo bi ipinle Ondo awon ipinle mi be la tori be la se ni awon ta pin si Niger Delta bi kini kan joda awon ijoba ipinle won yi onikaluku won lo mo ona ti won gba pawo wole labenu fun ijoba awon ipinle kan be loke oya to je wipe ona ta won gba lati pawo wole labenu ti won o ni oro eto ogbin yi awon mi nbe to je wipe ona ta won gba lati pawo wole labenu awon pe ja ni
1: bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀ ló ṣe wà lórílẹ̀‐èdè yìí jákèjádò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wo ìpínlẹ̀ Èkó báyìí iléeṣẹ́ ń bẹ níbi tí wọ́n ti ń pawó wọlé ìpínlẹ̀ Ògùn náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńláńlá ìpínlẹ̀ Èkó tún ni àwọn ọkọ̀ ojú omi ló ń gbà wọlé lọ́tún lọ́sì Abíbílí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpínlẹ̀ Ọ̀ṣun mọ ọ̀nà táwọn ń gbà pawó wọlé fún ìjọba bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa wúrà ìyẹn góòlù ẹ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́
1: apá kan ìpínlẹ̀ Ògùn sórí gbogbo àwọn ìpínlẹ̀ yìí ònà yẹ kí wọ́n ní àwọn nǹkan tó jẹ́ pé wọ́n lè máa jẹ́ pé bí nǹkan bí ọ̀rọ̀ láti lè máa fi pawó wọlé fún ìjọba sórí nígbà míì tá a bá ní ká máa romi ròyẹ̀ fún lórí àwọn nǹkan tí bẹ́ẹ̀ owó ti ń wọlé láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tí ìjọba àpapọ̀ bá ní ó dá o mo rántí ìgbà kan ní ìpínlẹ̀ Èkó tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńgbà náà láyé ààrẹ tó wà ńbẹ̀ lọ́wọ́ yìí ni tíjọba àpapọ̀ tí ó gbégi dí owó ti ń wọlé sí àpò ìjọba ìpínlẹ̀ Èkó ńgbà náà ǹjọ́ jẹ́ mọ̀ pé gómìnà tó wà ńbẹ̀ ńgbà náà tí í ṣe ààrẹ tó wà ńbẹ̀ lọ́wọ́ yìí ó mọ bí ó ṣe ti bẹ̀rẹ̀ sí ní pa owó wọlé lábẹ́nú fúnjọba tó jẹ́ pé bo àtowó oṣù ni àtowó iṣẹ́ àkànṣe ni o wọ́n sì ń láǹfààní àti rí tírú nǹkan báyẹn bá tiẹ̀ wá ṣẹlẹ̀ sí ìjọba ìpínlẹ̀ kan àbí ìjọba nínú àwọn ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ bíi mẹ́rìndínlọ́gbọ̀n tí ń bẹ báyìí tó jẹ́ pé wọ́n ti sọ wípé àwọn yẹn o wọn ò ní agbára láti lè pawó wọlé fúnra wọn kì í sì ṣe pé wọn ò lágbára
0: wọn pawó wọlé ṣùgbọ́n
1: wọn pawó wọlé ṣùgbọ́n owó ń kéré sí nǹkan tí wọ́n ná.
0: Àtẹ̀jáde kan tó tiẹ̀ jáde jọ̀ọ́dá ó jẹ́ kò di mímọ̀ wípé àwọn ìpínlẹ̀ wọ̀nyí ló jẹ́ wípé tírílíọ̀nù kan àti bílíọ̀nù mẹ́rìndínlógún 1.16 trillion naira lówó tó jẹ́ wípé wọ́n ń pa wọlé ṣùgbọ́n tírílíọ̀nù kan àti bílíọ̀nù 191 trillion naira lówó tán ná sórí àwọn òṣìṣẹ́ wọn àtàwọn
1: kìnnà owó tán
0: pa wọlé òtòyè tí wọ́n
1: ná
0: ó wá fi àlàfo 747 billion naira sílẹ̀ láàrin owó tí wọ́n pa wọlé àtọwó tí wọ́n ná owó ìpọ̀ jọ̀dá
1: ó pọ̀
0: owó ìpọ̀
1: tí a tábà
0: lára àwọn ìpínlẹ̀ wọ̀nyí ìpínlẹ̀ Ondo sì ń bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ ni sórí awon sori to ma nya mi lenu gba mi ni wi pe mi o mo nkan tori awon boya tori pe owo ti joba apapo nfun awon ijoba ipinle yi to ti po si to ti rugogo si na fi wa fa seyin wi pe ati nrowo nbi kan
0: abon pawo wole labenu ton pa gbogbo idi e pamo si asun
1: boya
0: boya tori iru ipinle ja o fi ipinle ondo wa bayi ka fi sapejuwe opolopo awon ile ise to je wi pe ati gbo npa eri ni ipinle ondo ni o sise mo oluwa glass nbe nbe
1: be ni
0: a gbo nkan kan pa e mo loni awon ile ise mi to ni tumo be be to je wi pe so mo pe deep sea ti nbe ni ipinle ondo yi o jin ju eleyi ti nbe ipinle eko lo
1: be ni be ni
0: ko to di wi pe won tun papako omi Lekki se bayi ibi ti won mo ngba tele iyen ti apapa won awon oko oju omi kekeke yo lo pa yo lo pade oko oju omi nla lori okun ni
1: tori pe
0: ko le gbe wa ko jin to ko de pe won se wa tun ti Lekki se bayi sugbon bo ba wo ti pele ondo ori omi tin be ni pele ondo nbi joda awon oluwadi won je ko di mimo wi pe o jin dada debi wi pe ko si bo ko oju omi ohun se tobi to ti oni le rin ati egbo nigba aye gomina na Oluwarisumi Akeredolu pe oro papako ori omi na won gbe igbese
1: lori e ngba na
0: sugbon ja wa foju sunukun wo melo ni ipinle ondo si Lekki bayi ije ijoba apapo o ni fe
1: lati so pe
0: awon fe wa kowo le papako oju omi ni ipinle ondo nigba to je bi pe awon eyan tin gbe flyboat gan lati ori omi ni ondombi lo si Lekki to tumo se pe ko jina sira won si oni je sowo danu abi be lo atawon kan mi be to je pe o ye ko mo pawo wole fun ki wa se ipinle ondo nikan awon ipinle mi na wo iru ipinle osun bayi se goolu ni ka so pe ko si to ni abi ipinle oyo ni ka so pe goolu ni o si to largest bitumen ni le adulawo ni west africa ipinle ondo ni nbe
1: bi lo wa be ni sori awon kan mi wa ngba mi to je pe awon governors wa to ye kan gbe awon igbese lori pe order ki la awon nkan to le mo mu wole sori ngba mi awon nkan to ye ki won se ko la awon gomina mi se ngba mi ti e ba fe wo pe e fe je ipinle ti o mo ri owo pa wole daada eyin na gbodo se awon nkan to ye pe yo fa awon oloko obo wa lati wa mo logi ola
0: sipinle
1: yin eleyi le fi mo ri owo yin te fe pa wole le fi mo ri pa wole labele se ngba ti o ba si nkan te fe pa wole ti o
0: si nkan to
1: fe pa wole e da kun bule ti fe mo rowo
0: iye oniye ti ijoba ipinle Eko to n pa wole lori owo ori
1: be ni
0: awon ipinle to bodi sekun Niger Delta ori epo ni won ti n rowo won
1: be ni
0: sugbon melo ninu awon ipinle won yi joda to je pe won se le claim le won pe ile wa lele se le ti ipinle kan ti n bo wonu ipinle mi pe awala ni ile yin yi o awala ni ile yin yi o awala ni ile yin yi o ona wo ni won wa gba lati fi ri owo won pa wole a gbiyanju ati gbe alejo wa wole oju opo yen
1: se bakan
0: sugbon saju gba na e ja sare wo oju opo e ka lo sare taja ya n padabo.
2: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
3: lati bi ose melo kan ni awon ifun buruku ti nje o mo ran ti bi apere awon aisan na se ri o bi o se ngbon bi ewe ko ni igba oye o ma se o ara re lo ngbona bi ese na yi be lo dara ya rara koda o jeun daada lenu jo meta yi
4: ewo apere iba lele yi o mi o si ni fe ki iba gba mi mu lasiko yi ori eru po lowo
3: to ba je be je ka tete ya se toju re
4: o dudu oro ni ba le ni iru ogun o lo le koju e bayi
3: ma yora re lenu ogun iba ti akogun po fun mi lisonate soft gel ni iba ti iba gba mi mu ni igba die seyin o koju re
4: ni ki le pe yi
3: lisonate soft gel je kin lo mu wa dekun arun igba ko to bi osan le lo lisoni soft gel oja kan lati odo lin edge pharmaceuticals limited o wa ni gbogbo ile itaja wo ka ki ni nigeria bi aisan iba o ba fi o sile leyin ojo keta yara kan si dokita re lisoni soft gel mu ilera re lo kokudun gbadun aye re
5: live healthy enjoy your life
0: e ka bo pada eyin alara wa leyin opolopo pan pan pan sunkere fakere arale alejo wa gunle layo atalafia akiyin kojumo omo ba toyin
1: akingbade
0: akingbade oro nipa atejade wipe awon ijoba ipinle 26 ninu awon 24 ti won se ayewo si meji osi ninu won tori won ori akole to gunmo bayi na ti won pada se ngba to baya iyen Cross River ti ipinle ipele kan be won ni won o le da owo na lasun ara won bi joba apapo o ba da si won owo ti won si na o po ju iye ti won pa wole lo gege bi o se lade awon ipele won yi lo je wi pe bi 1.16 trillion naira o ni pon won pa wole lodo 2025 o to si je pe 1.91 trillion naira o ni won na sori awon osise won o fi alafo 747 billion naira sile ti iye tan pa wole fi ju iye ti won na lo kini pate ro pe eleyi le ko lori oro aje orilede Nigeria eja ti bebere
6: e se olotu mo ki gbogbo eyan age e ku se ni la so gbogbo wa e no mi do o ibeye ti ibeye lowo lowo mi la ro yi tori pe o je nkan to je pe a ti ma so tele pe awon adari wa ni ìyá ti jọba àpapọ̀ pé wọn ò bójú wò látẹ̀yìn wá wọn ò bójú wò lóògìdàgbẹ́ ni pé ọ̀rọ̀ náà fi já síbi tó já sí yìí ó ṣe nígbà tó púpọ̀ nígbà tá a bá sọ wípé odidi 26 governors ni wọn lè pèsè nǹkan fún ìpínlẹ̀ wọn pẹ̀lú àwọn nǹkan táwọn ìpínlẹ̀ wọn ní lóríṣiríṣi ó wá dùn mí jọjọ ó dùn mí jọjọ wípé ìpínlẹ̀ ondo gan tó wà lára àwọn ìpínlẹ̀ tó dàbẹ ni pé ọlọ́run bùkún jù fún ní pípé wọ́n ní epo rọ̀bì wọ́n ní kòkó wọ́n ní obì wọ́n láwọn oríṣiríṣi àwọn nǹkan tó kó lè jẹ́ kí ìlú ìpínlẹ̀ ondo for example ni o káwọn náà sọ wípé a fẹ́ gbà autonomy kó nàìjíríà káwọn náà da orílẹ̀-èdè ṣùgbọ́n èrè pé gbogbo wọn náà tó dàbẹ ni pé ó fọ́ to this category láwọn ìpínlẹ̀ ó gbọdú bà mí tì gẹ́gẹ́ bí ẹnìkan wípé àwọn ìpínlẹ̀ gan tá a fi pé bóyá àwọn ilé wọn làmì láká ó dàbẹ ni pé níwòye tèmi wọn jọ wọn ju bí local government system lọ́rọ̀ lóńbẹ̀ and tá a bá dẹ̀ wàá wọ ẹni pé àwọn gómìnà náà wọn gbó lóòótọ́ kọ́kọ́ bẹ̀ láti bẹ̀ lórí iye tí wọ́n pa wọlé wọn ò sòótọ́ pẹ̀lú iye tí wọ́n pa wọlé ṣe olóòtú àwọn gómìnà máa ń rí rẹgbẹ new generation wọn as source of embezzlement ṣe wà mí ṣe yín olóòtú kọ́kọ́ ti bẹ̀yẹ mu ná àwọn gómìnà máa ń rí torí pé kì í ṣe probe so wọ́n ti máa ń rely 100% lórí federal allocation tó ń wọlé wọ̀nyí olùfìyàbẹ ni pé àwọn gómìnà yìí kì í pé wọn ò kó owó wọ́n ń kówó ṣùgbọ́n wọn ò dó lóòótọ́ sí owó tí wọ́n ń pa wọlé wọ́n rí bí source of their own investment láti lè máa kówó ara ìlú torí pé kì í ṣe probe efcc ò ní jẹ́lọ́lá bẹ́ẹ̀ bí nǹkan kan jẹ́lọ́lá kan ní báwọn lè ṣe náà rẹ̀gbẹ̀ ní ìròyìn tẹ̀ ń fara yín pa wọlé state local government wọn ò tó wọ́n máa ń rí bí ọ̀nà tó ẹ́ pé eléyìí ò ti rẹ̀gbẹ̀ ní yóò a lè kó jẹ bó ṣe wù wá nkan tí wọn sọ pé a pa wọlé náà la máa sọ ojú àwọn la máa gbà pé àwọn onímọ̀ ọ̀nà pé àwa la ṣe kí ni àwa la pa fáìlì ẹ̀ dọ́kúmẹ́ǹtì àpawọlé ọwọ́ wa ló wà kò sí kọ́pì lọ́wọ́ ẹnìkankan mọ́. So ìyẹn bẹ́ẹ̀ ni gun ìyẹn. Ìkejì ni pé àwọn ìpínlẹ̀ náà ti relent, wọ́n ti relax lórí revenue ti federal. All because àwọn dẹ̀ ní àwọn nǹkan ìmúyẹ tó lè máa fún wọn lówó ní ìpínlẹ̀ wọn. Mo sọ̀rọ̀ tó Ondo, Ondo ṣàlékò ṣẹ́kọ̀ Ondo wọ between me and you ṣẹ́kọ̀ Ondo state lè wọ inú níìtì àwọn tí wọn lè tọ́ lè finance state wọn their own. Ondo ní beach kí ni Ondo ń ṣe pẹ̀lú beach wọn pẹ̀lú omi tó sọ̀rọ̀ àǹdè wọn bá ṣe sọ lẹ́bẹ̀ iná ṣe sọ lẹ́ẹ̀kan nínú ìfárá yín wípé omi tó wà ní ìpínlẹ̀ Ondo ní àwọn nǹkan tó jẹ́ omi ó du ti Èkó lọ ó ní jíjì sí kí ni ará ìlú Èkó àwọn Ondo ń ṣe lórí ìyẹn bẹ́ẹ̀ lọ láwọn ìpínlẹ̀ tó kù náà aláwọn ìpínlẹ̀ tó sọ pé ṣàkó la mọ̀ wọ́n sí láti gbọ́ sọ pé ṣàkó èédú náà kó ń bẹ̀ tó pé dà méjì raw money láyé ìgbà yẹn kí lọ ti ṣe sí báyìí lóòtú. Àwọn míì bitumen àwọn míì láìmọ̀ oríṣiríṣi kò sí pé tọ́lọ́run ọ̀dá ńláńlá ní Nàìjíríà ṣùgbọ́n àwọn adarí wa wọ́n ti rely 100% náà at state level lórí nǹkan tó ń ti Àbújá wá wọ́n wá rí nǹkan tó bá pa wọlé láàrin lórí ará ìlú lórí yẹn ẹni tó bá pa wọlé tó jẹ́ state revenue wọn wá rí bí ọ̀nà kan láti máa tẹ̀ fi yẹn máa ṣe kí ni kán máa fi mẹ́lò kiri kán máa fi sọ pé àìléyìí kán máa fi tọ́jú ara wọn. So ìyẹn náà bẹ́ẹ̀ àwọn gómìnà míì wà jẹ́ pé wọn láfojúsùn rere ta lè sọ wípé a pè ní blueprint. Wọn ní gómìnà ní akàn mo máa ń sọ gbogbo ìgbà pé majority àwọn tó wá ń contest ní Nàìjíríà ní àwọn ìpínlẹ̀ gbogbo ẹlòmíín ó contract blueprint ẹ ní òun fara ọmọ nǹkan tó bá ṣe lórí oyè ẹ tó contract pé kọ́ bá nǹkan blueprint nǹkan tó rọ agenda báwo ló ṣe fẹ́ bọ̀ nǹkan tó fẹ́ ṣe lára ẹni tó fẹ́ ṣe fara ìlú báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀nà àti kó wọlé fara ìlú náà tẹ́pọ̀ òun fúnra rẹ̀ kò ní àìdí ẹ̀kan tó ń preach pé òun fẹ́ ṣe fara ìlú torí pé ó contract blueprint kíkọ blueprint ẹ ní kíkọ agenda ẹ ó contract báwọn ọ̀mọ̀wé kọ́ bá ń kọ́ ni tó sọ fún wọn. So this idea tẹ́pọ̀ ọ̀nà ń bẹ̀ ìyá gbàjà ará ìlú gbà mí pẹ̀lú àwọn the peaceful ará àwọn election tó ẹgbẹ́ wọn ní wọn bá ṣèjọba wa.
7: Ọ̀dà
6: pẹ̀lú gbogbo kọ́tà ọ̀sán yìí náà ló wà náà ló wà clearly pé a lè ṣe kò sí ìlú tọ́lọ́run kẹ́ àfàwọn ìlú kan àbí méjì tẹ́pọ̀ lè máa sọ pé ogun jẹ́ kí wọ́n dá dúró kọ́kọ́ rìn kankan.
7: Ọ̀dà pẹ̀lú gbogbo àwọn ohun tí ẹ ti yànnà náà yìí kí wàá lè lérò wípé ó lè ní ipa tó lè ní lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé láwọn ìpínlẹ̀ tá à ń sọ yìí.
6: Ẹ ṣe olóòtú tẹ́ bá wò dáadáa àwọn náà ti àwọn gómìnà náà ti ń gbàdúrà wípé kọ́ lọ́ọ́ má jẹ́ kí federal government kó yọ ọwọ́ FARC kúrò nínú ayé wọn ìyẹn ilé tó ń pẹ́ lóṣooṣù àdúrà tó ń gbà nìyẹn ṣébù wọ́n gbàdúrà wípé kọ́ lọ́ọ́ jẹ́ kó ṣe kí ni kó máa increase sí òun ló fi bún irú míì nígbà tí ìjọba àpapọ̀ sọ wípé owó subsidy wa tó máa pè fún àwọn state olóòtú àwọn state wa wọn ò manage owó subsidy dáadáa wọn ò manage ìbùn ẹ̀yìn ìbílẹ̀ lọ gómìnà ìpínlẹ̀ yín mọ́ wípé gómìnà kí lẹ fi owó subsidy ṣe kí lẹ fi owó allocation ṣe torí pé wọn a sọ pé wọn ti kó gbogbo ẹ̀kọ́ sódù kan àtowó revenue so charity mọ bó wá ṣe wọn láti fẹ́ gbà yìí tó sọmọdé ìgbà tó sọmọdé tún wọlé tó jẹ́ káwọn gómìnà wa tún lówó sí kọ́ owó kó jẹ sí torí pé revenue yẹn tẹ́lẹ̀ báyìí tó bá ṣe ni wọ́n pa revenue wọ́n pa bíi ₦10 wọ́n jẹ́wọ́ ₦7 wọ́n fi ₦3 sápò ara wọn ẹ̀rọ̀tàn nígbà tí ẹ̀kọ́ wọn rí owó epo tún dé dọ̀tún àwọn náà tún bọ́ subsidy olóòtú owó revenue tí wọ́n jẹ́wọ́ ₦7 tẹ́lẹ̀ ẹlòmíì tí ń jẹ́ wọ́n tún wá pàpà sí pé wọ́n ẹ̀fọ́ sí ẹ̀ mọ́ tówó òun tún wọlé tó tún gara sí wọ́n tún jẹ́wọ́ nǹkan tó wà lẹ́sà dànù nǹkan tó pa wọlé torí pé wọ́n rí pé this area láti lè kówó jẹ tí EFCC ò lè tírèsì torí pẹ̀lú pé owó tí EFCC máa ń tẹ̀lé tó máa ń mú salami sí ni owó allocation and now owó subsidy. So ọ̀ntì ìgbà tí àwọn gómìnà wa tá a bá padà sí àwọn nǹkan tó jẹ́ natural resources yìí wá láwọn ìpínlẹ̀ wọn jẹ́ pé totally iru awon to ni gold awon to ni bi to be awon to ni nko awon to ni le petrol awon to ni konga epo awon ti won ni awon kan gafe e kan gafe ko ta no coach mi ro fiti ba ni kan gosi and kan gosi is working very well sugbon modati ti ijobo ti je ka mo nkan ti o ti ikan gosi jade but amo bi pe je ekiti ikan gosi ya mi kan gosi bai is one of the best in Africa lowo sugbon ti lo ti be jade ati mo and to ba de je ki awon kan to awon ringerin gesha what happen anko ko tu modernize e no do ijobo ijoba ipinle ekiti won bi yo du lori pe ati be make revenue o ekiti ko tu bo ko ru bo si won bi yo ju but awon ipinle general le ranso e bai pe awon kan to ku nkan ogbin why chale pa sori family wa ile sokran do te ba ro soro sono ilu si do bai e ma ra won ile to ko sokran to se to lo why turn the vision mechanized farming so that on je apo to je ba po on je wa le ta yo ko wa le yo ta sori lori re oko so this are the things awon gumi awon mo kan to ye kan se nigba kan no tu kaduna ta kaduna kaduna state won produce the highest onje ni la dulawo wa ti won le bati kano wa ti won le para sibe se gbo le no se ma to fe mi to bi so te ni kano state won owo ti kan government fun won gba yen o ko da bi iran wa la so ni the grant bi ala le mi emia grant the location to lo ma je fa won state nigba kan wa tun fi aje pe iye ba lo aje baba ba ri nkan ti awon gbo mi lori la le lo because won ti yan le won ti yan le so awon le tan ya tan yan yen ati the vessel to water for ko de olotu so ti ri be revenue be ona ko ti yesu si o le fi word wa di won to ba ko wo eje ohun la won fi lie lori ti re so ti federal allocation and at the same time I won know la production rede to le bi increase or ko e proof source of their IGR
7: oda gege bi yesu so le kan wi pe opopolopo awon nkan alumoni ni nbe lawon ipinle yi sugbon a ma ngbo na gege bi nibamu pelu bi o se tin waye pe awon ipinle gan won e ja fi ipinle osun ka fi se apere a so pe gold nbe ni ipinle osun
0: ati ipinle oyo
7: ati ipinle oyo sugbon awon ipinle na o le sadede lati bo si bi gold kan si mo wa ki won mo so pe a fe pawo wole ki won si mo wa gold ki won si mo ta
6: olotu ibi ti ijọba papọ ti nise ese pẹlu won niyan ibi ti ijọba papọ ti nise ese niyan for example olotu e ri pe awọn ipinlẹ to da bẹni pe won ni kanga epo to ti n wa epo e ri pe awọn ipinlẹ yii litu won lo wa lodi mi o ba bi meji kan meji inu won lo da be po po si kan ti gori awọn ipinlẹ to won le tu won le
7: won le rowo san
6: láì sọ ẹ dúró wọn lórí sọ lápara wọn ẹni bá wọn ìpínlẹ tó kù tó bọ́ jẹ́ ìpínlẹ tó kù wà wọn ṣe kí ni wọn gbé rántí wọn so torí wípé àwọn gómìnà bí bóyá kankan pé template tó wà nínú wọn tó wà ní state yẹn pẹ̀lú federal government tó dẹ́mọ́rán ìgbà míì téèyàn bá bẹ̀rẹ̀ fún nǹkan wọn nímọ̀ pé ibi ń pa ẹ́ o ẹmọ tó ibi ń pa tó ní àdúṣọ tiẹ̀ yóò gan tó sọ pé ibi ń pa àbí bóyá ọ̀rọ̀ ilé ìtọ́gbù fẹ́ bóyá oyún àbí kò yú ẹ tó sọ̀rọ̀ báwọn ṣe báwọn ṣe fẹ́ oúnjẹ oúnjẹ míì sí kò sí bóyá báyìí sí so ó yẹ kí òun lọ pé làkàdọ́síta tuntun dùn àwọn gómìnà àti ọ̀lẹ́ ní ìjọ ìta àwọn gómìnà wa ní nàìjíríà olóòtú asanto be corrected ọ̀lẹ́ ni wọ́n nǹkan tí wọ́n bá lẹ̀ lọ́fọwáyọ̀ bẹ́tì àwọn fúnra wọn ò pèrò bọ́ ṣe máa fi kún wọn ò pèrò bọ́ ṣe máa ti bọ́ ṣe máa fi kún so nígbà tí gbogbo ìpínlẹ̀ bá wà tí ò bá bẹ̀rẹ̀ pé ìjọba àpapọ̀ ẹ fún wa ní àpúrúwà káwọn fúnra wa or ká ní joint agreement lórí àti máa wa gold ìlú wa àbẹ́ àti máa ṣe nǹkan báyìí tó wà ní àwọn kalumoni ìlú wa olóòtú ẹ mọ̀ ó lè máa ń sì fún ìjọba àpapọ̀ láti ṣe pé wọ́n gbé fún private company pé ok ìkíní bá tó wà nípínlẹ̀ ọ̀ṣun àmì fún company báyìí wáyé tí ìpínlẹ̀ ọ̀ṣun fúnra rẹ̀ current time mou pẹ̀lú federal government kọ́mà ṣe kínní owó tẹ bá ń pa wọlé lọ́nà míì kí a máa fi dí ibi tẹ́tí owó tẹ́tí a máa fi finance gbẹ̀yẹn pẹ̀lú ti federal government tí sáré formula bá ti gé ní bájáde ẹni sáré gé formula tí máa fi pe tátó àdìmọ́ owó yín lábẹ́ but àwọn gómìnà wa mọ̀ kankan ṣe àwọn tí ìjọlẹ̀ aspector máa ń focus lórí revenue generation ni pé kí wọ́n mọ àwọn ìyá láta olómi tútù oní aisota títì àwọn tí wọ́n rẹ̀ tí ṣọ́ọ̀bù 100,000 naira tó máa pọ̀ ní revenue 200,000 naira àwọn wọn láti ń gbowó tó pọ̀ jù all because wọ́n yàn láti lè focus sí àwọn ọ̀gọ́ tó fẹ́ concrete project tó lè máa mú revenue jáde àwọn tó ń gba ṣọ́ọ̀bù 200,000 naira báyìí lọ́dún tí tẹ́rù síbẹ̀ ìjọba arákùnrin ní bíi arákùnrin ní revenue paper pé kẹ́wàá sọ bíi 500,000 wọlé lọ́dún mẹ́wàá wà bẹ́ẹ̀ pé ní ìgbẹ̀lẹ́ ta ṣọ́ọ̀bù at the same time owó ṣọ́ọ̀bù tẹ́ san ní 200,000 naira yẹn máa tún lọ́dọ̀ tó dé tax lórí lọ́dọ̀ bàbá lánàá yìí àbí ìyá lálẹ́dẹ yìí so wọn ọ̀lẹ́ ni wọ́n wọn ò ṣiṣẹ́ rí ọ̀lẹ́ ni wọ́n ọlọ́run kẹwàá kò sí ìpínlẹ̀ tá lóun rí kankan one or two things kò náwó sí pé nǹkan báyìí o ló jẹ́ nǹkan àlùmọ́nì tó wà nílùú wa báwo lè ṣe sí àwọn tí wọn ni wọ́n nìkan ìgbafẹ́ ṣe bá ń sọ̀rọ̀ bíṣì báyìí àìmọ ìlú tó ní tó ní bíi tọ́ lómi tó pé táwọn gómìnà bá kojú síbẹ̀ tán lè ṣe bíi ibi ìgbafẹ́ síbẹ̀ kọ́ máa rówó ńbẹ̀ kọ́ máa ṣe ńbẹ̀ but wọn ò ní ṣe àwọn ará ìlú ìyá láta ìyá olómi bottle water ìyá oníwòsìwòsì àwọn ọlọ́mọ gbé bìlì lọ́wọ́ pé kí wọ́n dẹ́kọ́ wọ́n sọ bìlì erigbori lọ́dún.
0: Ọ̀dà àlejò wa nínú ìpínlẹ̀ 34 ìpínlẹ̀ 36 pọ̀ gan o ìpínlẹ̀ 36 pọ̀ gan ọ̀nà wo la wà tọ̀ láti lè tọpinpin àkóyawọ́ láwọn ìpínlẹ̀ ìtorí ẹ sọ́lẹ̀ kan pé àwọn gómìnà wọ̀nyí wọn ò ní àkóyawọ́ gan nínú nǹkan tí wọ́n ń jẹ́rìí fúnjọba àpapọ̀ ọ̀nà wo la tọ̀ láti lè jẹ́ kàkóyawọ́ wà nínú ìjẹ́rìí àti pé bó láti tọpinpin ọ̀nà tí a fi mọ̀ pé nǹkan báyìí níjọba ìpínlẹ̀ yìí ló ń pa wọlé kó mọ̀ di pé lọ́jọ́ iwájú yóò lọ wọ ìjọba àpapọ̀ lọ́rùn.
6: Ẹ ṣe olóòtú kò tí ì sí solution sí mi ò lè parọ́ fún yín because ṣé ẹ rí àwọn tó ń gbowó orí wọn gan láwọn tó jẹ́ bọ́ọ̀dù tó ń gbowó orí àwọn náà tún jí tiwọn gan ń bẹ̀. Kọ́rọ̀ mi yẹn yín nǹkan tí a bá sọ fún gómìnà pé wọ́n pa wọlé lọ ni gómìnà náà ti máa tún kọ́ láti wáyọ tiẹ̀ kúrò ẹran time so ó lè ṣẹlẹ̀ gan ní lẹ́gbẹ̀jọba papọ̀ tó máa ń diversify tender àti owó so kò síbi tí ò ti ń ṣẹlẹ̀ ẹni tí ẹran jẹ́ pé kó lọ gbowó èyí tẹ̀ mọ́ ó tọ́nà mẹ́ pé owó èyí tẹ̀ fẹ́ẹ́ náà jẹ́ tẹ̀lé kó lọ gbowó àmì kan ó tó tọ́nà ní òun fara àti jẹun láti kí òun fara àti mú ti ẹ̀ kúrò pé òun mọ̀ tó bá kó gbogbo ilé ìjíṣẹ́ náà tí ìṣẹ́ náà máa ṣe kí ni tí ń rán pin so bẹ́ẹ̀ kí n yọ tèmi kúrò ilé tó bá kò tó bá fi díṣẹ́ tó bá fi díṣẹ́ àjọ máa ran so kò tí ń solution olóòtú wípé ọ̀nà kan báyìí la fi lè máa gbára ẹbẹ ní ìwà ní state level tí ò ní máa pàjọba lọ ìtàkùn lọ́rùn mọ́ because àwọn gómìnà wa gbọ́ olóṣèlú gbọ́ jù wá lọ olóòtú ṣé rí the more tí wọ́n ṣe máa ṣe ń fàyẹ solution sí ìkan ẹ̀kọ́ ẹ̀wọ̀ ètò election wa nàìjíríà ètò electoral process wa nàìjíríà aláàfẹ́dìgbò ká síbẹ̀ mọ́ wọ́n kó kàṣì kúrò ní polling booth wọ́n tún lo pos so kò sí fẹ́jẹfẹ́ yí wọn tí àwọn náà ò ní fàyẹ solution tá a fi máa jalè yìí so kò tí ì sí solution kan báyìí torí pé ìwà nàìjíríà ó yàtọ̀ sí ìwà ghana ń dá sí torí pé inú àwọn ghana àwọn ghanaians dá ni àwọn ìpínlẹ̀ tí ẹgbẹ́ lè tó ṣẹlẹ̀ sí wọn tọ́ta fi kàtọ́ ní gbogbo ọmọ wa jáde tọ́mítọ́ tó kò dáa ṣùgbọ́n àwọn ìlú ọmọkàn tó fẹ́ àṣẹ fúnra wọn káàmù nǹkan tó fẹ́ táwọn fẹ́ gẹ́gẹ́ gan ọmọ orílẹ̀-èdè nàìjíríà àṣẹ ìgbà ẹ̀rọ kí láti ẹ̀ fẹ́ gan ọ̀nà wọn láti fi tẹ̀síwájú kúrò nípò tá a wà yìí tábàtà táwọn ilé sọ wípé àwọn adarí tá ń lò tàtẹ̀ bóyá tá bá wọn sọ̀rọ̀ ni kán yí padà ni àbí kó ká jẹ ọdọ́wé ran.
0: Ọ̀dà ẹ ṣeun
6: olóòtú ó kù níbi tá a ti bá dúró lórí tá a ti bá dé lórí pé ìjọba kò lè mọ́nítọ̀ revenue state torí pé àwọn náà tún lómi ti wọn at a state level. So but now pé bóyá káwọ́ náà kan fún wọn yálà o àwọn olóṣèlú wa àwọn adarí wa gẹ́gẹ́ bí àwọn gómìnà wa wọ́n ti rí revenue as a source of their income.
0: Ọ̀dà ẹ ṣeun àlejò wa ká ní gbàgbọ́ pé ọjọ́ ọ̀la ó dáa ẹ já lọ sójú ọjà.
1: Ẹ ṣeun ọmọ bàtúyìn akínbádé ẹ ṣe àdúgbò.
8: ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
9: Màámi.
8: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
9: Hypo kẹ̀.
8: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
10: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
11: Hypo.
12: Books, uniforms, school fees.
13: Mattress?
14: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
13: Say no more.
12: Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
15: Sleep better, live better, Mocha.
16: Mocha, adding comfort to life since 1959.
17: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans.
18: Goal!
17: Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
0: Orí ètò ojúmọ́ náà lè ṣì wà ní Kọ́ni Adaba 88.9 FM Àkúrẹ́. Ẹ̀yin tí ẹ bá pè wọlé ẹ mọ̀já sọ̀rọ̀ kò bá kún gbé síjọba kẹ mọ̀ rí àgbọn àkórí tòní gẹ́gẹ́ bí ọ̀nà láti
1: ẹja ara fi ọgbọ́n sí
0: ẹja sọ̀rọ̀ pọ́nbélé bí ọmọlúàbí ká mọ̀ sí tako èrò kúrò ẹnibọ́dì 0816251991. Hello, ẹ káàárọ̀.
19: Ẹ káàárọ̀ sọ.
0: Ẹ ṣe o.
19: Àánú Ọlọ́run kó máa bá yín gbé lórúkọ Jésù. Orúkọ mi ni Wòlíì Dèbìdì Solomon. Ẹ̀mí ibẹ̀ láti ìlú ọkà kókó.
1: Ó
19: kí ni mo dẹ̀ fi tún àlejò wa náà ti ẹgbẹ́ wá sí orí ètò. Ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ ẹ sọ, àwa ò ní sọ̀rọ̀ bí ọ̀rọ̀ tó le. Ṣùgbọ́n ohun tí èmi fẹ́ mọ̀ ni pé àwọn aṣíwájú wa bí àwọn gómìnà wa mo sọ láti sọ, wọn ò ní wọn ò ṣòótọ́ lórí gbogbo àwọn kàkà tó ń wọlé. Ibùdó kankanlẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ látara àwọn sínéètì wa. Ṣèbí ní ọ̀dọ̀ wa ń gbà kan ní àkókò ń bí. Àárín sínéètì wa tó lu ọdún méjìlá. Bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tó yẹ kó ṣe fọ́mọ ìlú tá ò rí. Áfítà yẹn ṣe kí ni ó kúrò ní ìlú ẹ̀ kò kọ́ ní sí ìlú ẹ̀ ilé tó kọ́ sí ìlú ẹ̀ gan àwọn àgbẹ̀ ò lè kọ́. Bẹ́ẹ̀ làwọn gómìnà wa àwọn èrò adíọrí yẹ pé kí wọ́n ṣe kí wọ́n bá wa túnṣe. Wọ́n kó lọ sí òkè òkun. Gbogbo ohun ìfanárì wọn ṣe kí ni wọ́n fi ń gbọ́ bùkátà ara fámìlì ara ọmọdé mọ̀ ìpọ́nba tó bá ti ṣe dá tó bá ti ṣe tó bá kí ìlú bá ti dá ara yòmí gbàgbé èyí bẹ́ẹ̀ ń ṣe yìí ẹ̀fín kọ̀tà ara ẹni bàbá mi ẹ kú ètò.
0: Ẹ ṣeun 0816251991. Hello, ẹ káàárọ̀.
20: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun.
20: Ẹ lọ ẹ̀ ṣe. Lókun fẹ́ kọ́ńtúbù sí statement tí àwọn èèyàn sọ pé àwọn state yìí wọ́n lépo ṣé àwọn state ló ń wá epo ni? That is within exclusive legislative gift. Ṣé òdo state wá epo ni? Kì í ṣe federal government ló wá epo. Ṣèbí stipend náà return sí wọn through allocation. So most of these resources ibi tó yẹ kó lè máa generate owó ó ti wà mórí bond for a very long time, which is not the fault of the present government. So àwọn ọ̀dẹ̀ lè tax àwọn èèyàn wa bí tó bá lọ sẹ́kọ̀ọ́ bó ṣe ń tax àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó máa tax èèyàn bẹ́ẹ̀ lóòdó state bíi wọ́n á máa ṣépè fún gómìnà ni. So nobody want to give them much stress. Federal government, you are return this kiri tó gbà lọ́wọ́ wọn. Jẹ́ kí àwọn state máa kó máa export resources wọn.
0: Gbogbo àwọn iléeṣẹ́ tí ẹ sọ pé wọ́n ti dẹnu kọlẹ̀, kí ló dé tí ìjọba ìpínlẹ̀ yìí, kí ló dé tí wọ́n ṣe àwọn àgbéǹde rẹ̀ láti lè rí dájú pé wọ́n ń pọ̀wọ́ wọlé padà?
20: Ṣé ìjọba ẹgbẹ́ company tó ti dẹnu kọlẹ̀ tí ó ṣe 20-30 years? So if you fún gómìnà kọ kí n ṣe ẹgọ regime kan kó wá rí báyìí ni. It is not easy. Ẹ jẹ́ ká face fact. It is not easy. It takes time, it takes much money. Jẹ́ kí gómìnà kí federal government jẹ́ kí àwọn state kọ́ máa run resources wọn. Bí bitumen, oil, epo. Kí ni federal government ní ìṣèlú epo tó kó lọ bí náà tó tún dá padà fún wa? They don't allow us to exploit. Tí ó lọ sí bá wọ epo tiẹ̀ fúnra ẹ̀. We have more than surplus to do so many things here. Kí gómìnà ti return kó yọwọ́ kúrò ní gbogbo kí yẹn kó jẹ́ regional something kó reach every region every state kó máa manage resources there. Then ká fún it percent ìdábàá fẹ́ fún federal government.
9: láti from federal to local government to state level ni tabanika wa soro ipa soro good bakan baba wa vision banjo baba wa jakande baba wa adasin baba wa bonage ambrose ali bakan ni asise ijoba nigba yen ti ijoba wa si da asisi dojo oni oloni pesko sibel fun people yi na ti awan ni kinle ko so to gbogbo le se ijoba ni isin governor ke lo se kan bayi oton ti won se ti da ba se se yen awan fani ara mo ni o je ti a ba ni apa 1000 ti papa ni fe 10 naira dodo governor be gbogbo mi so fun di eyi nko ibero lo si mo anu si mo ofi o si mo o gba kini ba pada ti oro wo to le lu ese peto
13: e seun
0: 0816251 9991 doju opo to wole laaro yi hello e karo
18: e pojumo
0: e seun
18: o pe lati waro ka komi da we arogun joju iwo ni awon eyan gbagbo wi pe nkan to je ti joba pe temi ni won ma so pe ti joba ni won wa se bo se wu won awon osise ijoba civil service ni civil service o ni corruption ti bere ju a kan ma so pe awon olosilu wa awon du ma ko awon olosilu wa awon onise owo gan fun ara won ati awon to da duro ko teni wa kan ta ju lo to to ba je pe a ti sokan papa irungba ti o lodi ta niyan ti nkan to je ti akapu nkan ma gara ehun miran ni wipe e je ka pada true federalism gbogbo ile ta n se yi 1999 constitution ta n lo ko kii se eto ofin to teki a gbogbo ara ilu so o ye ki a paro ofin yen lati pada si ese aaro de kaluku a mu ile daadaa a le hodi awon leaders wa accountable then àkọsílẹ̀ òṣìṣẹ́ and record keeping kò tiẹ̀ ti rárá tó nǹkan kan tó bá kàn ti sọ ni wọ́n máa ń gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ètò wà ká pa èrò wa dà ẹnì kọ̀ọ̀kan wa ká fi ọkàn sí àṣírí pé nàìjíríà yìí o ìpínlẹ̀ wa yìí o pé àṣírí tábàdẹ̀ fọwọ́fọwọ́pọ̀ àṣírí rẹ o ẹ kú ètò.
13: ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ o 0816251991 eja wo ni
21: Vina Vina
22: Vito
21: which one you don't win again
22: baba na Betway rewards o bonus points loyalty offers VIP perks at the collect points they convert that to cash hey hold me
21: hold you I beg show me
22: enjoy Betway rewards play end points and win big
23: download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily 18 plus only play responsibly. Betway, feel the action.
24: Hello,
0: sir.
24: Hello, sir.
0: I'm going.
24: Nipa,

0: ti o gbe wiri at least to ba gbe wole omo e na ma ri at the end of the day gba to ba ya na omo yen na to dagba o na ti be yen bere so so da ko ne da ma blame pe ni abi boya ba ka abi gbe gbo kini won ti wo wa lati le wa eh eh ko se nikan da ri pe nikan o ra le ri America o ni kini kan ori awon car park e ori aeroplane se ru eh eh so bo se da bi pe kini yen ri niyan bo to e bo ba lofin kan to le wa se pe won a le gbe kale pe oke wo to ma dari nkan ba ti fe ma se leleyi o to fin yen a le de se bi ara won orile ede mi mo rẹni tó yẹ pé tọ wọn sọ pé ó kówó jẹ láwọn orílẹ̀-èdè kan báyẹn tó dẹ̀ yẹ pé orílẹ̀-èdè wọn dẹ̀ ṣèdájọ́ yẹn so lọ́wọ́ kan sẹ́yìn tó bá rí ìròyìn yẹn tó náà lè ṣerú ẹ̀ kí n bọ̀ sígbà tá a bá ti mú ìdájọ́ ṣe kankan ẹ mọ̀ pé ọkàn ọmọ èèyàn à ń múra láti wùwá ibi ni ọlọ́run àgbà wa o.
1: ẹ ṣe àdúpẹ́ o ó jẹ káwọn múra wẹ́rẹ́wẹ́rẹ́
2: báyìí gbogbo ẹ tún já pàdé lórí ètò
1: ìbáka ó kọ ọ̀rọ̀ míì tá a tún mú wa lórí ètò yìí.
2: Alright, Adégbóyè Galani ló kọ tèmi jẹ́ o ó tún dọjọ́ mẹ́jọ.
1: Ọpẹyẹmí jọ ọ̀ọ́dá òun náà ló kọ tèmi jẹ́ o ó tún dọjọ́ mẹ́jọ ká tó tún mọ̀ pàdé. Ire o.
3: Iléeṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdùn létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Ẹ tún kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ̀ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànasẹ́ ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń sà.

jẹ́ pé ká tún máa kíra wá kó ojúmọ́ nìyẹn. À kó ojúmọ́ kó ojúmọ́. A kú ojú mama ìyẹn níbi gbogbo tí kàní bá tún fẹ́ dé ṣẹ̀bẹ́ tí màá pẹ́ kìí jóni lọ́wọ́ kìí jóni lẹ́nu òkèlè bí yẹn sọ̀wọ́n. Ẹ mọ́ bá wọn fọkàwé yẹn kò jọra wọn láìfà àbàdàmọ́là ó jura wọn lọ. Àátú ti gbé ń tẹ́ mọ́ jẹ́dé ká ẹmọ́ gbogbo ibi tẹ́ ẹ bá wà lórúkọ gbogbo tẹ̀yẹ ẹ̀yìn tèmi ń gbòòrò ayé. Fọlájì Oyetayo orúkọ mi ló ń jẹ́bẹ̀ Fakao Sport. Bí Controller Sporting General the Sport Commander. Agbára gbogbo Lékà Fatamọ́là. Mr. Oranda ẹja àtújọ gbéra wa tùràbàyé láàárọ̀ tòní. Kìí sí ó tún lọ nìyẹn gẹ́gẹ́ bá ṣe kọ̀wé ẹ̀. Ibo láti bẹ̀rẹ̀ ẹja lọ ọkọ láti inú ìdíje ti US Open lágbárin ti Mensingo. Èsì àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé lágbárin tàwọn ọkùnrin. Ẹjẹ́ ń jẹ́ kó yọ pé Alexander Ferre ó fìyà jẹ́ Luciano Dadedi Dareri pẹ̀lú 626276. Òun gangan ni Alexander Ferre olófìyàn yọ sí ìpele tó kàn o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn òun lèmi náà farabalẹ̀ jẹ́kẹ́ yìí tiwa mọ̀. Ẹ tún jẹ́ ń farabalẹ̀ gbé wa débẹ̀ tán fáínálì. Torí ibá méjì kọ́ òun nìkan kọ́ ló gbà ìfẹsẹ̀wọnsẹ̀ lálẹ́ àná. Tó bá ti dago mẹ́fà òní ní ìpele quarter final. Francis Tiafoe yóò mọ kojú Alex Michelin. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn àìná lèmi náà farabalẹ̀ jẹ́kẹ́yìn tiwa mọ̀. Lágbárin tí Women's Single ń kọ́. Èyí tó wáyé ń bẹ̀ lánàá. Ifa Jovic ó jìyà o kókó gọ́ọ̀fù lónàá pẹ̀lú 6164. O ló sáré fi bá wíbi bébì. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn o lè mí náà tún farabalẹ̀ jẹ́kẹ́yìn tiwa mọ̀. Lágbárin ti Women's Single tó bá ti dago mẹ́rin àbọ̀rọ̀ lé òní. Anna Sabalenka yóò mọ kojú Linda Noskova. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn a tún farabalẹ̀ gbẹ̀yìn tiwa débẹ̀. Láti bẹ lọ ẹjẹ́ máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ó dé sí ó di ní èsì fẹsẹ̀wọnsẹ̀. Èsì fẹsẹ̀wọnsẹ̀ gbogbo bí nǹkan ṣe lọ. Nínú ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó wáyé lópin ọ̀sẹ̀ yìí ẹjẹ́ ń sáré kàá fún wa. Ìyẹn match day 2. Bóò ni nǹkan ṣe lọ́nbẹ̀. Ikọ̀ Doma United wọ́n fi góò kan dondo jẹ́jú kọ tí ń ta Lagos. Katsina United wọn ò láǹfààní àti gbà ìfẹsẹ̀wọnsẹ̀ wọn. Torí pé Rivers United lọ kópa nínú ìdíje ti CAF Champions League. Plateau United góò kan dondo náà fi náà kọ Kwara United. Nasarawa wọn ní góò kan náà pé àwọn jàjọ lọ. Òun náà fi jẹ́jú kọ ti Bede Insurance. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn Kano Pillars wọ́n farabalẹ̀ Castani kọ ti Niger Tornadoes. Mẹ́ta sí méjì Ranchers Bees àwọn náà ikọ̀ ti Abia Warriors lánàá mẹ́rin sódò lọ̀rọ̀ bá dé o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí Fọlájì Oyetayo afarabalẹ̀ tún gbẹ̀yìn tiwa débẹ̀. Ẹ tún já kú ọ̀nbẹ pàápàá torá àrọ́jọ́ Mùsùlùkùn. Agbọ́nrin bóni balẹ̀ sí pẹ́pẹ́pẹ́. Ó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Tá a bá ń sọ nípa ìdíje fi ẹ̀yà àgbáńlá ayé tọ́jú òdi wọn bẹ lábẹ́ ogún ọdún. Ó ti bẹ̀rẹ̀ ibẹ̀ gangan ni alárèsí ti ń jó àgbà. Nǹkan ti ń gbé nǹkan nu o àwọn èsì fẹsẹ̀wọnsẹ̀. Eléyìí tó wáyé ń bẹ̀ ẹjẹ́ ń sáré kàá fún wa torí ibá méjì kọ. Àtúkáyẹ̀ náà sára bíi goli. Ẹkún ti jẹ́rìí ẹ̀ ń tẹni gbogbo bí nǹkan bá ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àá farabalẹ̀. Àá farabalẹ̀ dàdùbálẹ̀ fẹ́yìn tiwa. Ó dùn wá gàga lálẹ́ àná. Torí ibá méjì kọ orílẹ̀-èdè Spain wọ́n fìyà jẹ orílẹ̀-èdè wa Nàìjíríà o pẹ̀lú àmì ayò méjì sódò tó wu tatata. Ẹ mọ́ wàá gbàgbé. Orílẹ̀-èdè China olótùkùtà máa láǹfààní àti kojú báyìí. Kí ni tí ó ṣẹlẹ̀?
o mo wipe Nigeria a pada wa latẹyin lati wa se daada meji sodo lorilede Spain under 20 on lo fi na orilede Nigeria under 20 lana idije fe yagba nla yo under 20 lawon obirin o ti gbina ya niyan o nlo gege ba tu se kowe e ja ku onbe ka ma to keje keje o dile okere niyan kala farabale jawa gbogbo bi nkan o ti se ma lo e ma gbagbe idije ti fe yagba nla ye ti fiba awon obirin niyan ele to na nlo lowo ninu figagbaga meji ta

0: ẹ káàbọ̀ padà bọ́ sí májáni yẹn pàápàá. Ẹ jẹ́ ń bá sínú kò gbé agbábọ́ọ̀lù Arsenal pẹ̀lú ìròyìn tó ń kàn mí kú lọ́wọ́ tá a wà yìí. Sọmí dáadáa láṣẹ kẹ́ ẹ ṣe àbí gbogbo kárí àkókò bí ò ní wáyé tì ọ̀túnba láre fàlànà gbogbo òlú ọ̀wọ̀. Àwọn Gunners ni àdéhùn eléyìí tẹ́ ṣe pẹ̀lú Mikel Arteta lọ́dún 2024. Ìparí sáà tá a wà yìí òun gangan ni ó tẹnubodò pẹ̀lú bí nǹkan tún ṣe wá ń lọ yìí. Àwọn ìgbìmọ̀ tó rọ́ kanú kò gbé agbábọ́ọ̀lù Gunners wọn látọwọ́ bí àdéhùn mìíràn pẹ̀lú Mikel Arteta o. À á fẹsẹ̀ rẹ̀ lójú sí dáadáa, iye ọdún tí ó fi wá fẹsẹ̀ rẹ̀ lójú là tí mọ̀. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wa, wọ́n látọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú tani pẹ̀lú Mikel Arteta. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn, a jẹ́ páwọn Arsenal. Iṣẹ́ Mikel Arteta lọ́wọ́ tá a wà yìí, ó ń tẹ wọ́n lọ́rùn. Gbọ́mí dáadáa, Adéwálé Màṣá gbogbo òlú àjọ ẹ̀ ni ò ní wá etí. Up Gunners ni. Bó ṣe wà sí, àfarabalẹ̀ gbé sí wa létí. Ẹ já máa kà á gbogbo bí nǹkan ṣe lọ lónìí. Gbọ́mí dáadáa, Opẹyẹmí Jọ̀dá mi ò ní wá etí. A tún jọ wà ní ìlọ́rọ̀ ni. Ìyẹn lálẹ́ òní, a lọ wo ìdíje ti UEFA Champions League. Ìyẹn ni Champions Arena Football. Ìdíje ti UEFA Champions League yóò máa gbìyànjú lálẹ́ òní tó bá ti di aago mẹ́fà ó kù ìṣẹ́jú 15:45 PM ikọ̀ Block Club Road wọ́n mọ̀ kojú ikọ̀ ti Aston Villa. AEK Athens wọ́n mọ̀ kojú ikọ̀ ti LAS. Aago mẹ́fà kù ìṣẹ́jú 15 ni o. Tó bá da aago mẹ́jọ alẹ́ òní FC Porto ó mọ̀ kojú ikọ̀ Manchester City. Alẹ́ òní bákan náà ikọ̀ ti Real Madrid ó mọ̀ kojú ikọ̀ ti Inter Milan. Tó ń gbọ́mi Adégbòye Gàlà ní Alam Madrid ó bàjẹ́ tì. Alẹ́ òní kan náà ikọ̀ ti Borussia Dortmund wọ́n mọ̀ kojú ikọ̀ ti Villarreal. Ikọ̀ ti Lille ó mọ̀ kojú ikọ̀ ti Real Betis. Barcelona tó bá ti dọ̀la wọ́n mọ̀ kojú ikọ̀ ti Feyenoord. Ikọ̀ VfB Stuttgart wọ́n mọ̀ kojú ikọ̀ ti Viking. Aago mẹ́fà kù ìṣẹ́jú 15 làwọn fẹsẹ̀wọnsẹ̀ yìí. Tó bá wá da aago mẹ́jọ alẹ́ ọ̀la Napoli yóò mọ̀ kojú ikọ̀ Arsenal. Ẹ̀yin Gunners tẹ́ ẹ ti dúró kórìkórì, àwa Arsenal ni ò sí fọ́. Gbọ́mí dáadáa, Honourable Oluwa Tony Victor Jaffet Up Manchester United bí ò ní wá etí. Àwọn Manchester United ni ẹ̀. Àǹfà Ayọ̀rìn ìdè ọ̀bá òrò gbogbo lára mọ̀kín. Agbára tó di Manchester United mú gbogbo lára mọ̀kín. Liverpool mọ kojú kọ Atletico Madrid aago mẹ́jọ alẹ́ ọ̀la. PSG wọ́n mọ kojú Bratislava aago mẹ́jọ alẹ́ ọ̀la. Ikọ̀ Sporting yóò mọ kojú kọ Galatasaray. Fenerbahce mọ kojú kọ TS Roma. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn, o lè mí náà farabalẹ̀ jẹ́kẹ́ yìí tiwọ́ mọ̀. Ọjọ́ Thursday gbogbo Manchester United òun lẹ̀yìn ó mọ̀ kojú ikọ̀ ti Saba FC. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí, o lè mí náà farabalẹ̀ jẹ́kẹ́ yìí tiwọ́ mọ̀. Ẹ já kó ń bẹ̀ pàápàá. Ìròyìn wo ló wà nílẹ̀nu kò gbé agbábọ́ọ̀lù Chelsea? Tàbí Alonso? Tàbí kí n sọ pé Reece James ẹni tó jẹ́ balógun kò gbé agbábọ́ọ̀lù Chelsea? Tó ń gbọ́mi Olúbáyọ̀ Michael gbogbo ìjàpọ̀ extension. Ó ní ó ní ẹ̀sìn fún wa ní àsìkò péréte díẹ̀ sí o. Oníta bá ní ká wò ó, Sábí Alonso. Ó ṣe èdè sínú kò gbé agbábọ́ọ̀lù Chelsea ni. A àti lè sọ rẹ máa jọ́ọ̀jì ẹ̀ báyìí. Ó ní ṣùgbọ́n tí mo mọ̀ ni wípé ìgbà tí ó bá lo bí ọjọ́ mélòó kan kò gbé agbábọ́ọ̀lù Chelsea. Egun ó ti yí wọnú ẹran, ẹran ó ti yí wọnú egun. Ẹ lọ fọkànbalẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ikọ̀ Chelsea. Dúdú lọ́sàn máa so. Gẹ́gẹ́ bí Reece James ẹni tó jẹ́ balógun yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀. Tó ń gbọ́ mi Michael dáṣọ fọ̀tò gbogbo lára mọ̀kín. Wọ́n ní kò sí fọ́. Torí pé 44-40 nìyẹn. Ìyẹn tó ń lọ bẹ́ẹ̀, ó lọ bí àwọn gédéńgbé nìyẹn. Agbanibó ni kí n balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. Ẹjẹ́ ń balẹ̀ sínú kò gbé agbábọ́ọ̀lù Barcelona pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí. Ikọ̀ gbé agbábọ́ọ̀lù Barcelona wọ́n ní sáà tá a wà yìí. Ikọ̀ gbé agbábọ́ọ̀lù ọ̀hún kò ní rẹpẹtẹ o, pàápàá jùlọ nínú ìdíje ti Spanish La Liga torí ibà méjì kọ. Torí ibà méjì kọ, ikọ̀ gbé agbábọ́ọ̀lù ti Real Madrid, àwọn ti tẹ́sẹ̀ bọ́ra. Ìyẹn ní sáà tá a wà yìí, wọ́n ti fìdí rẹmi ni. Wọ́n láwọn máa lo àǹfààní yẹn láti lè jẹ́ kí ikọ̀ gbé agbábọ́ọ̀lù Barcelona kó tún gba ìdíje ti Spanish La Liga lọ́wọ́ tá a wà yìí. Tí n bá sì ní kí n wò ó, àkàsọ̀ ìdíje ti Spanish La Liga, ikọ̀ Real Madrid, wọ́n wà ní number 3 pẹ̀lú 10 points. pẹ̀lú 9 points tí ó járe ikọ̀ barcelona ló wà nípò kíní 12 points aláfẹ́sí wà nípò kejì 10 points real madrid ipò kẹta 9 points ẹgẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn o lè mí náà farabalẹ̀ jẹ́kẹ́ yìí tiwọ́ mọ́ ẹjẹ́ ń sí ojú òpó yẹlẹ̀ bí wọ́n á béèrè béèrè ẹ̀ ń bá ti jẹ̀bùn mi ẹ̀ ń bá ti gbà béèrè mi yóò gba recharge card 2000 látọwọ́ ọ̀nà rébòlúwa tó yẹ victor jafe ẹ jẹ́ ń dójú ọjà náà mo tún padà bọ́ ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ajókòó tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
0: Ẹ̀ka ọ̀pọ̀ padà bó ṣe máa já nìyẹn pàápàá 0816251991 ìdíje ìfẹ̀yẹ àgbáńláyé Thunder 20 Spain náà wà lánàá àti ìdíje ìfẹ̀yẹ àgbáńláyé ti FIBA the Tigress àti Jádànà kí lẹ́yìn rògbò ń ṣe wá gangan náà kí lẹ́yìn rògbò ń ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ nínú àwọn eré ìdárayá mìíràn láì fi ṣe dáadáa ẹ̀ ló ẹ̀ káàárọ̀ ẹ̀ kú orúkọ yín àti bí tẹ́tí ń pè wá o.
3: Lẹ́kan lára náà láti Akinde
0: United. Ọmọ kọ̀wọ́ lẹ́yìn. Manchester United. Kí lẹ́yìn rò pé ó ṣe Nàìjíríà under 20 lánàá.
3: Nígbà tí ṣe wọn dàmú sí ìdá
0: rẹ̀. N tó fà á rẹ̀ tán fi fìdí rẹ̀ mí. A fìdí rẹ̀ mí
3: bẹ́ẹ̀
0: ni. Ó yà ẹ jẹ́ fún yín níbèrè Manchester United yìí. Ṣé ẹ ti dúró re? Ọdún wo oṣù wo ọjọ́ wo ni Ferguson kúrò kọ Manchester United?
3: Ọdún wo oṣù
0: ẹ má fi mí gúgù ó yá
3: 2007
0: ló kúrò kọ Manchester United Ferguson 2007 ó tàn ṣúgàjà ẹ fẹ́ máa fi mí gúgù àbí ẹ sí wàhálà ẹ gbá o. Ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2013 òní Ferguson kúrò kọ Manchester United gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbà wọn ní bá lọ́dún wo ló gbaṣẹ́ ẹ fẹ́ ẹ lè mọ̀ mọ́ ẹlú ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́. Orúkọ yín àti ibi tẹ́tí ń pè wá.
4: Kọ́mí ìsáàjì
0: tó kú. Ọmọ kan wo lẹ́yìn.
4: Ọgbọ́nàs.
0: Ìbéèrè Man U ló wà nílẹ̀ o. Rárá ìbéèrè Man U tó wà nílẹ̀ ẹni tó ní olólùfẹ́ Man U ló ní a máa fún yín lẹ́bùn so ìbéèrè Man U ní ṣé ẹ gbà àbí ẹ kú ń bẹ̀.
4: Orí ayẹyẹ ẹ sọ.
0: Michael Carrick ọjọ́ wo oṣù wo gangan ni wọ́n àpọ́ìn tẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá ní sàn-án mi sọ pé ìtẹ̀rí mo.
4: 2026 ni. 2026 mi.
0: Ọjọ́ wo oṣù wo?
4: That is
0: Ẹ fẹ́ máa fi mí gúgù.
4: Rárá oṣù that is kíní.
0: That's kíní. Ṣúgà jami lọ́wọ́. Láwọn ìbéèrè tó rọ̀ tó tó pé àwọn ìbéèrè tí ń ti títí bọ̀ tí mò ń béèrè yìí. Ṣúgà ja. 0816251991 ọ̀nà rébòlúwa tóyìn victor jafet náà ń gbọ́ yìí ọ̀rọ̀ àwọn Manchester United wa.

0: 0216251991 òun gangan lójú òpó ẹ fi láǹfààní àti dáṣètò ẹlò ẹ ti wà ń bẹ̀ẹ́ kójúmọ́ o ẹlò wọ́n lò ẹjẹ́ ń jẹ́ kó yá pé dédé ọjọ́ òní àbónìkan ni ọjọ́ kẹjọ ní oṣù kẹsàn ni ọdún 1888 òun gangan ni wọ́n dá ìdíje ti líìgì àgbọ̀jọ orílẹ̀-èdè ti england lẹ̀ o tó bẹ̀rẹ̀ àsì professional gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa mọ̀ dédé ọjọ́ òní ni o ọlájìnòye tayọ àbí ń wẹ nìkan dóńdó sí ni kí n wẹ nìkan dóńdó sí kí n tó máa lọ láàárọ tòní. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ̀lú o.
1: Ẹ̀lú ọkọ
0: rẹ. Ẹ ṣeun orúkọ yín.
1: Orúkọ mi ń dáhùn láti ọmọ
0: tọ́ṣọ. Láti.
1: Ju ọmọ tọ́ṣọ.
0: Ok, ọmọ kan wo lẹ́yìn.
1: Manchester United.
0: Ọdún wo lẹ ti ń wo bọ́ọ̀lù Man U?
1: 2018.
0: Hello?
1: 2018.
0: Oya, ẹ kàn dákun agbábọ́ọ̀lù Manchester United márùn péré.
1: Bruno Fernandes.
0: Ẹ̀hẹ́n.
1: Joshua Zirkzee.
0: Kí lẹ pé?
1: Joshua Zirkzee.
0: Oya, ẹ mọ̀ nsọ.
1: Benjamin Sessions.
0: Ok.
1: Kobe Maino.
0: Ok.
1: Marcus Rashford.
0: Ó yẹ pàtẹ́wọ́ fúnra yín. Hello. Bí má ti parí ètò máa pe nọ́mbà mi kẹ́ ẹ pè mí lẹ́yìn ètò. Ṣé ẹ ti gbọ́?
1: Ẹ pe nọ́mbà yín fún mi nọ́mbà yín.
0: Ẹ náà ni màá pè fún yín báyìí màá pè fún yín. Ṣé ẹ ń gbọ́ mi? Ó náà yín o. 21 07. 77. 19. Pẹ́ẹ́tì ẹ̀jẹ̀ ọmọ olólùfẹ́ Manchester United léńjẹ́ ẹja fìyẹ́síde. Ẹja máa lọ lélọ́rọ̀ tòní. Fọlájìn òye tayọ̀ orúkọ mi ló ń jẹ́ bẹ́ Fakao Sport. Nǹkan ò ní í ṣẹyìn kò ní í ṣẹ̀mí yín o. Ẹja máa gbìyànjú ṣeré ìdárayá ẹ kú kalẹ̀.
2: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Agbóyin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí èèpẹ́ òun fi atara ra. elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wo ra wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yamilen, opposite Yemekun Grammar School, ni Lua Kure, Tabiko Pemisaria Robani Soroni, 07-64-60-64-19, 07-64-60-64-19. In kayiti si akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese elomi ba lo bayi yo ma ri pe nkankan ti en ti hun si waju ni gegege bi epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo ni ale won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodun emi babo oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07-64-60-64-19 07-64-60-64-19 alaafia ara wo ni bi fi afia

0: don't dey predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
1: 0209-461-3333.
0: Access Pensions. Future shaping.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ Seed Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
3: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan Seed Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà nkankan, a tún tà ní Seed Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí Seed Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú Seed Care, máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé ókè mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí Seed Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín, kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wọn láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú Seed Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni. Màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, Seed Care ó dẹ̀ palẹ̀ washing machine ó gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣebí ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, Seed Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí Seed Care wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. Seed Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ mọ fi owó yín sí, ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde, afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
2: office nigba to je pe ni e pe kan kaakiri
1: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe toti pharmacy oluwa toyi quarters akure e le pe 0707-454-2995
2: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro ipe bo le sese bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
1: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe toti pharmacy oluwa toyi quarters akure e le pe 0707-454-2995
4: cd care there for you
5: Tony Bookshops yipo nle yi ṣugbọn omo eyi to wo ọja won rojuju te ni fowo awon raja won te ti ri ojulowo iwe awon omo lewe lati kejide university o ya ka lo si Noble Bookshops 72B Obade Shida Road Akure Kasa Oba Lolade Orimogba Noble Bookshop loni kata iwe AG Nursery Primary GSS SS City Day University eyin omo lewe aya institutions e ma bo ara iwe all disciplines sciences humanities medicine Nursing, Computer, Engineering, Accountancy, Business Administration, Iwe Political Science, International Relations, Mass Communication, Ati Bebe lo, Stationaries lo lo kan o jokan, Konle biba lo do wan, Be lo rishirishi bibeli, Atago gbala, Tinle shu wole tipile tipile, Noble Bookshop le ti ba, Oja te bari ni Noble Bookshop, Publisher o ti be jade ni, Dealer, Major Supplier and Distributor, Ni wan, Pelu General Contractor, Number 72B, Obade Shida Road, Akure ni wan wa, Telephone 080 03 471 9097

0: yọ.
1: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀. Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tokùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀. Jinsan Shino. Pantan Yoga. Wrist watches. Awoka. Senator dressing. Resource control. Ní yíṣu. Ọ̀tá gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà sí ibi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbà bù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí.
2: Oh my God!
1: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory.
2: Àwọn officers boot.
1: Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kó tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 Ọbadéṣídà ní dojúkọ táwọn Ọ̀làkúrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, àbíbàtà kó kú ká.
3: Ẹ bá la máa já máa lọ ká, a máa já máa lọ ká o. Àkúrẹ́ o, ìyá ọmọ rí o, a máa já máa lọ ká o.
4: Àgbọ̀dọ̀ àpọ̀lọ́dún òní ayaba.
5: A máa wò pa.
4: A ní kàkúrẹ́ bá ti léyìn rẹ̀.
5: Ọlọ́run nílé yan ni o.
4: Amọ̀rẹ́ àwọn àkúrẹ́.
5: Èyí ni ọ̀nàrẹ́bù.
4: Abíọ́dún.
5: Akínwùmí.
4: Àmọ̀ sí Balarabe.
5: Ó mọ̀ rí ti yí ọlé.
4: Ẹgbẹ́ ADC.
5: Láti yàsọ́jú Sòfíkù Alábújá.
4: Bàládé.
5: Ìrédé.
4: Ẹ̀rọ̀hún dẹ́bà Ẹlíkùsù làkúrẹ́.
5: Àtàríwá àkúrẹ́.
4: Ṣírí ọ̀rọ̀ bá ẹ.
5: Ìbànú yàtọ̀ sí ọ.
4: Ọ̀ni ká ẹ̀mà ìtì dépò.
5: Ẹ ṣe gudugudu méje.
4: Àyà mẹ́fà.
5: Ọ̀dọ́mọdé amòfin.
4: Olóṣèlú.
5: Ẹ̀fẹ́kọ́ ọ̀rẹ́ni jẹ ẹlẹ́gbẹ̀ẹ́ hun.
4: Gúúsù làkúrẹ́.
5: Àtàríwá àkúrẹ́.
4: Ọ̀nà ebu bàlá.
5: Ọ̀ni ká
4: mọ̀ jápọ̀.
5: Ẹ gbọdọ̀ jábọ́.
4: Ẹjọ́ ìbò.
5: Àkúrọ̀ bàlá ti lómi.
4: Lálẹ́ kò jó tè rọ̀.
5: Ọ̀nà ebu Abíọ́dún.
4: Akínwùmí Balarabe.
5: Nínú ẹgbẹ́ ADC.
4: Ọmọ rẹ̀ ló kèlé sà ibi kè é gbé ṣọ̀pọ̀ sí.
5: Ọ̀ máa rí ṣo ṣáájú wọ̀tíwọ̀tí ọ̀nà òkèlé sà.
4: Ẹ̀jẹ̀
6: kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ẹgbẹ́ ọmọ ìtẹ̀síwájú Àkúrẹ́ North Àkúrẹ́ South kan lúlu Amẹ́ríkà. Ìran lé parapọ̀ kan fọ̀ fẹ́mi kéde.
7: Are you searching for a school where your child's dream can come to reality? Here is the good news. At Precious Jewel International School, we provide a world-class academic program in the context of a small, caring, and nurturing community for pupils in nursery and primary classes. Precious Jewel International School is an institution for academic excellence. Our curriculum gives students a solid foundation to achieve a higher level of academic and personal development. We offer high-quality education in a serene and friendly environment. Not just that. Our secondary arm is founded on a strong and positive belief in children. We have qualified and God-fearing teachers that would mentor your children to greatness. What are you waiting for? Visit us today at Precious Jewel International School along Ishare Road, Akure, or call this number 003-354-0101 or 0816-627-0887. You can also call 0806-207-0557. Precious Jewel International School. With us, your children's future is guaranteed.
1: Gbogbo ayé ló mọ̀ pé ọ̀kin lọ́ba fún gbogbo ẹyẹ lóko.
8: Ilé-ìwé Great Cornerstone International Nursery and Primary School.
1: Pẹ̀lú Great Cornerstone International College.
8: Ní arigidi àkókò.
1: Ìní ọ̀tá gbàǹtagbà tó ta gbangba káàkiri àgbáyé.
8: Ọdún pò ìmọ̀pọ̀ ń bẹ̀ sà.
1: We are known for qualitative education.
8: Èyí ni ẹ wá wò.
1: Conducive environment.
8: Superlative classroom.
1: Availability of sufficient computers for all examinations.
8: Decent hostel.
1: And shuttle bus for day students.
8: Àwọn olùkọ́ tó wà academically and morally qualified ní bẹ́ẹ̀.
1: Àtẹ̀kọ́ ilé àtẹ̀kọ́ ìwé ni wọ́n kọ́ mọ.
8: No bully, no stealing, no exam malpractice, no legalism.
1: Ìbágbẹ́pọ̀ pẹ̀lú ẹ̀mí Ọlọ́run kí wọ́n jọ forí eré ṣàǹkó ní tiwọn.
8: Òun làwọn ọmọ Cornerstone fi ní decision rẹ̀rẹ̀rẹ̀ tí wọ́n sì ń bójá ń bù mọ́lẹ̀ bẹ́ẹ̀ láti wọ university.
1: Ẹ máa bọ̀ tẹ̀rẹ̀rẹ̀.
8: Kẹ́ wá rẹ́gísítà àwọn ọmọ yín into any class.
1: Ní nursery, primary or secondary section ní Great Cornerstone.
8: Don't be discouraged from getting superlative education for your child.
1: Bí a ṣe ń ṣe registration yìí náà láyé tó wà fáwọn olùkọ́ tó dára wọn lójú láti wá gbà ṣe ń bẹ̀.
8: Come to us.
1: Call 070-666-2124.
8: Great Corner International School, Larigidi Akoko, Oyambe.

0: good buildings.
1: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000-3 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
1: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: A lè tún fún àwọn aboyún ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
1: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
4: My guy, you just

0: Káyọ̀dé.
1: Àjọ ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti ẹkùn gúúsù ìwọ̀-oòrùn orílẹ̀-èdè tí wọ́n pè ní àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo òun ló ti fi kélé òfin gbé àwọn afurasí 43 léyìí tí àwọn 21 tí wọn ò ní ìwé tí wọ́n fi wọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ààrẹ ni wọ́n ti ó wà lára wọn. Àwọn ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti rí wọn kó o ní ìlú Ọ̀wọ̀ tó jẹ́ oríta pé ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀. Àwọn afurasí ọ̀hún wà lára àwọn tí wọ́n ṣe àfihàn wọn ní oríta pé ilé iṣẹ́ àjọ àmọ̀tẹ́kùn nílùú Àkúrẹ́ jọ nílùú ìpínlẹ̀ Ọ̀dọ́ lánàá ọjọ́ ajé lórí ẹ̀sùn lílọ́wọ́ nínú onírúurú àwọn ìwà ọ̀daràn tí lórí ìjínigbé jíjíra ẹni gbé ìṣekúpani ìgbìyànjú àti ránilọ́rùn ọ̀sán gangan fífọ́lé onílé àfọwọ́rá àti ọmọ ẹgbẹ́ òkùnkùn nígbà tó ń ṣe àfihàn àwọn afurasí ọ̀hún ẹni tó jẹ́ adarí àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ ọ̀dọ́ àkógun adédúnjì adeleye òun ló sọ pé àwọn 21 tí wọ́n jẹ́ àrè náà ni wọ́n fi kélé òfin gbé pẹ̀lú ìfìmúfínlẹ̀ tó lóòrìn nígbà tí wọ́n sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ Fúlàní ní ìlú ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fún wọn ní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Adeleye wa sọ wípé àwọn afurasí náà ni wọ́n sọ pé wọ́n orílẹ̀-èdè Nàìjíríà láti àwọn orílẹ̀-èdè tó jẹ́ alámúlégbèsè orílẹ̀-èdè yìí tí wọ́n sì ń ṣe àwọn iṣẹ́ kéékèèké kan pé títú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ṣe àti àwọn iṣẹ́ mìíràn ṣùgbọ́n tí wọn ò ní ìwé kan pàtó léyìí tí ó rọ̀ mọ́ bí wọ́n ṣe wọlé sí orílẹ̀-èdè yìí àjọ wípé ọ̀nà àìtọ́ ni wọ́n gbà wọlé. Ẹlọ́ka yòókù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé.
1: Jọdún.
0: Lòdì sí ìròyìn èyí tó bẹ̀rẹ̀ sí ní jà rìnrìn káàkiri ìgboro pé nínú ètò ìdìbò èyí tí wọ́n ti kọjá sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé kò sí ẹgbẹ́ òṣèlú kankan tó tako èsì ìdìbò náà àti pé gbogbo wọn ni wọ́n faramọ́ tí wọ́n gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ tó ń gbẹ́sùn èyí tó súyọ lẹ́yìn ètò ìdìbò. Ṣùgbọ́n ní báyìí o wọ́n jẹ́ kó di mímọ̀ pé lánàá òde yìí ni wọ́n dédé rí ọtí ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n rí ìwé ẹ̀sùn wọn èyí tí wọ́n kọ sí ilé ẹjọ́ èyí tó jẹ́ pé ó ń bẹ ní òkè fíà nílùú Òṣogbo lánàá òde yìí tí wọ́n sọ pé ètò ìdìbò náà ni ò tẹ́wọn lọ́rùn rárá o. Ṣùgbọ́n ṣá nígbà tó máa sọ̀rọ̀ gbogbo àwọn agbẹjọ́rò èyí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC léètí Adékunlé Adégòkè tó jẹ́ adarí wọn ni wọ́n sọ pé ẹ wá wọ ẹ̀yin aráàlú àwọn ò mọbi tí àwọn eléyìí tí wọ́n ti lọ pe ẹjọ́ o nítorí pé kò sí ẹnikẹ́ni nínú wọn tó pe ẹjọ́ lórúkọ ẹni gan tó jẹ́ ọmọye nínú ẹgbẹ́ òṣèlú APC yẹn Bọ́lá Oyèbámíjí o. Kódà wọn ni wọn pe ẹjọ́ lórúkọ ẹgbẹ́ òṣèlú APC rárá. Adégòkè tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní nítorí pé àwọn ti bá ẹni tí í ṣe Oyèbámíjí ọ̀hún wọn ti bá ṣe ìpàdé papọ̀ wọn sì ti bá gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú náà wọ́n bá wọn ṣe ìpàdé papọ̀ ní gẹ́rẹ́ èyí tó jẹ́ pé wọ́n kéde èsì ìdìbò náà tí gbogbo wọn sì sọ pé ó dáa. Nǹkan táwọn máa ṣe ni pé àwọn fẹ́ kí àlàáfíà kó lè jọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò sì sí pé bóyá wọ́n fẹ́ lọ sí ilé ẹjọ́ láti pé kí wọ́n máa tako bí èsì ìdìbò náà kó ṣe rí nítorí pé àwọn fẹ́ kí gbogbo ìkọ́kànsókè àwọn èèyàn kó lè lọlẹ̀ kí àlàáfíà kó lè jọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nítorí náà àwọn ò mọbi táwọn yẹn tí wọ́n ti lọ kọ ìwé ẹ̀sùn wọn o àwọn ò sọ pé àwọn máa pe ẹjọ́ kankan lórí rẹ̀. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch tẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Jọdún.
0: Káyọ̀dé.
1: Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ló ti fi tako òfin gbé àwọn afurasí mẹ́rin tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìṣekúpa Basit Kọ́ládé lẹ́ni tí wọ́n sọ pé àwọn òbínú kan ṣe àkọlù sí ní agbègbè Lagos Island nípínlẹ̀ Èkó. Ìròyìn tí oníròyìn tí ó taari síta lánàá ọjọ́ ajé ni wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní bí ó ṣe ku ọ̀sẹ̀ péréte kí Kọ́ládé ọ̀hún kó ṣe ayẹyẹ ìgbéyàwó rẹ̀. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abimbọ́lá Adébísí nínú àtẹ̀jáde tó fi síta ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí ló ti ṣe àlàyé pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní nǹkan aago 11 ku ogún ìṣẹ́jú ní ọwọ́ alẹ́ ní ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tí a wà ní àdúgbò kan tí wọ́n pè ní Freeman ní Lagos Island ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ní Kọ́ládé ló rìnrìn àjò pẹ̀lú ìyàwó rẹ̀ nínú ọkọ̀ jíìpù aláwọ̀ dúdú kan tó jẹ́ Lexus léyìí tí wọ́n sọ wípé alùpùpù kan ló ṣe bẹ́ẹ̀ tí ó lọ lẹ́rí mọ́ ọkọ̀ ọ̀hún látẹ̀yìn. Adébísí wá ṣe àlàyé ó ní èdè àìyedè wá ti bẹ̀ súyọ o ó wá fikùn wípé ọkọ̀ náà ni wọ́n sọ wípé ó wá fi ẹ̀yìn rìn débi tí ó lọ kọlu ọlọ́kadà ọ̀hún léyìí tó sì mú kí ẹni tó gun ọ̀kadà náà ki o subulu le lori okada ohun pelu iwadi ti won se saju lo fi won pe Basit Koladen lo rin ajo pelu ololufe re lati Ebute meta lo si enu Lagos Island ohun pelu oko jeep re ti o je alawo dudu na le ti number re je KS115JZ nigba ti alukuku na ti won so pe atẹyin eni won ti kolura won ewo ti e ba fe kayoku iwe iroyin punch iwe iroyin Daily Post Vanguard atan iwe iroyin mi tu jade loni ni kenu wo si
2: Eyin eyan mi ni kunle won do ekiti osun ati gugu agbegbe re patapata orire lo wole yi ayo abara tintin Family Arena lo ara mi si gugu eniyan o ati paapa ogbe ni tinta bagi ra bata to nta aso awon tinta o sesi atawon tinta rite nta wa lo sokoto re o lapo sokoto wa lakure oloye mekun fun ogbe ni tinra rara tuta bata aso bagi obirin bagi okunrin bagi agbe travel bi box lori ranran ateni to gbe ni to fe lo soke okun kon fe ra bagi ati gbe lo si loyibo tabi awon to fe rara tuta ti won fe ra o ses e ma bo ni witi witi ni Family Arena tori lowo lowo yi discount en be lori gugu oja te bara lodo wa o Family Arena wa ni oyin bi Opposite Weber Bank, Adeshida Road, Akure, Tabiki Rabodi Shop, Tobeli Dojikoju First Bank, After Texaco, Pier Ban Losi Eso, Lakure, Pugani Fera Bata, Asho Bagi, Asho Kone Bata Kone, Tufbasho Mode Bata, Mode Bagi, Oba De Bagi, Biri Lujibo, Tayu Bagi, Bilo Oso De, Ema Kyo Aso De Number Yi, 08037453497. Family Arena, Ile Se Tobabi Oke, Yonusi, Tosi Shebe, Yonusi Gokwe Niyo.
3: Mama kan o mama ara to ma yi omo ko fi wa sere o mama ara to ma yi omo
4: Dockers of our time honorable chief princess Adenike Olawoye mama serere won lawon o le fowo leran mo wo awon akanda ki won mo jiya ti rowo le iwe awon omo won san tori pe mama feran iwe kika pupo pupo fa awon omo won tun ti wa gboro awon akanda ro bi won se ma nse o Saturday ojo keji la osu kesan ni mama serere fe pin owo le iwe fa awon omo akanda to wa nilu Ondo jake jado ti butoro owo nikan awon elo kawe lorisirisi lawon bi biro masses iwe eraser rula ati gbogbo to mo nilo pata lati bi kawe to kan won bale
5: e wa gbo
4: ki sowo awon omo lewe alakobere ati girama nikan ni mama fe san lasiko yi o mama tun fe san wo lewe awon omo to wa ni university mama serere
5: daja ni o ni baje
4: mama lawon o fe kawon akanda lo mo yawo torun bo gbese
5: ki won to rowo lewe awon omo won san
4: won ni ke wa gbowo lewe awon omo yin o
5: bere lati alakobere
4: girama to fi de university
5: ile won lakiku gbele ton yo ti waye lago mewa aro
4: e jate tede
5: ko sani ami
4: mama serere
5: oju ale oni buru fun yin
4: awon omo yin oni kagbako
6: A community with high expectations and academic achievements requires an embodiment of educational institutions that offers qualitative and productive education, technical and entrepreneurship skills. Dele Group of Schools. Dele Group of Schools, under the control and management of seasoned, experienced and professional tutors with track records of excellence in theoretical and practical classes, the peak of elementary and secondary education. We offer all SSE exams and JAM. We also have 3 to 6 months diploma certificate like computer and their related courses, general courses in construction, vocational and handcraft practices, and lots more. Admission is in progress
7: as well as summer lessons.
6: Sorry now to Dele International College, Nursery and Primary, Ayofunke Avenue, Fumbifagun, Ondo City, Ondo State, and Dele College of Technology, Dele Tech, Dele Ogorinde Street of Fumbifagun Crescent, Ondo. Telephone
7: 0802-958-1055 or 070-7372-7342.
6: Dele Group of School, productive education at its peak.
8: It was at the day.
9: Ku dede wo yo eyin temi emi ayafemi alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure
10: Haba Balesi Praise Akins Motel ni Secretariat Road Ibokoda ni on the 19th Saturday on the 23rd ninu Osu September TY
9: Tabori wo biri to ti wa ni ile oko lojo to ti pe ti o ro mo pe ran nise ma bo lodo femi alagbo tabi wo to ti ni kan ri to si nwa si ni tabi wo biri ti nkan osu re ndin ni tabi on le ni tabi wo ti nkan ikiri lagu ara re ma bo lodo femi alagbo tabi iwo ti ara nta bi eni pe won data si elara tabi iwo ti nkan rin kakiri agu ara re ma bo lodo femi alagbo tabi iwo okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo asiri ti won fi wa nile femi alagbo disin ma bo ke a fi fun yin
11: tabi iwo ti on to welewele lori ni bi e meta si meri ma bo nile ise wa
9: number wa re 0706532684 3 lekan si 0706532684 3 aiso ni fi ara wa se ibugbe o ami
12: Room Revolution Youth Forum.
13: In no man can look at one leader see what want you.
12: Yeah, want to do rock boy. Be a good boy, then no boy legbeje.
13: To your poor leader, they are sitting in the mutu. They go here again.
12: Kakoko keep a power.
13: Bola Rabari be a patapara. Molodo de a pataganga to para in Najuba.
12: President Bola Ahmed Tinubu.
13: Kaki honorable Loki Orimi Saye Datiwa.
12: The executive governor of Ondo State.
13: Kaki honorable Bumitu Jojo.
12: At our ministers to Walati Ondo State.
13: Lay in us, Senator Jide Bishaga.
12: Put you on do not senatorial district.
13: Honorable Boyega de Farati
12: for House of Rep, Akuko Southeast and Southwest.
13: Honorable Remo Duluatoi Daudu,
12: Ondo State House of Assembly, Akuko Southwest Constituency 1.
13: Our Broom Revolution Youth Forum, Unikama Gagbeo,
12: we pay a badge of what you want with Lushuba.
13: Katupo ma support our leaders in one year.
12: Majashe Biomo in Usati or in Waramo.
13: Let's come together and work together.
12: Kile Yolima to Botis Waju.
13: God bless Akuko Southwest Constituency 1.
12: God bless Akuko in general.
13: God bless Ondo State.
12: And God bless Nigeria.
13: Room Revolution Youth Forum.
12: Lunika Kinyo.
13: God bless you all.
14: Kéréo. Èyí ni láti pe gbogbo ẹbí ẹlẹ́mọ̀ ìgbòba síbi ìpàdé ẹbí ẹlẹ́mọ̀. Ta ó ṣe ní dédé aago méjì ọ̀sán sí mẹ́rin ìrọ̀lẹ́ ní ọjọ́ Thursday, ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. A ó ṣe ìpàdé náà ní ilé olórí ẹbí alàgbà Peter Akọmọláfẹ́ tó wà ní 18 Tẹ́ọ́gbọ́lá Street, off Oluwatuyi Road, Àkúrẹ́, àdúgbò Tẹ́ọ́gbọ́lájà, kúrò ní Oluwatuyi Road ní Akibayo Star Bus Stop. Nínú ìpàdé náà ni a ó ti ròyìn ibi tí Olúwa ràn wá lọ́wọ́ dé lórí àwọn ìdájọ́ tí a gbà ní kóòtù. A ó sì jíròrò ọ̀nà láti sọ ẹbí ẹlẹ́mọ̀ di ẹbí àmúyangàn ní ìlú Ìgbòba. Aago méjì ọ̀sán sí mẹ́rin ni ìpàdé alàgbà Peter Akọmọláfẹ́.

0: pàdé
1: dọdún
0: ẹni tó ti fi gbà kárí jẹ adarí àjọ ọ̀tẹlẹ̀múyẹ lórílẹ̀‐èdè yìí yẹn làwọn àdàrà lọ́mọ̀ ti ṣàlàyé ìrèdí rẹ̀ tó fi padà lẹ́yìn Àtíkù Abubakar ti ṣe ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC o tó sì forí lé inú ẹgbẹ́ òṣèlú APM nígbà tí Daura tó ń sọ̀rọ̀ lórí ètò kan lórí ẹ̀rọ móhùnmáwòrán kan ládàá ló sọ̀rọ̀ oníṣẹ́ ẹni òun wò títí pé àwọn ẹgbẹ́ òṣèlú ADC ó dàbí ẹni pé kò sí adarí tó dáńtọ́ nínú wọn àti pé pẹ̀lú bí ó ṣe sí adarí yìí ó ṣeé ṣe kó jẹ́ pé káwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà kí wọ́n má lè kóra wọn níjànú ó ní ibi tí ò bá ti sí adarí ó ní gbogbo àwọn èèyàn ni yóò máa sọ̀gá ń bẹ̀ àti pé kò ní sí ìkóra ẹni ní ìjànú ń bẹ̀ rárá kò ní sí ẹnìkan tí yóò máa sọ pé ó dáa ó ti tó o tí gbogbo wọn yóò sì gbọ́ sí i lẹ́nu ó lóun wá wò pé irúfẹ́ ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ tóun bá fi lè dúró ń bẹ̀ lásán á jẹ́ pé wọ́n máa forí sọta nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni o ó ní kí kúkú ṣe pé bóyá ń ṣe Látíkù ṣe bẹ́ẹ̀ ṣẹ̀hún ó ní ṣùgbọ́n látàrí inú ẹgbẹ́ òṣèlú ibi tó wà àti pé kò sí adarí tó dáńtọ́ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní ìdí nìyẹn o tó fi tú ìgbàjá lẹ́yìn Àtíkù Abubakar tó sì takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú APM ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á.
1: Dọ́dún
0: Káyọ̀dé
1: ilé kan léyìí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbé àgádá gbolo sẹ́nu rẹ̀ pé káwọn ti ń bẹnu rẹ̀ ò jáde lọ́wọ́ látọwọ́ àwọn àjọ tí ó ń rí sí ìdàgbàsókè nílùú Àbújá léyìí tí wọ́n ní ó wà ní àdúgbò Abidjan ní Wuse Zone 3 nílùú Àbújá ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí ó ti dàwó lulẹ̀ o léyìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ wíwá inú ògúnùtù ọ̀hún láti dóòlà àwọn èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti olúlu orílẹ̀-èdè yìí nílùú Àbújá bí ó ṣe sọ wípé wọ́n tọ́wọ́ gba ìpè pàjáwìrì lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nìkan aago mẹ́jọ alẹ́ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní àná ọjọ́ ajé àtẹ̀jáde ọ̀hún láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà Josue Nade ló sọ wípé àwọn ọlọ́pàá iná dáhùn sí ìpè pàjáwìrì náà lọ́gán tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ tí wọ́n sì kó òbítíbitì ọlọ́pàá lọ sí ibi tí ilé ọ̀hún tó ti dàwó lulẹ̀ adé wa ni àwọn ikọ̀ ọ̀hún iná parapọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ àjọ tí ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè yìí àjọ ẹ̀ṣọ́ ojú pópó àwọn àjọ léyìí tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe àtúnṣe àti àbójútó ojú pópó náà èyí ni fẹ́mà bẹ́ẹ̀ ni àjọ panápaná ti orílẹ̀-èdè yìí àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ti ọ̀tẹlẹ̀múyẹ́ bákan náà àwọn àjọ léyìí tí ó ń rí sí ọ̀rọ̀ ìṣètò àti àtúnṣe olúlu orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn àjọ mìíràn léyìí tí ọ̀rọ̀ kan iná yabo ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti lè dóòlà àwọn tó wà lábẹ́ ògúnùtù ọ̀hún o adéwà sọ pé ìwádìí tán ṣe ṣáájú ló fi hàn gbangba wípé ilé náà ni wọ́n ti sàmì sí lára o léyìí tí wọ́n sì ti gbé àgádá gbòdo sí láti ọwọ́ àjọ tí ń rí sí ìdàgbàsókè ohun gbogbo ní ìlú Àbújá pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe ló fi hàn wípé ilé náà léyìí tí wọ́n ti gbé àgádá gbòdo sí lẹ́nu lẹ́tọ́rí wípé ẹ̀rú ti ń ba gbogbo àwọn èèyàn tí wọ́n sì ti ń fi ojúṣùn pé àfàìmọ̀kílẹ̀ ọ̀hún kó mọ́ ìyàlulẹ̀ ẹni adé ń lọ ṣe lálàyé tẹ̀ bá fẹ́ kàyókù ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tún jáde lónìí ẹni kẹra mú.
2: Ọmọ ẹ̀jẹ̀á ọkùnrin kákáká ọkùnrin kókókó ọkùnrin wàwàwówó ẹ̀kún ṣàánú.
3: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdè wa ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹgbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakaṣaka láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ gan ló ṣẹ̀wá yé mi pé lówelówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule jẹ́ kì í jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ran. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀s mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803 860 6858.
4: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtò ní.
5: Ẹ tọ́gbọ́ ìyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?

0: kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ní tòótọ́,
0: kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
2: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
0: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe
4: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abà ajọ́ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abà Mixo. Kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abà Mixo láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Mixo. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: Ayọ̀dé
1: Dọ́dún
0: ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ìyẹn Ṣèyí Mákindé ni ó mọ̀ ti lọ sí ìlú Àbújá lánàá tó sì lọ sí ọ́fíìsì ibi tí ó máa fi ṣe ọ́fíìsì tí ó ti máa ṣe ìpolongo ìbò fún ipò ààrẹ ní ọdún 2027 yìí pẹ̀lú bíbí ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé bó ṣe lọ sí ọ́fíìsì náà. Ẹ jẹ́ gbà pé ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú NDC sí ipò ààrẹ ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi ó mọ̀ lọ́bẹ̀ ó mọ̀ lọ́ba sí i nígbà tó ń sọ̀rọ̀ ńbẹ̀. Ọ̀gbẹ́ni Peter Obi jẹ́ kó di mímọ̀ oníṣẹ́ rí tá a bá sọ pé a fẹ́ orílẹ̀-èdè tó dáa gbogbo wa gbúdọ̀ fi ara wa sọ̀kan a gbúdọ̀ jẹ́ ọ̀rẹ́ ara wa a sì gbúdọ̀ rí pé a ní èròǹgbà kan lọ́kàn láti pe kalẹ̀ gbé orílẹ̀-èdè Nàìjíríà gun òkè àgbà. Oníṣẹ́ kòhun ó mọ̀tàn yín ó ní kò sí gbogbo nǹkan téèyàn lè fi ṣe ààrẹ orílẹ̀-èdè yìí tí Ṣèyí Mákindé ò ní o ní tó bá jẹ́ Ṣèyí Mákindé ló wọlé ìbá sì jẹ́ ẹlòmíì ló wọlé sí ipò ààrẹ nínú ètò ìdìbò yìí tó máa wọlé tó máa wáyé lọ́dún 2027 ó ní ẹnikẹ́ni nínú wọn ń lòun máa gbárùkù tí ó tóun sì máa ṣe àtìlẹyìn fún láti pé kí orílẹ̀-èdè Nàìjíríà kó sì lè gòkè àgbà. Ó ní ṣùgbọ́n ṣá o ẹnikẹ́ni tó bá wọlé sí ipò ààrẹ náà kọ́sàrí pé lóòótọ́ àti lódodo ń lo wọlé sí ipò ààrẹ ohun tí òun ṣe pé bóyá ọ̀nà mọ̀kàrúrù ń ló gbà wọlé. Ó ní ṣùgbọ́n ó lóun mọ̀ pé tó bá jẹ́ pé bóyá wọ́n ṣe gbogbo nǹkan bó ṣe tó àti bó ṣe yẹ tí wọ́n fẹ́ kí ìrẹ́pọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ kó lè wà nínú gbogbo nǹkan tí a bá máa ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣe ni kí wọ́n jẹ́ kí gbogbo kinní ọ̀hún kó jẹ́ gbangba làsáńtà. Ó ní torí náà ó lóun lè fọwọ́ sí Mákindé sọ̀yà gbangba gbangba pé lóòótọ́ àti lódodo ó ní ó kúnjú òṣùwọ̀n láti pé kó lè darí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Àjọ NNPC ọ̀hún ni ó lè ti ṣe àlàyé wípé pẹ̀lú ìwádìí àti àyẹ̀wò tí wọ́n ṣe ó fi hàn gbangba wípé ọkọ̀ náà tí nọ́mbà rẹ̀ jẹ́ MKA960XC ni kìí ṣe ti iléeṣẹ́ àjọ NNPC tàbí ti àwọn kangan léyìí tí àjọ NNPC tí wọ́n yọ̀ da orúkọ wọn fún láti máa lè mára ọkọ̀ láti máa ṣiṣẹ́ o. Àjọ ọ̀hún ni wọ́n sọ wípé wọ́n ní àmì wọn léyìí tí ó jẹ́ àwòrán wọn tí ó wà lára ọkọ̀ náà ni kìí ṣe èyí tí àjọ NNPC tí wọ́n lò lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí wípé gbogbo ọkọ̀ wọn ni àjọ ń kọ NNPCL sí lára. Wọ́n ní tẹ bá wo ọkọ̀ náà dáadáa wọ́n ní àdàmọ̀dì ni ìwà àti wípé orúkọ tí wọ́n kọ sí ọ̀hún orúkọ awúrúju lásán ni nítorí náà ọkọ̀ wọn ò sí nínú àkọsílẹ̀ ọkọ̀ wọn tàbí ọkọ̀ àwọn tí ó ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n jọ kọwọ́ bọ ìwé àdéhùn o. Nígbàtí àjọ NNPCL ọ̀hún tí wọ́n wá sọ wípé àwọn ẹgbẹ́ tí ó ń rí sí àwọn ọkọ̀ àjàgbé tí ń rìn ní pópó ní orílẹ̀-èdè yìí wípé wọ́n ti pè wọ́n láti bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn o. Bẹ́ẹ̀ náà sì fi ìdí abámúlẹ̀ wípé kí ló dé tí àwọn iléeṣẹ́ kan máa lo àmì àjọ NNPC tí wọn ò sì ní fi ẹ́ẹ̀lì sílẹ̀ tó jẹ́ wípé ó fi yàtọ̀ sí tiwọn gédégédé nígbà tí wọ́n ṣe sàdánkátà àjọ NDLEA wípé iṣẹ́ takuntakun náà ṣe o. Wọ́n sì sọ wípé àwọn ò bá wọn ṣiṣẹ́ pọ̀ láti rí i dájú pé àṣírí àwọn tó ni ọkọ̀ àjàgbé ọ̀hún ó tú o wọ́n sì fi kélé òfin wọ́n fi gbé iléeṣẹ́ náà. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Sẹ́ Nàìjíríà Límítẹ̀ tún gbèdé o. Promo yìí ga alágaju ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin Go TV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. ₦15,000 péré ni DSTV báyìí. Àtagbada àti dìkódà tẹ́lẹ̀mbì papọ̀ ni o. Ó kọjá bẹ́ẹ̀. ₦15,000 náà sì ni Go TV pẹ̀lú dìkódà tẹ́ntẹ́nà rẹ̀ papọ̀. Kí ló tún kù? Tẹ̀gbádùn àwọn ìkànnì àrímọ̀ lè lọ. Àwò padà sẹ́yìn tó kórí DSTV àti Go TV dẹ́mú. ₦15,000 péré ni DSTV àti Go TV báyìí. Èyí bù ayé yàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn iléeṣẹ́ Signal Star Nigeria Limited tó bá súnmọ́ jùlọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta GoTV àti DSTV lágbègbè rẹ̀. Mo tọwọ́ ọ̀fà yíbọnu wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Àdílósùn Àdó-Èkìtì No. 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Baba Adáṣin House Òkè Ògùn Ọ̀wọ̀ Kọfìmọ́ Efrem Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrí Àkókó Fàlàyé 08101042804 GoTV àti DSTV ti gbọ̀pọ̀ ₦15,000 péré ni.
2: Admission. Ekiti State College of Technology, Ijero Ekiti, Excotech, has commenced admission into the 2026-2027 academic session. Fún gbogbo ẹ̀yìn tí ẹ gbìyànjú àti wọ iléèwé gíga fún sáà ìkẹ́kọ̀ọ́ ọdún 2026-2027. Ekiti State College of Technology is now an approved state-owned polytechnic with over 42 accredited courses. Ní Excotech, àwọn ẹ̀ka ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan ni ààyè ti wà fún ẹ̀kọ́ ìwé ẹ̀rí ND àti HND. Available courses include accountancy, business administration and management, biomedical engineering, electrical electronics engineering, computer engineering, cyber security and data protection, software and web development, science laboratory technology, community health, paramedic science, dental surgery, health information management, medical store management, public health technology, àti bẹ́ẹ̀ lọ. Admission form is now available. Ẹ kàn sí website wọn www.excotech.edu.ng tàbí ẹ pé 003-697-5762 006-946-4930. Announcer, the management.
3: Káyọ̀dé.
4: Jọ́dún.
3: Òjìmí kan nínú ẹgbẹ́ òṣèlú PDP yẹn Ọ̀gbẹ́ni Lérè Ọláyinka ló mà ti sọ oníṣẹ́ rí ètò ìdìbò sí ipò ààrẹ yìí tó máa wáyé lọ́dún 2027 yìí. Ó ní yóò rọrùn gbẹdùgbẹdù ju eléyìí tí wọ́n dì ní ọdún 2023 o. Ó ní torí nǹkan tó ń ṣe sọ bẹ́ẹ̀ ni pé tẹ́ ẹ bá wo ọwọ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi mú ọ̀rọ̀ òṣèlú ní orílẹ̀-èdè yìí ó ló kọjá bẹ́ẹ̀. Ó ní pàápàá jùlọ pẹ̀lú bó ṣe jẹ́ pé ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn tí wọ́n sì wá ń ṣe tiẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú wọn ṣùgbọ́n sá tó jẹ́ pé ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ṣe. Oníyẹn àkọ́kọ́. Ó ní ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn àṣeyọrí èyí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ló máa jẹ́ kó rọrùn fóun láti pé kó lè padà jáwé olúborí nínú ètò ìdìbò náà gẹ́gẹ́ bó ṣe wí. Ó ní tá a bá wo ọwọ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi ń ṣe òṣèlú rẹ̀ ó láàárín pé ọpọlọ rẹ̀ pé gan-an sí òṣèlú bí ìgbà tí wọ́n bá sọ pé àjogúnbá ni ọ̀rọ̀ òṣèlú ló jẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu o. Ó ló mọ inú ó mọ ẹ̀yìn ó sì tún mọ ìta gbogbo nǹkan tí wọ́n ń pè ní ọ̀rọ̀ òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní torí náà oni bi igba ti won ba so pe a kan ma doju kan ko ibi kan sa ninu eto idibo na lo ma ri oni tori pe ta ba ri ta ba si wo dada e ri pe opolopo lara awon eyan papa julo lawon to je eyan kanrin kanrin ni orilede yi bi minister to wa fo ilu ile wa yen yin so wike len to je pe o duro ninu egbe oselu PDP sugbon sa to je pe egbe oselu APC mi o sise fun o ni ki si se pe boya egbe oselu APC lo sise fun o o ni sugbon are Bola Ahmed Tinubu ni o sise fun o ni se yen la tun fe so ni o ni ka tun lo wo gomina ipinle Abia yen Alex Oti o ni e ri pe are Bola Ahmed Tinubu lo sise fun bo te je pe inu egbe oselu ti e lo wa o de tun wo gomina ipinle Osun yen Ademola Adeleke o lo na o ni ariwo are Bola Ahmed Tinubu lo npa o ni ti wa ni o lawon ogan lo wa fe gbo lenu ninu awon egbe oselu alata o ne wo eja kola ko le ko jare e ko kola o ni ko se enikeni ninu gbogbo awon eyan ti o mo pe are Bola Ahmed Tinubu lo ma pada wole fun sa keji e ko ja lo sinu iwe iroyin Vanguard ke lo ka lekunrere.

0: Káyọ̀dé, ó ṣeré orí ìtàgé tèmi tọ́pẹ́ ọ̀ṣọ́ba léyìí tó já láìsí ni iná ti fi ètò ìsìnkú rẹ̀ sí ọ̀la ọjọ́bọ̀ tí ó jẹ́ ọjọ́bọ̀ tí ó ní ti ọ̀sẹ̀ ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ní ìlú ìpẹ́rù rẹmọ ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn bí ó ṣe ṣe àlàyé, èyí ni wọ́n kàn kẹ́kẹ́ nínú bí wọ́n ṣe taari ètò ìsìnkú arábìnrin ọ̀hún síta láti ọwọ́ mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n fi sójú òpó ẹ̀rọ kárìjára Instagram rẹ̀ ní àná ọjọ́ Ajé. Àwọn mọ̀lẹ́bí ọ̀hún náà kéde wípé òkú ọ̀ṣọ́ba ọ̀hún ni wọ́n gbé kúrò ní ilé ìwòsàn ti ìkọ́ṣẹ́ṣègùn Fáfitì ti ìpínlẹ̀ Ògùn léyìí tó wà ní Ṣàgámù ní aago mẹ́sàn-án òwúrọ̀, nígbà tí ètò ìsìn fún òkú rẹ̀ yóò wáyé láàrin aago mẹ́wàá sí mọ́kànlá òwúrọ̀ ní Akẹ́sàn Club tó dojú kọ ọjà àárọ̀ ti ìpẹ́rù ní ìpẹ́rù rẹmọ. Òkú rẹ̀ ọ̀hún ni wọ́n ṣe àlàyé pé tó bá ti kúrò ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́ṣègùn ti Fáfitì ti ìpínlẹ̀ Ògùn ní Ṣàgámù ọ̀hún, nígbà tí wọ́n ti ṣe ètò ìsìn fún òkú rẹ̀ tán, ni wọ́n gbé lọ láti lọ ṣe ètò ìsìnkú rẹ̀ níbi tí wọ́n ti ferúferú erùpẹ̀ ferúpẹ̀ ekurufekuru ní ilẹ̀ ìtẹ́kù ti ìpẹ́rù rẹmọ. Wọ́n ní lẹ́yìn náà ni wọ́n sì sọ fún gbogbo àwọn èèyàn wípé tó olólùfẹ́ wọn ó mọ̀ tí wọ́n ká alẹ̀ sùn náà rèé o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n dẹ̀ ní tí wọ́n bá ń bọ̀ ńbẹ̀ o, ó ní irú aṣọ tí wọ́n wọ̀ àti wípé tọ́pẹ́ ọ̀ṣọ́ba lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tí ó já láìsí lẹ́ni 40 ọdún nígbà tó ti bá àrùn jẹjẹrẹ ọyàn tó ti bá a fínra fún odidi ọdún 2 gbáko. Ẹ wo kọ́lọ́hún kí ó ṣàánú wa, kò forí àìṣedédé rẹ̀ jí. Ẹ lọ sínú ìwé ìròyìn Punch àti gbogbo ìwé ìròyìn míì tó jáde lónìí, kẹ kàyókù bẹ́ẹ̀.
1: Adúgbò lọ gbogbo ẹ̀yìn tí ẹ bá gbé tòtún lọ
2: sí wa.
1: Gbogbo ẹni tẹ́sí kúnkùn ló ọjà yẹn wá àmọ́rírì yín, ẹ ṣeun ṣeun.
2: Adúpẹ́ o.
1: Ẹni tí ẹ ń ṣe àtìlẹyìn fún ètò ìbò ṣe wọ́n sáré fẹ́ àmọ́rírì yín o. Ṣé gbára lọ́wọ́ lọ́yìn lè lájọ máa rí bára.
2: Àmì Ọlọ́run.
1: Lókun ẹnìkejì mi.
2: Aṣif Kọ́mándà Abíọ́dún Ìlọrin lè mí jẹ́ Aládé Alẹ́lẹ̀ lórúkọ tó fi ń gbé mi lárugẹ.
1: Olúkàdé lórúkọ tèmi Akínwéyèdè Fálẹ́gàn bàbá tó bí mi lọ́mọ. Ẹrìndíye Èkìtì Ngódín City. Ná bí mi sí ibẹ̀ náà mo dàgbà sí Abíọ́dún yá kárélé.
2: Kárélé. Ilé là ń lọ. Àgbẹ̀ kan ò rókó. Rókó. Rọ́kọ́ rọ́kọ́ kò gbà gbé ilé.
1: Ó yà fẹ́ gbé mi. Abẹ́ ọ̀pẹ ànúyá lẹ́rìndínlẹ̀ Èkìtì.
3: Ó dá kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà, ó dára mọ́kọ́ Èkìtì.
4: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this ogbonge deal na for you. Dangote Petroleum Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
5: Ow. Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
4: Yes, so whether you dey support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this ogbonge offer.
6: Books?
7: Check.
6: Uniform?
7: Check.
6: School bag?
7: Check.
6: And Bornvita?
7: Double check.
6: It's back to school season. And with Bornvita's 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
8: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
9: Wọ́n máa yàtọ̀ tó bá wọlé.
10: Àrò ẹ̀dùnkù ẹ̀dùnkù fún. Ẹ̀dùnkù ẹ̀dùnkù fún. Bàbá tún dẹ̀ yàtọ̀ ọmọ ọkọ ní. Àrò
11: Àkúrẹ́ North and South rejoice, for a light has come, as Honorable Babatunde Faro is bringing a difference into the service of a true representation. Babatunde Faro, a man who understands the struggle of you and I in Akure, courageous and bold. He hears a call and ready to stand up for the interest of all in Abuja. Oyato is the slogan that will definitely bring a vision for progress, for growth, and for change. Vote Babatunde Faro to represent Akure North and South Federal Constituency in the coming election under People's Democratic Party, PDP. Oyato.

0: 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 ògo adapada sọ́dọ̀ rẹ̀ láàárọ̀ yìí bàbá ó kí yín o ẹ kú déédé wòyí o ẹ sì káàbọ̀ láwọn ìkànnì tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ sì ti ń wò wá ketekete gbogbo rẹ̀ pátápátá lẹ mọ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ondo láàárọ̀ yìí iléeṣẹ́ rédíò àgàbà 88.9 FM tó wà nílùú Àkúrẹ́ ẹ̀ ń gbọ́ wa ń bẹ̀ bákan náà kí n kọjá wá sí voice 89.9 FM nílùú Adó adúpẹ́ lọ́wọ́ yín Midas Radio 90.5 Adó ìpínlẹ̀ Èkìtì nílùú Adó Èkìtì ń bí ẹ ṣeun iléeṣẹ́ rédíò gan tí wọ́n ń gbà wá lálejò ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní iléeṣẹ́ rédíò ti ìpínlẹ̀ Èkìtì Èkìtì FM 91.5 tó wà nílòkún nílùú Adó Èkìtì ibẹ̀ la wà tá a ti ń gbó sáfẹ́fẹ́ bákan náà lẹ̀ ń gbọ́ wa ketekete láàárọ̀ yìí lórí ìkànnì kólòbó ìròyìn new cruise 92.7 FM tó wà ní kájọlà nìkẹ́rẹ́ Èkìtì bákan náà lẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì ayọba 95.1 FM nílùú Adó àti iléeṣẹ́ rédíò nàìjíríà èyí ń progress FM nílùú Adó orí ìkànnì 100.5 lẹ̀ ti ń gbọ́ bákan náà lẹ̀ ń gbọ́ wa ní orí ìkànnì ẹbí ńlá rédíò 102.3 FM nílùú Adó àti a people's 104.1 FM nílùú Adó tó fi mọ́ Adami Mogo 107.7 FM tó wà nílùú Ìdó Èkìtì bákan náà lẹ̀ ń wò wá lọ́wọ́ yìí ní ìkànnì nta channel 5 tó jẹ́ ti ìjọba àpapọ̀ tẹlifíṣàn lèyí un àwọn náà wà ń bí àti ektv channel 41 tó wà nílùú Adó tó fi máa wọn ojú òpó lónìna ọ̀ràn tẹ́ ẹ ti máa wò wá láàárọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa adúpẹ́ lọ́wọ́ àjọ tó ń rí sí bara ẹni sọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà lábẹ́ olùdarí àjọ náà arábìnrin mary ọ̀sọ́ mọ́tọ́sọ́ lórúkọ wọn ni a fi tẹ́ pẹpẹ ètò iṣẹ́ ti gbọ́ láàárọ̀ yìí lónìí kí ni tá a fẹ́ sọ ẹ rí mọ̀ pé àwọn olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn ti ń múra sùkúù lẹ̀ báyìí bí ọ̀sẹ̀ bí ọjọ́ bíi mélòó kan wọlé akitiyan wo ni ìṣèjọba gómìnà bí ọdún Òyebanjí tó ti gbé lórí àwọn olùkọ́ tó jẹ́ pé inú wọn fi dùn tí ó fún wọn ní ìyárí láti wọlé ní ọjọ́ ajé monday tó ń bọ̀ yìí ìwọ̀nyí àti àwọn nǹkan míì lẹ́gbọ́ ní orí ètò yìí kí n mọ kí àlejò wa lórí ètò náà ààrẹ ẹgbẹ́ káàfàtà nílẹ̀ nàìjíríà fún ti ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ girama èyí ń asus bàbá wa kọ́mi sọlá àdìgún mo kí yín pé ẹ kú ìyálẹ̀ ta ẹ káàbọ̀ sórí ètò yìí o.
1: olótú ẹ̀ka lọ ẹyẹ yẹn wá nílẹ̀ mo kí yín o káàjìdí àná kó máa dé.
0: àmì ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ yín ẹ káàbọ̀ sà ní orúkọ gbogbo àwọn tá a jọ mẹ́tò yìí wá ní orúkọ gbogbo àwọn amojú ẹ̀rọ tó wà ń bí akéde ètò àwọn onímọ̀ ẹ̀rọ àti gbogbo àwọn afẹ̀rọ̀yàwòrán adébọ̀wálé adéfàbí ní orúkọ tèmi atọ́kùn ètò iṣẹ́ ti gbọ́ lókè yín láàárọ̀ yìí pé ẹ fi àpèrè kẹ́ ẹ tẹ́dí kí a tún jọ gbára pàṣẹdà lórí ètò náà bàbá wa kọ́mire sọlá àdìgún ẹyìn tí ò bá yé ni kò yé èèyàn ṣùgbọ́n tá a bá là yé èèyàn yóò yé èèyàn dáadáa bó o ní àṣù ṣe jẹ́ bó o ló ṣe bẹ̀rẹ̀.
1: ẹ ṣe lẹ́ẹ̀kan sí fún àǹfààní tí ẹ fún mi láti wà lórí
0: ẹ̀sìn
1: o sì fẹ́ kí iṣẹ́ takuntakun
0: àdúpẹ́ sà
1: nígbà tá a bá ti wà ní tòsí a máa ń gbọ́ ẹ̀ṣẹ̀ ń ṣe ètò náà
0: ẹ̀sìn sà àmì
1: ẹgbẹ́ asus tí a pè ní academic staff union of secondary school ìyẹn ni ẹgbẹ́ àwọn olùkọ́ni ti ilé ẹ̀kọ́ girama ìpele kejì ilé ẹ̀kọ́ wa a wà káàkiri orílẹ̀-èdè nàìjíríà báwo la ṣe wá a ní bí ẹgbẹ́ kan tó jẹ́ àwọn àlejò ní ìyá ẹgbẹ́ gbogbo olùkọ́ni tẹ́lẹ̀ tá a pè ní nut ẹgbẹ́ yẹn náà ti dá láti 1933 ó ti pẹ́ náà tí ẹ̀rọ pé bí education àti
0: lójúṣe ńlá
1: sí ní ìní ohun tí àwọn olùkọ́ nípele ń bèrè tó ń pọ̀ sí
0: tó dẹ̀ sì yàtọ̀ síra wọn
1: tó wá yàtọ̀ a ri pe awon olukọ ni ta pe ti won gba lati ka ma gun ni lecturer ni ilewe eko giga university won ni awon ipenija to yato si ti wa won ni egbe ti won awon ti polytechnic awon na ni egbe ti won tori kini ipenija won o to n bere o yato si ele ti awon secondary school teacher awon olukọ ni ilewe grammar abi awon olukọ ni ilewe ti primary school to n bere so ni odun iwe ki awon to gbase ni awuyewuye a fẹ ni ẹgbẹ ẹtọ wa ọtẹ wa lọwọ tó ti ń ṣẹlẹ ní secondary school káwọn ètò gbàṣẹ mo lè sọ pé ó ti bẹ̀rẹ̀ kan láti 1970 ló ti bẹ̀rẹ̀ nígbà tá a ṣe wà ní primary school so mo mọ̀ tó da yíya 2020 ni àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ń kóra jọ káàkiri àwọn ìpínlẹ̀ pé a ní láti dé ẹgbẹ́ tiwa kí a lè máa béèrè ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn olùkọ́ni ti secondary school torí kí ni ìwé òfin orílẹ̀-èdè yìí ètò ọkọ̀ orílẹ̀-èdè yìí ó ti pín wa gan ṣe wọ́n pé primary school teacher agbanisíṣẹ́ ọ̀tọ̀ àwọn tó gbà wọ́n ṣe yàtọ̀ sí tiwa ìjọba ìpínlẹ̀ ni ó gba olùkọ́ni grammar sí
2: ilé-ìwé
1: gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ìbílẹ̀ ni ó bá ti àwọn olùkọ́ni alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣe rí pé agbanisíṣẹ́ ti yàtọ̀ báyìí nítorí náà ká máa
2: dàlúrú pọ̀ mọ́ sápà
1: ìyẹn la fi ní pé a fẹ́ ní ẹgbẹ́ títí wa tó jẹ́ pé ìbéèrè wa a wà fún bí ìgbáyégbádùn òṣìṣẹ́ nílé-ìwé girama àwọn ilé-ìwé girama bí ẹ̀kọ́ ilé-ìwé girama ṣe tẹ̀síwájú torí bẹ́ẹ̀ kọ́ ilé-ìwé girama òun ló ṣe pàtàkì jù ṣẹ̀rí tí nǹkan bá mẹ́ẹ̀ ní primary school tó bá dé secondary school experience wa bí tó bá dé secondary school ẹ ṣì lè tú foundation
2: ẹ ṣì lè tú
1: gbé tí olùkọ́ni bá ní motivation dáadáa a tún gbé èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí mo ti wà nílẹ̀ ẹ̀kọ́ bí ẹ̀kẹ́ mi ló bẹ̀rẹ̀ sí ń kọ́ àwọn ní a b c ní secondary school
2: ẹ̀tún ṣe bẹ̀rẹ̀ láti
1: bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n tí secondary school tó bá ti lè mẹ́rẹ̀ àwọn ìpèníjà tá a rí ní orílẹ̀-èdè nàìjíríà lẹ́nu ayé àtijọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá wa wọn kàdú secondary school tá a ti wá sínú iléeṣẹ́ yìí tá a dé ipò ọ̀gá tí wọ́n àwọn iléeṣẹ́ factory wa tá a ní secondary school ló ń provide wọn ní ayé ìgbà tá a wà secondary school yẹn wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tíṣà wa tó jẹ́ pé product secondary school ni wọ́n wọ́n rí tíṣà mi tó jẹ́ pé àìdọ̀ pàdé ní university bá ṣẹ̀ṣẹ̀ gc ṣùgbọ́n tó pé ìjọba ò bójútó secondary school mọ́ bó ṣe kán ṣe bójútó mọ́ ni ètò ẹ̀kọ́ wa fi mẹ́ẹ̀ èrè tí pàtàkì tí ẹgbẹ́ academic staff union secondary school tó fi dìde nìyẹn kí a lè bójútó ètò ìpele ẹ̀kọ́ tó ṣe pàtàkì yìí tó jẹ́ ilé-ìwé ẹ̀kọ́ girama torí tí inú olùkọ́ ni ò bá dùn tí dídá tí ń kọ́ ẹ̀kọ́ ò bá ṣe é rí àwọn ọmọ ò lè gba ohun tó yẹ kán gbà wá táwọn ò bá sì gba nǹkan tó yẹ kán gbà ọjọ́ ọ̀la orílẹ̀-èdè agbègbè ó ti mẹ́rin.
2: ẹ ṣeun ẹ̀yin ṣàlejò nínú ìrìnàjò yìí gẹ́gẹ́ bí ìwádìí ẹ̀yin láti ọdún tẹ́ ẹ sọ pé wọ́n ti fi òǹtẹ̀lú gbà mí bóun ni ìrìnàjò ń ṣe rí kó tó di pé ẹ di bíi alága ẹgbẹ́ nípínlẹ̀ èkìtì tó tún sún yín débi pé ẹ di ààrẹ káfàtà káàkiri orílẹ̀-èdè nàìjíríà.
1: ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
2: ọlọ́run ṣeun.
1: wọ́n ní èèyàn tó wá fẹ́ joyin inú àpáta.
2: kì í wẹnu àáké.
1: ọ̀rọ̀ wa dàbí ẹ̀dá tó fẹ́ joyin inú àpáta ni o. torí ibi tá a ti jáde kì í ṣe kí wọ́n kórìíra wa. ó dàbí òbí tí ọmọ ẹ̀ ń sìn. tọmọ yìí sìn dáadáa tó ní kọ́ ọmọ yìí ṣe pàtàkì ó fẹ́ràn ọmọ yẹn ló tí o bi o ba si nle omo yen la ba se ise da ku to omo yen wa so fun baba pe mo fe lo lagbe baba si le o ni baba o ba gbogbo ile ti mo ko ni to ba te ma ni yawo lo mu lo mu ile kan na so bi ibi ta ti kuro se ri niyen nitori omo o fe ka lo gbogbo agbara won na sa kakiri pe ah ah eyin te je ara wa yi e gbudo lo omo so pe ko rorun eyan lo je ki iru awaye won le wa lenu se fodun meji ibo lo n baba pada bi a se bere niyen won nigba ti won da owo osu wa duro titi a ta fori ti awon yen wa ri pe nkan tawon yin fe se kii se oselu tora to ton iro ton pamo wa niyen pe òṣèlú alápapọ̀ la ń ṣe sí ìjọba tó wà lóde ńgbà náà tó wà ní pé kì í ṣòṣèlú ìjọ òmìnira là ń já ẹni bá sì fẹ́ ja ìjọ òmìnira kò ní wẹnu àáké ọlọ́run ṣe ràn wá lọ́wọ́
2: nìyẹn
1: tí a fi àwọn nǹkan tá a sọ fún àwọn èèyàn wa náà tó sì rí i pé à ń ṣe.
2: ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọkàn náà tí ẹ̀ ń gbọ́ wa ẹ̀ gbọ́ dáadáa lónìí ṣùgbọ́n kó tó di pé a máa tẹ̀síwájú ẹ fún mi ní ìṣẹ́jú kan àbí méjì à ń padà bọ̀ lórí ètò iṣẹ́ ti gbọ́ ni o.

0: lọwọ ọlọrun ọba e mo binu ko le da ni ati padade baba wa mo ki pe ku atotonu lati ekan baba wa commission lade du e wa je ka wa o nigba ti e wa bere iyawo ni ijọba ko si yin ni pataki ijọba gomina bi odun awayo mi oye paji to wa nbe yi
1: e gege bi e se so lekan eni nipa iwadi yin ojú mi lè sọ ní pé pẹ́tipẹ́lẹ́pẹ́tipẹ́ àyíṣà lè jò ní ìrìnàjò káṣojú òṣìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìjọba tí máa ka àwọn ìjọba tí mo fi bá ṣiṣẹ́ tí máa ń ka àti ju mẹ́ta mo sì ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà wípé kò sí ìjọba tí ó dàbí tó ti dàbí ìjọba gómìnà bí ọdún àbáyọ yìí bá jí mi ò sọ pé àwọn ìjọba yóò kò ṣe oníkálukú gbìyànjú tiẹ̀ ṣùgbọ́n tí a bá fi káfí nǹkan wé nǹkan wọ́n gbìyànjú torí nípa ọ̀dọ̀fẹ́ ọlọ́run mo ti jẹ́ aṣojú òṣìṣẹ́ tuc fún sáà méjì ní ìpínlẹ̀ yìí kí n tó lọ sí national láti jẹ́ national president dasus tó ìyẹn ni pé mo wà lára àwọn tí ó ń gbé ẹ̀gbẹ́ olùkọ́ àti òṣìṣẹ́ ìjọba káàkiri ìpínlẹ̀ yìí lọ síwájú ìjọba so a mọ̀ bó ṣe rí kí gómìnà tó dé a sì mọ̀ bó ṣe rí báyìí mo fẹ́ sọ fún yín pé màá fún yín ní àpẹẹrẹ ẹyọkan gómìnà yìí jẹ́ gómìnà tí ó létí ìbọ́ ọlọ́run a máa sọ pé ó létí ìbọ́ láyé àgbàṣe ṣùgbọ́n ọlọ́run a gbà mí láyé kí n lo gbólóhùn yẹn
0: o pé àwọn kan tó wà tọlọ́run dá
1: ọlọ́run dá tí ó ní etí ìbọ́ fún òṣìṣẹ́ tẹ̀ gbọ́ mi fún olùkọ́ni àpẹẹrẹ mo fẹ́ fún yín ní nígbà tí wọ́n yọ owó sọ́sìdì tí nǹkan lè wọ́n ní ìwọ̀n bá ṣe máa sọ ní
0: sọ́lédè yẹn sí
1: palliative
0: bí nǹkan ìrànlọ́wọ́
1: lára fi tu àwọn èèyàn wọ́n ní káwọn ìjọba kan lọ ṣe fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ yìí ọ̀gá wa agbẹ̀dẹ àwọn ẹlẹ́dọ̀ sàbẹ̀sì ń gbà yẹn so àwa adarí òṣìṣẹ́ àwa máa wọn ṣèpàdé kí ni ìjọba fẹ́ ṣe àwọn wa sọ fún wa pé ara ìwé ta kọ torí wàá tẹ̀ kọ̀ wípé àwọn ọkọ̀ luxurious buses
0: ńlá
1: yẹn adé kan gbé fún wa pé àwọn òṣìṣẹ́ à ń ṣe tán ká bó tẹ̀ ṣe títún ọdẹ náírà là ń gbà lọ́wọ́ àwọn èèyàn wa tá máa fi wọ ọkọ̀ lọ́bi iṣẹ́ tí owó ọkọ̀ bá ti kúrò nínú wàhálà pé iṣẹ́ kò ṣe wọ́n ní wọ́n bá wa gbé lọ́dọ̀ gómìnà pé a máa pè wá sípàdé pé gómìnà ti gba ẹ̀bẹ̀ wa o ṣùgbọ́n ohun tí gómìnà wa sọ ni pé wọn ò ní gbowó kankan lọ́wọ́ wa pé ọ̀fẹ́ náà máa fi gbé
0: àwọn
1: òṣìṣẹ́ àwa dúpẹ́ wọn ti bá ọ̀gá tó ọ̀gá yẹn máa ń bọ́mi báyìí àwọn kan kékèké tí ò dọ̀nà lójú ló ń jẹ̀ ní lójú wọn sọ fún ọ̀gá ẹlọ́sàbí nígbà tí mo ní sà wọn làwọn olùkọ́ àwọn ọmọ iléèwé mo ní táwọn oníwèé náà bá ní àǹfààní nínú bọ́ọ̀rọ̀
0: èyí òun gbà tó ń ṣe ti ẹ̀yìn olùkọ́ tán
1: tó ń ṣe ti àwọn
0: ẹni tó fẹ́ kó gbọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́
1: gbogbo ṣiṣẹ́ náà tiẹ̀ ṣe fún kì í ṣe olùkọ́ nìkan wọ́n tí àwọn ọmọ iléèwé tó bá lè fún wọn ní ọkọ̀ kan àbí méjì kán máa fi gbé wọn náà ìrọ̀rùn ni yóò jẹ́ fún òbí wọn ọ̀gá wa ní wọ́n tún padà lọ sọ fún gómìnà ní ìyàlẹ́nu òní sí ìyàlẹ́nu òní àti àwa tó wà ń pàdé bí gómìnà ṣe fọ́ ọyàn tẹ̀lú rẹ̀ títí di èmi láti gbà yẹn wọ́n ti. ti gbe awon elewe ati awon osise lo si enu ise lofe ke ta pe ni pe gomina to nbo
0: igbe awon ara
1: ni o ke awon eniye niye apere kan mo so fun mi ki gomina to lori alifa o wa lara wa osise meta olori osise meta ti a nigba ta si je candidate ti a lo meet won awon meta yen le ba gbo mi awon meeti to kun won le ma ma gbo mi bayi nigba ta lo meet won ni campaign office won a wa so fun won wipe looto a ti leyin sugbon eru to n ba wa re a wa so gbogbo awon gbese
0: to wa nle
1: gbogbo ẹ̀gbọ́n kan wá aṣáàkà fún gómìnà ohun tí gómìnà sọ fún wa ní kọ̀rọ̀ àwọn mẹ́ta ló wà ń bẹ̀rẹ̀ jẹ́ òṣìṣẹ́ mo ní owó cooperative wa ẹ san salary fún wa owó cooperative wọ́n á yọ lórí owó wa wọ́n ní fún àwọn yẹn mo fẹ́ sọ fún ilé mi pé gbogbo gbèsè yẹn pátápátá owó oṣù tán jẹ wá gbogbo ẹ̀ lọ́ti san promotion nígbàtí gómìnà máa dé orí àlefà promotion letter ọdún méjì ló wà lọ́wọ́ wa tó jẹ́ pé
0: ọkọ̀ wà ní
1: owó wà ní
0: kò dáadáa
1: ọ̀dọ̀ owó wọ́n ṣe àwọn olóṣèlú mi àwọn sọ pé báwo la ṣe máa yin gómìnà torí kó san owó oṣù tí àbá san owó oṣù wa àwọn kan máa sọ pé ká má yìn wọn má ní rárá tá máa san owó oṣù ẹ má yìn wá ṣùgbọ́n èmi mo ti rí mo ti wà nínú mo ti jẹ́ adarí òṣìṣẹ́ nígbà tí à ń fi salary oṣù mẹ́ta tá a gba salary kan lóṣù mẹ́ta
0: lóṣù mẹ́ta bẹ́ẹ̀ngà bẹ́ẹ̀ngò
1: bẹ́ẹ̀ ni mo sì ti wà ní ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ti oṣù mẹ́fà deduction wa tí wọn ò ní san gbogbo ẹ̀bẹ̀ tá a gbé síwájú gómìnà ńgbà náà pátápátá lọ́ti fọwọ́ nù eléyìí kan tó ti wá jẹ́ nǹkan mìíràn tá a rí tá a ti rò tó ti wọ inú òkun ìgbàgbé onílé bonus torí mo ti bí mo ṣe dàtúwé náà lẹnu ní bọ́ọ̀rọ̀ tó mo ti bá àwọn ìṣáájú bá wọn sọ̀rọ̀ lórí lípónà sí yẹn tí ọlọ́dún máa sọ fún mi gba ẹ pé àdìgún ò ń bèrè lípónà sí ọ̀tẹ̀ tí ní láìsanjú owó àti rò bí lípónà sí ti lọ sí òkun ìgbàgbé ṣùgbọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó dà pé ìjọba ẹ ti san tó mẹ́ta
0: àdúpẹ́ lọ́wọ́ náà
1: nínú oṣù kúnlẹ̀ o wọ́n ti sàn tó mẹ́ta níbi ilé tí wọ́n bá owó oṣù àwọn ṣẹ́rí mi ò mọ ni ò bá sọ dáadáa ṣùgbọ́n kẹ́ sọ délé nǹkan tó bá ṣẹlẹ̀ sẹ́ni iwájú èèyàn àwọn tó ń bọ̀ lẹ́yìn a máa ronú sí ṣé báwọn olùkọ́ àti òṣìṣẹ́ tó ti fẹ̀yìntì tí wọ́n jẹ ní ọ̀pọ̀lọpọ̀ owó
0: ìfẹ̀yìntì
1: kì í fọkàn wá tàwá lẹ́nu iṣẹ́ balẹ̀ ìyẹn gẹ́gẹ́ bí máa rí àwọn mìíràn tó máa fi ń ṣe àṣemáṣe
0: èdè kan mọ́ kúrò bẹ́ẹ̀
1: so ṣùgbọ́n lẹ́nu ìgbà tí ìjọba yìí dé wọ́n ti san owó gratuity tí wọ́n ti san ó ti ju eléyìí tí ìjọba kíjọba ṣáájú wọn tó ti san àlè tó kù a nírètí pé mọ̀kànmọ́kàn
0: lóye kàn
1: torí òye ló máa fọkàn wa balẹ̀ pé tàbá fẹ̀yìn tí o àní lọ́dún mẹ́wàá ká tó bá dúra títí wọn tẹ́wàá di pé mo fẹ́ fẹ̀yìn tí ẹ̀tọ́ mi á tẹ̀mí lọ́wọ́ á fún wa ní ìwúrí láti ṣe ohun tí ó yẹ kí a ṣe àwọn ṣé kí gómìnà tiẹ̀ tún wá rẹ ara wọn sílẹ̀ won ri ara won gege bi gomina osise gomina teacher chairman won ara won bi kini o gomina osise gomina teacher won bo se fi apa kan se awon ibi to le binu si won ba ko si asu member to ba ni irori ko le binu si won olorun fun won ni ogbon
0: yen pe won se daada
1: lati lati láti dàbí bàbá fún gbogbo wa kìí ṣe tó yá wọn fa ẹgbẹ́ kan sọ́rin
0: lọ́tọ́
1: ti kéjì dàbí rárá nǹkan tí gómìnà wa ṣe wọ́n rẹra wọn sílẹ̀ gómìnà òun akọ́kọ́ máa jẹ́ gómìnà àkọ́kọ́ nǹkan tí mo rí tó yà lẹ́nu mo sọ fún yíyan lẹ́yìn ìgbà tí àdìbò fún wọn kan wọlé tán nígbà yẹn wọ́n ní mo ní gba ìpè tán ní gómìnà fẹ́ wá ṣe appreciation
0: tour
1: mo ní appreciation tour pé ìgbà wo ni mo máa ráyè àti àwọn ọmọ ẹgbẹ́ mi mo ní appreciation tour mo ní ọ̀kẹ́ ọ̀pọ̀ wá gba àwọn ẹgbẹ́ ìgbà oníká fún mi láyè nítòótọ́ mo wọ́n lọ́wọ́dún olúwa lójú ẹ̀ mo ní ìwọ náà wọ́n lárákùnrin ìṣe nǹkan tí ẹ̀kan ṣe rí mo lóhun tí ohun tí ìjọba kan ò rí rí ẹ̀bá mi fún wọn mo sì rí pé ohun tí ìjọba kan ò rí rí ọlọ́run ti ń ṣe nínú ayé wọn àti nínú ìjọba wọn ṣé agile program tí òkú lórí wọn ni nípa program agile kò sí secondary school tó wà ní ìpínlẹ̀ yìí ìjọba ti fọwọ́ kan wọ́n á renovate ìdájẹ́ renovation nìkan wọ́n á tún ilé kọ́ ìgbà tí èmi àti kọmíṣọ́nà sọ̀rọ̀ ń bá àwọn oníwòsí secondary school torí wọ́n mọ̀ pé awuyewuye nígbà gbogbo nígbà láti sọ̀rọ̀ pé kò bójú mu kí olùkọ́ ni fẹ́ lọ gbọ̀nsẹ̀ kó máa wọnú igbó ilé-ìwé kan wà ní máa forúkọ bò wọ́n láṣìírí ní ayé ìgbà yẹn olùkọ́ ni obìnrin lọ́gbọ̀nsẹ̀ ó lọ́gbọ̀nsẹ̀ ń bó àwọn ọmọ ilé-ìwé tán àwọn igbó bẹ̀rẹ̀ wọ́n ní pàdé
0: náà tán fi ṣe é
1: tán fi bẹ́ẹ̀ ni tọ̀nà sọ làwọn ní tìbá ṣe pé tíṣà yẹn wọ́n lẹ́kẹ̀ẹ́ wọ́n fà yìí wọ́n bá tá lọ́ba ń di ṣùgbọ́n mi kò ilé òṣèlè wọ́n báyìí gbogbo ilé-ìwé ni ìjọba ìpínlẹ̀ èkìtì ti fọwọ́ kàn nípa agile ṣé kí wọ́n sọ nípa owó kótàpè ní car loan housing loan owó tán fún wa tẹ́lẹ̀ kí má tọ̀ yìí tán pè ní car loan kò tó ra
0: tàbí kò tó ra car loan
1: káàkẹ́ kò tó ra ẹsẹ̀ tó bá ń gun àwọn kò tó ra táyà ẹsẹ̀ mẹ́rin mọ́tò tí ìbá ṣe tó kúmọ̀ ẹ fẹ́ ra táyà gidi ṣùgbọ́n gbà tí ìjọba yìí dórí àlééfà wọ́n fi kó owó yẹn tó yẹ pé ní iléèwé girama ó ti lé ní ẹgbẹ̀rún kan olùkọ́ni tó ti jàǹfààní láti inú oṣù kẹrin ọdún yìí sí àkókò táwa yìí lórí nílò rẹ mo lọ scholarship bọ̀dúngbà kan torí tí n bá fẹ́ sọ̀rọ̀ tí n bá sì fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ìjọba tí bá tó bá ṣèlérí màá ṣe investigation mo rí pé wọ́n ṣe sọ pé wọ́n á increase owó tí wọ́n fún àwọn ọmọ iléèwé gẹ́gẹ́ bí scholarship àti bursary ó lọ bẹ̀ mo rí pé wọ́n ti ṣe yẹn wọ́n ti increase tán fún àwọn ọmọ fún scholarship tán fún ọmọ fún bursary ṣẹ́gbọ́n mi so kì í ṣe pé wọ́n san salary òṣìṣẹ́ déédéé nìkan kì í ṣe pé wọ́n cooperative wa tí a ò rí tá à ń rí gbangba náà pé wọ́n ti bẹ̀ sí san bó ti yẹ rárá àwọn ọmọ wa gan-an ní pàtó
0: àwọn náà ń di àǹfààní
1: àwọn ọmọ wa tí a rán lọ sílé ìwé kọ́gíga àwọn náà ń jẹ àǹfààní láì tẹ̀ pé àwọn kan tí mo nígbà gbogbo ó ń wú èmi lórí tó sì wú àwọn èèyàn wá lórí
0: ẹ̀ṣẹ̀
1: ìkan nínú àwọn wa tó jẹ́ ọmọ olùkọ́ni ní ìpínlẹ̀ yìí ó lọ sojú ìpínlẹ̀ ní spelling bee àwọn kan wà tí ilé ìpè ní yorùbá sọ ọ̀rẹ́ spelling bee ẹni pé wọ́n máa rẹ
0: yóò ti yí àwọn tó bá máa ń lórí náà
1: ọmọ yẹn wọ́n kọ́ ṣe ó ṣe fẹ́ẹ̀sì ní nàìjíríà nígbà tó wọlé wá sọ́fíìsì mi mo inú mi dùn mo wá lọ́dọ̀ gómìnà ìjẹ̀wọ́ kí inú gómìnà dùn gómìnà sponsor ọmọ àti àwọn tó tẹ̀lé tí ń ṣẹyọ kan lọ sí orílẹ̀-èdè nílẹ̀ òkèrè tó ti lọ represent nàìjíríà ìgbà tọ́nà tó máa bá wa ṣe ọmọ yẹn
0: ó
1: ṣe dáadáa ó gba góòdì méjì wá sí nàìjíríà ìjẹ́ tó mọ̀kan tí gómìnà sọ wà tó ní
0: tó padà dé
1: gómìnà ní gbogbo owó tó máa sọ bá fi tọ jáde ní yunifásitì àwọn amò
0: bàbá wa kọ́ ọmọdé ṣọlá àdìgún bá bí n bá ní kí n máa ká ẹ kẹ́ máa ká lọ ó ṣeéṣe kí wákàtí kan lórí ètò ìkófẹ́ ẹ mọ́ tó wà ńtẹ́ ẹ sọ ni pé gómìnà bí ọdún àbáyọ̀ lóye bájí wọ́n ṣe dáadáa sẹ́yìn olùkọ́
1: bẹ́ẹ̀
0: ti gbogbo òṣìṣẹ́
1: gbogbo ẹnu sọ
0: ọjọ́ ajé monde tó ń bọ̀ yìí ni sáà ètò ẹ̀kọ́ míì yóò bẹ̀rẹ̀ kí ni ìmúrasílẹ̀ ẹ̀yìn olùkọ́ o ní pàtàkì nílé ẹ̀kọ́ girama
1: àwọn olùkọ́ àwọn èèyàn tẹ̀lé máa ń rò wípé a máa ń lọ fún
0: ìsinmi
1: àyè sábà ń lọ fún ìsinmi o nǹkan tí ìsinmi yẹn wà fún wa òun ni láti gbáradì fún sáà míì ẹ ka ìwé ẹ wo slab balls ẹ ṣe research findings lórí iṣẹ́ tẹ̀ ń kọ́ ohun tá a pè ní self-assessment
0: ká wo ara ẹni wò
1: kí ẹ̀wò kéèyàn wo ara ẹ̀wò kókè o ní sáà tó kọjá mo kọ́ ọmọ 100 nínú ọmọ 100 yẹn ní report card wọn àwọn 40 péré ló pass kí ni ìdí èèyàn agbára ẹ̀wò èmi máa ń ṣe o ọ̀la jẹ́ kí n sí tábà ti resume bẹ́ẹ̀ bá wà gbà mọ́ ẹjókòó ẹ̀yin ọmọ tí mi kọ́ ní dáadáa ni má lẹ́kọ̀ wà inú ibi tí mo ti ń ṣe assessment yẹn ní ọdún kan àwọn yẹn ní láti sọ fún mi pé sáà mo ní ṣe mi wá sí kíláàsì ni wọ́n lẹ̀ wà ṣé mi ń kọ́ ní wọ́n lẹ̀ kọ́ ẹ kí ló dé tí màá kọ́ yín ní kíláàsì màá tún ṣe extra period fún yín ṣe dáadáa wọ́n lè kọ́ wà onídàbí onídàbá ti ń bọ̀ onídàbá ti ń bọ̀ kíláàsì yẹn onídàbá ti rí yín wọ́n lè máa ń bà wọ́n àbúrò lórí gírí wọ́n lè máa mú ẹgbẹ́ wọ́n lè gbà yín wọ́n lè bọ̀ tóbi yín náà yìí
0: ìwé ẹgbà wọn ló ń.
1: wọ́n ní ìjọba tí máa yẹ̀ sí mú ẹgbà lọ́wọ́ wọ́n ní yín náà yìí wọ́n ní wọ́n mọ̀ látọ̀jú ẹ̀ onídàbá ìkan wọn tún sọ pé onídàájì ó làwọn òyìnbó tẹ máa ń sọ ó ní
0: àwọn òyìnbó tó
1: ń ta àwọn òyìnbó ńlá ni so tí mo ń lagun tí mo lò bí mo ń kọ àwọn yín tó yé wọn màá wá sọ òyìnbó màá wá bí wọn léèrè àwọn tó ń kó òyìnbó láàrin o màá ní kán sọ ní èdè ìlú wọn táwọn ẹgbàá ti wá sọ ìgbà wọn máa repeat nǹkan tí ẹnì yẹn sọ ní èdè ìlú rẹ màá máa repeat ẹ fún bí àwọn olùkọ́ ṣe máa ń ṣe nìyẹn self-assessment ìbẹ̀lẹ̀ tí wọ́n ká àwọn ọmọ yìí ìdí tí wọn ò fi ṣe dáadáa ní ọ̀rọ̀ ìyàwó tó ti máa dé examination and practices náà fi gbẹ́kẹ̀lé so àwọn kan táwọn fi holiday ń ṣe nìyẹn nítorí náà mo fẹ́ sọ fún yín pé gbogbo olùkọ́ni girama wọ́n ti gbáradì pé kí á bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ ajé àbátí wọlé.
0: ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín ẹ wá jẹ́ ká wò ó kò si bi nkan o se da to ko si bi nkan o se ma ro somo to tawon ipenija kan o ni ma yoju awon ipenija wo le n koju ogbon wo le fi n wa oju to si awon ipenija na
1: e se pete lo je so pe ko si bi we a se de so gbogbo bo se do bo se do yi gege bi eyin lati ti mo pe awa asoju osise Olivatrice lorukọ
0: wa beere ni gbogbo igba ni
1: gbogbo igba ṣugbọn nkan ti awa yi fi wa yatọ ni pe ele ita ba ṣe adupe ajẹlaye gbọ nitori naa igba ta ba n sọ awọn ile to wa ku ele fi silẹ si wa oṣiko tẹ ba lọ bee lọwọ awọn olukọ ni bayi abi awọn oṣiṣẹ nigboro wọn si ma n pe mi a ni ẹ ba wa sọ fun gomina bíbọn náà sí wa kan túbọ̀ fi si kan túbọ̀ sọ sí oṣù wa bẹ́ẹ̀ àwọn tẹ bá pè àwọn tẹ bá ní káwọn ìmọ̀ àgbẹ̀ báyìí àwọn tó ti fẹ̀yìn tì wọ́n á ń pè
0: àbọ̀ sì ń pè yín náà.
1: Wọ́n rẹ̀ dìgbò á ní kò dá báyìí pálẹ̀ yín náà sì bẹ̀rẹ̀ yín tí
0: àbọ̀ ti gbàgbé wa síbi
1: ẹ wọ́n gbàgbé wa ẹni kí gómìnà bá wa sanwó gbàgbé tí yìí sí ara wọn kò ní ìjà nìyẹn wọn san tí a tó mo ti sọ pé ilé ìtàn ti san kò tí ì síjọba tó san tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n a fẹ́ kí gáàpù yẹn ṣe ń bà wá lérò kí gáàpù yẹn kọ́
0: sọ
1: kó dí mo rọ tọ́kàn mo sọ fún wa mo dúpẹ́ lọ́wọ́ gómìnà mo ní nígbàgbọ́ pé ṣẹ́ẹ̀kì tẹ́ a fi sílẹ̀ lẹ́sọ̀ọ́ 2 billion ni sí ìyàlẹ́nu gbogbo wa ìgbà tá a máa fi pè wá tó ń fẹ́ pín ṣẹ́ẹ̀kì 2 billion ẹni díẹ̀ mo wọ́n lọ sí dúpẹ́ lọ́wọ́ gómìnà mo láì sọ ní ìdíwò ní èké so nǹkan táwa náà ń fẹ́ nìyẹn pé irú gratitude yẹn kan bá san kó súnmọ́ kó má bẹ̀ ju bí oṣù bẹ́ẹ̀ kó má ju bí ọdún méjì mẹ́ta mẹ́rin mọ́ yẹ rí pé inú àmì àtò bá a dùn sí ni gómìnà wa wọ́n ti bá wa ṣe àwọn intervention kan ní àwọn schools pàápàá ní àwọn modern school wọ̀nyí yàtọ̀ ara mẹ́rin ní àwọn modern schools wọ̀nyẹn ó dàbí wọ́n yẹ èkó àti ọ̀dún àti ilé kan tó jọ àbí tó fẹ́ da jù ní orílẹ̀-èdè nàìjíríà èkó àti ọ̀dún àwọn ilé tí bá ṣe pè wọ́n ara pé ìjọba náà ń bọ́ ìjọba táwọn tọ́ ṣe ń máa ń bọ́ ti wọn ní bá ṣe pè wọ́n tá àkíyèsí wọn sí bíi méjì tí ó fẹ́ mẹ́ẹ̀ nígbà yẹn tí sọ́ọ̀sán fẹ́ mẹ́ẹ̀ wọ́n bá wa ìtàgé àwọn kan náà ṣì wà tá à ń ẹ̀sẹ̀tì pé wọ́n bá wa dá sí ní àwọn ibi tí
0: nǹkan ti mẹ́ẹ̀ náà
1: ìyẹn wà ní ara kan tí à ń fẹ́ lótọ́ ìjọba wa wọ́n gbìyànjú wọ́n rí lára wa tán wọ́n lọ sí south korea tọ́lọ́kán wọn tó ṣùgbẹ́ tọ́lọ́kán tán pín gbàlejò fún smart school wọ́n rí lára wa àwọn olùkọ́ tí wọ́n ṣẹ̀ gbà láìpẹ́ yìí ní bíi oṣù díẹ̀ sẹ́yìn wọ́n fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ ohun tá a ń ṣe gẹ́gẹ́ bí olùkọ́ ohun tá a retí lọ́wọ́ yín ohun tó yẹ kí ẹ ṣe wọ́n ọ̀fẹ́ ní ọ̀ṣẹ́ gbogbo yẹn èmi wá ń sọ pé ara àwọn ìpèníjà
0: tá a sì ní
1: ni training and retraining of teachers ó ṣe pàtàkì ṣé ẹ ní nǹkan tí mo ní òlélé tí mo sọ jáde yìí tí ẹ̀kọ́ mi tí ì bá ní àwọn ìrírí wọn yẹn mi ò lè sọ síta nǹkan tí olùkọ́ ní bá ti ní náà ló máa sọ
0: tí yóò fi kọ́ ọmọ
1: tí yóò fi hùwà ṣé ibi ẹ̀kọ́ gọ́tọ̀ ẹ̀kọ́ ta sọ yìí kọjá kí a kọ́yàn ní physics ní history ní classroom ìwà olùkọ́ni ìṣe olùkọ́ni ní ilé ìwé ẹ̀kọ́ gidi ni o mo ti rí ọmọ tí mo kọ́ tó jẹ́ olùkọ́ni ọjọ́ tí mo tó wá sí ilé tó wá sáfù ẹni tó wá sáfù ní sùkúlù tí mo ti dì mo ní wá ó ní sà o le ni mo ri ti mo fi so pe ma se teacher pe ma se teacher so teacher ti o ba wa well motivated
0: ti ni oogun
1: ti ni oogun awon kan ti abi ti o ni ti o ni eko se ile eko ta n ko omo o ko ta nkan ta ko ni university ni colleges of education o ni awon kan ta ko university colleges of education ye o yato ati ni knowledge ye sugbon ba o se wa ba o se wa lo ti a so omo di odidi ijoba ni lati ko wa o tun ma tu wa ko bọ́ sí ń kọ́ àwọn permanent education tó ń kọ́ àwọn civil servant lọ́dún láti gbò pé àwọn tó yẹ kán kọ́ jù gan-an
0: mo lẹ́yìn olùkọ́
1: mo làwọn olùkọ́ torí tó olùkọ́ bá ti pọ̀ ẹni pé àwọn ọ̀dọ́ wọn láyé òdò yìí tẹ́lá lórí social media ohun òróró ìwọ òróró ẹ bi pé inú
0: òdùn
1: inú wo ti ẹ dùn nípa orílẹ̀-èdè nàìjíríà ìròyìn tí ò dáńgbà nàìjíríà náà fẹ́ máa kí ló ń ṣẹlẹ̀ má jẹ ìtàn yìí olùkọ́ nìkan ti wà ní classroom wọn every time tó bá ti wọ class negative ló sọ wà nàìjíríà wọn kì í sọ sọ́dọ̀ ní mi kò wá sí òkú lórí nàìjíríà yìí
0: àbí tó bá wù yín ní kẹ́ lọ sí.
1: ẹ̀mí tí mo tó olùkọ́ lọ sí mo fi gbogbo táàmù ní kàwé àwọn ọmọ yàgbé yàgbé owó bẹ́ẹ̀ tàbí mi lọ wọ́n ti gbìn yẹn sínú àwọn ọmọ wọ̀nyí ẹ nítorí náà mo bí ṣe ẹni bá sọ̀rọ̀ nípa kákọ olùkọ́ ká bójútó olùkọ́ ó ju bí a ṣe ń wò ó lọ ó ju bá ṣe ń wò ó lọ ara ẹ̀kọ́ títà tí ó sì wà ò ní pé àwa àti ìjọba ìpínlẹ̀ èkìtì àti ìfẹnukò lórí òfin tuntun tó bá iṣẹ́ olùkọ́ ni mo ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ni òfin tuntun yìí tí n ṣe pé ó láti àbí láti fi kun àbí láti yọ kúrò ò ní pé olùkọ́ ní gbúdọ̀ pé ọmọ 65 years or 40 years in service 60-35 ní tẹ́lẹ̀ 65 or 40
0: years. Yóò fún otú ti lé báyìí.
1: O ti lé.
0: Ọdún márùndínláàádọ́rin àti ogójì ọdún.
1: Àwa àti ìfẹnukò pẹ̀lú ìjọba torí àwọn kan wà tí
0: ẹsìn fi ń sì sùúrù
1: tí wọ́n fi sí tí tàbí pé inú àwọn ọmọ ẹgbẹ́ wọn ò dùn sí kì í ṣe ọ̀rọ̀ wá sùn sí nìkan ní ilé olùkọ́ ò dùn sí so wà nígbàgbọ́ torí gómìnà sọ fún wa pé nǹkan tí ò bá ti tẹ́ wa lọ́rùn
0: kẹ máa sọ
1: ká jẹ́ kí wọ́n gbọ́ àti sọ so yóò wà ní ìpèníjà tí máa ń wá lórí òkè tẹgbẹ́rẹ̀ ìpèníjà tí mi sọ àwọn èèyàn ní àwọn ẹ̀yìn báyìí ṣe ló máa tàwa ó sọ dúdú dúdú ti gómìnà tán
0: kò sọ ohun tó ń ṣe wọ́n
1: àwọn nǹkan tó ń ṣe àwọn èèyàn wà nìyẹn.
0: Ẹ ṣeun ẹ jẹ́ kó ń bẹ̀ torí àkókò wa ń lọ lójú ọ̀pọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ètò ẹ̀kọ́ ti rí bákan ó dàbí ẹni pé kò rí bíi tàtijọ́ mọ́ tí ìkóra ẹni méjanu tí eléèdò ń pè ní discipline tó wà láàrin àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé olùkọ́ lè sọ fún akẹ́kọ̀ọ́ pé mọ́ kúrò ń bẹ̀rù tí ó sì lè kúrò ṣùgbọ́n kò fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ báyìí ipa wo ni ẹ̀yin olùkọ́ ní pàtàkì nílé ẹ̀kọ́ gíga fẹ́ ń kó láti lè dá gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láyé àtijọ́ tí ìkóra ẹni méjanu tó fi wà torí ọ̀pọ̀lọpọ̀ kínní náà ilé ẹ̀kọ́ girama ni bọ́mọ́ bá fẹ́ yan nǹkan míì ilé ẹ̀kọ́ girama náà ni ó ti yan àṣàlù ọmọ ọdún márùn ó ti ń wà náà tó lè mọ ọmọ gbó nígbà tó wà ní sí primary ṣùgbọ́n secondary ń bẹ́ẹ̀ bá ti débẹ̀ náà ló máa fẹ́ yakara ẹ̀ kí ni pátẹ́ kó lórí eléyìí.
1: Tí a bá fẹ́ gbọ́ tọ́ ọ̀rọ̀ tí mo sì náwó tí láti wá sọ fún àwọn èèyàn mi adó àbójútó ni àwọn olùkọ́ ṣe ẹ̀kọ́ mi alábòójútó ọmọ mi rèé ẹ bá wa bójútó àbójútó láti aago mẹ́jọ tó bá ti wọnú
0: iléèwé
1: ilé ìwé àbí aago méjì àbí aago mẹ́jọ.

0: ta ló ní ká bá àwọn bójú tó àwọn ọmọ yìí ìjọba ni ṣe bí gbogbo àwọn ọmọ nílùú tẹ bá ti rí pátá ọmọ ìjọba ni wọn ṣe wọn mi ọ̀rọ̀ báyìí wá dàbí bá mi ná ọmọ mi
1: kò lè ní ọlọ́mọ
0: ṣe rí ayé ìgbà yẹn ẹ ń sọ yìí àwọn tó lọ mọ ìjọba ní apá kìíní àwọn tó lọ mọ òbí ní apá kejì wọn fowó sowó pọ̀ pẹ̀lú olùkọ́ni ní ayé òde òní tí olùkọ́ni bá bá ọmọ wí kátólíkà tó pọ̀ àwọn òbí á ti kó àwọn ìpá àìlè wá láti gbòòrò mo rò pé ohun tí ó dẹ́kun ẹ̀ ní ìpínlẹ̀ yìí mo sọ gbàgbé ní àní sọ fún ìjọba pé a fún ìjọba ní gbèdéke ilé ìwé tó bá ti na olùkọ́ni kólùkọ́ni àdáṣẹ́lẹ̀ nílé ìwé yẹn mo sì fẹ́ dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná náà kọmíṣánná òfin yẹn ṣeré tó máa gbọ́ pé wọ́n yájú sí àwọn olùkọ́ wa ṣùgbọ́n ìpèníjà tó le jù òun ni pé bá mi na ọmọ mi kò lè
1: na ọmọ
0: ní ayé ìgbà yẹn tó bá ń yàn mí skul àbí tí bàbá mi bá di pé mo kúnlẹ̀ tí mo gbàgbé kí tó délé kí n lọ fọ olókùn mi tí dájú bá ti lè rí ẹsẹ̀ mi pé mo kúnlẹ̀ àtúntìyà.
1: òun ló mọ̀ pé ẹ ti ṣe tí
0: wọ́n bá. mo ti ṣe nǹkan tí ò dáa ni ayé òde òní òbí á wá pẹ̀lú tọ́ọ̀gà bí ọlọ́pàá ni kì í ṣe ọwọ́ àwọn olùkọ́ ní eléyìí ká yẹ ká ṣe o bọ̀ kì í ṣe ọwọ́ àwọn olùkọ́ ló pọ̀ sí alábòójútó ni wá bí èèyàn ṣe bá fẹ́ ká èèyàn tó rí mo fi ọmọ yìí sí ìkẹ́ ayé mamami tọ́jú ẹ̀ bó ti gbó fi kalẹ̀ òfin tó wà nípínlẹ̀ èkìtì báyìí òwúlò lọ́mọ bẹ́ẹ̀ ni kò sí sólùkọ́ ni náà ti yá fẹ́ẹ́
1: tàpá sí òfin ìjọba
0: tó bá ti tàpá sí tàǹgbà ṣẹ́ lọ́wọ́ ẹ̀ òdì kó wàhálà bá ọmọ àti ìyàwó àti ọkọ nítorí ìyẹn wà lára ẹ̀ eléyìí yẹ káwọn olùkọ́ ni máa ṣe wọ́n máa sọ fún wọn síbẹ̀síbẹ̀ kárí àwọn ọmọ wọ̀nyí bíi àwọn ọmọ wa ká jẹ́ I don't want us to be ordinary teacher but great teacher teacher tó ń bá tó influence ọmọ positively òní great teacher ẹ bí ẹ ṣe bá mi sọ̀rọ̀ báyìí ẹ rí àwọn olùkọ́ yìí kan tó bá dárúkọ wọn ẹ kò ṣe
1: bẹ́ẹ̀ ni sà
0: ẹ rí àwọn tó bá dárúkọ olùkọ́ yìí míì lọ́kàn yín náà ẹ máa gbàdúrà fún wọn so àwọn tẹ̀ ń gbàdúrà fún yẹn tí ìgbà ṣe kó wọ́n bà yín jẹ́ o ibùdó bá bà yín jẹ́ ìgbà náà ẹ ti mọ̀ báyìí pé
1: kò fẹ́ràn mi
0: máyì
1: ojú ayé ni
0: kò fẹ́ràn mi olóòló nǹkan ibi tí ìbá ti dé bá ibi tí ìbá ti dé òun lè gidé bẹ̀ ká ń gbomi lọ ilé ọtí ìgbà náà wọ́n ní àwọn olùkọ́ni tó ṣe bẹ́ẹ̀ ọ̀tá wọn tí ọkàn yìí gbàdúrà fún pé ààbò púpọ̀ ibi tí mo dé mi sí sósososo mi sa sósososo ó kópa ń bẹ àwọn ẹni gré tìjẹ ẹgbẹ́ tó akẹgbẹ́ wa tó wà ní primary school ọ̀sùn kan jẹ́ great teacher àwọn olùkọ́ni tí a ní ipa mẹ́rin ní ipa márùn ún nígbàgbé nínú ayé àwọn ọmọ fún rere.
1: ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba ní orí ètò iṣẹ́ ẹ̀ ti gbọ́ ẹ̀yìn babalọ́wọ́ kọ́mẹ́ṣọ́nà àdìgún tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ girama asus lórílẹ̀‐èdè nàìjíríà ni a ti ń gbà láàyè tí wọ́n sì ń bá wa sọ̀rọ̀ lórí ètò iṣẹ́ ti gbọ́ láàárọ̀ yìí àsìkò ti tó o láti pè wá bá a bá lọ sóbì kejì tá a bá padà dé ẹ pè wá orí nọ́mbà tẹ́ ẹ pè wá sí ni 08130132097 08130132097 láàárín ìṣẹ́jú kan àtúnbọ̀ ṣùgbọ́n nọ́mbà tí mo pè ń lẹ́ pè wá sí mò ń padà bọ̀.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba Akinyin pé ẹ káàbọ̀ padà. Àwọn olùkọ́, àwọn akẹ́kọ̀ọ́ wọn múra láti wọlé ní ọjọ́ ajé Monday tó ń bọ̀ yìí fún ti sá ètò ẹ̀kọ́ 2026 àti 2027. Bó lẹ ṣe fẹ́ kán gbáradì, àwọn ìmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn olùkọ́ láti pé kẹ́sọ́ nípa bàbá wa Sọlá Adigun, wọn lè tàn káàkiri. Ẹ lọ́ ẹkú dédé wòyí, ẹ káàárọ̀ o. Ẹ ṣe ẹ káàbùnà. Láti ìlú péjú Èkìtì, ẹ káàbọ̀ sà.
1: Mo kí ẹ fa tó tọrọ láti àárọ̀ pa pa bàbá wa Sọlá Adigun.
0: Ẹ ṣeun.
1: Èmi tí mo ń sọ̀rọ̀ yìí náà, mo jẹ́ akẹ́kọ̀ọ́ olùkọ́. Tí mo rẹ bá jí olùkọ́ kó ní gbèsè ayé èèyàn. Ṣé rí àkọ́kọ́ tá a bá dúpẹ́ lọ́wọ́ gómìnà gómìnà wa?
0: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ṣé rí ìjọba tó bá ti kọ bí ètò ẹ̀kọ́? Irú ẹniyẹ ẹni tá à ń fẹ́ nìyẹn. Ṣùgbọ́n tó mọ̀ pé ọ̀dọ́ ló ní ọjọ́ ọ̀la. Gbogbo àwọn gómìnà àwọn tó jẹ́ adarí wa tí ò bá jẹ́ títà tí ọ̀nà bá lè gbé gbà. Ní òkìrì ní Nàìjíríà, ní Nàìjíríà lè dá sí kí wọ́n kó gbogbo ẹ̀yin tá jẹ́ ìdí tó ń bá ẹ̀gbàgbé o. Ẹ̀yin lábẹ́ fún ní ẹ̀sẹ̀ ẹ̀yin lábẹ́ fún ti ìfọ̀, ẹ̀yin lábẹ́ fún ajẹ́ gọ́ọ̀mù, ẹ̀yin lábẹ́ fún ajẹ́ pẹ́sidẹ́ntì. Torí ọ̀la títà gbogbo rẹ̀ débẹ̀. Ṣé wọ́n yẹ ṣẹ́ṣẹ́ wá sọ nípa pé àwọn títà kan pé ayé àtijọ́ nígbà táwọn akẹ́kọ̀ọ́ bí kù
0: 7 ni ojú òpó. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ẹ bá mi yílé bí omi sísàlẹ̀ ká lè gbọ́ yín o.
2: Ẹ káàárọ̀ bá.
0: Kí ló orúkọ yín bo lẹ ti ń pè wá?
2: Orúkọ mi ni Ṣàjọsìn láti fi ìlànà
0: àdéhùn. Ẹ ṣeun, ẹ káàbọ̀.
2: Ẹ là ń tẹ́lẹ̀ lọ fún mi náà wá o. Ẹ ṣe ìta ń jẹ́pọ̀ àwọn ẹni olùkọ́ wa o.
0: Ẹ ṣeun.
2: Ọmọ
0: ọlọ́run ọ ẹ̀sùn ìjọba náà gbọ́ tí ẹ̀sùn bá wo pé kí wọ́n lè mọ bí àwọn iléèwé ìjọba náà gbọ́ pọ́n kọ gbogbo rẹ̀ sílẹ̀. Ẹ káàárọ̀ o. Ẹ ṣeun, ẹ kú ìyálẹ̀ tán o. Àmì orúkọ yín ló lẹ́ ti pe o.
2: Ẹ̀jọba ló pè láti jọrọ nígbà àgbàdìà.
0: Ẹ ṣeun, ẹ káàbọ̀. Nítorí àkókò wa tó ti lọ, ẹ mọ̀ bínú, ẹ kú ìyálẹ̀ ta yìí o. Ẹ gbóhùn sókè dáadáa ká gbọ́ yín o.
2: Ẹ ṣe dáadáa.
0: Ẹ ṣe orúkọ yín bó lẹ́ ti pè.
2: Ìjọba fẹ́ jòun ló pè láti Ìkùnrin.
0: Láti Ìkùnrin Èkìtì níjọba àbílẹ̀ Ìkọ̀lé.
2: Níjọba ìbílẹ̀ Ìkọ̀lé.
0: Ẹ ṣeun, ẹ káàbọ̀.
2: Mo fẹ́ kí ọ̀gá wa tó sọ̀rọ̀ lẹ́yìn.
0: Wọ́n ń dá yín lóhùn.
2: Ọlọ́run mú ọ síbẹ̀ fẹ́ fún wa.
0: Ẹ ṣeun.

0: ọwọ́ yìí o àkókò wa ti lọ torí àní torí àwíjàre kìtọ́ tẹlẹ́nu bàbá wa mo dúpẹ́ lọ́wọ́ yín commission ládìgún lẹ́ẹ̀kan sí pé a pè yín pé ẹ̀sìn jẹ́ wa lórí ètò yà dúpẹ́ lọ́wọ́ yín níṣẹ́jú àyá kí ni ìmọ̀ràn yín sí àwọn òbí olùkọ́ akẹ́kọ̀ọ́ àti ìjọba lórí ètò ẹ̀kọ́ o.
1: ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn òbí ohun tí mo wá sọ nígbà gbogbo tí mo sì fẹ́ tún sọ ni pé ẹ má jẹ́ fi ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ọmọ wa lé ìjọba àti ẹ̀kọ́ nìkan bí n bá ṣe ya n bá ń lẹ ẹ̀rù ilé ló ń bà mí nígbà tí mo wà ní ẹ̀kọ́ mo sọ fún yín pé tí bàbá mi bá ti rí pé
0: ẹ̀kúnlẹ̀ ní
1: sùkúl oúnjẹ gbà mí nílé ẹ má jà wọn ní òbí tí ò lè ra ìwé tí ọmọ ẹ á fi kọ̀wé ó ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ló wà náà
0: tí
1: ò fẹ́ ṣe nǹkan kan ṣùgbọ́n irú òbí yìí á lè ra aṣọ ẹgbẹ́ jọdá ẹ má jà fi ẹ̀kọ́ ọmọ wa sílẹ̀ fún ìjọba tòlùkọ́ nìkan àwọn olùkọ́ bí mo ṣe máa sọ nígbà gbogbo mo sì fẹ́ sọ pé iṣẹ́ wa ìpè ni kìí ṣe gbogbo ẹ̀ ló lè ṣe olùkọ́ ni ọlọ́run ló pè wá gẹ́gẹ́ bí olùkọ́ ni ẹ má dúró dìgbà téèyàn kan wo yín lórí ẹ tó wo ara yín lórí ọmọ iléèwé kò sí nǹkan tó dàbí ìmúrasí iṣẹ́ wá ní ẹ̀kọ́ o bí èèyàn kan ṣe sọ ẹ̀kọ́ òta ẹ̀kọ́ òta
0: mi
1: ò tí ì rí ibi tí wọ́n ti fi gbé àgbẹ̀ ẹ̀mí olólógo jù tí ó kàwé kan fi ṣe commissioner of ìwé ṣe pàtàkì ìwé fúnni lágbára ìwé fúnni gboyà ẹ̀sà fún examination and practices.
0: ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín akókò wa ti lọ ní orí ètò yìí gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n rán wa pọ́pẹ́ pàtàkì lọ́wọ́ gómìnà bí ọdún àbáyọ̀mí oyè banji láti bí àná ni àwọn ọkọ̀ bọ́ọ̀sì tí ń kó àwọn olùkọ́ kó àwọn akẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ gbogbo ẹ̀ èyí ohun tí wọ́n ń lò gẹ́gẹ́ bí tí bàbá wa sọ pé wọ́n tún ti tún ṣe báyìí fún ti sá ètò ẹ̀kọ́ tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ monday a dúpẹ́ lọ́wọ́ wọn bákan náà la dúpẹ́ lọ́wọ́ àjọ bureau of community communication ní governor's office àwọn tí wọ́n pè wá lórí ètò iṣẹ́ ti gbọ́ ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn àwọn tá a gbé lórí wọn a ti fún wọn ní àwọn ẹ̀bùn tó yẹ ká fún wọn lánàá ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín o a mọ̀ lọ lórí ètò yìí lónìí torí àkókò wa tó ti lọ ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn tí wọ́n bá wa gbé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn general managers láwọn iléeṣẹ́ rédíò yìí àti tẹlifíṣàn yìí ẹ ṣe a dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ àwọn afẹ̀rọ̀yàwòrán amojú ẹ̀rọ akéde ètò mo dúpẹ́ lọ́wọ́ yín christine ṣọlá yusuf ló bá wa ṣètò ìtàgé tá a lò ẹ ṣeun akínwálé ọláòyè àwọn ni olóòtú ètò iṣẹ́ ti gbọ́ yìí àwọn olóòtú àgbà méjèèjì tí wọ́n jẹ́ olóòtú fún ètò yìí ni aláàjì isaac ayọ̀ àkàndé tí wọ́n jẹ́ general manager nta sami 5 nílùú àdó ẹ̀ṣẹ̀hùn aláàjì àti olóyè olúròtì ní pópó ọlá tí wọ́n jẹ́ general manager iléeṣẹ́ bscs ọpẹ́ wa lọ sí ọ̀dọ̀ àjọ bcc èyí ò bìrí ọ̀pọ̀ community communication tí wọ́n ṣe agbátẹrù ètò yìí lábẹ́ olùdarí alábìnrin mary ọ̀ṣọ́ ọmọtọ́ṣọ́ àtúwá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò iṣẹ́ ti gbọ́ kẹ́tí kó mọ̀gbọ́ àtúbọ̀ o adébọ̀wálé adéfàbí ọmọ bàbá nídò ilé ni orúkọ tèmi ó dàbọ̀.
2: Adaba FM, I like it forever.
3: Books?
4: Check.
3: Uniform?
4: Check.
3: School bag?
4: Check.
3: And Bournvita?
4: Double check.
3: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
5: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
6: Life is good on Adaba FM.
7: Iléeṣẹ́ tó ṣe tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí ìdòdò ìkirè 88.9 Adaba FM.
3: Books?
4: Check.
3: Uniform?
4: Check.
3: School bag?

Bíbélì wípé ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì lágbára púpọ̀. Ó yá o ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ Prophetess Emi Lọlọ́run fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀ ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ sọ fún gbogbo ẹni tí ò tí gbọ́ gbogbo ẹni tí ò tí mọ̀ wípé ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ kò ṣe má gbọ́ ètò ni o fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run Prophetess Emi Lọlọ́run tún ti ṣetán láti bá wa

lórúkọ ọba ọba ọmọ ẹ̀mọ́ ìjì òní já ọ́ abiyamọ sàmí àkọ́bí ìwọ òní ya wèrè áńgẹ́lì olúkorè ó yárò wa ní agbára mo pa ní àṣẹ ìmísí àlàáfíà kó jọba.

0: gbọ́rọ̀ náà Paulu ní kí ẹnikẹ́ni má se fọwọ́ kàn mí nítorí mo ru àpá Kristi. Àfi gbogbo àwa ọmọ ìjọ Trinity Cathedral ìlú omi fọ́lé Ọlọ́run ọba Ògo lọ́wọ́. Àfi tí òde àyè kálé àpáta Ísírẹ́lì ẹni Ísírẹ́lì ńlá lọ́wọ́. Ó yá lórúkọ Jésù ewu ìkórè kò ní wọ́n wá lórúkọ Jésù. Kí ló sọ níbẹ̀ mà? Ó ní kọ́ mi ní ipa tirẹ̀. Ó ní sá máa sì mí lọ bàbá má padà lẹ́yìn wá. Olúwa sá máa sì ní Trinity gbogbo àwọn olólùfẹ́ wa má padà lẹ́yìn wá bàbá. Olúwa sá máa sì wá lọ. Ìwọ́ wo ló gbàgbọ́ Olúwa ò ní padà lẹ́yìn rẹ̀. Kí ló sọ níbẹ̀ mà?
1: Nítorí ìwọ ni Ọlọ́run ìgbàlà mi.
0: Olúwa ni Ọlọ́run ìgbàlà wa.
1: Ìwọ ni mo dúró tì ní ọjọ́ gbogbo.
0: O là ń pè láṣáájú ọjọ́ ìkórè lọ́jọ́ ìkórè lẹ́yìn ìkórè.
1: Olúwa. Rántí àánú àti ìṣe ìfẹ́ rẹ.
0: Rántí àánú àti ìṣe ìfẹ́ rẹ. Ó yá lọ rán àánú gbà. Kí ló sọ níbẹ̀ mà?
1: Tó ní ìrọ́nú.
0: Mo pa ní àṣẹ àwọn ẹsẹ̀ tó máa ń dènà ọjọ́ ayọ̀ olúwa dáríjì. Torí àkókò Psalm 23 yẹn kí ló sọ? Mo pa ní àṣẹ talẹ́nuta lolùṣọ́ àgùntàn rẹ. Ó yá olúwa kó dìde fún wa lórúkọ Jésù. Tẹ̀síwájú. Mo ní ọ̀sẹ̀ ìkórè o ní saláìní. Ọ̀sẹ̀ ìkórè o ní saláìní. Ọ̀sẹ̀ ìkórè o ní saláìní. O ní saláì lọ́mọ rere. O ní saláì ní ọmọ tuntun. O ní saláì ní ọkọ rere. O ní saláì ní aya rere. O ní saláì ní owó lọ́wọ́. O ní saláì ní àlàáfíà. Ó yá lọ gba ohun tó tọ́ sí ọ. Kí ló sọ níbẹ̀? Wo oṣù májẹ̀mú wa la wàyé. Ó ní ó mú wa dùbúlẹ̀ láàrin kíni o. Ìyá omi dákẹ́rọ́rọ́ yá lọ mú omi iyè lórúkọ Jésù. Ìwọ tó ń gbẹ gbèsè ń gbẹ olúwa kó fún ọ lómi àlàáfíà. Ìwọ tó ń gbẹ ọmọ ń gbẹ lọ gba ohun tó tọ́ sí ọ. Kí ló sọ níbẹ̀ mà? Nítorí orúkọ rẹ̀. Bẹ́ẹ̀ni. Mo pa ní àṣẹ lórúkọ Jésù gbogbo ibi témi àti yín ti rí olúwa mo di iná yíwa ká. Kí ló sọ níbẹ̀ mà?
1: Nítorí tí ìwọ pẹ̀lú mi. Ọ̀gá rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n tù mí nínú.
0: Agbára rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ó tù wá nínú. Kí ló sọ? Tú ibẹ̀ yẹn kà kí wọ́n gbọ́. Ó tẹ́tẹ́ bìlì sílẹ̀ lójú mi lójú rẹ̀. Lójú àwọn tó jù wá lọ àwọn arọ́kẹ̀kẹ̀. Àwọn tó rọ́ kẹ̀kẹ́ bí alágbára bíi báàlì. Wọ́n rọ́ kẹ̀kẹ́ àmọ́ olúwa tẹ́tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi. Ó sì dá kíni òróró sí mi ní orí. Mo pa ní àṣẹ tẹ́ḿpìlì rẹ tó ṣòfò oúnjẹ kó débẹ̀. Tẹ́ḿpìlì ìrànlọ́wọ́ rẹ olúwa tẹ ẹ kalẹ̀. Ó yá lẹ́tà ayọ̀ rẹ lọ máa gbà á. Kí ló sọ níbẹ̀ mà?
1: Irè
0: àti àánú yóò máa tọ̀ lẹ́yìn. Ìwọ tó ti gbọ́ ìkórè Trinity Cathedral nílùú omi fọ́. Èyí tó máa wáyé ní September 13. Mo pa ní àṣẹ lórúkọ Jésù gba ohun tó tọ́ sí ọ. Ìwọ wo ló gbọ́ ìkànnì àdàbọ̀ 88.9 ní gbogbo ọjọ́ mẹ́jọ. Mo pa ní àṣẹ ó máa la àgbáyé yá. Gbogbo abiyamọ sàmí àkọ́bí ìwọ ọmọ wọn ò ní yá wèrè. Ìwọ wo ló gbọ́ ìkànnì àdàbọ̀ ní gbogbo ọjọ́ mẹ́jọ. Gbogbo ọjọ́ ìṣẹ́gun tá a ti ìjọ Trinity Cathedral wá. Mo kéde olúwa kéde ògo rẹ. Mo kéde rẹ nìkan ò sàmí lọ gba kọ́kọ́rọ́ ayọ̀ rẹ. Kí ló sọ níbẹ̀ mà? Lọ́jọ́ ayé wa gbogbo. Mo pa ní àṣẹ lórúkọ Jésù bó ti wọ́n nílé olúwa ilé ìṣọ́ agbára. Olódodo sáwọn ìbí ó sì yè gba ohun tó tọ́ sí ọ. Ìwé Efésù orí kiní yẹn kí ló sọ níbẹ̀? Ìwọ ló ní lẹ́tà ayé òsòye. Ẹni tó rán mi kéde o. Ó ní kí kéde nínú òtò yìí lórúkọ Jésù ò ní jábọ́. Bàbàbà kò ní ba ikú sílé rẹ. Kí ló sọ níbẹ̀?
1: Pọ́ọ̀lù Apọ́stẹ́lì.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Kì í ṣe láti ọ̀dọ̀ ènìyàn wá.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tàbí nípa ènìyàn.
0: Oh yes.
1: Ṣùgbọ́n. Nípa Jésù Kristì.
0: Nípa kí ló pè é? Nípa Jésù ó yá lọ gba ohun tó tọ́ sí ọ. Èmi ò mọ ohun tó máa ń jẹ ọ́ níyà lóṣù bàbàbà. Èmi ò mọ kọ́kọ́rọ́ tálágbára máa ń jí lọ́mọ lọ́wọ́. Mo sọ ní ti bá bọ́ ọmọ mi mo yá gba kọ́kọ́rọ́ ayọ̀ rẹ. Ó yá ògùn èmi àti yín kò ní bá wa ní sàré. Kí ló sọ níbẹ̀ mà? Ọlọ́run bàbá.
1: Ẹni tí ó jí ìdìde kúrò nínú
0: òkú. Wo òun ló fẹ́ bá wa ṣèkórè o. Ọwọ́ agbára ni. Iyi to gbe okuta kuro ni bo gigesun. O ni bo siri angeli kan lo joko sori okuta na. Bo pa ni ase o ya gbogbo gi dabu oju ona. Saju ojo kore lojo kore leyin okoro Oluwa yi kuro ti waju. Kilo sama.
1: Ati gbogbo awon arakunrin ti o wa pelu mi.
0: Oh yes. Bene.
1: Ori ofe si yin ati alafia lati odo Olorun.
0: Ori ofe si gbogbo eyin okan. Igbojipo okan to nbo lati bi kibi ori ofe Olorun ko ma ba wa je. Kilo so nibe.
1: Ati
0: Jesu Kristi Oluwa wa.
1: O fi
0: fun ese wa gbogbo ewo ojo na to le gbo mi je Oluwa fi fun ese wa. E sa le ba mi wo it is a way second Corinthians. Corinthians keji. 9:9-10 loruko Jesu bo tin gbo iro iye lori afefe loni loruko Jesu adabare oni fun lo ogu abawaye re ko ni re dada oka re ko bale wowo lo gbo ikan ni adabare 8.9 lojo mejo mejo lati adaba loruko Jesu o ya wonu ogo re lo kokoro aye re aye oni jaga ki lo so nibe loruko Jesu wara anu gba ki lo so
1: dabi eni pe emi a fi iwe kiko deruba yen
0: loruko Jesu Kristi lo gba ohun to to si o iranlowo re ko fara akole kore yen da mo pa ni ase leta ayo re ko ni bo so lojiji ki lo so nibe
1: eni ti o furugbin fu afurugbin
0: ma gba ije eni to furugbin fu afurugbin
1: ati akara fu onje
0: yo
1: fi irugbin fun yin
0: ame loruko Jesu Oluwa fi irugbin fun wa ibe yen ko yi opolopo tuka ki won gbo
1: nje
0: nje
1: eni ti fi rugbin fu afurugbin
0: ije ni hallelujah
1: hallelujah
0: ta lo fun ni ni furugbin ta lo nje ko origbin ta lo nje ko orika ta lo nje ko orilo mo pa ni ase gbogbo to wa ni kapa re ko ni re lojiji ki lo so ma
1: ati akara fu onje yo fi rugbin fun yin
0: loruko Jesu Oluwa ko bo wa
1: Jesu
0: ibe yen ni agbara loruko Jesu Oluwa ko fi rugbin fun wa o ni a vest of new glory ogo tutun latori itemi mo wa o ni afurugbin e tun be yen kakan gbo
1: nje eni ti fi rugbin fun afurugbin
0: eni to fi rugbin fun afurugbin
1: ati akara fun onje yo fi rugbin fun yin
0: ami
1: yo si so di pupo fun rugbin
0: mo pa ni ase o ya lo di pupo fun rugbin
1: Jesu
0: ki se oko to so o ko lo din nla ninu kore yi o wonu ogo lo ko lo ko ohun ta ti gba lo owo re ta gi loju oru Oluwa da pada o ni ko lo ma po ni furugbin ohun to to si wa Olorun da pada ohun ta ti gba lo nigba ikiesara Oluwa da pada ohun ta mama jagba Olorun da pada alaafia ara wa to ta jagba Olorun da pada aje wa to ye jagba Olorun da pada aso asiri mimo ya Olorun da pada ki lo so nibe
1: eso dodo yin bi si
0: eso kilo pe
1: ododo
0: oni igbagbo mi duro lori

ayé ò ní já ọbọ àwọn ajá ògo bá wọn à ní já ọbọ àwọn afa ìtìjú wọn à ní bà ọ ẹni fi bí wọn kó para rẹ ẹni fi bí wọn ọmọ rẹ kó ṣubú ẹni fi bí wọn ọkọ rẹ kó ṣubú lẹ́tà ọ̀fọ̀ yẹn orí rẹ kọ́ abiyamọ sami àti wọ bàbàbà ayé ò ní fi kú ọmọ káwa mọ lórúkọ jésù ò ní sanwó tó jẹ polo ò ní san gbèsè àìmọ̀dé lórúkọ jésù ogun ọmọ rẹ ò ní wọ̀ kùkù ìràwọ̀ ọmọ rẹ ò ní ṣe dádúró o máa yin ọlọ́run ọkàn rẹ máa balẹ̀ ìwọ lẹ̀rí kàn sọ fẹ́nìkan pé màá kájọ ìkórè sọ fún ẹnìkan ọmọ trinity pé màá kájọ ìkórè sọ pé màá kájọ ìkórè ó yá lọ kájọ ìkórè ó yá lọ gba ohun tó tọ́ sí ọ ó yá lọ gba ohun tó tọ́ sí ọ mo fi àkókò ìsáré lọ sí ọ̀dọ̀ àwọn bàbá mi Historia Majesty Adesanya Olúwọlé Thomas JP bàbá bá ọ̀fàjàgbà land bàbá lórúkọ jésù ojú òní tìyìn Historia Majesty Michael Adetoye Obatuga the jepe of the pe kingdom baba loruko jesu oju oni tiyin baba bayi ko ne ba iku silu yin ko ne ba iji silu yin Historia Majesty Rufus baba Akinrimade orun ja fodigbo baba mo pa ni ase ilakoje oluwa ko se patapata owo olorun ko wo ilu yin wa agbara atunse ko bale yin okan yin ko bale iji oni bori yin ismoke baba mi Historia Majesty Olasinde John Akinyomi the lara gushi of iyansan baba mo ma ki e o loruko jesu oju oni tiyin loruko jesu aga yin oni gbona loruko jesu e roju rere olorun loruko jesu iji oni ja yin mo ki mama mi mo wa lori kunle chief miss ogun lana iyalọja ọfọ rẹ kingdom mama loruko jesu oju oni tiyin loruko jesu iji oni ja yin ilu ọrẹ ko gba alaafia loruko jesu ke roju rere olorun loruko jesu ke ri ti eniyan mo fi akoko iki honorable adegoroye taiwo the local government chairman oju oni tiyin akoko ya fi ki baba wa ayede ati wa ori mi san loruko jesu iji oni ja yin ijo trinity lapapo aki gbogbo yin ofa ikore oni ba wa ofa ifaseyin ko ni ba wa ẹyin àgbà ìjọ gbogbo yín pátá la kí lórúkọ jésù ìjì òní jà yín lórúkọ jésù ẹ̀ bá débi gíga mo kí bàbá mi superior evangelist akínsebì kan fọlájìmí lórúkọ jésù ẹ ò ní ṣaláìní ohun tó dára ìjọba ọrú ò ní bọ sọnù ọwọ ọlọrun kó mú wa làájá ìkórè olúwa kó sọ ni nílá agbègbè mi àti yín kó di nílá àwùjọ yin ọlọrun lẹẹkan sí apadà síjọ trinity cathedral lómi fọn àjálù ṣáájú ọjọ náà olúwa tilẹkùn mọ àṣáájú lọjọ náà olúwa tilẹkùn mọ àjálù lẹyìn ọjọ náà ọlọrun kó bá wí ẹ ò ní ẹrí o ó ti rí bẹẹ ohunkóhun ò dádúró bó aláṣẹ ọrun jésù olúwa wa èyí tẹ fẹ pé ẹmí lọ lọrun pè wá sí 090-5295-8330 090-5295-8330 081-4266-8722 081-4266-8722 pàdé wa lọ́la ọ̀la ẹ̀sìánú àìsíánú tó wà nínú ìkórè eré rẹ kò ní kọjá rẹ ogó rẹ kò ní kọjá rẹ ìpè ayọ̀ kó lọ gbà á ìrànlọ́wọ́ tójú ọ lọ kó tọ́ sí ọ àánú tó bọ́ sanù mọ́ bàbá rẹ lọ́wọ́ lọ jàgbà àánú tó bọ́ mọ́ra ìyá aláì lọ́wọ́ lọ gbà á pàdé wa lọ́jọ́ ológo wá bá wa ṣe àjọyọ̀ ẹ jẹ́ kájọ yin ọlọ́run ẹ jẹ́ kájọ wọnú ayé láti lọ kéré níbi tá àgbèsè ọwọ́ ọlọ́run kò kúrú láti gba ni ó máa kájọ àdúrà èrè ìjọ mímọ́ lórúkọ jésù yóò máa sojú èmi àti yín nígbà tó go ìbádé àwùjọ rojú jẹ ọfà ara ọfà ẹ̀mí kò ní bà wá ọfà ògódì ẹ̀mí pé kò ní jẹ́ ìpè wa bẹ́ẹ̀ ló ṣe máa rí jésù alágbàwí wa àmì àmì àmì.

0: nile loko lẹyin odin gbogbo bi ta ba ti lanfani lati ma gbo le se radio adaba 8.9 fm ara ke pe akudede asiko yi e ka bo si ori akotun eto apero ati onde si ti gbo yin lati ikoni alalubarika ikoni adaba 8.9 fm le ti awaye eyan ile ti o ta kan mole si ilu akure nbi beyin na ti mo lojo mejo ti eto yi to se be ti wa ngori ategun lo ye pe an kokoro bi o se kan wa bi o kan awujo wa idagbasoke orile ede nigeria ni awon ti an sagbeyewo e ni ori eto yi fun ti o se yi ki wa tun ni nti a fe sagbeyewo e nitori awon agbabo won ni ailaso lorun paka po to apero fun omo erin wo en to da ye pe bi na o ba tan laso eje tan le kan oni awon agba ti won wi to se bi owe o awon agba sugbon fun ti ke wa se mo idunu obi abi kin se idunu obi ni kin pe ni abi bi won ni idagbasoke awujo abi orile ede bo ba se ma ri o wa lowo bi eto eko orile ede ohun bi o ba se bo ba se ri abi bo ba se duro si eka eto eko oni atun fe sagbeyewo e ni ori eto fun ti ose yin tori ni ose ti o koja ni mo ri ate jise kan abi ti awon asu press statement kan ti awon ajo asu ati won ko sita ti won wa ra webe si awon obi won ra webe si awon omo awon akeko gan papa bakan na si awon ile iwe pe ati se gbo pe omo to ni distinction ton A1 parallel ko wa de university ko wa di pe oran wa be ati defend the result yen o wa dogun now ta ba de wa wo won ni awon ile eko giga iru awon ton fe ni won ton awon mo to jade dada eja fun medicine and surgery ka fun won ni engineering mechatronic engineering neuronautic engineering awon eko la pe okay kan wa se ojo la to at the end of the day won wa de be omo mi o tun ni le cope atun fi sa atun downgrade yan ko bi akokuro advice e pe ko kuro ni course yan ko lo si mi atun de mi gan ko tun ni le cope na o level ti won ni bo na se wa nri nitori won po bayi ni le eko giga kakiri lori le de nigeria so lati di pe to de bi ti ajo asu mo pe e dakun e gba wa kini bo lo o se wa ri bi eleyi ele je koko oro ele ti a fe se agbeyewo e ni ori eto apero fun ti ose yi awon ti emi ni koko mo si wa lori eto awon ti ajo ma foro jomi to roro won ti wa pelu wa e ba le gbagbe pe foro wero laarin awa ati eyin oni eto yi ti o dale lori ti akoko ba to a se oju opo le fun eyin eyan wa lati ba wa da si eto ohun oju wo na leyin na fi wo bo lo se ri lodo titiyin abi se ba se ma ba lo re Sunday Ajiboye won wa pelu wa fun ti ose yi e ba ki awon ara le
1: e ku ojo mejo
0: bakan na anu oluwa o na wa pelu wa awo bayiku abi
2: awo bayiku na ni
0: ara ba ka won yo
2: eku ojo
1: eku
2: yaleta eku yaleta bayi na ni
0: oda adekula dewumi o n wa pelu wa lori ila lo n se be ti o darapo pelu wa ba ka won rale
3: aki gbogbo eyan mo ile de Nigeria pelu ro pe alafia ni abawa alafia ra wa nbi o
0: oda Sunday Ajiboye odo yin mo ti ba koko bere ke je ka wo se mo pelu bo se ri ti sori ke so le ibo bi awon aso yen gbe ka e mo headline kan ni aso calls out parents school proprietors as students with unmerited distinctions flood Nigerian universities bo se ri awon le ba ni the rise of bo se wa bo ti won po awon mo po nle iwe se pe iwe ton gbe dani o level ton gbe dani won le defend by the time ton ma de ile ko 100 le ma we se bo mo to ni elele to ni one parallel bo abi bo yen ma so to ni one parallel on lele now tani kini bo la se debi nbo ni lo se wa di pe distinctions teyan o le defend oni opolopo undergraduates abi awon waec kina tin pe no kodani
1: yes to bawo nkan ti awon awon universities won so ba mo pe mo like bon shit bon shit mu won ba won soro si awon oluko awon obi ati awon schools ton tin jade because ba wo dada number 1 our school our students won raye fun iwe kika mo laye do ni especially to ba te ni phone to ba le ni phone ko si won prepare fun examination at the same time to ba wo awon obi na awon o ti e won raye tomo most of them won ri aye tomo baba ba lo si ti e ya gba ti e lo so awon mo na awon obi won de ready won gba na be exam awon mo won awon kan ton pe ni miracle center ibe na ma awon mo won lo so by time ton ba tin won lo ton ba ti gbe wa gba ibe na do ari distinction tan gbe de pe tan de mu fun ni courses to da ni university but when they get there won ni le defend the result yen mo awa di wala sugbon nkan to ku ti o ye ki awon ijo awon ki awon universities won fi si na ni awon na ni lowo o why ka ti neko ni lowo then ijoba awon ijoba kokan wa lurile de to ye pe n ton course
0: ton encourage iru abile
1: je ki n example kan fun em now ko to di pe obi di governor ni Anambra 25-26 ni position tan ma wa in Nigeria both WAEC and NECO na ma wa lurile de yi immediately ti obi tete o de so fun pe won a to education se kilo de lo se o lo bi 486 miracle centers ni Anambra be na ti wan se exam ki Anambra be si se first ni gbogbo Nigeria northern ti obi ano debe in 2014 or so lo se wa so pe ki lele lo se wa pa gbogbo awon school won re na Anambra se wa pada si seyin pada so it's a big job aniye so all those things lo ti n sele
0: even ni bi bayi go ati ra won ato pe won fe se waec ma ni obi mi an wa lo re school po ni gbogbo akure yi o to awon school gidi ori mekun wa nbe akunya school to fi je ko mo se waec Benin na ma lo register mo si ko lo se waec lo se ko lo se kinto bere ebe lowo kunle anu fun iru awon eyan awon odo bi bi grade ti yi wa si sale bayi now miracle center avash exam ni bi akure kakate ko omo bini lo ti fe lo se wa ek ton won kini kan a o chi lo ti fe lo se wa ek ton won ati ru nkan be yen now why kini di to se wo pe o wa wopo nisin o ti wa tele o sugbon time ta wa yi dangerous dimension o ni ko every gbogbo eyan eni ti o le fi dig ko ho o na fe ni
2: e se gan ni get ki to ti e bere si down question te bere yen mo fe koko sorry lori nkan ti aji so mi o totally agree pelu kan to so pe omo kan bayi o se bayi o sha o mo fi pe gbogbo obi lo ni onikaluku onikaluku obi lo ni business titi won to fi ran omo lo si school to de je wo pe won fi se nkan ton se aye igba kan wa to je pe ti o ba se ti security issues to wa na
0: insecurity
2: yes insecurities tele a ma gbe omo jade kuro ni normal ibi ti omo ti dagba si because of exposure bo se ma rin tele ni e to je pe e ma so pe e kuro labule o en lo se agbasawo
0: so won lo je ke keyan fe ku la kure ba ko ba lo ko wa e kini bi ni ni auchi
2: e duro
0: okay
2: e duro for opportunities ati for better your special e le compare opportunities to ba ma wa ni akure city ele
0: lati se wa ek question kan pere na ko ni en ti mo gbo fe joko tan jo fe ko ni
2: se mo pe iko to sele ni wi pe igba ti wa ba yin si miracle center ta soro npa e kin se pe mo agree si but most of the reason te ba wa awon omode to won nu school sin si mo on to 18 under 18 ni won so ba oni under 18 se fe ma ka iwe to je pe gbogbo textbook e bi 1000 and something pages especially for awon science student awon lo den mandinos ni Nigeria awon lo ma di doctor ni Nigeria ki se pa support pe cat tete make at a tender age but age appropriate only
0: so eto so ni pe eto so ni pe ki konju awon obi rush
2: that is tete
0: omo ti o ti
2: e ma gbagbe pe
0: o sa fe ko tete
2: igba tin bai eyin ati aji bai eh igba tin ke te ba ti ko wa ek e ti ko wa ek ti ba bi bai o da pe ti ko wa ek bi 3 to 5 times
0: e kon mo ko
2: because delay ma wa no. And again for me mo feel pe ki ti e se owo obi lo wa because obi won iko to ma wa easy fa omo olon wa e gba pe won sise abi won sise ti schools igba kan wa to je pe to ba ko wa
0: sugar omo ti o ba omo ti o ba omo ti o ba merit in to ma da fun omo e ni won wa sugar omo ti o ba merit en ko ani omo mi
2: gura iko ti mo so na ni e ko
0: omo
2: university
0: ni so asimbo me eh kunle je kin bi wa je ka wo awon ile eko ko to di pe eh ka go awon ile eko tani bi won se grade eh awon mo won yi she bo she she won reflect abilities awon mo lati kekere ni mo ni ka ti wo yo lati primary le eko alako bere titi de secondary she won reflect grade omo mi ti o se dada tori e o gbewe ton ba so fun iya e ton ba bi baba reality pe omo yi kini kan wa lo mo wo gbudo fellow awon schools mi particularly awon private schools tori owo lewe tori won fe lose omo lewe kan to ye ki won grade there according to ability omo yan omo do ma repeat ko repeat sugbon tori pe owo la nsan ani se gba ani se won wa sha pass gbo omo be ti now she only she grading yen ati ba awon schools won se she won reflect abilities awon omo abi time bomb oro time bomb ni awon sun explosion ni awon sun sojo waju awon sun sojo waju oni to fanti asu ti won fi n ke bayi
3: o se on sun kele lekan si aki gbogbo omo ile Nigeria pe o ku itati seto sharing temi confession ni pe ibere ti olasokan mi de ko si ani ani rara ata ba ko 100 jo ninu awon lewe to wa ntansin agidira le firi mewa ti won grade omo ni ti o gba gan e si ti menu ba opolopo nbe pe isoro lotodo awon obi pe awon obi gan awon ni problem oro yi but ki se one sided problem o problem lati odo joba problem lati odo obi ati problem lati odo ajo eleto idanwo lorile ede Nigeria ona meteta to fi gbare e ti menu ba to bi e se so yen lo se ri ikanju awon obi nkanju laye ode oni won kanju gan seriously won ti e fe duro rara won fe duro rara then mi ni fe ke ba ogbeni to wa ninu studio pelu yin yen wi se mo pe bi age won se ri
0: jenzi ni
3: mo ti go wa le ni ti omo ba se waec nigba ti wa for example emi bayi I did waec nigba mi rin mo se neko nigba meta dadi mi o te gba tin jin gan na kisi pe mi o mo English then you can problem ti mo ni ngba yen
0: so gbo ibo
3: eh mi go on ti mo to ni mo to test waju sugbon le ni ibi ti ma ti duro omo to ko distinction kale ko pe ni ati ele ka jo wa mo da sira wa wa mo pe ikan yato si kan so a ikan ju lapodo awon obi ati pe corruption gbogbo wa ni Nigeria ati normalize ye ati normalize corruption examination malpractice ati normalize ye ojo kan mo be lo wa oyan kan mo ni ninu examination malpractice ati election rigging pe wo lo buru ju fun orilede
0: exam malpractice ni o tori ojo la orilede ni a fi sere yen o
3: exactly that is it o te ba ti je ko mo ni kekere pe oni shortcut to le gba fun kankan omo ti obi mu ko bo se jiwe wo nigba exam ohun fun re ati graduate ati mo bo se le yi ibo ni ojo waju so
0: bo ye ma yi file ni ministry
3: bo se ma yi gbogbo nkan lojo waju obi e ti fi ese le so ibi ti obi se wo mo obi lara ohun ni pe ikanju warawara ti won kan yen mi o mo nkan to n ji won lowo o opolopo awon obi won je ko mo won register si iru oye mekun to daruko acquaintance to daruko to ba ti dss 2 bayi won ti lo register medical center you come on wasco iru won ni o mo wasco ti won to mo se nipa ti won ti ni nkan kan lokan won ti ni nkan ton je tele okun ko to di pe won bo ni inu waec so obi lo fa lapa kini de apa keji ajo eleto idanwo ki ni won se lati ri pe magomago dopin ninu idanwo iyan akoko de ni keji ti ijoba eto eko o ti mehe lori lede Nigeria ètò ẹ̀kọ́ ti wá di nǹkan tí wọ́n fi ń pawó wọlé ní tó yẹ kó jẹ́ pé ìjọba máa máa invest heavily sí wọ́n ti fi ń pawó wọlé so kò sí nǹkan tí wọn ò ní lè fojú fò kówó bá ṣáà lè wọlé láti admit àwọn ọmọ kówó bá ṣáà lè wọlé kò sí nǹkan tí wọn ò ní fojú fò so ó ṣẹ́wó mọ́ ìjọba ó ṣẹ́wó mọ́ òbí ó dẹ̀ ṣẹ́wó mọ́ àjọ elétò ìdánwò gẹ́gẹ́ bí Sunday Ajiboye gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan now look at something Benue State wọ́n resume by ní school wọ́n bàánù fóònù lílò níléèwé wọ́n bàánù extra lesson wọ́n bàánù àwọn kankan now a gbọ́dọ̀ rí pé ìjọba kọbi ara sétò ẹ̀kọ́ wọ́n gbọ́dọ̀ ní deliberate intention pé wọ́n fẹ́ focus ètò ẹ̀kọ́ Sunday Ajiboye sọ nǹkan kan lẹ́ẹ̀kan tá a bá kíyèsí o ó ní orílẹ̀-èdè bí ó bá bó ṣe máa rí ó dá lórí ipò tí ètò ẹ̀kọ́ ẹ̀ bá wà tí ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè ò bá ti yè kooro ayé orílẹ̀-èdè yẹn ti bàjẹ́ nìyẹn so àwọn ìjọba wa yìí wọn dẹ̀ gbájúmọ́ ètò ẹ̀kọ́ bó ṣe yẹ kí wọ́n gbájúmọ́ so eléyìí ò wà pẹ̀kúlẹ̀ àti state kankan ṣùgbọ́n àṣírí àwọn state kan ní nàìjíríà tí wọ́n ń gbé deliberate action lórí àti rí pé ètò ẹ̀kọ́ kí ó dẹrùn so òbí ìjọba àti àjọ elétò ìdánwò àwọn ló fà á ǹjẹ́ wọ́n lè bá ní fóònù ní àwọn ìpínlẹ̀ tí wọ́n ń bí.
0: O ṣe Sunday Ajiboye ẹ já wò pé kúnlé sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan sórí ó bí mi lérò pé ṣé mo pé bí ẹ̀ mélòó kan mo kọ̀ wá kan mo kọ̀ wá ẹ̀ kàti neco ṣùgbọ́n mo repeat àwọn tó bá mọ̀ mí dáadáa láti ilẹ̀ tó bá ń gbọ́ program báyìí wọ́n á rí pé lóòótọ́ ni oyè mẹ́kún mú lọ ṣùgbọ́n mo repeat ẹ̀ẹ̀mejì mo ka SS2 and that's the fact thank God pé mi ò sọ pé dandandandan mi ò ní repeat ṣe bí wọ́n grade mi ni mo ṣe fail mo dẹ̀ ka SS2 kò sí crime ńbẹ̀ mo dẹ̀ tún ka now but Sunday Ajiboye tí mo wá fẹ́ bí ìyẹn ló wá fẹ́ bèrè ló yẹ fẹ́ bèrè pé ẹlòmíì particularly tí ọmọ míì tí ò bá ti ṣe dáadáa bí àwọn tó lọ sí irú government school yẹn wọ́n àwọn government school kan wà tó yẹ pé wọ́n ti lórúkọ yẹn wọ́n rán yẹn wọ́n á kàn block for wherever you are now irú ẹ̀ ni irú ìmẹ̀kùn tí mo ń sọ pé kí wọ́n gbogbo èèyàn ló fẹ́ fọmọ sí ìmẹ̀kùn ló fẹ́ ṣe now ní irú ibẹ̀ yẹn tí ọmọ tó bá grade ọmọ tán ọmọ tó yẹ kó ibi tó yẹ kó ti repeat a ní àwọn onífẹ́ kọ́ máa wọ́n repeat o wọ́n á ń kúrò níbẹ̀ wọ́n á mú lọ sí private school kó lè máa continue now kí ni ó dé tó yẹ pé àwọn parents wọ́n ń fẹ́ allow àbí ok ẹ jẹ́ ń béèrè yẹn bí ilé pé pẹ̀lú àwọn òbí ṣé ìmọ̀ tí ọmọ ń mọ̀ ṣóun ló jẹ wọ́n lógún jù ní present day nigeria present day society wa àbí certificate orí àbẹ́gbẹ́ certificate o ni majority of parents ni wọ́n wà yẹn particular about ṣùgbọ́n kì í ṣe knowledge àbí ìmọ̀ tí ọmọ yẹn tí ó ní kí nìdí tó fi rí bẹ́ẹ̀.
1: Sori kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ but these days o ti wá rí bẹ́ẹ̀ listen ok bó ṣe wà lára òbí bí òbí ṣe jẹ́ pé wọ́n so wọ́n believe fún certificate pé certificate tó wà lọ́mọ nílé pẹ̀lú grade báyìí bẹ́ẹ̀ náà nìjọba náà ṣe ní believe sí now if you look at it gbogbo àwọn ọmọ private schools tán sọ ibẹ̀ náà ti ń bẹ̀ ní miracle centers ibẹ̀ most of them are miracle centers ní àwọn private schools wọ̀nyẹn ṣó mọ̀ pé ní ẹni ọjọ́ mẹ́ta yìí ṣé àná àbíjẹta àwọn tó ní private schools wọ́n kúra wọn jọ wọ́n lọ bá education minister wọ́n ní ebi wàhálà kì í ṣe bọ́n scores táwọn ọmọ wọn score nǹkan tó ń score ní 2020 kínní kan ó ju báyìí lọ ẹ̀kọ́ àwọn ọmọ tó dẹ̀ mọ̀wé kò yẹ kán ju báyìí ok wọ́n dẹ̀ ní òkè o ẹ̀jẹ̀ ká tú àwọn state tó jẹ́ pé wọ́n kó affect jù wàhálà kì í ní wọ́n á tú mark wọ́n sì lẹ́tà àwọn kan wọ́n tú mark wọ́n mọ̀ pé the same thing ló bọ́ sí now ìgbà tán wá sọ wọ́n á lọ ṣe meeting wọ́n ní ẹ̀jẹ̀ ká fi wàhálà kì and ìgbà tí mo ń ka kíni ẹnu wa rántí pé neco ńlá ṣe ń sọ lẹ́nu weekend yìí tí education minister ṣe ń sọ pé neco leak o 3,000 ni wọ́n ta pépà kọ̀ọ̀kan ó ní ìgbà tán wá fi hàn òun ó lóun wá pé kan bá ń wá ìkan nínú àwọn tó set questions wọ̀nyẹn ṣé nǹkan tó set ni gbogbo wọn níbẹ̀ ni ó ní ibẹ̀ ni apá àti wá jábọ́ so sori àwọn òbí then àwọn schools wọn private schools wọn yìí owó náà ń wá tó bá ní school yìí ló lọ ibẹ̀ ló ti ní decision méje decision mẹ́jọ ọ̀rẹ́ ìwọ náà fẹ́ mọ̀ wọlé lọ́bẹ̀ ṣùgbọ́n owó ló máa ná ẹ o that is it then look at ìjọba náà wọn sọ pé ìjọba ló ń wáṣẹ́ ń sìn wọn ò pé kíni kílò mú a decision ni kíni kan nǹkan tá a béèrè yẹn not mind in
0: control. Sọ́dọ̀ Ajibọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ tán yìí ó jẹ́ ìrántí pé mo ti rí àwọn mo ti ní ìgboro àkúrẹ́ yìí mo ti rí àwọn schools kọ̀ọ̀kan tó yẹ pé ní ẹnu gate wọn wọ́n á ṣe banner báyìí àwọn agbé fọ́tò àwọn ọmọ àwọn akọ waec 4A1 àbí kíní kan láti fi advertise gbé wá o àwọn ọmọ tó ṣe waec lọ́dọ̀ wa o wọ́n ní ebi nǹkan mi o àbí ọ̀ràn àbí kọ́ jamb wọ́n á gbé fọ́tò ọmọ wọ́n lè kọ 321 jamb score ẹ̀ níjà wọ́n á tó báyìí láti fi now àánú fún experience àti àwọn nítorí ṣé ní effect into àti àwọn generations ọmọ ta nísìn pẹ̀lú bó ṣe ń lọ ẹ̀ ṣá máa ní àwọn èèyàn tó yẹ pé àbí àwọn ọmọ tó yẹ pé wọ́n ní required skill láti lè thrive ní workplace lọ́jọ́ iwájú ṣá máa ní enough skilled workers ní orílẹ̀-èdè náà èmi sọ̀rọ̀ ministry o anybody ló lè ṣiṣẹ́ ministry o ṣùgbọ́n níbi tí skill àti talent tó ti wà required ǹjẹ́ a máa ní mọ́ wáyé pẹ̀lú bí nǹkan ṣe rí.
2: Actually mo believe pé a máa ní àdèmà ní more than enough ó kàn jẹ́ wípé kò ní jẹ́ bí àwọn bí ayé ti yín báyìí bẹ́ẹ̀ ṣe rí skill sí because ayé jẹ́ sí báyìí gbogbo ẹ̀ ti change.
0: internet ni
2: aside from that ó ti ayé ti evolve sí it's not just hard work it is now smart work so mo lè ṣiṣẹ́ báyìí láti mo lè ṣiṣẹ́ remotely kí dẹ̀mà ẹ̀ ń ju ẹni tó ń ṣiṣẹ́ nínú ọ́fíìsì lọ mo dẹ̀ lè máa ṣiṣẹ́ tó jẹ́ wípé you are just paying me for me speaking so àti generation yìí ó ti

0: koko yin ki awon baba wa ninu oluwa ka bo sile agbara teni to awon number te le pe awon baba wa si leyin eto leni ni 080-335-40479 080-335-40479 tabi 080-516-179-12 080-516-179-12 gege bi se wa to ba tin di bi second Friday of the month o no ta fi se ninu ijo wa
1: ogo mi da mo ni logo mi
2: ni an ko o gbera fun ya dide nle
1: ati gba ogo re pada
2: owo awon ika ni
1: awon arogobo je tin fogo eni dajo Perfection Land, in between Federal Ministry of Works and NNPC Depot,
2: Ore,
1: Ondo Road, Ore.
2: It's yet more quite.
1: Only a Bayern,
2: Perfection, Wola,
1: BCSC Perfection Land,
2: Lashepe,
1: every second Friday
2: of the month.
1: Jojo Friday, KJ,
2: Joshua,
1: Nago Mewa,
2: Ale,
1: 10 p.m.
2: Kukumani, Tani,
1: Tele,
2: Bayern Office,
1: Roria, Daba FM,
2: Luo Goro,
1: I want Russia alone to talk with Bada,
2: to Sile,
1: Oyani Perfection Land, Ondo Road,
2: Ore,
1: Around, Ore,
2: Kirele,
1: Kitipupa,
2: Bakoda,
1: any Jata, I want Luyoku,
2: or Joy to.
1: Friday, Keji,
2: Joshu, Yinio,
1: at 10 p.m.
2: Mabo,
1: in Shouru,
2: you want to come out, Dura,
1: Jua, Waro, Gobo, Goja,
2: Monito,
1: Oguayeti,
2: Oya, Waka, Ogo, Rekpada,
1: you want to for Goti,
2: Sinu,
1: Isabel,
2: Sinu, Omi,
1: Koda,
2: you want to
1: go, Amosi,
2: Epamosade,
1: Patatapila, Dura, you want for 2-2,
2: Ewe, Baba, Woli, sorry,
1: 080-51-61-79-12,
2: Jesu, Lolua,
0: Baba, e kabo le kan si si orieto.
3: So lo tu. Oruko Jesu o dara fun yin.
0: E si kuse Oluwa.
3: Oluwa kuse.
0: Oluwa tubo ma sa bado tun.
3: Amen.
0: Eh a fe ke e gbadura fa won ara ile e so bi awon program wa bo se lo ni tose fun wa.
3: Ah Olorun Apostolic Christi adupe lowo re for of e anu ola re ati pa re ti ko yi po pada. To na program wa ni ti ibu re. Ose yini asale o to ge
0: beni ta ma si second Friday ta ma si second Friday
3: beni so foro re le ngbo ni oke lohun yen
0: beni
3: oni logo mi ogo mi ga to na gbogbo awon to ba ni logo re loluwa n pepe ko tete sa ere wa ko wa gba isimi lodo Jesu tete sa ere wa o ko wa gba isimi Ogun aisan be fun won ni ore to Jesu wa esu ese lode omole ore to Jesu wa wa soro re fo lorun ore re yu si dayo tete sare wa o ko wa gba isimi
1: ogo mi da mo ni logo mi
2: ni an ko o gbera fun ya dide nle ni
1: ati gba ogo re pada
2: owo awon ika
1: ni awon arogobo je tin fogo eni dajo Perfection Land, in between Federal Ministry of Works and NNPC Depot,
2: Ore,
1: Ondo Road,
2: Ore.
1: It's yet more quite.
2: Only a Bayern,
1: Perfection Land,
2: BCSC Perfection Land,
1: Lashepe,
2: every second Friday
1: of the month,
2: Jojo Friday, Keji,
1: Joshua,
2: Nago Mewa,
1: Ale,
2: 10 p.m.,
1: Kukumani, Tani,
2: Tele,
1: Bayern Office,
2: Roria, Daba FM,
1: Luo Goro,
2: I want Russia alone to talk about that
1: to Sile,
2: Oyani
1: Perfection Land,
2: Ondo Road,
1: Ore,
2: Around, Ore,
1: Kirele,
2: Kitipupa,
1: Bakoda,
2: any Jata, I want Luyoku,
1: or Joy to Sile.
2: Le Friday Keji
1: Joshua Yinio
2: at 10 p.m.
1: Mabo
2: in Shouru
1: you want to come Dura
2: Joju awon arogobo goje
1: monitor
2: Oguayeti
1: Oya wa gba ogo re pada
2: you want to for go ti
1: sinu
2: Isabel
1: pe sinu omi
2: koda
1: you want to
2: ogo omo ti
1: e pa mo sabe
2: patatapila Dura you for 22
1: e baba woli sorry
2: 080-516-179-12
1: Jesu Loluwa
3: to adupe lowo Olorun le kan si to pe pa to la re ko yi po pada baba so iriyan o di ipade ona lowo ilu akure ti a mo se o to ge o waka to to ge ele ta ma be la ogo meso se a ogo kan ke te la ya ogo kan ni one on one castle e ejo mo foruko olorun be yin bi olorun se ba se gbe ilana kale lowo ni kaluku ni keje ke atele o yi olorun nigba to pe awon ijo kan to ni kan ma ma wo bata o yi olorun nigba to pe awon ijo kan to o ti yeyin
0: be yin ni be
3: bi ti mo lo ki ma so pupo
0: be be ni
3: iya ni gbe to o ba ti raye wa si program ma so pe wariwo mi
0: Ben
3: sa
0: ko basta yin mo
3: yan ni ke ni ma do wo
0: to
3: pe olorun wa ni ka ma gbadura laisi ni ati laisare
0: laisare
3: ma gbadura lo emi ba be nu re adura wi wa pu kore anga ari adura ye wa titi loruko Jesu o dara fun wa e je ki tozo
4: lagbara olorun aogo meso wuro na ni se aogo ko
0: ko di thursday na lowo
4: ipade di meta
0: be ni
4: iko nilu akure ni ola
0: lola
4: ni otun la thursday ni ilu ore aogo meso se aogo ko ni o gbe ye eyan wa gbogbo ti e wa ni ipade gbogbo bi ti e ti wa irele odigbo odo be ni ilu tutu imaye
0: osoro
4: osoro ati awon ilu go ti a ko mo ti a ko le daruko
0: gbogbo awon agbegbe
4: ti n to wa ase olorun lo so bo pe mo je ko gbaye di omole
0: ami jesu
4: tozo ago meso wuro si ago kan ni friday asale o to ga mo ni ogo mi ina night of enough is enough ago mewa leni yan ma be titi da fe mojumo fe ni egbe npc depot re o ndoro do re
0: nyori lewa
4: go me go sibi to nlo sand ko gba bo le mi professional land bus stop ojito oruko jesu lo dara fun yin
0: ami jesu
4: e je ki agbadu agbe te gbo ale baba loruko jesu
0: amen
4: gba igbala wa na aye olo
0: mi jesu
4: ebi kebi yo ko ti ma gbo mi ni e ga gbo wa lekiti ti a gbo wa ni ijo oluji just ati be be lo Abuja lo wa lo le dan figa ti Nigeria bi lohu ki agabade te tin gbo wa le ko gbo tutun yanu aye yi
0: ami jesu
4: le yanu se nu aye yi
0: amen
4: lola jesu christi oluwa wa
0: amen
5: amen ni oruko jesu
6: fire enough is enough
7: Don't get people dey suffer, people dey cry, people dey shout, chine keme.
8: Ogo mi da, mo ni ogo mi.
9: Ni anko o gbera fun ya dide nle ni.
8: Ati gba ogo re pada.
9: Owo awon ika
8: ni. Awon arogo bogo je tin fogo eni dajo.
1: Perfection Land in between Federal Ministry of Works and NNPC Depot.
8: Ore.
1: Ondo Road. Ore.
8: Iti eti mo pade.
9: Poli agbaye ni.
8: Mo fe jie lowo labi.
9: CSC Perfection Land.
8: Alasepe.
9: Every second Friday.
8: Of the month.
9: Lojojo Friday keji.
8: Lososu.
9: Lago mewa.
8: Ale.
9: 10 p.m.
8: Ekuku meni te ni tele.
9: Abaye in office.
8: Lori Adaba FM ni.
9: Pelu ogoro.
8: Awon rashi olorun to gbe agbade.
9: Itu sile wo.
1: Oya ni Perfection Land. Ondo Road.
8: Ore.
9: Era Ondo.
8: Ore.
9: Irele.
8: Okiti pupa.
9: Aye.
8: Bokoda.
9: Eni je.
8: Atawon lu yoku.
9: Ojo itu
8: Le Friday keji
9: Oshu yini o
8: 10 p.m.
9: mabo
8: ni showru
9: ki won fi ku madura
8: oju awon arogo bogo je
9: monitor ogo aye ti
8: e oya wa gba ogo re pada
9: iwo ta ti fogo ti e
8: sinu igi
9: sabe ope
8: sinu omi
9: koda
8: bi won fi ogo omo ti e
9: pamo sabe
8: apata
9: ta pila adura yo for 22
8: e fi baba woli sori
9: 08051617912
8: jesu loluwa
3: e da lo sinu iwe mi mo akoko igbala re de nitori ti Oluwa yo gba la ko lu gbogbo aye. Ninu we Job ori karo ese 19 si 23 kilo to wi.
5: Yo gba ni ipaju mefa.
3: Olorun se ton de ose yi ninu ipade night of enough is enough lati gba ninu ogun kogun yo to ba ti leju mefa yo gba ninu ipaju mefa.
5: Ani ninu meje ibi koki yo ba.
3: Ani ninu meje ibi koki yo ba.
5: Ninu iyan yo gba lowo iku.
3: Ninu iyan yo gba lowo iku.
5: Ati ninu ogun yo gba lowo ida.
3: Ninu ogun yo gba lowo ida.
5: A o pa omo kuro lowo ina ha.
3: A o pa omo kuro lowo ina wa.
5: Eni wo ki yo beru iparun ni
3: Bẹ́ẹ̀ ló wá wípé ìwọ kì yóò bẹ̀rù ìparun nígbà tí ó bá dé.
5: Ẹ̀rí ìparun àti ìyàn ni
3: ìwọ. Ẹ̀rí ìparun àti ìyàn ni ìwọ yóò ní àṣẹ ọlọ́run eléyìí fún bó ṣe gbòmí lónìí. Yes.
5: Bẹ́ẹ̀ ni ìwọ kì yóò bẹ̀rù ẹranko
3: ayé. Bẹ́ẹ̀ ni ogun ayé kan ẹranko ayé kan tó máa halẹ̀ mọ́ ìwọ kì yóò bẹ̀rù rẹ̀. Yes.
5: Nítorí pé ìwọ ò bá
3: òkúta fi orin ọ̀fẹ́ fún ọ láti bá gbogbo àwọn ọkọ wọ̀nyí múlẹ̀ wọ̀nyí ní agbá lórí rẹ yóò sì dáko lórúkọ jésù
0: amen.
3: Ẹgbẹ́ ẹyẹ ènìyàn wọ̀nyí ogún yóò kó jẹ́ ìpọ́njú àti ìnira jésù ní ọ̀nà òtítọ́ àti iye ọ̀rẹ́ ẹnikẹ́ni tó gbà á yóríye àìní ìpẹ̀kun ó ní agbá láti gbàlà ó ní ọ̀rọ̀fẹ́ láti gbàlà ipá rẹ̀ ga ju ayé lọ ó ń dá nídò túbi sílẹ̀ ọba tó ń gba ọkọ ẹni ńlá ogun tó ń ṣẹjẹ ò lílù àti máa gbé lọ ní ẹnikẹ́ni ju ní ọlọ́run lọ ò ló dá ọ ẹni dígbò mọ̀gbà tó ń da lórúkọ jésù kò ní ní agbára ti fìyà jẹ ọ
0: àmì jésù
3: kí ló ń sọ ọ́ níwọ̀ ẹ̀sáyà 35:4-7 kí ló wí.
5: Ẹ sọ fún àwọn aláìláyà pé.
3: Ẹ sọ fún gbogbo àwọn aláìláyà wípé.
5: Ẹ tújú ká.
3: Ẹ tújú ká.
5: Ẹ má bẹ̀rù.
3: Ẹ má bẹ̀rù.
5: Wo.
3: Wo.
5: Ọlọ́run ni
3: ó. Ọlọ́run ni yí.
5: Ó wà tí o ti ẹ̀ sọ.
3: Yóò wá tí o ti ẹ̀ sọ láti gbà yín ní àti gbà nínú ìdè àti ìyá táyé fi ń jẹ́ yẹ́s.
5: Ọlọ́run tí ó ti gbẹ̀san.
3: Òun
5: yóò wá. yo si gba yin nigba na loju awon afoju yo la
4: be ni
5: ete awon aditi yo si si nigba na ni awon awon yo fo bi agbo
4: ni
5: ati awon
4: oju yo fo awon yaro yo fo bi agbo ni won so pe won re di samara that we pick up with this task miracle and we run
0: abisolo
4: agbara lo lo le se yi yes
5: ni toro mi yo tu jade ni agiju ati so mi ni iju ile yin yo si di abata
4: praise the lord
0: hallelujah
4: e je da wo kan ton se ninu iwe matin yin ori ka dogo ese ogbon nime yes
5: Ọpọ̀ ènìyàn sì tọ̀ wá. Ṣé àwọn tí a mú kú?
4: Tí àwọn tí ìṣòro ayé wọn.
5: Afọ́jú. Odi. Àti ẹran.
4: Ẹran.
5: Àti ọ̀pọ̀ àwọn
4: mìíràn.
5: Wọ́n sọ wọ́n kalẹ̀ lẹ́bàá
4: ẹsẹ̀ Jésù.
5: Ó sì mú wọn láradá.
4: Ó sì mú gbogbo láradá. Praise the Lord.
0: Hallelujah.
4: Ọlọ́run ní agbá láti gbàlà. Olórí ọ̀fẹ́ láti gbàlà. Ó sì gbà nílà síbẹ̀. John chapter 5 verse 4 to 10 kilo to tiwe
5: nitori angel amadi igba sokale
4: tori angel ni akoko ti olorun ba ti fe sise to ba ti fun pepe ki o wa iwo yoju elomiro soro na to ni pe igba to jo ba ti da lo ma gbe omi ti re to ba ti pari program gbala ma bere pe ojo ni program da ogun aye lo nje be ogun aye ni riyin mama
5: amen
4: nigba ti awon ota to ma ti pari ise eniyan patapata wọ́n make sure wípé wọ́n jẹ́ kẹ́niyàn máa béèrè àkókò program àti program tó nítorí bá gẹ́lẹ̀ a máa dé ìgbẹ̀dá sọ̀kalẹ̀ sínú adágún omi ìyanu náà yes.
5: A sì máa rú omi.
4: A máa rú omi.
5: Lẹ́yìn ìgbà tó bá rú omi
4: kọ́. Lẹ́yìn ìgbà tó bá rú omi náà tọ́.
5: Ẹnikẹ́ni tó bá kọ́ wọ inú
4: rẹ̀. Ẹnikẹ́ni tó bá kọ́ wọ inú rẹ̀.
5: Adi
4: ala rida.
5: Nínú
4: àrùkárù tí ó bá ní.
5: Ọkùnrin kan sì wà níbẹ̀.
4: Ọkùnrin kan sì wà níbẹ̀.
5: Ẹni tí ó wà ní àìlera rẹ̀.
4: Ẹni tó wà ní àìlera rẹ̀ ní ọdún méjìdínlógójì.
5: Bí Jésù sì ti rí ní ìdùbúlẹ̀. Tí ó sì mọ̀ pé.
4: Bẹ́ẹ̀ni.
5: Ó pẹ́ tó ti wà ń bẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
5: Ó wí fún un pé.
4: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n fẹ́ ká bú ọlára dẹ́bí.
4: Bẹ́ẹ̀ni.
5: Abiru náà dá lóhùn. Ọ̀gbẹ́ni. Èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún.
4: Ẹlòmíì ìgbà tí ogun ayé ẹ̀ bá ṣẹ́ṣe ló wá dùn. Kwẹ́sọ̀ tí wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ ni pé ìwé àfẹ́ kí a mú ọ láadá bí ó bẹ̀rẹ̀ àwà wí erojú èyí àbárẹ́. Náà ó ní ìlò atótónu kọ̀ọ̀kan ní àkókò ìgbà tí ọlọ́run bá fi pèpè ó ń bá ìlò fẹ́ ṣe. Ó dúdú gbé èpè náà jáde lọ́sẹ̀ẹ́ nìyẹn ní ọjọ́ Friday ní ìlú ọ̀rẹ́.
0: Bẹ́ẹ̀ni.
4: Ó tún ti fún ìpè nìyẹn pé àṣálọ́ tó gẹ́ o gbé gbogbo ìṣòro ẹ̀tọ́ Jésù wá.
0: Bẹ́ẹ̀ni.
4: Gbogbo èyí tí ẹ gbọ́ wa ní òkìtì pupa èyí tí ẹ gbọ́ wa ní ìrèlè gbogbo kóbù lówó òkò ti kéré tó bá òkò ti tóbi tó. Ọlọ́run apọ́sọ́lì ti Kristi ti ń sọ́nà Joseph Ayọ̀dé Babalẹ́dẹ́ agbá láti palẹ̀ ìṣòro rẹ mọ́. Ìṣòro ayé rẹ yóò gbiná sọnù ní òjijì.
5: Ẹ
4: ká ìwé lọ kí ló tó
5: rí. Nígbà
4: tó bá rú omi
5: náà.
4: Nígbà tó bá rú omi
5: náà. Tó
4: bá ti ń bọ̀ wá. Ó bẹ̀rẹ̀ yọ wẹ́wẹ́. Kwẹ́sọ̀ ìyọkọ̀ tó ń béèrè ni pé ìwé àfẹ́ kí a mú ọ láadá bí. Yes.
5: Jésù wí fún pé.
4: Jésù fún pé.
5: Dìde.
4: Dìde.
5: Bí àkẹ́tẹ̀ rẹ.
4: Bí àkẹ́tẹ̀ rẹ.
5: Sì máa rìn.
4: Ẹgbẹ́ èdè tí ọkùnrin yẹn kọ́kọ́ lò kí Jésù olóko tó gbé àkẹ́tẹ̀ rẹ̀. Ó ní ọ̀gbẹ́ni. Èmi ò lẹ́ni tí ìbá gbé mi sínú odò. Ó fi ìṣòro ayé ẹ̀ sílẹ̀. Ó hàn àdírẹ́sì ẹlẹ́dàá rẹ̀ bí ọ̀gbẹ́ni. Ẹlòmíràn á máa gbọ́ wòlíì gébẹ̀ wo la bíbá Adékìtà ló sọ̀rọ̀ ẹ̀
0: báyìí.
4: Èmi kọ́ ló sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run ló sọ̀rọ̀ nítorí pé agbára rẹ̀ wà síbẹ̀ ta ló sọ pé ìyanu ò sí mọ́ o ẹ̀sọ̀ fún pé ìyanu ó ṣàlẹ̀ o ẹ̀sọ̀ fún nínú ìjọ pàfẹ́sọ́nàdì káàkiri àgbáyé o ẹ̀sọ̀ fún pé ìyanu ó ṣàlẹ̀ o ẹ̀sọ̀ fún bí olúwa ti ń bẹ tẹ́ mi lẹ́sẹ̀ bẹ́ orí ayé rẹ̀ lọ́sẹ̀ yìí ayé ò níbi ṣàpélé kí ìwé náà ti wẹ̀ ká yẹs.
5: Ó sì mú ọkùnrin náà láradá.
4: Yéésù sì mú ọkùnrin náà láradá.
5: Ó sì gbé àkẹ́tẹ̀ rẹ̀.
4: Ó sì gbé àkẹ́tẹ̀ tó ní kó gbé òṣèlè sí rìn sọ́wọ́dù ṣáùtàlẹ̀ níyà. Sọ́wọ́dù sọ fàyàyà. Fàyàyà. Tó ní bá gbára ọlọ́run bá láyè síbẹ̀. Ìgbà rẹ̀ kò yí ipò padà. Ó gbà ní ìlà. Kò tún sọ́wọ́ mìíràn tó lè gbà ní ìlà. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan ò láyé.
3: alagbara mo moruko re act apostle chapter 3 verse 10 yes
5: won si mo pe o na ti joko se agbele na na daadaa ni ni tabili
3: yes
5: a si se won enu si ya won gidigidi ti o se lara re bi ara ti o bu lara dasi ti di petero ati joanu mu
3: bi ara ti amu la dasi ti ti petero joanu mu
5: petero si wi pe
3: petero wi pe
5: fadaka ti wura mi ko ni
3: wa fadaka ti wura la wa ko ni
5: sugbo ti mo ni ni eyi
3: sugbo ti awa ni ni eyi
5: mo fi fun
3: o ni afi fun ni
5: ko jesu kristo
3: na sa jesu ti na sa ro ti
5: de ki o si ba rin
3: aro yi enu ona temple daradara ni be ni so pe o ma wa aye o de da so people are going to beautiful church and their life is not changed.
0: Benny, Benny.
3: Hello, me, I'm a proof. I need more show. Only Alagba. Don't you want to church go over 30 years?
0: Get a shipment. Yeah, you see you pada.
3: Okay, but let your God do.
0: Okay.
3: Yeah, you see you pada.
0: Yes, you don't worry.
3: Hello, me, I'm a shala. Yeah, I'm a talk about show. Undikiness, you know. Oh yeah, yeah. But touch you, anybody did job alone. Then meanwhile, you them Alagba do a fire on the budget.
5: I'm just saying.
3: Oh, two bed, and you go back in the world, you already cock. How to told about the candy to a cock, how she fool, and the candy to bassi, wakiri, only, and about bed, who see the back, with mono shobe, only blue fire. Told a man said that cock, cock, cock, forget about your denomination, forget about church, forget about whatever. Yes, Sulaniko, what that was in my ear, cock my ear, I said. Mo ba o pacho iye mi o ni baje
0: iye mi o ni baje o jesu
3: igba ta won primary school na iye nu ta o ta koto pe America mi ba ta iye yo ba ti yi pada ah ma se je gadura go se temi ti o ma se je gadura go je temi ti adura ni je be si gba to do lowo adura ni a ma gba to do lowo ma se je gadura go se temi ti e gbo sa Olorun ni se laladua lakisa
5: Jesu
3: to ino wo mama gbe kokon lori ko disturb para re abe soro muslim abe soro deep life abe soro gospel o ta be soro pe wa si program yen ko wa wu agbara Olorun
0: beni
3: loruko Jesu wa ri anu
5: amen Jesu
3: ri anu gba
5: amen Jesu
3: enu ona tempi dada la o yen wa ye o de da pe to de pe wo wa o padaka tu wa la wa ko ni o te ani loruko Jesu dide o de di do de be se rin gbogbo to yanu aye re se ton to be dide o to yanu aye se ton to fe rin
0: amen Jesu
3: ma gba gbo bi be so awon ayara ta mu ku yen oluwo sa ere bi agbore ko so pe won dide laso the rose up and the run loruko Jesu yo dara fun wa
5: amen
3: e je ka gbadua baba loruko Jesu
5: amen
3: ana olorun ko ba wa gbe
5: amen
3: agbara ko ni fun wa le
5: amen Jesu
3: iyalo re ko ni fun wa le
5: amen
3: ni ola Jesu Christi oluwa wa
5: amen
3: egbe omi si ta omi yi oluwa ko ya sibi wa
5: amen
3: agbara ko won omi na lo
5: amen Jesu
3: sagun la ko sere nbe
5: amen
3: Jesu oluwa wa
5: amen amen ni oluko Jesu fire
0: tin to koja so di keji na baba nipa owo wa awon eyan nbe ṣe wọn o tun ri lọsẹ yẹ abi
3: lagbara ọlọrun night of a novice na lo oorun yẹn maa n jade ẹ ba wo kan ti iwe psalm 23 verse 5 o sọ ẹgbọn to wi nibẹ tori naa gbogbo awon eniyan ẹ mura wa nipa ti ororo yẹn bẹẹrẹ lọwọ ẹni to ba ti invite ẹ pe bawo na ororo yẹn ṣe ri o ti pari mi o nilo ati wa maa sọrọ afẹ faali o gba awọn akoko wọn yẹn o gba wa akoko wa kiri lọpọlọpọ ale dupẹlẹpọ ẹjẹ ẹrọ wa lọwọ nipa ti programu yi lorukọ jesu alọlọrun kò ní fi yí sílẹ gbogbo yi ti ẹrọ wa lọwọ ẹtú gba nọmba akanti chọọchì yi
0: perfection land
3: orúkọ nìyẹn ní akanti nbẹ so first bank 2012
0: 2012
3: 2012
5: 2008
3: o si yo da si olori
5: Jesu ku akuwa si
3: le ile ati anu wa ma water le oleyin o gba yi o ni boyi re
5: amen
3: Psalm 92 verse 10 kilo to so yes taba de lo si duwe Jacob ye egbo o ni enikeni awa to se are ninu yin
4: eje ko to luswaagu to lo ka bo ro ku ni oruko oluwa eje igbagbo yo se mu ororo igbagbo ati igbagbo lo yo se mu alesan na laada o n to ba re ti dese a o dare ase ni re ti yes lati ti te tuba
5: iwa mi ni iwa ogbe ka
4: iwa ogbe ni iwa yo gbe gabi iwa agba ire yes
5: ooo
4: ti tu ni yo se tesi wa ni ori ba ni baba nipa ti oro yen e gbogbo awon to ma n bo ni po ro folo ni fide ko mura wa anu olorun ko ni fi wa sile dollar Jesus Christ oluwa wa like us in phone number
9: 080-0804-0479
1: láti gba ogó rẹ padà
9: lọ́wọ́ àwọn ìka ènìyàn
1: àwọn arógbogbo jẹ́ tí ń fògùn ẹni dájọ́ Perfection Land, in between Federal Ministry of Works and NNPC Depot,
9: ore.
1: Ondo Road, ore.
9: Iti eti mo apade.
1: Poli agbaye ni.
9: Mofe jie lo wola bi.
1: Si CSC Perfection Land.
9: Ala shepe.
1: Every second Friday.
9: Of the month.
1: Nojojo Friday keji.
9: Josho oshu.
1: Lago mewa.
9: Ale.
1: 10 PM.
9: Ekuku meni te ni tele.
1: Abaye in office.
9: Lori adaba FM ni.
1: Pelu ogoro.
9: Awan rashi olonu to gbi agbade.
1: Tu sile wo.
9: Oye.

0: Gómìnà Amọ̀rẹ́ o. Ẹni yẹyẹ ńlẹ fi jọ yẹ. Honorable Adeniyi, Àyànfẹ́ ìlú, ọ̀rẹ́ Mẹ̀kúnù, olóríire tó ń ṣiṣẹ́ rẹ. Àsìkò báyìí gómìnà yóò mọ sí rẹ o. Ṣé bíbí ire sàn jẹ wà?
1: Ọmọ aṣọ́rò mú fèrègèdè dá sí. Ọbí fèrègèdè náà ti tì dákán tẹ̀ dá ṣoko mú. Ọmọlálẹ̀ rẹ̀ wẹ̀wẹ̀ kùtì. Ọmọlálẹ̀ ẹgbẹ̀ kàràmọ́nìkọ́ mọ̀ bá gbódójórí lọ́nà. Ọmọlókè fàmọ́ ètí. Ọmọlọ́nà egbòrògì kò wẹsẹ̀. Igbòrògì bá ti wẹsẹ̀ níbẹ̀ ó dó pẹ́ bọ́rin.
0: Olórí ẹbí ilé Àṣálẹ̀ Adéléyé ọba Èkó, akọ̀wé Amos Ògbóyédé àti alukoro Ebenezer Adeniyi ló ń bẹ ẹyọ lórúkọ ẹbí pé òkè ńláyé rẹ kíndélé. Congratulations.
2: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bornvita?
3: Double check.
2: It's back to school season, and with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
4: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
5: Promise.

0: Ola Adrasegi Dimo, Ondo Road, Adebowale Market, Akure, Lago Mesan Aro, Sago Mokala Aro, Ibi Keji, Ola Adrasegi Dimo, Van Kemo Onipanu, Ile Oluji, Ondo State, Lago Meji Laosan, Sago Meji Osan, Ibi Keta, Ola Adrasegi Dimo, Leyin School Orimolade Sabo, Ondo Town, Lago Meta Osan, Sago Marun Ole, Ibi Kemi, Ola Adrasegi Dimo, Brain Grand, Idi Mango, Odigbo Local Government, Ore Ondo State, Lago Mefa Aro, Le Sago Mejo Ale, Fun Alaye Lekunrere, 080-33-76 2049 gbogbo eniyan lape o
1: Destiny Grand Resort Hotel and So agba ragbangba ile itura nijo
2: ile igbafe ati gbagan ayeye toju adogo kan lo
1: Destiny Grand Resort Hotel and So ile itura to fokan bale bi eni wa nile eni mo debe mo saje pele ibe lawon to mo bo se lo tin jaye ori won ina won ki seju ayika to dun wo ni won wa awon yara to ye enu en kuriri executive and presidential suite standard rooms with free internet facilities wa nbe se pe se ti executive bar swimming pool oniruonje ile ya ti tokiukun la fe so ni abu to peye wa fun gbogbo dukia yin be lawon osise won ja fafa bakan na ni gbagan ayeye to gba yi dada conference hall wa ni Destiny Grand Resort Hotel and Suite sebi boko ojina ilaki ko number 1 ebe bodunde omosa crescent attorney estate ibule soro nipele ondo ni won fi kale si fun alaye e le pe alase atoludari Destiny Grand Resort Hotel and Suite please oguleye bodunde omosa tori number yi 08039843608 tabi 0906-586-8909
3: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
4: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akonse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogedegede doti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fonte dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijagwa ija osi always guide me
5: so yi la fin ki gbogbo awon eyan wo tan wa lori ijoko koko ti tun lati ge akara oyinbo fun igbeyawo toni
6: e to igbeyawo laye
7: ejowo eduro na jare
8: ah ilo sele
7: ki won to so wapo nje o ranti pe o sele ri television fun mi fridge nko ero fosho ise le wa ma fowo fosho nle en 2026
5: eh ni tuto
7: ka ta so pe o ti ran won abi
5: kan lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
8: ewo lo tun je cdk e bayi
5: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati be lo
7: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi
5: ah lati osu to koja ni mo ti ran won
7: oluse agutan e so wapo
5: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sóòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà download CDK lórí play store àti apple store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Adoekiti ẹlẹ́ pé 0707-484-3351.
10: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
11: Ẹkú dédé àsìkò yìí èèyàn mi táyìn gbọ́ mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
10: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
11: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tì báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
10: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
11: Bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tì.
10: Èló ni àwọn solar system yìí.
11: Owó tí ò kánilégún ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
10: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù,
12: charge laptop.
13: Bẹ́ẹ̀ni.
12: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
13: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí Go TV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
12: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
13: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
12: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
13: Bẹ́ẹ̀ni.
12: Mo ti yọ ohun tí
13: bẹ́ẹ̀ sì tún ni Signal Stress Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́sùn-lọ́sùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
12: Láìṣe náà nẹ́pà.
13: Ara o.
12: Lọ́dọ̀ yín báyìí.
13: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
12: Ẹn tó bá nídìí solar freezer.
13: Bẹ́ẹ̀ni.
12: Ó wà lọ́dọ̀ yín.
13: Ó wà nílé iṣẹ́ wa.
12: Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ṣe délé iṣẹ́ yín.
13: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní Go TV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office D/6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀vọ́wúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV Go TV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ ti máa rí yẹ́lò building yẹn Go CV building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV Go TV Office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
12: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
13: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 08 1 01 04 04 28 28 04.
12: Ẹjẹ́ àtúnmú lẹ́ẹ̀kan sí.
13: 08 1 08 1 01 01 04 04 28 28 04 04.
12: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
14: Wẹ́pà!
12: Signal Send Nigeria Limited tún gbẹ́ra mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kìlala. Kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù Go TV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nú ilé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn decoder gbogbo. Yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office Go TV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó Èkìtì No. 123 Signal Strength House Go TV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Baba Ajashin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Aframes Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 28 04.
15: Báyọ̀ ọmọ tí ẹ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣẹ́ ara iná ọmọ ni. Bí o bá jí gbogbo ara máa romí, iṣẹ́ ara yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
16: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́ máa ń gbani nímọ̀ràn lé lórí. baba e ba wa ki gbogbo omo Nigeria
14: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on ki yin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o agbada ma wo alaafia ara wa niran agbada moju to ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe gbere ona lowo mi abo ni moran kan to fe bi mi abo fe bere lori ona abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
16: Eshon baba amo ipe ohun teyin ma ngba ni nimo le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
14: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to ngba mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balo mi ba ti egbeju to so orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ni e ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo tabe ko se wahala loju orun ni tabe enikan ti e na ni papa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese lele bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe eyin ma je adaka ti wona ba ti riru apere bayi gbiyanju ko wa yanju semi baba oke ogun fun imore ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu seyoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fa jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu seyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school nilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ti e ti gbiyanju latun o ti gbiyanju sosin be ba ti e bi elomi pe bawo lo ti nse ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo Olorun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu Akure to je pe a ri anfani re je nilu Akure ati agbegbe re ngba teyan ba ti gbeyanju so to gbeyanju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbeyanju to ba le yoju si mi si Olorun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagun Olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbeyanju si wa to ti gbeyanju sawo yen o ri pe lagbara Olorun won ni o dupe fa Olorun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu atene ni le ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu Akure ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
16: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
14: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni ilu Akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi looto ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode laari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹjú a lè rìn ọgọta ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ láàánú ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí àmọfin kẹyìn ní ọwọ àjẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú ìṣẹyìn oro pàápàá egbòogi mo wá kúrò mo ti kó wa wọ́n tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pẹ̀mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yọ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbé gbọ́ pé nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
15: A ò mọ tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
17: Books check, uniform
18: check,
17: school bag
18: check,
17: and born vita
18: double check.
17: It's back to school season, and with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
19: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
20: Big bag. Gaining velocity on Adaba FM.
21: Live it, my father.
22: Eddie.

0: kéésù àsìkò yìí níbikíbi tí a bá wà àna ọlọ́run a máa bá nìkọ̀ọ̀kan gbé a tún máa tẹ̀síwájú nípa ètò ìlera wa tá à ń sọ̀rọ̀ lórí personality disorder ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ báyìí láti lò ní orí ẹ̀ ní agbára ọlọ́run a tún máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ yìí a máa sọ̀rọ̀ lórí eléyìí tó ń pè ní dependent personality disorder àwọn tó bá ní eléyìí àwọn yìí máa ń wọn lè dánú rò wọn lè dá ohunkóhun ṣe fún ara wọn láì jẹ́ pọ́n rí ẹni dìrọ̀ mọ́ ẹni fẹ̀yìntì tán bá fẹ́ gbé ìgbésẹ̀ kan wọ́n ní láti lọ rí ẹnìkan ṣe nǹkan tán fẹ́ ṣe é só dáa láì ṣe pé ẹni yẹn sọ fún pé ó dáa kò ní gbé ìgbésẹ̀ so wọ́n ní ẹnìkan tó gbọ́dọ̀ wà lẹ́gbẹ́ wọn láti máa tọ́ wọn láì ṣe ẹnìkankan tá máa tọ́ wọn tá máa darí wọn pé nǹkan tó yẹ kó ṣe léleyìí bó ṣe yẹ kó ṣe léleyìí irú àwọn ẹ̀yìn yìí ó lè jẹ́ ọkọ ó lè jẹ́ aya pàápàá jù àwọn obìnrin táwọn bá fẹ́ lùsẹ̀ ọkọ wọn gbogbo nǹkan tó ọkọ wọn bá ń kán tó lè gbé ìgbésẹ̀ wọn sọ pé ọkọ mi o nǹkan tí mo bá fẹ́ ṣe léleyìí kódà gan tó ń fẹ́ ṣe ra aṣọ ọkọ mi mo fẹ́ ra aṣọ ṣé mo lè rà á ìdí tó fi ṣe irú eléyìí náà ni wípé wọn fẹ́ separation rárá nǹkan tó máa sọ for separation òun náà fi ní ìtẹríba tó ní agbára bẹ́yẹn èmi sọ wípé àwọn tó bá ní ìtẹríba torí gẹ́gẹ́ bí bíbélì ti sọ pé kí aya ó ṣe kíni o kó tẹríba fún ọkọ ẹ̀ ṣùgbọ́n ìtẹríba àwọn eléyìí bẹ́ẹ̀ ni pé ẹrú náà jẹ́ sí ọkọ ni ìdánú rò sí nǹkan tán lè ṣe tó bá tẹ̀ tí ń tó lọ sí stage yẹn ó ti ń di àìsàn ọpọlọ tán bá dẹ̀ jẹ́ pé ibi iṣẹ́ ni wọ́n wà kò sí ìgbésẹ̀ kan wọn lè dánú rò pé àtìgbà tí authority bá sọ nǹkan sọ kan fún wọn kan tó ṣe pé nǹkan tá a ṣe lélẹ̀ nígbàgbọ́n lè jẹ́ ọmọ ẹ̀yìn wọn lásọ pé ọ̀gá ìkan báyìí ló yẹ ká ẹsẹ̀ kan tó lè gbé ìgbésẹ̀ eléyìí tí a máa sọ kẹ́yìn òun ni à ń pè ní obsessive compulsive disorder personality disorders òun ni ó kẹ́yìn irú àwọn eléyìí yìí ọlọ́fin tó tó òun ni wọ́n dẹ́yìn gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ ṣe létòlétò ni tán bá ṣe létòlétò inú abí wọn ó lè jẹ́ nínú ilé ó yàtọ̀ fún pé ẹni yìí ó afíjú èèyàn ni ìyá àwọn tó neat ṣùgbọ́n ẹni yìí aṣọ lásán aṣọ ọmọ ẹ̀ tán bá jù sórí chair inú abí anẹ́tì dọ̀tí gbogbo ilé kò ní fẹ́ kí ìdọ̀tí kankan ó ti kékeré mọ kó wà nínú ilé pé kí ọmọ mẹ́sàn-án gbogbo nínú ilé irú yẹn ò fẹ́ kí gbogbo ẹ̀ kó sàárín kó ṣe tó kó neat nǹkan tó fẹ́ nìyẹn kò fẹ́ òórùn ìtọ̀kan kò fẹ́ anything so irú àwọn tó bá ṣe lè obsessive compulsive personality disorder ni wọ́n bó tẹ̀ jọ kó yàtọ̀ fún nǹkan àrùn kan tán pè ní àìsàn ọpọlọ kan tán pè ní OCD ìyẹn yàtọ̀ ṣùgbọ́n eléyìí báyìí wọn dẹ̀ fẹ́ pé ìlànà tán gbé sílẹ̀ wọ́n ṣe fẹ́ ṣe nǹkan kẹ́nikẹ́ni kó yí padà wọn ò fẹ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá lè jẹ́ ilé iṣẹ́ ó lè jẹ́ ní àwùjọ ó lè jẹ́ olórí ìlú irú ẹni bẹ́ẹ̀ a ti lè tẹ lọ́rùn láti bá ṣiṣẹ́ ó difficult o tó bá gbéṣẹ́ fún ẹlòmíràn tán bá ṣe bó ṣe fẹ́ bó ti káwọn èèyàn ó ṣe eléyìí yẹn kán ṣe dáadáa tó tí ò bá dé ojú òṣùwọ̀n nǹkan tó fẹ́ a kàn dẹ̀mẹ̀ a ní kò dáa wàrà ṣe nǹkan táwọn èèyàn ṣe ó dáa torí pé òfin tó tó ó ń wá 100% fún anything nípa neatness 100% nípa pé ó ń ṣiṣẹ́ 100% bí gbogbo ẹ̀ ṣàgbì jẹ́ 100% ló ń fẹ́ eléyìí tó tún wá burú ń bẹ̀ ni pé tẹ̀yìn bá wá jẹ́ ọ̀gá iléèwé pàápàá jùlọ ní iléèwé gíga kò sí rí project top tán lè fún àwọn ọmọ iléèwé tó fẹ́ graduate wọ́n á máa bugi sí wọ́n á máa wrong ẹ̀ ni wọ́n á sọ pé kò dáa tó tí irú ọmọ iléèwé bẹ́ẹ̀ tí iná tá fi sùn irú àwọn eléyìí wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé kò ṣeé ṣe pé gbogbo nǹkan tán fẹ̀ yẹn kò ní àwọn èèyàn lè má bá wọn ṣe nǹkan tán lè ṣe bó ti jẹ́ pé èròǹgbà wọn ni láti ní 100% achievement perfection àti pé wọ́n á ṣàkóbá fún ara wọn wọ́n ó lè mú kí àìsàn náà ó dé bá wọn ó lè mú kí ìjà wà láàrin àwọn tí ó bá wọn ṣiṣẹ́ àtàwọn fúnra wọn ó lè mú kí ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn tán yìí jọ ń ṣiṣẹ́ kó mẹ́hẹ̀ tó irú àwọn èèyàn yìí tó bá ní àwọn ìpèníjà yìí ẹ gbọ́dọ̀ ìyípadà gbọ́dọ̀ wà nítorí pé ẹni tó bá ń ṣiṣẹ́ kì í kò sí perfection nítorí nǹkan tó ẹni yìí gan-an rò pọ̀ ń fẹ́ àṣírí gangan ko le ase fe si gwa den le lo n fun ara e nikan ko le sase yori e lai je pe awon eyan ba se awon eyan to de n ba se lele ko te lorun bo se se so awon to ba ni te lorun pelu en to ba ba n sise ta to ba n se kan to so pe ko da ko si kan to da loje ko si kan tan ba le se ba se to le da loju e so to ba de tin ri beyen wahala sele iru ayesan eru iwa yi ayesan opolo ni olorun ran eni kokan wa lowo abo olorun daju lori wa olorun tu iwa wa se atu opolo wa se ka le mo gbe igbesi aye to peye to dara pelu awon omo eda toko
1: Oke ayo lugbe eto yi ore ofe atana olorun yo ma ba wa gbe yo si dara fun wa ni oruko Jesu Kristi amen adupe pupo lowo arakunrin Peter Oluwadare Adeoye onimo nipa ilera opolo bakan na adupe fun igbani nimoran ati atileyin lori oro ilera lati odo dokita Ayotunde Omole e je ki a mu oro ilera won yi lo alafia pipe lara lokan ati lemi yo je teni kokan wa yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristi àmì àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni ìríjú ti tálẹ́ǹtì ẹ jẹ́ kí a gbàdúrà bàbá mímọ́ ọlọ́run ìṣẹ́gun ọlọ́run mímọ́ ẹ wá tọ́ wa sọ́nà káyé wa ó lè látúnṣe kó lè níbùkún gbogbogbò kó sì jẹ́ ti ẹ̀yin ọlọ́run ní orúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa àmì adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run alààyè ọba tó dá ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá sí láti lè mọ ọjọ́ òní ẹ má jẹ́ kí á dẹ́kun nípa kíkékè ọlọ́run ojú kì yóò tì wá yóò sì dára fún wa ìwé òwe orí 18 ẹsẹ̀ ìkẹwàá ó sọ fún wa Proverbs 18:10 orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sá wọ inú rẹ̀ ó sì là ohunkóhun tó wù ká máa dojúkọ ìwọ képe ọlọ́run wa nípasẹ̀ Jésù Kristi ìṣẹ́gun yóò jẹ́ tirẹ̀ ilé ìṣọ́ agbára ni orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sá wọnú rẹ̀ ó sì là ìṣẹ́gun yóò jẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wa yóò dára fún wa ní orúkọ Kristi Jésù àmì nítẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ yìí tí àkórí rẹ̀ jẹ́ ìríjú ti tálẹ́ǹtì ó ń rán wa létí ibi tí ọ̀rọ̀ ìríjú tí a ti bẹ̀rẹ̀ látẹ̀yìn wá wípé nígbàtí ọlọ́run kọ́kọ́ dá ènìyàn gẹ́gẹ́ bí a ṣe rí ní Genesis 1:26 ọlọ́run dá ènìyàn ó dá wa lákọ ó dá wa lábo ọlọ́run wá fi wá ṣe alákòóso lórí ohun gbogbo ẹranko ìgbẹ́ ni àwọn ewéko ni àwọn ewébẹ̀ gbogbo nǹkan tó yí wa káàkiri lọ́lọ́run fi wá ṣe alákòóso alábòjútó tàbí ìríjú lé ní orí bí a bá sì ṣe ń ṣe bí ọlọ́run ṣe fẹ́ tí a ń rìn síbi tí ọlọ́run fẹ́ ká rìn bí bíbélì bá ti sọ ọ̀rọ̀ ọlọ́run mímọ́ wípé ìwọ kò gbọ́dọ̀ jalè ìwọ kò gbọ́dọ̀ panìyàn ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké gbogbo ìwọ fún bàbá ìyá rẹ gbogbo àwọn ìlànà wọ̀nyí tá a bá ń tẹ̀lé tá à ń tẹ̀lé gbogbo ìlànà ọlọ́run ẹ ó rí pé ètò yóò máa tò yóò sì dára fún ẹnì kọ̀ọ̀kan wa abala mìíràn tí bí ọlọ́run ṣe tún darí tí a ó máa gbé yẹ̀wò nínú iṣẹ́ ìránṣẹ́ yìí a ó rí ní òwe kan tí Jésù ń pa gẹ́gẹ́ bí àwọn òbí wa ṣe máa ń sọ wípé òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọlọ́run á fi yé wa o ni a ò sì ní gbọ́ sí ìpara ara wa ní orúkọ Jésù Kristi àmì ìrere Matthew 5:25 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 14 Matthew 25:14 ọlọ́run sọ fún wa wípé nítorí ìjọba ọ̀run dàbí ọkùnrin kan tí ó ń lọ sí àjò ẹni tí ó pe àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ó sì kó ẹrù rẹ̀ fún wọn ẹsẹ̀ 15 ó sì fi tálẹ́ǹtì 5 fún ọ̀kan ó sì fi 2 fún ẹnì kejì àti ọ̀kan fún ẹnì kẹta ó fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí lẹ́sẹ̀ kan náà ó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n jẹ́ kí a kíyèsí ọ̀rọ̀ òwe yìí tí Jésù ń pa alákọ̀ọ́kọ́ ó jẹ́ ká mọ̀ yìí pé ẹnìkan wà tó jẹ́ ọ̀gá ilé a lè pè wọ́n lólórí oko torí pé lẹ́yìn rẹ̀ yìí a rí pé ọlọ́run wa ni ilé yìí dúró fún nítorí pé ọlọ́run ni ó dá ọ̀run wa yé ọlọ́run ló dá ìwọ tí ò gbọ́ ètò yìí ọlọ́run ni ó dá wa to da mi olorun ni ojuse fe ni kokan wa olorun mo agbara eni kokan wa ti a ba wo ese 15 yen oni olorun fi talenti 5 fun okan o fi meji fun ekeji o si fun talenti kan fun eni keta o fi fun olukuluku gege bi agbara re ti ri olorun mo wi pe nkan bayi lagbara lagbajaka nkan bayi lagbara la kan se gbe ka olorun fun wa ni ojuse eni kokan ti a ba tun tesi waju ti a wo ire mark ori ketala ese ikerin le ni ogbon titi de keta di ni ogoji mark 13:34-37 e je ki a gbo oro oluwa nitori omo eniyan dabi okunrin kan ti o lo si ajo ti o jina rere eni ti o fi ile re sile ti o si fi ase fun awon omo odo re ati ise olukuluku fun ti o si fi ase fun olusona ki o ma sona ese 15 nitori na e ma sona nitori eyin ko mo igba ti baale ile nbo wa bi ile aleni tabi laarin ogonjo tabi ile akuko tabi ile owuro pe nigba ti o ba de ile ojiji ki o ma se ba yin li oju orun ese 17:30 ta o ti menu duro ohun ti mo wi fun yin mo wi fun gbogbo eniyan e ma sona ori bibeli meji yi irere Matthew ori 15:30 bere lati ese 14 titi de 15:20 ati irere Mark ori 13 ese 14:30 titi de 17:30 ti a ba fun won si ifegbekegbe e o ri wi pe alakoko oga to kuro nile to lo irin ajo to fi fun awon omo odo re meta bi agbara olikaluku se ri eni to fun ni 5 eni to fun ni 2 eni to fun leyo kan eni na fe ki gbogbo asiko to nlo ko to pada de ki olikaluku ko wa nkan se pelu talenti ti a fun itumo re ni wipe dida tolorun da iwa ati emi tolorun da wa sinu aye olorun o da wa kakan kawo gbinra ka ma se nkankan o ni ebun tolorun folikaluku wa o ni ojuse tolorun folikaluku wa o ni nkankan tolorun fi si ikawo wa olorun fe ka ma mulo ka ma se e o ri pe lawojo leni elomi olorun fun lore ofe owo bo ko yanrin sita ko o ma ta bo lo sa ewe nile o ma ta ebun ti eniye bo ba se lo ebun yi daadaa e ri pe a ma po si a ma gberu si elomi na de ni boya awon onise owo beni kan se je omole to kose mose tolorun fun se gidi na le elomi je gbena gbena ise olikaluku ototo olorun o fe ki enikan ko ma jowo enikeji tabi ko ma binu se enikeji wipe lagbaja n se le abi lagbaja n saluyo rara iwo lo sodo olorun iwo ni ohun tolorun ti fi si kawo ti re bere lowo olorun nitori wipe oga n pada bo olori oke n pada po ise iranse toni nitori pe owe ni afiwe ni olorun wa lo n toka si e mo gbagbe ilere olorun to wa ni irere Johanu ori 14 bere lati ese ikini John 14:1 wipe e ma se je ki okan yin daru e gba olorun gbo ki esi gba mi gbo pelu pe ninu ile baba mi opolopo ibugbe ni o wa nibe emi lo pisaye sile fun yin nigba ti mi ba si lo pisaye sile fun yin emi o pada wa pe nibi ti emi gbe wa ki eyin to le wa nibe pelu olorun wa eleda wa nipase Jesu Kristi o ti gòkè rí ọrun o lè pẹ lójú àwa ènìyàn ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ Kristi Jésù ń padà bọ̀ wá sínú ayé yìí ọlọ́run ń bọ̀ wá ṣe ìdájọ́ ọ̀run wa ayé ọlọ́run á wá bèrè lọ́wọ́ ìwà àti èmi kí ni a ti ṣe pẹ̀lú ẹ̀bùn wa kí ni a ti ṣe pẹ̀lú nǹkan tọ́lọ́run fi sí ìkáwọ́ wa àwa kọ́ la nira wa ọlọ́run ló dá wa oníkálukú ni yóò jiyìn oníkálukú ni yóò jábọ̀ ohun tó ṣe nílé ayé bí ènìyàn tilẹ̀ ti kú ohun ti bíbélì sọ ni wípé òkú nínú Kristi yóò jíǹde nínú ìdájọ́ gbogbo wa la ó dúró níwájú ìtẹ́ ìdájọ́ a ò sọ ilé láti dá jìnnìjìnnìbò wa ṣùgbọ́n láti jẹ́ ká mọ̀ wípé ìgbé ayé wa ọlọ́run dá wa gẹ́gẹ́ bí ìríjú ọlọ́run gá wa gẹ́gẹ́ bí alábòjútó a gbúdọ̀ ṣe ohun tó tọ́ ohun tó yẹ pẹlu ebun ti olorun ti fi fun wa looto awon ebun kan wa won bi wa mo ni afijo ni boya baba baba wa ni tabi iya iya wa o le je nipa orin kiko bi baba e se nkorin niyan ti ru eni be ba tubo n korin dada to n lo fun ogo olorun e o ri pe a ma mo si a ma gberu si ti ru eni be ba ka wo gbera ti o se kankan e to ni a ma dinku lagbara olorun ohun ti olorun fi fun wa ko ni dinku ti e ba kiyesi lara gbogbo wa ti a je olugbo eto iboya ta ma n lo sile ijosin e o ri pe nile ijosin ti a ti yin olorun logo elomi le se nkan bi marun ta de se daada elomi le se nkan bi mefa ti e ba kiyesi won ki sojo kan na mo gbogbo e die die die biyan ba se n lo ebun to olorun fun la ma mo si la ma mo si la ma mo si sugbon en to kan joko sibi kan ti o se nkan kan to sa joko ma woran iru eni be ko ni ko loju kan o ko olorun ko sa nu fun wa e je ka tubo wo owe yen ke ki o le ye wa si irere Matthew ori 25 a o tesi waju lati ese 16 ati ka ese 16 lati 15 Matthew 25 from verse 16 nigba na le yi ti o gba talenti marun lo o fi ti re sowo o si jere talenti marun miran gege be le yi ti o gba meji oun pelu si jere meji miran ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ ó wa ilẹ̀ ó sì rí owó olúwa rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti pẹ́ títí olúwa àwọn ọmọ ọ̀dọ̀ wọn ní dé ó bá wọn ṣírò ẹ jẹ́ ká wọ ẹsẹ̀ ogún ìrere Matthew orí 25 bí a ṣe ń tẹ̀síwájú èyí tí ó gba tálẹ́ǹtì márùn-ún sì wá ó sì mú tálẹ́ǹtì márùn-ún mìíràn wá pẹ̀lú ó wí pé olúwa ìwọ fi tálẹ́ǹtì márùn-ún fún mi si wo mo jere talenti marun miran oluwa re wi fun pe o seun iwo omo odo rere ati olooto iwo se olooto ninu ohun die emi o mu o se olori ohun pipo iwo bo sinu ayo oluwa re eyi to gba talenti meji pelu si wa o wi pe oluwa iwo fi talenti meji fun mi wo mo jere talenti meji miran oluwa re si wi fun pe o seun iwo omo odo rere ati olooto iwo se olooto ninu ohun die èmi ò mú ọ ṣe olórí ohun pípọ̀ ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ ẹsẹ̀ 24 èyí tó gba tálẹ́ǹtì kan sì wá ó ní olúwa mo mọ̀ ọ́ pé ohun róró ènìyàn ni ìwọ ń ṣe ìwọ ń kórè níbi tí ìwọ kò gbé fúrúgbìn sí ìwọ sì ń ṣá níbi tí ìwọ kò fẹ́ kà sí ẹsẹ̀ 25 èmi sì bẹ̀rù mo sì lọ pa tálẹ́ǹtì rẹ mọ́ nínú ilẹ̀ wo nǹkan rẹ nìyí ibi tó bani lọ́kàn jẹ́ tẹ bá wá wo ẹsẹ̀ 24 verse 26 ìrere Matthew orí 15 olúwa rẹ̀ sì dáhùn ó sì wí fún un pé ìwọ ọmọ ọ̀dọ̀ búburú àti onílọ́ra ìwọ mọ̀ pé èmi ń kórè níbi tí èmi kò fúrúgbìn sí èmi sì ń ṣà níbi tí èmi kò fẹ́ kà sí nítorí náà ìwọ ìbá fi owó mi sí ọwọ́ àwọn tí ń powó dà nígbà tí èmi bá dé èmi ìbá sì gba nǹkan mi pẹ̀lú èlé nítorí náà ẹ gba tálẹ́ǹtì náà lé ọwọ́ rẹ̀ ẹ sì fi fún ẹni tí ó ní tálẹ́ǹtì mẹ́wàá ṣe àkíyèsí o ẹ gba tálẹ́ǹtì náà lé ọwọ́ rẹ̀ ẹ sì fi fún ẹni tí ó ní tálẹ́ǹtì mẹ́wàá ìrere Matthew orí 25 ẹsẹ 28 nítorí ẹnikẹ́ni tí ó bá ní lè a ó fi fún èyí ìyí ó sì ní lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n lé ọwọ́ ẹni tí kò ní lè a ó tilẹ̀ gba èyí tí ó ní mo lérò pé a ti mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí ká lè kíyèsí wípé ẹ̀bùn tọ́lọ́run bá fún ọ lò fún ògo rẹ̀ ṣé ọlọ́run yóò sì ran ìwà àti èmi lọ́wọ́ nítorí pé bàbá ṣe ń ṣe sí tá a kára mọ tá à ń ṣiṣẹ́ sí lọ́lọ́run yóò máa fún wa sí báwo wá ni a ṣe lè dín ẹ̀bùn ẹ̀mí yàtọ̀ sí pé bóyá bíyàn pẹ̀lú tálẹ́ǹtì kan bóò ní nǹkan wọ̀nyí ṣe lè gbèrú sí ìwọ àti èmi a ní láti jọ̀wọ́ ayé wa fún ọlọ́run wa a ní láti jọ̀wọ́ ayé wa fún Jésù Kristì bíyàn bá ṣe jọ̀wọ́ ayé rẹ̀ fún olúwa nípasẹ̀ Jésù Kristì tí ó ń gbàdúrà ẹ̀mí ọlọ́run yóò bà lé ẹ jẹ́ ká wo Kọ́rìntì 1:12 máa ka ẹsẹ̀ 1 lẹ́yìn náà a wá lọ sí ẹsẹ̀ 2 sísàlẹ̀ 1 Corinthians 12:1-7 downward ọlọ́run sọ fún wa wípé ǹjẹ́ ni ti ebun emi ara emi ko fe ki eyin ki o je ope ese ikeje ṣugbọn a n fi ifihan emi fun olukuluku eniyan lati fi jere ese ikejo a wa ma ka sisale nitori ti a fi oro ogbon fun enikan nipa emi ati fun elomiran oro imo nipa emi kan na ati fun elomiran igbagbo nipa emi kan na ati fun elomiran ebun imularada nipa emi kan na ati fun elomiran ise iyanu ise ati fun elomiran isotele ati fun elomiran imo emi yato ati fun elomiran oniruru ede ati fun elomiran itumo ede ese kokanla ṣugbọn gbogbo won yi le enikan ni ani emi kan na nse o npin fun olukuluku gege bi o ti wu ebun emi emi mimo olorun lo npin fun yan ke emi mimo olorun to de ti joba laye wa ani lati jowo aye wa fun jesu kristi ani lati takete fun iwa ese iwa idoti iwa ibi emi olorun yo ba le wa yo wa ma lo wa bo ti wu e ma ja fagidi wa nkan en to ba lebun e isotele olohun lo fun en to ba ni ebun ka muyan larada olohun lo fun ebun ikoni te ba even awon oluko ni leko wa leko boya alakobere ni tabi leko giga ebun ni awon kan wa eyan le lo ko lo kawe kawe kawe kawe gboye ṣugbọn ti o ba se ikoni e mo pe lagbaja e o lebun yin eje ka fi baba sisi nlu ebun yi si la ma po si la ma po si inu awa gan yo dun a se so rere awon eniyan yo ti pase wa gbe olorun ga wipe oluwa ma seun fun igbe aye lagbaja je ki omo eniyan ko ti pase re gbe olorun ga yo si dara fun eje ka wo Luke ori 12 ese 28 nje bi olorun ba wo koriko igbele aso to be eyi ti o wa loni ti a si gba sinu ina lola melo melo ni yo wo yin ile aso eyin onigbagbo kekere ki olorun alaanu ti o ko enikokan wa mo se ni oruko jesu kristi ami eje ka wa lo si irere matthew ori 25 ese 21 Matthew 25:21 Oluwa re wi fun pe o seun iwo omo odo rere ati olooto iwo se olooto ninu ohun die emi o mu o se olori ohun pupo iwo bo sinu ayo oluwa re e mo gbagbe ebun emi ti olorun ti pin fun wa tabi talenti ti olorun da mo wa bi a ba se nlo inu olorun yo dun si wa awa funra wa yo ri bukun omo awojo wa yo dara nitori pe olorun da o olorun da mi pe ti a ba lo ebun ti olorun fun wa o ni lati le se atunse kan lawujo o ni lati le je nipasẹ ebun re ko maye derun fun awon to ye oka ko je ki nkan ko tura iru ebun wo ni o ni kepe olorun bere nibi kekere gege ba se so ma jowu enikeni tabi binu se enikeni iwo sama nkan ti olorun fi ro olorun lati se ma se pelu adura pelu iberu olorun pelu titele lana bibeli e o ri wipe alafia okan gan yo de ba wa inu wa yo dun ati je ati mu olorun yo pese ju gbogbo re lo aye yo ti pase re gbe oruko olorun ga aye yo ti pase re gbe olorun leke pe oluwa o seun fun lagbaja oluwa o seun fun lagbaja ko seni ti o wulo lowo olorun ko seni ti o wulo tugba gbudo yonda ara wa ki emi olorun ko le bale wa ti ogo ko si le je toluwa ko olorun ma lo wa fun ogo re yo dara fun wa ni oruko jesu kristi adura wa ni wipe kaabo omo odo rere oni yo je ipin wa leyin oreyin eje ti a gbadura olorun ti n gbadura olorun isegun olorun akiri sore adupe pe eni eto fe nikokan wa baba e ran wa lowo ojuse te fun wa ka ma se baku nibe e je ka le je ise na ni ajeye ohun gbogbo te ti fi si kawo wa ka lo bo se to ati bo se ye nibere eyan olorun emi orun ko ma dari wa o gbogbo olugbo eto yi ko le dara fun wa te ba se wa se ikore aye ko ma dari wa o.

080-66-76-4072 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 070-68-44-16-53. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 080-33-89-74-70. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun òun ló sọ fún wa wípé

0: ẹ ṣe àmọ̀ bá ṣe máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹ mọ̀ pé ètò yìí gangan láti máa entertain yín tàti máa educate yín tàti máa fún yín ní information tó lẹ́jà bákan nínú lórí ètò yín ètò wa iṣẹ́ ọwọ́ abala méjì gangan la pẹ̀tọ́ sí abala lákọ́kọ́ la pè ní abala ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n abala ẹlẹ́ẹ̀kejì la pè ní àṣírí iṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀ látúkọ́wà fún yín lọ́jọ́ tòní kẹ́ẹ̀tú lè gbaládùn ẹ̀ ní ẹ wò ó ká tó wọnú ètò lọ́jọ́ tòní ẹ jẹ́ ń kọ́kọ́ ṣèbà ọba ọ̀rọ̀ tó fọ̀rọ̀ dẹ́ẹ̀dá tí ń sọ̀rọ̀ jáde ìbàrẹ̀ lónìí kábíyèsí elédùmarè ọ̀mọ̀ràn tó mọyún ìgbé nínú ìkarùn-ún kábíyèsí rẹ̀ elédùmarè ọ̀mọ̀ràn tó mọye rùpẹ̀lẹ̀ ọ̀mọ̀ràn tó mọ gbogbo afẹ́fẹ́ tó ń fẹ̀ ọba lèwí lè ṣe ọba lè ṣe lèwí arúgbó ọjọ́ bàbá àwọn aláìní bàbá dókítà ìgbani èmi ni tí ń jẹ́ èmi ni ẹlẹ́bùrú ìkẹ́ fúfúgbò bí àwọn tí ò nábàwọ̀n góòlù iyebíye gbàmùgbàmù ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ jọ̀rọ̀jọ̀rọ̀ iná fojú tètò kìkìdáọlá ìbàrẹ̀ ni mo ṣe lọ́jọ́ tòní ọ̀kẹ́ yín túndé ọlọ́jẹ̀ ẹyẹ kìnìún yín túndé ọba ẹranko ọlọ́mọ ṣíkàtà túndé ọba àgbàdo mo túndé lónìí fèrèdè tí ń fọdún dèdè sí tí àwọn tó mọyèdè káwọn tó mọyèdè lè ronjẹ̀ gbaládùn bẹ́ẹ̀ jẹ́ àyà kò mọ́ o èmi gangan ni mo pèdè títí tí mo pèdè dé lé ọmọ elédè tọmọ elédè gbalẹ̀ ọmọ elédè lọ kàkà tó yẹ kọ́ ọmọ elédè ó pèdè dédé edé elédè lọmọ elédè ń jẹ ọmọ elédè wà ń pèdè bí ọmọ elédè tí ń jẹ délédé mo dé gbogbo ara kìkì ọ̀rọ̀ gbogbo ara kìkì dé gbogbo ara kìkì ẹ̀fẹ̀ ọ̀rọ̀ ń ké nínú mi sọ mí èdè pé pè mí mo ní màá pe ọ ẹ̀fẹ̀ pé ṣe mí mo ní ẹjẹ́ àfarabalẹ̀ gbogbo yín mo máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan fi fọ́ra torí gbogbo ẹ̀ ló ń ké nínú mi mo tún dé sí yín lọ́jọ́ tòní èmi gangan lèmi wọn ò nífẹ̀ẹ́ lòmíì ṣe mí my name is Bọ̀bọ̀lá Gbẹ̀ngà master one of entertainment káàfàtà mo tún dé.
1: Ìjùmọ̀lẹ̀ mo bẹ̀ ọ́ wá gbọ́ àdúrà mi.
2: Àmì àṣẹ iṣẹ́ ọwọ́ mi pé.
0: Àwọn orúkọ kan wà téèyàn bá ń jẹ́ tó yẹ kéèyàn máa béèrè lọ́wọ́ àwọn òbí ẹ pé mọ́mì kí ni ìdí gan tẹ́ ẹ fi sọ mí lórúkọ yìí. Ó mú mi rántí ọ̀rẹ́ mi kan ni tó ń jẹ́ Daniel. Ọ̀rẹ́ mi ó ṣojoojú kí là ń wí. Bí ajá gbógan á ti máa tọ̀ bára tájá bá súnmọ́ gan á ti sá. Ewé eléyìí tó bá rí kìnìún ṣó lè dúró àwọn eléyìí ò lè ṣe bí Daniel ìgbani. Ó tún dàbí ọ̀rẹ́ mi kan ni tó ń jẹ́ gòkè. Gòkè yìí mi ìmọ̀ ìdítọ́ fi sọ gòkè mo ní kó béèrè lọ́wọ́ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀. Ó kúrú ju ìfáàtì péńtà ló ṣe tó bá fẹ́ kun ilé kékeré á tóbi péèlì bíi márùn-ún látò ìjọ kan ló jábọ́ sínú ike ọ̀dà tó bẹ̀rẹ̀ sí ṣòro ọlọ́run ló ní àwọn tó níṣẹ́ kọ́ wà ń lé àwọn orúkọ míì téèyàn bá ń jẹ́ ó yẹ kó o máa béèrè pé kí ni rídì tó o fi ń jẹ má fọ́ lòun tórúkọ rẹ sọ o ẹ wò ó torí àkókò wa ẹ jẹ́ asáré wọnú abala lákọ̀ọ́kọ́ lórí ètò yìí abala ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n ṣe ń gẹ̀ tiẹ̀ and get there.
3: Ẹ mà kú oríire ti Technology Siri tó dé yìí o. Níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà.
4: Láìsí náà bá wálé ọ̀run kò wá lọ ìmọ́lẹ̀ dé.
3: Bárabí lè múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú. A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbé Lagos wọlé yìí wá. Káṣíìrì òye tí sólà ń bá jáde láti fàtì wá tú sí wa lọ́wọ́. Ní Technology Siri ti Ralepo Palace àràkálẹ̀. Gbogbo owó bàǹbàǹbà tí wọ́n fi ń ṣèrùbà yín tẹ́ fi rò pé yín ò tó lò. Fúláì ẹ gbàgbé. Ẹ máa bọ̀ tààrà ní Technology Siri. Ẹ̀yẹ́ engineers àtẹ̀yìn contractors pẹ̀lú individual. Ẹ wá máa kó lẹ́yọ̀lẹ́yọ̀ dọ́bùdọ́bù dọ́sí dọ́sí plenty plenty. Láwọn original durable and affordable solar components and materials bíi solar battery, solar panel, solar freezer, solar cable, solar fan àti solar pressing iron. Títí dorí hot plate àti controller. Àti gbogbo nǹkan tá a bá fẹ́ lóní solar. Ó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recouple tàbí upgrading. Kí yẹ ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà. Ẹ máa bọ̀ ní shop 217 Ìrálẹ́pọ̀ Palace Àràkálẹ̀ Àkúrẹ́. Telephone 070-3065-6274. Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní Technology City. Let's go there. Ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ̀n tòní. Gbogbo ẹ̀yìn abiyamọ àtẹ̀yìn onílàákàyẹ̀ ẹ̀dá tẹ sábà máa ń ní àròjinlẹ̀. Ẹ jẹ́ ká tún jọ gbọ́ eléyìí. Ìyá kan bẹ tó bí ọmọkùnrin ẹ̀kan tí wọ́n jọ ń gbé pọ̀. Ọmọ yìí jẹ́ ọmọ tí kìí sábà máa ń gba ìmọ̀ràn tàbí ìtọ́sọ́nà lẹ́nu ẹnikẹ́ni rárá. Ní ọjọ́ kan, ìyá rẹ̀ yìí ìyẹn Jùmọ̀kẹ́ wá pe ọmọ náà torúkọ rẹ̀ ń jẹ́ Dàpọ̀. Píkọ lọ báwọn fa omi wá ní kànga dípò kí Dàpọ̀ lọ jẹ́ iṣẹ́ tí wọ́n rán. Ìṣe ló lọ rèé sùn torí ó jẹ́ ọmọ tí wọ́n ọ̀làjú gbogbo ayé òde òní ti gba ìwà ọmọlúàbí sọnù lọ́wọ́ rẹ̀ kò pẹ́ sí àsìkò tí wọ́n ní kó lọ rí ifọ̀ omi wáyìí ìní àwọn ọ̀rẹ́ rẹ̀ má dé o kí a tó ti rí wọn náà ló ti sáré lọ rí wọ aṣọ láti lè bá wọn jáde kí wọ́n lọ rí gbá bọ́ọ̀lù lórí pápá inú bí ìyá rẹ̀ púpọ̀ sírú ìwà ikú bìkítà yìí ó sì fìbínú yìí ṣépè fún un pé tí kò bá ti lọ pọn omi náà kó tó di pó jáde kì í ṣe ẹsẹ̀ ara ẹ̀ ló máa fi rìn padà wá gbígbé ni wọ́n máa gbé wá dàpọ̀ kò tilẹ̀ dá ìyá rẹ̀ lóhùn ní gbogbo bó ṣe ń ṣe ìpè yìí ìṣèlú bínú jáde tó sì tẹ̀lé àwọn ọ̀rẹ́ rẹ̀ bó ṣe ń lọ yìí làwọn bàbá kan ti ń tayò lẹ́gbẹ̀ẹ́ ilé wọn pé bí kò lọ dá ìyá rẹ̀ lóhùn ṣùgbọ́n dàpọ̀ kọ etí kó sí wọn ó sì bá tiẹ̀ lọ níbi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù lórí pápá ẹni dàpọ̀ ti fò sókè láti fi orí gbé bọ́ọ̀lù tí wọ́n ń gbá bọ̀ wá sílé tiẹ̀ ó ṣe eléyìí torí kí bọ́ọ̀lù náà ó má ba wọlé
5: ṣùgbọ́n ẹsẹ̀ dàpọ̀ sì kọ ara lójijì dàpọ̀ sì ṣubú lulẹ̀
3: gbogbo àwọn ojúgba rẹ̀ sì sá sí láti gbé torí ẹsẹ̀ náà ti kan sí méjì ní kíákíá
5: ha wọ́n gbé dàpọ̀ ó dilé wọn
3: kété tí ìyá rẹ̀ fojú kan eléyìí èló bú sẹ́kún gbaragada tó sì kégbe mọ́ wọn pé kí ló dé tí wọn ò fi gbé ìyá sí ilé ìwòsàn tí ń bẹ nítòsí pápá ìbábọ́ọ̀lù kí á láìfàkókò ṣòfò àwọn ọ̀rẹ́ rẹ̀ sì gbé padà lọ sí ilé ìwòsàn náà láti lọ ṣe ìtọ́jú rẹ̀ níbi tí ìyá dàpọ̀ ti ń ṣe gbogbo wàhálà yìí ẹni kan lára àwọn bàbá tó ń tayò lẹ́gbẹ̀ẹ́ ilé wọn ti pè é ó sì sọ fún jùmọ̀kẹ́ ìyẹn ìyá dàpọ̀ pé lásìkò ìgbà tó fi ń ṣe ìpè fún ọmọ rẹ̀ pé tí ò bá ti fa omi nínú kànga kó tó jáde pé gbígbé ni wọn ó gbé padà wálé wọn ní ìgbà yẹn gan ni bàbá kan tí wọn jọ ń tayò ti ṣe àṣẹ sí ọ̀rọ̀ náà bàbá yìí ní àfi kí jùmọ̀kẹ́ ó tètè lọ fẹsẹ̀ ilé tọ́ o tó bá jẹ́ pé ó ń fẹ́ kí ọmọ náà ó sì fẹsẹ̀ ara rẹ̀ rìn láyé ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n tẹ́nìkan fi ránṣẹ́ sí wa rèé o ẹ jẹ́ kí a fi kọ́gbọ́n ẹ̀yin tẹ́ ẹ máa ń fi ìbínú ṣépè fọmọ ara yín ẹ lọ ṣọ́ra ẹ̀yin ọmọ náà tẹ́ ẹ máa ń hùwà táwọn òbí tàbí ẹnikẹ́ni fi máa ń ṣépè fún yín ẹ lọ yí padà ṣe tún wá rí ẹ̀yin náà tẹ́ kàn déédé máa ń ki èpè mọ́lẹ̀ láti ṣe fẹ́nikẹ́ni àtẹni tó ṣẹ̀yìn àtẹni tẹ́ ẹ̀ tiẹ̀ bá pàdé rí ṣùgbọ́n tẹ́nìkan ti fi àbò sí ṣe ìbàjẹ́ rẹ̀ lọ́dọ̀ yín ẹ̀yin náà ẹ lọ ṣọ́ra torí ó di ndí ẹ̀mí kan ní èpè tí kìí bá ti ṣe ẹni tó dẹ̀gẹ̀ léni lórí ló ṣe èpè yìí tàbẹ́ni tí èèyàn kan ṣẹ̀ lójúkojú èpè kìí máa dédé lọ mọ́ ni àti wípé gan tí orí ẹni tẹ́ ẹ rán sí ò bá ti gbà á níṣe ni èpè máa ń yí ojú padà sọ́dọ̀ ẹni tó ran níṣẹ́ èyí tẹ́ ẹ fẹ́ràn láti máa ṣépè bóyá láàrin ilé tàbí lórí ẹ̀rọ ayélujára ẹ lọ ṣọ́ra o ẹni tínú bá ti ń bí kó fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lé olódùmọ̀rì lọ́wọ́ èpè àtàwẹ́wẹ́ tí ń tani lójú bí iná jojojo èpè ọkùnrin kàǹkà tó máa ń fìbínú jà nígbà tẹ́ni tí wọ́n rán sí ò lérò bó bá ń bẹ́ nìkan ṣoṣo jà a sì kó gbogbo àwọn olùsọ̀gbìn ẹni bẹ́ẹ̀ sínú hílà yìí lo èpè ẹ má máa fi báyàn ṣeré mọ́ o dédé ẹ̀yin tẹ́ fẹ́ràn láti máa ṣépè èpè kìí dédé mọ̀yàn o ẹ lọ ṣọ́ra torí nígbà míì ẹ̀wẹ̀ borí ẹni ẹran sí bá jórí tí ò gbà yóò padà sọ́dọ̀ ẹni tó rán o ẹ má ṣe pè fọmọ yín ẹ má ṣe pè fara ilé ọ̀rọ̀ ìpè àsọfòyà tó ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ̀n tòní kò ní ju báyìí lọ ẹ̀yin tẹ́ ẹ bá tún ní ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ̀n míì ẹ fi ránṣẹ́ sí wa ẹ kù dédé ìwòyí o ẹ ṣe pípọ̀.
0: pé àtúntò kọ́gbọ́n kan tàbí òmíràn lórí ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n tá a gbọ́ lọ́jọ́ tòní ẹ jẹ́ àkíyèsára ọ̀ka ayé ń ṣépè ẹ wò ó ẹ jẹ́ wọ abala lẹ́ẹ̀kejì lórí ètò tá a wà yìí ètò yín ètò wa iṣẹ́ ọwọ́ abala àṣírí iṣẹ́ ọwọ́ ẹ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kàn sí iléeṣẹ́ technology city a wà ní shop 2, 6, and 7 ìrálépo palace ibẹ̀ gangan lakalẹ̀ sí ẹ ti máa rí bus stop yẹn tọkọ ìrálépo bus shelter sí ibẹ̀ gangan lawa ẹ rí sábọ̀dù ńlá tọkọ technology city sí tẹ́ ẹ bá dẹ̀ mọ ọ̀nà ẹ lè pè wá tàbí ẹ fẹ́ confirm ẹ lè máa pè wá sórí 070-3065-6274 tàbí 090-3237-3011 090-3237-3011 ẹ kú kalẹ̀ ẹ jẹ́ tẹ̀síwájú lábala àṣírí iṣẹ́ ọwọ́ ní ìjẹ́jọ́ níbi tá a dánu dúró lé lórí láti bẹ̀rẹ̀ ohun tá a mọ̀ sí tubular battery tá a ṣàlàyé fún wa gbogbo ohun tó kó pọ̀ gbogbo èròjà tó kó pọ̀ ẹ̀ẹ́tọ́ fi pè lo tubular battery a sọ fún wa lóríṣiríṣi nípa ohun tí a mọ̀ sí àwọn positive plate negative plate àti electrolyte tó pọ̀ pọ̀ tó jẹ́ composition of distilled water àti sulfuric acid gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àti àǹfààní àti àlébù tó wà ní tubular battery gbogbo ẹ̀ lámà tí tú pẹ́rẹ́pẹ́rẹ́ ta sọ fún wa wípé tubular battery ipe ló maintenance ni a dẹ̀ sọ fún wa àwọn disadvantages ẹ̀ ipe owó ẹ̀ ó pọ̀ láti rà àti pé ó wúwo pé tí èèyàn bá jẹun kánú èèyàn ò máa lè lò maintenance bí èèyàn ṣe lè maintain ẹ̀ tí tubular battery a fi pẹ́ a sọ fún wa ní ìjẹ́jọ́ ipe ó ní mítà kan tí èèyàn gbúdọ̀ set sórí ẹ̀ tẹ gbúdọ̀ wo omi ẹ̀ bó ṣe ń lọlẹ̀ tó bá ti dé bí middle ó ní red kan ìyẹn ni tó bá ti lọlẹ̀ pátápátá kò gbúdọ̀ kọjá red yẹ kó tó di pé wọ́n da distilled water sí ṣùgbọ́n ìgbà míì tí èèyàn bá ti lò tán tó yẹ pé èèyàn lo distilled water téèyàn lo omi tó wà nú ẹ̀ tán tí mítà yẹn kọjá red tó ti drain tán distilled water kọ́ lè èèyàn máa lò a sọ fún wa ní ìjẹ́jẹ́ pé omi kan tá a mọ̀ sí electrolyte gangan ló máa dà sí tí wọ́n fún ní factory charging lápadà jì ṣùgbọ́n charging tí èèyàn bá fún ní charges tí èèyàn bá charge tí òun ṣe factory charging tí èèyàn ò fún ní charging tótó kò ní padà jí padà láti ṣiṣẹ́ bó ṣe máa ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ láti yànnàná láti tú pẹ́rẹ́pẹ́rẹ́ ní ìjẹ́jọ́ lórí ètò yín ètò wa iṣẹ́ ọwọ́ ìwọ tó o bá gbọ́ ti ìjẹ́jọ́ béèrè lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ́ rẹ tó bá ṣe pọ̀ pọ̀ kó lè ṣàlàyé fún ọ ẹ wò ó lónìí a tún máa tẹ̀síwájú ẹ mọ̀ pé ọjọ́ ojoojúmọ́ ọ̀tún ọ̀tún ni bọ́jọ́ ṣe ń yọ ojoojúmọ́ ọ̀tún ọ̀tún ni bóòrùn ṣe ń yọ bẹ́ẹ̀ náà latúkọ wà lónìí ká má bá fàkókò ṣòfò àǹfààní tún máa wà fún ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ bèrè nípa sólà yìí bóyá ìdojúkọ tẹ́ ẹ ń là kọjá nípa sólà ni tàbí àwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ ń rí nípa sólà yìí tí ò yé yín ni tàbí ohun tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa sólà ẹ lè pè wọlé life and direct sórí 08162519991 08162519991 ẹ jẹ́ àtún tẹ̀síwájú kó tún máa lọ bí skoda tubular battery láwò tá a ti parí ní ìjẹ́jọ́ lónìí battery tá a tún fẹ́ wò òun la mọ̀ sí dry cell battery a sọ fún wa pé oríṣiríṣi battery gangan la ní àní tubular battery àní dry cell battery àní gel battery àti wá ní lithium battery lónìí dry cell gangan la fẹ́ máa tún pẹ́rẹ́pẹ́rẹ́ rẹ̀ lọ́jọ́ tòní kí là ń pè ní dry cell battery gan dry cell battery ó jẹ́ battery tó ń lo electrolyte dry cell ń lò yí ilé electrolyte ẹ̀ wà in form of paste ó yàtọ̀ sí flowing liquid iwu èyí tí tubular battery máa ń lò èyí tí tubular battery máa ń lò òun la mọ̀ sí flowing liquid ṣùgbọ́n ti dry cell òun la mọ̀ electrolyte ẹ̀ ó wà in form of ohun tá a mọ̀ sí paste bẹ́ẹ̀ gangan ni electrolyte dry cell battery ṣe rí in form of paste ni kí wọ́n láǹfààní battery tí a mọ̀ sí dry cell battery ni àkọ́kọ́ òun la mọ̀ sí portability bí kébé ń kwara ni eléyìí ń ṣe battery tó wúwo kò dàbí tubular battery tó yẹ pé tí èèyàn bá fẹ́ gbé tó bá jẹ́ nìkan tí ò ń jíìmù tàbí tó ti ní àwọn extra power kan ìwọ nìkan ó máa lè gbìyànjú láti gbé tubular battery ọkùnrin tí ò bá tó ọkùnrin tó bá gbé tubular battery tó bá dalẹ̀ complain máa wà nílé o torí battery ó wúwo ju dry cell battery lọ ó tóbi jùlọ ó dẹ̀ tún wúwo jùlọ ìkejì òun ni a mọ̀ sí leak resistance tubular battery jet battery dry cell battery tá à ń sọ pa yìí kò máa ń líǹkì omi ò máa ń fọ́ jáde bíi ti tubular battery okay, tubular battery flowing liquid ló ń lò omi ni ṣùgbọ́n ti dry cell battery yìí paste ni ẹ mọ̀ bíi toothpaste ẹ mọ̀ tó ṣe rí ẹ tó ṣe rọ̀ kò wà liquid kò dàbí omi òun ló ń lò eléyìí kò wá jẹ́ kó máa lè spill out bíi tubular battery ẹlòmíì ìgbà míì tí tubular battery gan tó bá ń charge tó bá ń sọ kúlúkúlú bí ìgbà tí èèyàn bá gbómi ẹ̀ bàkan náà ẹni pé ìgbà míì nílé omi a máa jáde níbi tí wọ́n ti tá ẹ̀tì ẹ̀ ẹ̀ta ẹ̀ pé ìgbà míì tọ́ ẹ̀kọ́ wọn tá ẹ̀tì ẹ̀ dáadáa tàbí tó mi ẹ̀ bá ti kún jù ẹni pé omi ẹ̀ máa flow ṣùgbọ́n ní ti dry cell battery eléyìí ò máa ń rí bẹ́ẹ̀ o mi anfani mi te dry cell battery oni no maintenance tabi low maintenance ale ni no abi low maintenance se mo ireti e ni pe eleyo lomi ko si pe omi nlo eleyo ni meter de bi pe omi tin dry lo e pe omi nlo le debi ti eyan mama top omi regularly eleyo si pelu dry cell battery tubular battery lomi ama drain ta ma lo die die sugbon dry cell battery to ba ti ra wa lo to ba ti pana wa tu change e ni o mi nipa anfani dry cell battery on la tun mo si long shelf life ki la npe ni long shelf life shelf ti mo so ki ma nse shelf te eyan ko pata tabi kwacho si o ni pe eleyi o le hold charges for long period of time o le stop voltage for long period of time afani dry cell battery ni she get here and get here ewo e tun je asare de le ise technology city solar no loke no e ba wa gbe lo si ile ise technology city solar mo nbo wa gbara mo fin bo
3: Hey, ma ku orire ti technology siri to de yi o
6: nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu solar
7: light number 1 o wa lo imalede
3: para bi le muna lo ki won muna lo so lati wa lowo poku
6: a de dupe lowo awon akode eda to gbele gos wole yi wa
3: siri oye ti solar ba jade lati factory wa tu si wa lowo
6: ni technology suri ti rale ko pala sara kale
3: gbogbo wo bamba bamba ti won fi n seru bayin te fi ro pe yin o to lo
6: fly agbagbe
3: ema botara ni technology siri
6: eye engineers atayin contractors pelu individual
3: e wa ma ko leyo leyo double dosi dosi plenty plenty
6: lawon original durable and affordable solar components and materials
3: solar battery
6: solar panel
3: solar freezer
6: solar cable
3: solar fan ati solar present nayo
6: titi dori hot plate ati controller
3: ati gbogbo nkan ta ba fe lori solar
6: ose installation tabi repair tabi rebuild tabi recomput tabi upgrading
3: ki ye tin lo tele wa dotun pada
6: e ma bo ni shop 207
3: irale ko pala sarakale akure
6: telephone 070-3065-6274
3: uno sati promo den lo lowo bayi o ni technology city
6: let's go
3: there
0: ẹyin tẹ ba fẹ go die pẹlu wa lo si ile ise technology city solar ile ise tọlọrọ ba mi yan dada o la solar fufu sa ta wa yi iwu solar wo gangan lo nfẹ ile ise to nta shipers fusa ta wa yi ni ilu ta wa yi iwo to ba fẹ ra shipers solar kọ si ile ise technology city eko gangan lakure awọn price kan wa gan to ma ra leko to ye pe a je high price ti ile ise technology city ti won ta fun oni shipper rate direct link ni direct ni won ko wa sodo won ile ise technology city opade ifade igbaladude ti o labawo ni ile ise technology city iwo to ba fe ko si wa to fe je mukutu solar to fe je gbaladu solar to fe lo solar yala yolo bi eni lo mi ojo ti o si yoko pako fi kan yoko fu kan ni ile ise technology city ibe gangan ni mo mo ti muje muje won sa mu se fu sa ta wa yi ibi kibi to ba tin ra to ba da o ti e surprise e mu price e wa sodo owo te wa ka ge fun oko ori pe kẹrin gbẹnu ẹ jade ko ri pe se lati dirorun ko ri pe solar ti di opo awon solar generator loriṣiriṣi o le ri solar generator ra nile ise technology city lopo fun awon solar je loriṣiriṣi ani awon ni 200,000 250,000 300,000 loriṣiriṣi to le gbe electronics e iwon fe awon solar power tank loriṣiriṣi kan si wa awon solar electronics loriṣiriṣi kan si wa nile ise technology city freezer ni hot plate ni loriṣiriṣi ile ise technology city gangan ni awon lithium battery dry cell battery awon inverter loriṣiriṣi e kan si wa ni shop 2, 6, and 7 iralepo palace ibe gangan lawa ta n gbe jise to luwa ọlọrọ ba mi ran wa eyin de debe fe pe wa e pe wa sori 070-3065-6274 070-3065-6274 tabi 090-3237-3011 090-3237-3011 to ba de neni to fe darapo mo wa ile ise to fe darapo mo wa lori eto yi tabi e fe ko awon oyan ni se lofe e fe ki awon ara ilu ko janfani ile ise yin ngo niyin tabi ile ise lorisirisi e kan si wa e ka le link yin ka le so npa re ki awon omo nigeria na le janfani lori eto yi ko le janfani olodun lori lowo lato ara yin ero ibanisoro te ma ma pe mi si ni 091 60 78 1090 091 60 78 1090 Shen get here and get here. I want could there to one lala dry set party tan song pare. Akoko only shutter lights span. Eye outu tolelo. Kofi be pupo. Tori igbaku bati jelly no e bati dry ton. Battery man shot dani. Koni amfani atike yama top e bi dry set battery. Oh miran. On to ni limited power. Dry set battery da. Shugon. Kofi be da pupo ju. Fun awon industrial. Tabi awon heavy duty system. Te yon ba fe gbe awon heavy duty system. Dry set battery. Kofi be da pupo fun. Kini awon ti awa kupo. Ta fi pelo. On ti amon si. Dry set battery. Oya etu wan kofi dile. Di ma che ma sofu wa. On a koko. On la mon si. Anod. Anodi on gogo lo formu negative terminal dry cell battery on elekeji la mo si cathode yi gongo lo formu positive terminal eleketa la mo si electrolyte paste ele gogo ni wet paste ti a se po pelu amulo ammonium chloride ta wa mix papo pelu water ati stars ele gogo lo ma fa aye gba electrical charges ninu battery o miran tu la mo si separator ki la mo si ki la npe ni separator bi igba te eyan ba separate kan bi te eyan meji nja te eyan separate won ele gangan lo pin awon cell to wa ninu dry cell battery tori awon cell to wa nu ele lo pin won ti o je ko le link papo o miran la tu mo si seal ki la npe ni seal gan ele gangan ni plastic to ma wa lori e to ma fi cover kini awon tube inu o je inu dry cell battery ti won fi awon paste sinu ele gogo lo ma fi seal e ele gogo ni o ma nje ki ele ni o ma nje lo ma faye gba ti o ma nje ki internal moisture ko sele ninu e gbogun awon ele la popo ti a fi seto dry cell battery ewo nibi lao tu gbe danu duro loni lori eto yin eto wa ise owo to ba lo nkan te ba fe bere tabi e fe kan si wa ni ile ise technology city a wa ni shop 2 shop 6 and shop 7 iralepo palace ibe gangan lakale si e tun le ma pe wa sori 070 3065 6274 070 3065 6274 tabi 090 32 37 3011 090 32 37 3011 to ba lo nkan te ba fe pe mi si leyin eto e le ma pe mi sori 091 60 78 1090 091 60 78 1090 titi dojo mejo te tu gbo tutu lori eto yin eto wa ise owo loruko awon to meto iwa lojo mejo mejo opo kanka lowo ile ise technology si solar ati otuba to mogun olubumi titi dojo mejo popola gbinga loruko ti emi je master one of entertainment kafata loni o dabo o dijo mejo eyi adabaida gbemi ile yo
8: Hey, ma ku orire ti technology siri to de yi o
9: nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu solar
10: light no ma wa le o wa lo imale de
3: abi le muna lo ki won muna lo so lati wa lowo poku
9: a den dupe lowo awon akode eda to gbe legos wole yi wa
3: tasiri oye ti solar n ba jade lati factory wa tu si wa lowo
9: ni technology suite ti ralepo palace arakale
3: gbogbo bamba ti won fi n seru bayin te fi ro pe yin o to lo
9: fine
3: e gbagbe ẹ máa bọ̀ tààrà ní technology series.
11: Ẹ̀yẹ engineers àtẹ̀yìn contractors pẹ̀lú individuals.
3: Ẹ wá máa kó lẹ́yọlẹ́yọ dọ́bùdọ́bù dọ́sídọ́sì plenty plenty.
11: Láwọn original durable and affordable solar components and materials.
3: Bí solar batteries,
11: solar panels,
3: solar freezer,
11: solar cable,
3: solar fan àti solar fresin ayọ̀.
11: Títí dorí hot plate àti controller.
3: Àti gbogbo nǹkan tá ẹ bá fẹ́ lórí solar.
11: Bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoupe tàbí upgrading.
3: Kí yẹ ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tun padà.
11: Ẹ máa bọ̀ ní shop 207.
3: Ìrálẹ́kùn Palace Àràkálẹ̀ Àkúrẹ́.
11: Telephone 070-3065-6274.
3: Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní technology series.
11: Let's go
3: there.
12: Bazo, Ọlọ́run máa járó bùn àìsàn.
13: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Baba Kerewa, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
14: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
13: Fóònù nọmbà mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.
15: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ ọlọ́mọ ọkùnrin, ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
14: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
13: Fóònù nọmbà mi 08164122777.
15: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
14: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
15: Ibẹ̀ ni mo wà. Ṣé ọmọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú? Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀rín ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí ọ̀ fi ń bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
13: 08164122777.
15: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́, bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi, àbí tí ò bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dẹ́gula o. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì, ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iyẹ ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kọ sí mi.
14: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
15: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe, kọ sí mi.
13: Fóònù nọmbà mi 08164122777 08164122777.
16: 7-7 agbo marugbo takebe ohun ni agbo ti emi gbe kakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re nwu ni o le sun dada bo se nsun tetele gbogbo ruko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tun para si bo se nse ni ruko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba e lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to ni le a mo pe nkan bayi lo nse o ka to mo ogun ta ma fun o awa ki nse yi a ki nse ohun itoju olomo okunrin nikan ni ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re o ni o se wa itoju olomo okunrin nikan soso o ni mo nse kon si mi
14: ni iwaju Continental Guest House Nepa nilu Akure
16: phone number mi 08164122777 lekan si 08164122777
17: books
18: check
17: uniform
18: check
17: school bag
18: check
17: and Bornvita
18: double check
17: it's back to school season and with Bornvita 16 essential vitamins and minerals your kids are ready to win every day there's more buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags lunch bags water bottles and much more
19: Bornvita prepare them to win every day offer valid while stocks last
20: Live is exciting on Adaba FM.

0: pumping it up on Adaba FM.
1: On va gâter le point.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: This is Adaba FM. Stay riveted.

0: Live is good on Adaba FM.
1: Tẹ̀lé ní ìgbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbóyin ìṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé o gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706464619. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mí, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kó tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbọ̀ oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 60 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nilu akure ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun iwo no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni moran kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi kọ wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu.

0: ni awa janfani ewe atebo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa to lawon ba ni ko gbunju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: ọmọ ti ẹ̀rí ẹni gbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o bẹ́ẹ̀ lábí ni ìṣòro isara iná ọmọ ni bí o bá jí gbogbo ara máa romi tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romi gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé o ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú corona virus jẹ ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi
2: agbóyin ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀ ṣé wò gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460649 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: ìròyìn mi tó tó wà lọ́wọ́ mi rí ọyẹ ẹgbẹ́ ọ̀hún ẹ wò ó ń ṣe ni mọ́tà ọmọ tuntun mi tó jẹ́ ìbejì mọ́tà wọn ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà 300,000 naira ni mọ́tà mọ́ bá tó bẹ̀rẹ̀ sí ní jí àwọn ọmọ àfúrásì kan òun náà lọ́mọ ń kà bùrùbùrù bẹ́ẹ̀ lẹ́yìn tó wá àwọn ikú elétò ààbò ti bà á ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìròyìn eléyìí láti ìpínlẹ̀ bauchi ni ọwọ́ àwọn ikú elétò ààbò ti tẹ ọkùnrin kan lórí bó ṣe ṣekú pààyàn nípínlẹ̀ bauchi ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní ọyẹ wá nǹkan fìdílé ẹja àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn
1: ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ ondo èkìtì ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín fámílì arena ló mà rán mi sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹni tí ń ta báàgì rabata tó ń ta aṣọ àwọn tí ń ta hóòsèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọsókótó rèé o lápòṣòkòtò alákùúrẹ olóyè mẹkùn fún ọgbẹni tí ń ra rárá túta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ travel bíi bọ́ọ̀sì lórí ràn-án àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó tàbí àwọn tó fẹ́ alára túta tí wọ́n fẹ́ ra hóòsèèsì ẹ máa bọ̀ ní wìtìwìtì ní fámílì arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o fámílì arena wà ní building opposite mobile bank adesida road àkúrẹ tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú first bank after texaco bí ẹ bá ń lọ sí ẹsọ làkúrẹ fún ẹgbẹ nífẹẹ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máa ṣọ ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọmbà yìí 08037453497 family arena iléeṣẹ tó bá mi òkè yọnu sí tó sì ń ṣe bẹẹ yọnu sí gbogbo ènìyàn.
2: Èmi ògún pè mí Rahimi tó tún jẹ́ àyàdì tìlú Àjùẹ́. Tútù solú ọdẹ tìlú Àjùẹ́ bákan náà. Ni mò ń kí kábíyèsí. Ọba Bámidélé Akínwẹ̀. Akógbè tìlú Àjùẹ́. Pẹ̀lú gbogbo àwọn ìwà rẹ̀fà mẹ́fà pátápátá tó fi dórí ìpójì. Ni mò ń kí gbogbo yín o. Bí a kú ọdún a kú ìyèdò. Ọdún ògún tá a máa ń ṣe lọ́dọọdún. Bẹ̀rẹ̀ látọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá. Oṣù kẹsàn-án ni pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ yóò ti máa gbéra nílùú Àjùẹ́. Òkú ìyálájẹ́ ìyálọ́jà. Bàbálọ́jà bàbálájẹ́. Ọ̀dọ́ Àjùẹ́. Onílé Àjùẹ́ àlejò Àjùẹ́. Ìlúkùnrin ìlúbìnrin lájùẹ́. Ẹja ṣàgúnní pẹ̀lẹ́kùtù. Òun ò ní fẹ̀ jẹ́ ẹnì kankan wẹ̀. Kábíyèsí Akógbè tìlú Àjùẹ́. Wọ́n tún ṣèwúre pé gbogbo onílé Àjùẹ́ àtàlejò Àjùẹ́. Òun ò ní fẹ́ràn wá pẹ̀lú

0: ku gbodo lu oko ku gbodo lu ada
1: gbogbo nkan to le da emi eyan legbodo
0: e gbodo fi sagwo
1: ori ani keni ti owo ba te
0: yo fenu fera bi abebe
1: e mo gbagbe o
0: ojo kesan la isu ogun
1: ojo kewa igi gangan ogun
0: olukede
1: ogun gbe mira ini
0: to je ayadi ti lu ajo e
1: to tun so lu ode ti lu ajo e
0: ase isamodun asamodun se mi
2: Signasa Nigeria Limited tun gbede o promo yi galagaju o gan ti o epin DSTV repetete epin Go TV yanturu ni o ti ship baje 15000 naira pere ni DSTV bayi atagbada ati decoder telemb papopapo ni o ko ja be 15000 naira na si ni Go TV pelu decoder tantana re papopapo ki lo tuku je gbadun awon ikani arimale lo awo pada seyin to kori DSTV ati Go TV demu 15000 naira pere ni DSTV ati Go TV bayi eyi bu ayayato yoju seyin keyi She Signal Ten Nigeria Limited to basu mo julo ati gbogbo ile itaja ti won tin ta Go TV ati DSTV lagbegbe re ko to wa ofa yi bonu won wa ni Signal Strength Office Go TV Yellow Building legba UBA Bank Ajilosun Ado Ekiti number 123 Signal Strength House Go TV Yellow Building Obo Osupa Road Old Hospital Road Akure ati Adjacent Baba Adashin House Oke Ogun Owo Kofimo Efrem Plaza legba Polaris Bank Ikari Akoko Falaye 0810-104-2804 Go TV ati DSTV ti gbopo 15000 naira pere ni Majo Fuoru.
3: E kaabo para lati oke lohun.
4: Ogbona no tutu leyin bembe iroyin. Oye ja ma mu wa loko kejeji bo se tin jade. Iroyin akoko lati ipinle Ekiti egun ara orun kinkin o ti wo gawo. Owo ti ba latari esun pe won ni onda luru. Yin se ni oro dabi nkan nilu Iworoko. Nipinle Ekiti leyin ti won ni egun ara orun kinkin kan awon iko eleto abo ni won fi kele ofin gbe ni ilu na awon ti isele na to soju won won ni egun ohun ni won mu nigbati won ni won da wahala sile ti won o si tele ilana adehun ije ki alaafia kojoba lasiko ti won se ayeye odun egun na idi ti won fi kele ofin gbe ohun ohun na ni o je pe won ni nse ni won da iluru le ti won si ni o se pataki ki abo ki o wa egun ara orun kinkin ohun na ba mu o di tarata o di ago won ni woroko o gbona no tutu leyin bembe iroyin iroyin ele tan to to wa lowo mi ri o ye gbo o gbona no tutu leyin bembe iroyin baba agbalagba kan O na je pe won ti kawo epon irojo nle ejo lori bo se fi ada o fi gi owa adajo ni ipinle adamawa baba eni odun 77 baba 87 ti won po kore ni dairu garba ni awon iko eleto abo olopa ni won ti wodi e lo si waju ile ejo magistrate labe ni ile ejo magistrate to wa ni yola ni ipinle adamawa lori esun wipe o se ikolu si adajo kan to si mu adawo re lo ba fi sa adajo ohun o ba fi sa lowo gaba ti won ni won gbe ni abule kurawa ni ijoba ibile fufure ni ipinle adamawa ni won fi esun kan wipe o se ikolu si adajo mayo mayone eye ti oje oro yi ni dauda ama eye ti won ni ngbati adajo ohun ti won ni o n dari esun lowo lori afurasí ọhún àti ẹnìkan tán pọkọ ní ismail yusuf gẹgẹ bí àtijáde èyí tí wọn fi ta bí wọn sì ti wí ẹni tọjá alūkkóró iléeṣẹ ọlọpàá suleiman ngureje ó ní gábà ọhún inú mu àdá tí ó sì ní ọbẹrẹ ní sa adájọ ọhún ní ọwọ èyí tó mú kí ó fi ara ṣèṣe ngureje ó ní àwọn ikú elétò ààbò ni wọn fi kélé òfin wọn ti fi gbé afurasí ọhún báyìí ti lẹyìn ìṣẹlẹ ọhún wọn ni lẹyìn tí wọn ṣe ìwádìí wọn ní ṣe ni wọn wọ padà lọ sí ilé ẹjọ lábẹ onídàájọ ismail bello salema ẹni ń ṣe ni wọn káwọ ẹpọnyìn lójọ lórí ẹsùn kan dundun tó ní ṣe pẹlú bí ó sì ti mú kí adájọ ọhún kó fara ṣèṣe ìwé ìròyìn leadership punch àtọpọ ìwé ìròyìn míì ló gbé jáde lọsànán tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn. Láti ìpínlẹ̀ Adamawa mo gba ìpínlẹ̀ Bauchi lọ. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rèé láti ìpínlẹ̀ Bauchi. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn. ọwọ́ ba ọmọ ọdún márùndínlọ́gbọ̀n kan lórí ẹ̀sùn pé ó ṣe kú pààyàn nípínlẹ̀ Bauchi. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi ló ti fi kélé òfin gbé ẹnìkan ẹni ọdún márùndínlọ́gbọ̀n Jabir Yusuf lórí pé ìṣe ni ó yin ìbọn tó sì ṣekú pa ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ Azam Muhammad níjọba ìbílẹ̀ Toro ní ìpínlẹ̀ náà. Ìṣe ni ìṣẹ̀lẹ̀ yìí ó ń lọ wáyé ní abúlé Rinjinguwa ní ìjọba ìbílẹ̀ Toro. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Nafiu Habib nínú àtẹ̀jáde eléyìí tó fìta lórúkọ kọmíṣánná ọlọ́pàá Sanni Omolori Aliyu nínú ọ̀rọ̀ ń lò ti jáde gẹ́gẹ́ bí Habib bí wọ́n ṣe ti wí. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ní wọ́n gba ìròyìn ọ̀hún lórí pé afurasí náà ń ṣe ni ọyìn ìbọn ìbílẹ̀ ọ̀hún lóyìn sí Muhammad eléyìí tó sì lọ bá níbi ẹ̀yìn ní ibẹ̀ òun náà ló jẹ́ pé wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn ṣùgbọ́n bẹ́ẹ̀ ni dókítà tó wà ńbẹ̀ ló ti sọ wípé òkú ni wọ́n gbé wá o. Wọ́n ti wá gbé òkú ẹ̀ wọ́n ti gbé fún àwọn ẹbí ẹ̀ báyìí láti sin nílànà ẹ̀sìn Islam. Wọ́n ní ìbọn tí ó lò ọ̀hún ni wọ́n ti fi ni wọ́n ti mú báyìí tí wọ́n tó fi kélé òfin gbé afurasí ọ̀hún. Ìwé ìròyìn Daily Post onógbi jáde lọ́sàn tòní. Ògbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn mọ́ta ọmọ àbejì mi tuntun tuntun tí mo ṣẹ̀ bí mọ́ta wọn ní 1,300 naira. Bẹ́ẹ̀ ni mo tún bẹ̀rẹ̀ sí ní jí àwọn ọmọ kéékèèké afurasí kan lọ sọ bẹ́ẹ̀ kì í ṣe mi o. Òbí kan tó jẹ́ ẹni 50 ọdún nọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti bàbá yìí lórí bí wọ́n ti ń gbé iná wojú àwọn tí wọ́n ní wọ́n ń ta àwọn ọmọ tí wọ́n tún ṣe fàyàwọ́ àwọn ọmọ. Ìròyìn fi yé ni wípé wọ́n ní obìnrin ọ̀hún yìí ni wọ́n ní ọ̀sẹ̀ bí ọmọ tuntun tó jẹ́ ọkùnrin ìbejì ni wọ́n ní lọ́ba ni òun ta àwọn ọmọ náà ní 1,300 naira 300,000 naira tí òun sì tún jí ọmọ míì níbi tí wọ́n ti àwọn fi ń ṣe ibùdó tí wọ́n ti ń ta ọmọ ra ọmọ. Nípínlẹ̀ Ọ̀yọ́ afurasí ọ̀hún náà pọ́kọ rẹ̀ ní Adéjọkẹ́ Pópóọlá tí gbogbo àwọn èèyàn mọ̀ sí òre ń tí alágbò rẹ̀ ní ńṣe ni fọ́nrán kan òun náà lọ jáde tí wọ́n sì ní ibi tí wọ́n ti ní ó jí ọmọ ọmọ bíi 13 ni wọ́n sọ pé ó ti jí tó sì ti jẹ́ pé ọgbà owó tó tó bíi 1,180 naira àti 1,160 naira ọmọ kọ̀ọ̀kan òun náà ní tà á fún àwọn èèyàn tí wọ́n bá fẹ́ ra ọmọ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí. Wọ́n ní ńṣe ni lẹ́yìn tí obìnrin ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní Olúwakẹ́mi tí wọ́n ní ńṣe ni wọ́n fẹ́ ra ọmọ tí ó sì lọ gba ọ̀nà wa ẹni tí ọ̀ra ọmọ ọ̀hún ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí. Wọ́n ní ńṣe ni ó ṣe bíi ẹni ọkùnrin ọ̀hún ẹni tí ọkùnrin tó bá ti bá wọn ní àjọṣepọ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ló jẹ́ pé wọ́n bá lóyún tí wọ́n sì ní yọ́ta ọmọ tó bá ti tó bíi 1 ọdún ọmọ rẹ̀ ní ọ̀tá àtọmọ eléyìí tó tún jígbe náà àwọn míì tó jẹ́ ìbejì tó ẹsẹ̀ bí láìpẹ́ yìí wọ́n ní ṣe ni ọ̀tá ní 1,300 naira. Arábìnrin Pópóọlá ọ̀hún lọ́wọ́ sọ wípé àwọn ìbejì ọ̀hún lẹ́yìn tí ó jẹ́ pé ọkọ tí òun fẹ́ tí wọ́n ní pé kò sojúṣe rẹ̀ bó ti tọ́ òun náà ni tó sì jẹ́ pé ọkọ oyún sì nọ́rùn lòun bá fi lọ ta ọmọ náà. Ọwọ́ sá àti bàbá yìí ó ti ń jajú tò lákọ́lọ́ àwọn ikọ̀ elétò ààbò. Ògbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìwé ìròyìn Premium Times onógbi jáde lọ́sàn-án òní. 0816251991. Ògbóná inú.
5: Ó kutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
4: Ẹ ṣeun.
5: Màkà tó sa. Ẹ kúṣẹ́ o.
4: Ẹ ṣeun.
5: Orúkọ tèmi ni wẹ́ẹ̀tẹ̀ láti ní ìdúrà mi. Eré tí mo fẹ́ dá sí ni arábìnrin tó ta ọmọ ẹ̀ yẹn tó tún jí ọmọ ọlọ́mọ gbé yẹn tọwọ́ bá ti tẹ̀ kán ṣe ìdájọ́ tó tọ́ fún ẹ pé ètò sà.
4: Ẹ ṣeun o. 0816251991. Ògbóná inú.
5: Ògbóná inú.
4: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
5: Orúkọ tèmi ni Titus Ọlọ́run Gbàmílà láti ju àlàáfíà. Irú ẹni tó lọ ta ọmọ ẹ̀ rí pé nǹkan ìwà ìbàjẹ́ gidi ló ṣe. Ó lọ ní òta ọmọ tiẹ̀ ó tún lọ jí ọmọ ọlọ́mọ gbé ó tún tà á. Ẹjọ́ tó tọ́ tó yẹ náà fún ẹ̀wọ̀n ẹgbẹ́rẹ́ nìkan fún o. Ẹ kú ètò.
4: Ẹ ṣeun o. 08162519991. O gbona nu.
6: O ti ku leyin.
4: Bembe royin.
6: E mo pe to sa.
4: E seun.
6: Oruko mi ari Bola Folabi. Bullet lati ore.
4: O ya ngbo yin.
6: E to ta e to data tutu soju are. Ati ti gbo jo lojo le nera fun o.
4: Mm.
6: Iwa ara bere de ti ti bi ma se to mo. E wa lo mo lo mo le ra ko le nera fun. Lo to wa ti te ore je wa ti te. Iru anye oro won o je lewon. Mo fe yin won tagba ki won si yanju e. E se pe to.
4: E seun. 08162549991. Ogbo nanu.
7: O tutu leyin baba royin o.
4: E seun.
7: Apara mi joda, ale don ti lati kole.
4: O ya ngbo yin.
7: Ah, ego ni woroko. Ah. Alors monsieur quand chez nous il y a quand discipline dada
4: ko
7: ni ni Olorun ikeji to dabi re ni eni to eni to ta aso ara e molle ata la so yani to ba le to ara e to tun bo sori omo eni awon omo miran ah eni o so won gbere o
4: eseun ese arepo e ja mo lo were were iyoku yo tun di ola lagbara lowo olorun ta tun ma pade lori bemberuyin ope yemijo oda na lo kon temi je o gbona nu otutu leyin bemberuyin.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ kẹ ẹ gbọrọ tálejò pàtàkì mi yìí fẹ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ eléyìí tẹ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ ń sọ yìí kí ni wọ́n fi àwọn ọmọ rọ mẹ́.
1: lákọ̀ọ́kọ́ náà a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta eléyìí tẹ ti dárúkọ wọnyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wàá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmẹ̀kọ́ tí ó yèkoro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́ tasẹ̀ nínú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe eléyìí tí yóò kanyàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún bá kí àwọn òbí máa sanwó yìí díẹ̀díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17b
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ìjẹ̀rò street
1: number 17b. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì jàǹbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tí ó bá wù wọn láti ṣe course tí ó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n á fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó o bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adékúnlé ọládíjì ló kọ mi tẹ́ ń pè ní òdòdó ẹ kú kalẹ̀.
3: ọ̀nà àbáyọ láti wọlé ìwé gíga st albans university.
4: Live it, live it, walk over.
5: Ebi.
6: Hello, say bye bye bye.
7: Don't do that.
8: Mumba do a daba.
9: Mumba do a daba.
10: Mumba do a daba.
11: Mumba do a daba.
7: Eku dede wo yi o eyin temi
8: emi fe mi alagbo lo soro ti office mi wa ni solo junction legbe democracy park
9: a ma balẹ si ibu igbogoda ni prince akins hotel secretarial road ni on the 19th di on the 23 ni september osu kẹsàn-án ta wa yi
7: ewo obirin to ti wa ni ile oko latojo pipe to je pe ore ni pe ranise ma bo lojo fe mi alagbo to je pe osoosu ninu re baje to wa nipa kini itun ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu re se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 0706532683 lekan si 0706532683 awon ogun to poju owo wa nibi ma bo lodo emi fe mi alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba wa to wa laye ojo yen to je pe won ni yawo merin marun mefa kan de soju se won laarin won iwo ma bo lodo fe mi alagbo iwo to mo ngba bi ronaldo tabi messi ma bo ko wa gba ogun to poju owo lodo fe mi alagbo awon miran won ma jade ni orun lo to bi e meta e merin e marun e mefa ah uru eleyi o da fun ago ara wa e ma bo ke wa gba ogun to poju owo lodo emi fe mi alagbo number wa re lekan si 0706532683 iwa kunrin to le gba po lori papa dara dara ah kilode mo kole mo ra moto inu lo si papa dun si mi ah oruko bayo le je kinu obirin dun ti wo ba le gba po lori papa dara dara pelu aya re nile ah pa lo se munu e ma se dun inu e lo jesu o dara iwa ma bo lodo emi fe mi alagbo awon omiran ati yagbe ni problem won to je pa ah wo mo tutu fe yagbe bayi ah kini yan tun jade ah kinu jade kinu gba leru lati yagbe aba olorun ni pe ka je ka si ma yinbon idi ka de si se kini ka si yagbe iwo ma bo lodo fe ma lagbo won to fun oni iberu lati ojo pipe ma bo lodo fe ma lagbo tabi won to je pe won se pe o kini yo se se kilode kilo se se lodo olorun ba iwo ma bo lodo fe ma lagbo sa ma bo dagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti emu ko to se olagbara re to fun oni ifoya ah ah to fun oni fokan bale kilode ma bo lodo fe mi alagbo lagbara olorun olorun yo fun oni wo so ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera ah wo era ro mi awo eyin mi kilo se e leyin ah ma bo lodo mi fe mi alagbo ni pase eledumare iwo yo ri wo so number wa re lekan si 0706532683 office wa wa ni isolo road ni waju democracy park ibele ti ma ri wa ni eyin mosalashi central mosque
8: awon kan ni pe korun lagora won awon kan ni pe ikan ja won je lara awon kan ni pe inu won gbona lati nu wa ah ah ma se beru ni pa se ledumare ma fun ni ogun to ma ba o lara mu
10: eku dede iwoye o emi aya femi alagbo lo nkin ti office wa wa ni isolo junction ni egbe democracy park ni akure
11: Haba Balẹ̀ sí Prince Akins Motel ní Secretariat Road, Ìgbọ́kọ̀dá ní on the 19th títí di on the 23rd nínú oṣù September tí a wà yìí.
10: Tabori ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó rẹ̀ yàn pé ránṣẹ́ máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsínmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́, à ń retí yín.
7: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí, ẹ ò bẹ́ẹ̀ ni obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o, àwọn ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
9: Ní on the 19th di on the 23 ní September oṣù kẹsàn-án ta wà yìí ìlú Ìgbọ́kọ̀dá ní Prince Akins Hotel Secretarial Road.
7: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo nílẹ̀ Haúsá, mo ní sí Jẹ̀mẹ́ta ní Yola. Ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ogbolafo ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́yìn náà wá jàǹfààní Fẹ́mi Alágbó. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ dúpọ̀ lọ́kàn tẹ́ni pé Fẹ́mi Alágbó aṣẹ́ o ògùn tẹ fún wa ó ń bá wa lára mu Ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbó kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín má ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Olódùmarè gbogbo ohun tó ń jẹ́sòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.
12: Mungbadu adaba.
13: Bubuana mungbadu adaba.
14: Books?
15: Check.
14: Uniform?
15: Check.
14: School bag?
15: Check.
14: And Bournvita?
15: Double check.
14: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
16: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.
17: Mrs. Comfort, Olufunke Adekunbi, kilo fi dalele lefo lugbala. Lẹyin ton lo odun meji di la don laye 78 years. Yes. Wednesday, 16th of September, 2026, ni jo ajabo e ka kiri ilu yire, lago meji osan. Thursday, 17th of September, ni wake up, ni le mama to wani, elegba Ajilu Street, yire owo. Lago meri role, odo Friday, 18th of September, ni eto isinsiku, ni St. John's Anglican Church, yire owo. Lago mewa aro, kete leye yilara mama yo wo ka elesun, lati lo simi. Ayeye ito jwa le jwa, ti jwa ni omo si wadino ba St. John's Anglican Primary School Playground, yire owo. Mama, Mrs. Comfort Olufunke Adekunbi iranse Olorun alaye to faye re si Olorun
18: o ma mu ko duro o ma le da se kan
19: iperinje
18: o mo ra pe kale yo dumo do
19: olubojo okore
18: aso ma kaye bira
19: o ma jegun mama mo rele dola
18: o ma luwojo le gbe omi
19: o ma akoyin mu wojo
18: pe ojo ba ti gbe yen ran di jepo
19: aya oji maila
18: afira moye
19: o mo lumoto
18: o mo lumo ruboro
19: aya o ma ile egungun yo tale tale yo daba gerode
17: gbogbo omo atawon omo omo lo nkede
20: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se e kon sun lo ni.
21: Aba, aju ko ti igbo ni, nipa 24/7 aba make sure, korojo gugun bile tawon okunrin bire fun gba gbogbo, akonse gbogi bile, ba gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, afo gede gede jo ti ara danu, logo lo mo Kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadaki funte dugba o da lagwara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission gugu iga ijawa ijausi

0: ọ̀làdọ́ àṣẹ́gí dín mọ́ ondo road adébọ̀wálé market àkúrẹ́ laago mẹ́sàn-án àárọ̀ sago mọ́kànlá àárọ̀ ibi kejì ọ̀làdọ́ àṣẹ́gí dín mọ́ bankẹ́mọ onípànù ilẹ̀ olùjì ondo state laago méjìlá ọ̀sán sago méjì ọ̀sán ibi kẹta ọ̀làdọ́ àṣẹ́gí dín mọ́ lẹ́yìn sukú orímọ̀ládé sábọ̀ ondo town laago mẹ́ta ọ̀sán sago márùn-ún rọ̀lẹ́ ibi kẹrin ọ̀làdọ́ àṣẹ́gí dín brain grand ìdí mango òdìgbò local government ọ̀rẹ́ ondo state laago mẹ́fà rọ̀lẹ́ sago mẹ́jọ alẹ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 08033762049 gbogbo ènìyàn lápè o.
1: Àjọ Fẹ́mà ń gé tantan, ẹyẹ dalẹ̀ sójú agbára.
2: Gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àrọ̀ ọ̀rọ̀ dá. Èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀. Òun ló tún ti gbòde kan yìí o. Nínú òjò yìí lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé. Ní kún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo. Lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo. Dr. Láídé Adélámì MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé, gbogbo ẹ̀yin onílé, ilé ìwé, ilé ìgbafẹ́, ilé ìtura, ilé ìwòsàn, ibi ìtajà, ibi ìjọsìn gbogbo, àbí àwọn tó ní ilẹ̀ bí gbogbo àwọn ibi tá a mẹ́nuba yìí tó wà nítòsí etí omi àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá. Ń láàárọ̀ yín pé ẹja súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele. Ekule wa gbago sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó má fara kátà òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orimisan Ayédàtiwa SCA wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyé gbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yín ẹ máa pé 08038470009 àti 07031223590. Ó sì ṣe kẹ́ẹ̀mọ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o. Àjọ Ondo State Emergency Management Agency SEMA àwọn ló ń kéde.
3: The general public is hereby invited to the Niger Delta Economic and Investment Summit, organized by the Niger Delta Chambers of Commerce, Industry, Trade, Mines and Agriculture, NDCTMA, in partnership with the Niger Delta Development Commission. The theme, Driving Investment, Innovation and Industrial Growth in the Niger Delta. Special guest of honor, President Bola Ahmed Tinubu, GCFR. Keynote speaker, Ike Aigboji Imokude, Chairman, Access Holdings. Chief host, Sir Simlilayo Fubara, Executive Governor, River State. Host, Chief Samulobuku, PhD, MD, CEO of NDDC. The date, 15th to the 17th of September 2026. Pre-summit event from the 8th to the 13th of September. Port Harcourt. Let's make welcome policymakers, investors, financiers from all parts of the world for this historic occasion to our Garden City. For inquiries, call 0803-308-4842 or 0901-111-8842 or send an email to info@ndctma.ng or visit www.ndeisummit.com. Now this is signed by Idere Gogokan, Chairman, NDCTMA, Announcer.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Where did you buy it?
8: Sikẹ́!
7: Easy. Yes, easy.
9: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yin aráalé.
10: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra, freezer ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter ta nkankan a tun ta ni CDK a tun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin kose tailor mo fe ra sewing machine fun eh mi fe ra keke moru mo fe mo fi sise so gbugbo awon kan bayi lo wa lori CDK app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin eleketa ni pe e tu wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti sanwo tan te fi mo gbe lo anfani ti a fun awon yan ni wi pe won le ra nkan ka de mo sanwo die die lati osu meji titi de osu mejila to ba je pe osose na fe ma sanwo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu CDK mo pa le gbogbo nkan ta ba ti la nfa ra yi won mo gbe wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo tede mo sanwo die die lai ni ele kankan ninu nkan CDK wa fun ni nkan ta se pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan la fa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo duri ani e to ba ra moto wa fun la fa ni ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igba yin gbadun mo n gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe mo osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mo osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun ma tun mo san wo se be ti ma so fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mo ye ose to ba ro mi lohun lati ose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni CDK mo pe a eni oni bi ti wo ti n jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti CDK wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yin wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
9: office nigba to je pe ni epe kan kaakiri
8: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Toti Pharmacy Oluwatoyin Quarters Akure e le pe 0707-454-2995
9: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro bi pe bo le sese bawo ni kini awon se bossi ona na re e tele won CDK odigba kan na e seun
8: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Toti Pharmacy Oluwatoyin Quarters Akure e le pe 0707-454-2995
11: CDK there for you
12: books uniform school fees mattress
13: mommy please I want the one I slept on at Auntie Regina's house Mocha
12: say no more don't leave sleep out of the back to school checklist doctors say quality sleep aids better learning choose Mocha students mattresses today
14: sleep better live better Mocha
15: Mocha adding comfort to life since 1959
16: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this ogbonge deal na for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
17: Ow. Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered. Delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la la la la la.
16: Yes, so whether you support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this ogbonge offer.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
18: Ẹ tọ́ ìgbéyàwó láyé.
19: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
20: Kí ló ṣẹlẹ̀?
19: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ orin rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi. Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
11: Ẹ ní tòótọ́.
19: Kájà sọ pé ò tí ì rẹ̀wọ̀n àbí.
11: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
20: Èmo ló tún jẹ́ CDK báyìí.
11: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
19: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
11: Láti oṣù tó kọjá ni mo

0: Adaba 88.9 FM Atunti Fufere
1: Adaba yo.
2: Gerege Lagumejelu.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Nínú ìròyìn wa lálẹ́ òní. Ẹgbẹ́ òṣèlú APC láwọn ò pé ẹjọ́ mọ́ tako àṣeyọrí gómìnà Adeleke. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ló ti rọ àwọn ọba alayé kí wọ́n báwọn olùdìbò sọ̀rọ̀ kí wọ́n sì yàgò fún ìtàpórógan òṣèlú. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ tó ń rí sí ìsìnrúlù nílẹ̀ yìí ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti pinwọ́ ayédèrú ìwé ẹ̀rí. Ẹ̀ka alẹ́ mo kí yín àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn àṣálẹ́ làwọn afùnyín láti kànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kínláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ̀ dáńdó níròyìn.
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
4: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ni wọ́n ti fi kélé òfin gbé àwọn àtọ̀rìnwá tó jẹ́ ọmọ ilẹ̀ òkèrè tó tóbi 21 tí wọ́n ni wọ́n wọ ìpínlẹ̀ yìí lọ́nà àìtọ́ nílùú Ọ̀wọ̀. Ẹni tó jẹ́ olùdarí Ikọ̀ Àmọ̀tẹ́kùn Adétúnjì Adélẹyẹ ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde nílùú Àkúrẹ́ lásìkò tí ó ń ṣe àfihàn àwọn afurasí 63 èyí tí wọ́n fi kélé òfin gbé lónírúurú àwọn ẹsẹ̀. Adélẹyẹ ọ̀hún ó ní àwọn afurasí náà ni wọ́n gba ilé ní ìlú náà tí wọ́n sì ní àwọn tún fóònù ṣe àwọn ṣe lébìrà. Bákan náà ni ìwádìí fi hàn wípé wọn ò ní ìwé ìrìnnà rárá láti gbé orílẹ̀-èdè yìí. Bákan náà ni wọ́n wá ṣe ìkìlọ̀ fún àwọn tó jẹ́ láńlọ́ọ̀dù onílé wípé kí wọ́n mọ̀ ṣe àyẹ̀wò àwọn tí wọ́n bá ń gba ilé lọ́wọ́ wọn bó ṣe tó àti bó ṣe yẹ, pàápàá jùlọ àwọn tó bá jẹ́ àtọ̀rìnwá, pẹ̀lú àlàyé wípé kí wọ́n mọ̀ wípé ẹnikẹ́ni tó bá gbọ́mọ kún babẹ́ tí ó jẹ́ pé ó lè fi mú kérukú ata òfin. Bákan náà ni olùdarí Ikọ̀ Àmọ̀tẹ́kùn ọ̀hún ló tún fi léde wípé àwọn afurasí 7 ńlọ́wọ́ tó bà lórí ìjínigbé ní àkókò níbi tí wọ́n ti gbéná wojú wọn. Wọ́n ní àwọn 2 ni wọ́n dòla ẹ̀mí wọn lákàtà àwọn ajínigbé. Àwọn afurasí míì tọwọ́ tún bà ni àwọn tí wọ́n fura sí pé wọ́n pààyàn àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n fẹ́rú pera wọn lọ́mọ, àwọn tí wọ́n ń jí epo dísù náà tí wọ́n sì ní epo dísù tí wọ́n jí ọ̀hún àti ọkọ̀ tó fi mọ́ alùpùpù àtàwọn nǹkan míì ni wọ́n ti gbà lọ́wọ́ wọn. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti olùdíje wọn nínú ètò ìdìbò gómìnà tó wáyé ní 6 ọdún tá a wà yìí nípínlẹ̀ Èkìtì wọlé Olúyẹdé ló ti ní òun ò pé ẹjọ́ mọ́ báyìí ló ti já mi nínú ẹjọ́ tó pè tako ìjáwé olúborí gómìnà bí ọdún Oyèbánjì. Ń ṣe ni ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye tó ṣe ọ lẹ́yìn ètò ìdìbò tó fìdí kalẹ̀ sílùú Adó-Èkìtì ni wọ́n ti fi ìpátárí ẹ̀sùn náà dànù báyìí lẹ́yìn tí Olúyẹdé àtẹ̀gbẹ́ òṣèlú PDP tí wọ́n ti ní àwọn òṣẹ́jọ́ mọ́. Ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta ọ̀hún lábẹ́ alága wọn onídàájọ́ Abubakar Idris Kutigi ló ti wá gba ìbéèrè náà wọlé lẹ́yìn tí agbẹjọ́rò olùpẹ̀jọ́ Paul ọmọ

0: la fe ti o ti daba e bakana ni agbejoro gomina Oyebanji ategbe oselu APC yini Oyechi Ipiasu to fi mo agbejoro ajo eleto dibo nile Nigeria Sulaiman Ibrahim ni won otako bi won se ni won osejo mo na Oluyede fi lede wipe ohun to pe ohun osejo na mo latari bi o si je pe awon otoku lolo ti won se pataki si to fi mo are Bola Ahmed Tinubu atamo olunlowo e ni o je pe won ti paro wa si bakan na lo ni igbisi ohun oni fun anfani alafia isokan ati idagbasoke ipinle Ekiti ni Oluyede no tun wa fi lede wipe gomina Oyebanji gan na funra re o ti wa ba ohun leyin eto dibo na to si ti setan lati se papo pelu won lori ati le je ki are Bola Ahmed Tinubu kojawe olubori leto odibo are to nbo egbe oludije egbe oselu PDP ohun o tun wa fi lede wipe digbi inu si wa ninu egbe oselu ohun bakan na ni igbimo to ngba wiwiye to si o leyin eto odibo ni won ti mo ojo kewa osu kesan odun ta wa yi lati gbo awon ejo eleyi to tuku ti egbe oselu SDP atoludije won yini Isaac Adebayo Alade ati egbe oselu Action Alliance AA ati oludije won Matthew Oluomotoso ti won pe bakan na ewe ni egbe oselu All Progressives Congress APC ni won ti so wipe awon ose ejo mo otako abajade esi dibo gomina eleyi to waye ni ipinle Osun igbese bi won si ni won ose ejo mo ohun lo waye laiti pe bi wakati mẹrin logun lẹyin ti igbimọ to ngba awuyewuye to siyo lẹyin eto odibo to fi dikale si lu osogbo ti won se afihan esun meji eleyi ti won pe tako gomina Ademola Adeleke egbe oselu APC ategbe oselu People's Democratic Party PDP ni won pe ejo ohun lori abajade esi dibo to waye en to wa je olu en to je agbejoro egbe oselu APC Oluseyi Oyagbile ati lo fi idi e mule wipe won o se ejo na mo pelu alaye pe awon adari egbe ni won ti pase fun lati jami ninu egbin ninu esun na bakan na ni iroyin file ni pe igbese yi lo waye leyin ti en to je leyin ti iko to je iko ofin egbe oselu APC ti Abiodun Layonu ti o le waju won to ti kokko so wipe won o pe ejo kankan sugbon ti o je pe Oyagbile ohun o fi lede wipe eni to je igba keji oludije fun ipo gomina Kayode Adereti ino fowo si esun ohun eleyi to wa niwaju igbimo to n gbo awuyewuye to siyo leyin eto odibo ajo eleto odibo lolede Nigeria INEC ni won ti so dimo wipe aimo jade awon oludibo ati bi awon eyan bi won si tin so igbagbo nu ninu ajo eleto odibo to fi mo mimo gbe awon iroyin eleje kiri o je ipinija nla eleyi to wa niwaju won saaju eto odibo odun 2027 en to je alaga ajo eleto odibo nile yi ojogbon Joash Amokitan ohun lo kanju abi oro na ko nilu Eko lasiko ipade eye ti won se ni ekun iwo orun gusu ile Nigeria lati wo igbaradi fun eto odibo to nbo bakan na ni ajo eleto odibo ohun ni won ti boju wo igbaradi na kaakiri awon ekun odibo mefa ti nbe nile ye ti won ti boju wo awon ipinija to sese ko suyo Amokitan ni eto ifurukosile oludibo ti won se laarin osu keje odun 2025 si osu keje odun 2026 ni won ti ri awon oludibo tuntun to tobi milionu mewa to kun eleyi to wa nle tele bakan na ni alaga ajo eleto odibo ohun lo tun aran awon to je osise re liti ki won ma role apa kan dapa kan si ki won isise na bo se to ati bo se ye bakan na ewe ni ajo eleto odibo lolede Nigeria INEC lo ti ro awon oba laye nilẹ Nigeria wipe ki won mo ba awon oludibo soro ki won si mo sana alafia saaju eto odibo odun 2027 en to je alaga ajo eleto odibo ojogbon Joash Amokitan olofoju oro ilede lasiko to se abewo si oba ilu Eko oba Rilwan Akinolu ni aafin re ni iga idoganran ni ipinle Eko Amokitan o ni eto odibo are ati ti omo ile igbimo asofin agbale yi ni o waye ni ojo 16 osu kini odun 2027 nigba ti ti eto idibo gomina ati ti omolegbimo asofin ipinle ti o waye ni ojo kefa osu keji o wa ro awon ba laye ki won ri daju pe won ba awon oludibo omolede Nigeria soro ati wipe ki won lo gba ojulowo kaadi idibo won fun gbaradi eto idibo ko to di igba ti gbedeke ti o pari alaga ajo eleto idibo ohun ko sa tun wa pe fun ki awon oloselu ki won ma seto ipolongo ibo ni ona to to ki won ti dekun mimo so awon oro kun ba kun gbe eleyi to le da omi alaafia ru igbakeje are orilede Nigeria Kasim Setima lo ti fi lede wipe atoto to nba itoraje eti sijoba are Bola Ahmed Tinubu to nse lo ti se iranwo fun awon ileise lorilede Nigeria lati tubo nawoja awon daada ki won si mo takan gban pelu awon akegbe won lagbaye Setima no soro yi nilu Abuja nigbati o ngba lejo awon iko asoju ileise fintech yi ni Flutterwave ti oludari won olugbenga gbola to le waju won wa igbakeje are ohun o fi lede wipe awon ileise na tatire Flutterwaves Moneypoint ati Andela ona je pe won tin je anfani lori atunto eleyi to nwaye lori oro eto ko oko na o wa soro danoju fun awon ileise na pe ijoba apapo lede Nigeria fara won jin lati tun bo tesiwaju atileyin to si tun ro awon lede ye ki won ma ba awon ileise to wa ni ile ye dowo po daada ijoba apapo orilede ye lo ti se tan lati tun bo nawoja awon daada pelu ajo to n si eto isinrulu lojuna ati le pinwo awon ayederu iwe eri ati sise ayewu awon iwe eri eleyi to dantogan en to je minister foro eto eko nile yi tun je alausa ino fojo oro ilede nilu Abuja lasiko ipade to se pelu en to je oludari agba ajo NYSC ohun ogangfeyinti Olakunle Nafiu alausa ni igbese na ko seyin ati le je ki won le mo ri akole awon ojulowo akole ilana eto eko ati lati le pinwo bi awon akeko kan ati lati le pinwo bi awon akeko kan bi won ti mo lo anfani lati mo ni awon ayederu iwe eri ati lati le mo yanju awon kudie kudie eleyi to ba wa nibi iwe eri bakan na lo ni ile ise na ino tin se papo bayi lati le se lo se papo pelu ajo NYSC lati le ri daju pe won gbe igbese ake lori ilana ohun ti won fi mo se ayewu na bakan ewe ni ijoba apapo orilede yi ni won ti fi lede wi pe awon ti da awon omo akeko ti o to bi million kan ti won o fe lo si ileiwe pada si ileiwe won bayi laarin osu to bi ogun ni minister foro eto eko tunji alausa ino fojo oro ilede nilu Abuja nigbati o ngba alejo asoju ajo UNESCO lolede Nigeria ojogbon Isaiah Baretu Daruza alausa o filede wipe aseyori ohun no wa lara awon ilana tutu iyiti isijoba are Bola Ahmed Tinubu to nse leka eto eko bakan ewe ino tun fi lede wipe awon omo birin to le ni million mefa abo ona je pe won ti je anfani awon eto to je ti ijoba apapo lojuna ati le ri daju pe won ri eto eko to tun bo duro re si kan si fi awon akeko to je obirin ohun ki won le mo lo si ileiwe bo se to ati bo se ye minister ohun lo tun wa pe fun igbese akin lati le je ki awon akeko to je okunrin na ki won ri ilana eto eko ti won nilo wipe ko si omo kan ti ko gbodo ti o gbodo wa ni eyin ki won se ki won ko eto eko won bo se to ati bo se yen orilede Nigeria ati orilede Indonesia ni won ti tan lati tunbo fi irepo okun irepo won ko tunbo yi daada bi okun kanran jagban leka epo petrolu ati awon eka ohun amusagbara pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà sì ti bọ̀ ń pè fún ètò okòwò pẹ̀lú orílẹ̀-èdè Indonesia minister keji foro epo robi lo lede ye ene kin lo pobiri no foju oro ina lo fi lede ni bi ipade to se pelu iko asoju lede indonesia yeti en to je asoju orilede ohun lo lede nigeria banga suatu to le waju won lo pobiri oni orilede nigeria no ti tan lati tumbo fikun eto okowo ile ti won ni pelu orilede indonesia pelu idagbasoke leka leka epo robi lolede nigeria iroyin asalele ngbo lati kan ni adaba fm 8.9 akure ile ilaramo kinlawa ta tin gbo nsategun ta ba padade iroyin le okere agbo amuludun atire idaraya nloku an pada abo eku kale no.
1: Welcome to Great Prince International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
2: Hello, somebody shala fi alewa se be mo KK 20 enterprise ile ise to nko ni lona agba adolosin eja juveniles ati fingerlis to wa LD wa lodo won fa won olosin eja special package leja ro won yiyan ti won ti preserve lona ti o la lope ko siru size te nfe lodo won te ni ba agbegbe ti won ti smoke awon eja won mo toni toni pelu awon osise ti o ni doti bakan na lele beja tutu lodo won lowo ti ogun pa wa lai KK 20 enterprises tu la won adiye to wa LD fa won olosin adiye ose mefa ni won fi ntoju awon adiye won ko to di tita jade fa won olusin eworo leyin fe ra ni abi ma jo eworo elede lomode atagbe to wa healthy wa ni KK 20 enterprises ko wa siru frozen food te fe te oni ba lodo won bo se ran oya ere wure adiye abi toki mi wili agent suppliers tu ni KK 20 enterprises fun gogbo awon olose ateronja e eronja ose olomi leyin fe ra ni aiza air freshener soda chemicals chemical ta fi ntoju omi organic materials ati be lo mo wa ni nta road oba le nilu akure fun chemical and foaming materials e lo si oja oba nla off oba adesida road akure tabi ke pe number 0916-229-4888.
0: E kaabo pada lati oke lon, iru yinte si waju nile okiri. Ijaba orilede Kenya lo ti fi lede bayi wipe awon ti setan lati se ifuruko sile fun awon omo ile Burundi, eyi ti won o furuko le atawon mi to wa lati apa ila orun ile Adulawo ti won si n gbe ni orilede ohun palu pe won ton sise nbe. Igbese yi ko seyin bi are orilede na William Ruto bi o se ti pase wipe ki awon to je omo ile okiri ti won wa ni orilede ohun ki won ma se awon ise kekeke kan mo ni orilede Kenya e ti o ti fa ikun sinu laarin awon lokowo orilede Burundi en to je agbenso ijoba ile Kenya Charles Owino oni awon to je atorin wa ile okiri ohun ni won gbadọ lo fi oruko sile ni awon ile ise asoju won lati le je ki won tun mo gbe ilu na bakan na ni ijoba lo ti wa fun awon to je pe won ni ile ise to je omo ile okiri ohun ni gbedeke adorun ojo bayi lati tete lo fi oruko won le lagbo amuludun adegbe igala ni o ti wa nkale e mo ba wa kalo
3: mo kiyin e kale e si ku ise oni o nko tan cinema agbelewo ni kunle afalayan lo ti kesi ijoba lati kenu ati leyin re fawon ile ise aladani to je ti amuludun o yan nana pataki di to fi ye ki ijoba ko da si awon ile ise na lati le faju awon olodokowo nile yi mara afalayan lo soro na lakoko to n kopa ninu iforojewo kan loju opo ayelujara níbi tó ti kọminú lórí àwọn ìpèníjà tó ń kojú ní abúlé eré rẹ̀ ó jẹ́ kò di mímọ̀ wípé láti ìgbà tóun ti dá abúlé eré ọ̀hún sílẹ̀ ó ní kò ti sí iná ìjọba kò sì dín ní bílíọ̀nù mẹ́jọ owó náírà tóun ná láti lè fi gbé kalẹ̀ òǹkọ̀tàn sinimá àgbéléwò ọ̀hún wá bẹnu àtẹ́ lu ohun tó pè ní àìsí ìrànlọ́wọ́ ìjọba ní àwọn iléeṣẹ́ aládàáni pàápàá jùlọ eléyìí táwọn amúlùúdùn tí wọ́n gbé kalẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé àgbọ̀n náà ń lo ní agbára láti pèsè iṣẹ́ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láti mú àlékún bá ibi àpèwáwò àti ìdàgbàsókè àwùjọ òṣèré sinimá àgbéléwò kan nílẹ̀ yìí ọmọtọ́lá jalade kẹ́hìndé ló ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn orí ọ̀fẹ́ tó ní kìmí ló ń ti kọ eléyìí tó tún kan ọ̀rọ̀ òṣèlú gan ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní ọ̀hún ló ṣe é ṣe kó sọ̀hún di olówó yàlùmọ̀yàlùmọ̀ ṣùgbọ́n òun kọ̀ torí pé òun ò fẹ́ bara òun jẹ́ jalade kẹ́hìndé nígbà tó ń kópa lórí ìfọ̀rọ̀jẹ̀wọ̀ kan ló wá ṣàlàyé wípé kì í ṣe pé àwọn orí ọ̀fẹ́ òun náà kò dáa tó ṣùgbọ́n bóun bá lè gbà á ó ṣe é ṣe kó yẹpẹrẹ èròǹgbà òun àti ìlànà tóun gbà fi ṣẹlẹ̀ ayé òṣèré ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ńlò ìbá tiẹ̀ ti gbà láti ṣe irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ kóun sì gba owó tàbùà tàbùà ṣùgbọ́n òun bẹ́sẹ̀ ń sọ̀rọ̀ ó fi kún wípé ní gbogbo ìgbà tóun bá ń ronú wípé òun ti sọ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní olówó yàlùmọ̀yàlùmọ̀ dànù àkókò náà gan lọ́lọ́run mọ́ ń pèsè fún un lọ́nà ìyanu àwọn ọmọlé big brother naija mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń kópa nínú ìṣíkọkànlá ètò náà lorúkọ wọn ti jáde báyìí lára àwọn ènìyàn tí wọn yóò lé lọlé lópin ọ̀sẹ̀ yìí orúkọ wọn jáde ní kété tí trump tó jáwé olúborí gẹ́gẹ́ bí adarí ilé fọ́sẹ̀ keje lẹ́yìn tó gborí ọ̀fẹ́ aṣẹ́mọ́lù biggin ló wá pàṣẹ fún àwọn ọmọlé yòókù láti wá àpò òwe pupa kan eléyìí tó ṣàkóónú ìlànà tí wọn yóò gbà fi forúkọ ẹni tí wọn fẹ́ lé lọlé jáde kívò rí ìwé kan eléyìí tó ní ọ̀rọ̀ dáàbòbò tàbí lè lọlé nínú èyí ló fún trump lágbára láti dáàbòbò tàbí kó dárúkọ rẹ̀ fún lílé lọlé trump gbà láti dáàbòbò kívò lẹ́yìn náà ni biggie kéde orúkọ gbogbo àwọn ọmọlé tó kù gẹ́gẹ́ bí àwọn ènìyàn tó ṣeé ṣe kí wọ́n lọlé lópin ọ̀sẹ̀ yìí èyí ló pin ìròyìn amúlùúdùn lórí ìròyìn àṣálẹ̀ wa fún tòní adégbòye galani lorúkọ tèmi ẹ kalẹ̀
0: ó ṣe ń ṣeun adégbòye galani lábala eré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles orílẹ̀-èdè nàìjíríà yọmọ lọ́kìtìpé pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ russia nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ èyí tí ó wáyé ní ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún 2026 àjọ tó ń ṣe eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ nàìjíríà ló fi ìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú àlàyé pé ìgbà kejì rèé tí àwọn orílẹ̀-èdè méjèèjì tí wọ́n yọ pàdé láàrin ọdún kan àbọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè russia ni wọ́n pàdé ní moscow ní oṣù kẹfà ọdún 2025 pẹ̀lú bí àwọn méjèèjì bí wọ́n ti gba àmì ayò kọ̀ọ̀kan ǹjẹ́ ibi tí àrìmọ́ rèé lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti òní ọlásùnkànmí olújọba lólóòtú ìròyìn ọ̀pẹyẹmí jọ̀ọ́dánù mohásẹ́ ti gbọ̀yìn ó rán ayọ̀ lásùn kásùn rè o
4: tọpẹ mo sì dúpẹ lọwọ ọlọrun àti àwọn òṣìṣẹ tuntun health center wa àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
5: ó ga ò lọlá nígbà tí wọn sọ fún mi pé o fẹ bímọ mo rò pé wọn máa darí rẹ lọ sílé ìwòsàn general ni bí wọn ṣe ṣe nígbà tí o bímọ kẹyìn.
4: rárá o gbogbo nǹkan tí mo nílò ló wà ní health center wa nọọsì yẹn kàn sọ fún mi pé kí n fi ọkàn balẹ pé wọn máa tọjú mi ò ra ẹyọ oògùn kan ní ìta.
5: ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọjú.
4: bẹẹ ni o yàrá ìgbẹbí tó mọ àwọn nọọsì tó ní wà gbogbo oògùn tí mo nílò ló wà níbẹ àwọn ìjọba wa ń gbìyànjú o.
5: eléyìí dùn mọ́ mi nínú máa ń sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
6: ìjọba ń gbìyànjú lórí health center o nípa ìdánilẹ́kọ̀ọ́ ìpèsè oògùn àti ìtọ́jú tó péye.
7: ìwọ náà sì bí lọlá ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀ ó yẹ jájọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
6: ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ national primary healthcare development agency nphcda

Ya buru o, ti abajo re o, olon ti gbe kale fun wa ni Nigeria.

0: mi se nla pe akori eto toni ti mo fin so pe aseye nla la kan se poti e o gba ladura iwo olugbo mi iwo na ori ti ese lase tedua o mo tuma aseye len to se tori ti ese be ni taye si gba fun
1: aye taye alaye
0: o gbo adisi awon agbalagba ni won ni alapepe loni le aterigba loye odede e wuje le loye lewu etu toju ba mo ale tobu tobu bi omo olohun adia fun iso ni jere eyi ni tin so me legba oke o lo wa to gaga o gbogbo aye kunrin aye birin le yi ke fa yi gba mi ki ri gba mi lo ki ri temi se iwo na so be sira re tori be gaga lo kun fu iwo olugbo mi
1: aye taye alaise
0: o n ṣàlàyé fún ọ wípé gbogbo igi tí elégbèdè rẹ bá fọwọ́ bàdé dún nínú.
1: Elédùn àgbà ni.
0: O gbọ́dọ̀ dún ni torí pé ó di dandan kó orí tiẹ̀ ṣe.
1: Elédùn àgbà ni.
0: Ó di dandan kí gbogbo àdáwọ́lé rẹ kó yọ isi rere tó o bá tiẹ̀ ti ní ìgbàgbọ́ nìkan.
1: Àwọn aláìṣẹ́ tó ń jìyà yìí kọ́. Jọwọ́ ṣíjú àánú wọlé.
0: Ní tó o bá ti ní ìgbàgbọ́ tó lè rọ̀ mọ́ ìgbàgbọ́ rẹ àti ìtọ́ni àti ìtọ́sọ́nà àdúrà. Èyí ni tí àwọn àgbà àfáà fi ń ṣe àṣírí ńlá láti jáde túdè sí ilẹ̀kùn àṣeyọrí.

itewo yi baba lanu ni sheria itewo ye baba lanu ni alaujami.

0: gbogbo eyan ni gbogbo eyan ni ni orin oju onana
1: wala
0: gbogbo emi ti ba wala gbogbo emi ti ba mi soke soro ni orin oju onana babu oju ona iku ni kuli nafsa ikitele maut
1: billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim.
0: Allahu Akbar, Allahu Akbar.
1: Kullu nafsin sa'iqatul maut.
0: Allahu Akbar.
1: Wa nabluwakum bish-sharri wal khairi fitnatan wa ilayna turja'un.
0: Labu labuga. Kullu nafsin sa'iqatul maut. Gbogbo emi ti ba mi soke sodo ni oto iku wo. Ma fi ai ki fi ku yoyan. Olorun lo mo gudi o pa yan.
1: Allah.
0: Asiko to lo nto fun ni ni lohun Olorun ba te si afi bi aljanna re.
1: Amen.
0: Iwo na oku ko sibu ye ko so gbo to le rita.
1: Allahu Akbar.
0: Se gbo bayi Olorun wa wo la ni bi lodo Olorun.
1: Sallallahu alaihi wasallam.
0: Gbogbo eyan ti n gbo mi atoluwa atoloshi. Allahu alofi ku soga gbogbo atolowo atoloshi Allahu alofi ku soga gbogbo atoba ti joye ati president ati governor ati senator ati sheki atani to dolom atojo
1: oke lo fi ku soga gbogbo
0: atolowo atoloshi Allahu ke lo fi ku soga gbogbo o ti je na run ni ama igba to ba nbe laye se ba tin se iwo na lu aye daada je kan je ki ri temi se olohun
1: amen
0: ohun na ti ri ti e si ko to bo al kiyama oruko o le pare laye
1: iwo
0: na si daada bo ti jenu
1: insha allah
0: eye bi eto ta nba bo iwo na si daada ko le ri re gba kan fi re wo ori ko ri ti e se oruko rere o so ju wura ti fadaka lo
1: allah
0: iwo na ma si daada awon nkan to ma se dada ko le ri dada gba
1: Allahu Akbar
0: o ti je na ronin lo wa wo la nabi lodo Olorun lo ja rire gba
1: amen
0: kan fi re wa wari
1: amen
0: kari se
1: amen
0: awon tin di olowo na da se tori e n pari o ko le ri gba dada lu kan ma lu e mo gba
1: Allah
0: kan ma lu on bamba mu awon ogun dile awon kankan awon teri su awon emi okuku tin da Olorun mu ti o je ko ri ti e se yi kamowo won kuro lara re ko kan re o le balẹ ku won na lu gba dada bọlọn se ti wa ti a ri gba dada lo ki won na le ri gba dada lo awon tin de olowo ti o je ko ri ona abayo ina la se nke tantan fun yin bayi tan di ogo re lowo tan je ko ri se yi ise yo to le ma se ko si ani ti olohun da lati gbe pe ko ri se lati dolowo olohun ma so wa do lo si o mura soro ara re ni sheki ayi akurede sogile ti yuri one male male oto saye re en ta labor tin le ara waju ni le soro lowo yi awa ti ku ni won ni won wi o ti ku on tabi sugbon logo to olohun bi to duku si eyin na o sorire won fi re wa yin ri won je keri ti yin se to won iwo to nto loju kan wa kuro nbe wa rona abayo ah nkan to da mi loju ni mo nso yi awa ise bebi nu afa olohun olohun lugbon wa ogbon nbe agbara nbe to olohun fun wa ma ti wu o bayi ma so ona re ni nkan to se ni ba si bo ti se to je eyan leleyi iwo to san na ni to wa loko to wa lo to san kakiri to roju tu oro ara ti ti di o ti tu kada ra eka wala wa rogo elo mo so tarantara lo le ni bayi lale ni logo to lati lo ma pe number mi to ba ti pe number mi gbogbo ibi kid bi ni to ba ti pe mi bi ti ba wa ba du ko wa ba mi nbe Olorun lo firan mi ti mo fi je sheki yaya ko ide oko so ko aje ona imale logo to Olorun gbogbo e ten gboro mi nisin edide we as ko to ka to se december ko to pari wala o se nkan ri o dolowo ni doloshi bo ti rinu ase Olorun ti gun baun
1: ase Olorun gun
0: o ti gun awa ni si bayi gbogbo nkan ti mo so gbogbo agbaye lo ngbo bo iwa to ba mo pe o fe daada to fe ju to fe rire gba ye ri temi se to fe ma ri ti esin wallahi mo ti ko ni won wi ebi o pa wa si yo olorun te ni de bi suwa albaraka la nabi awa wa nu afa ti bun ya ni kanje bo ti jenu ma je nsoro ma je nse kidi kan ma je ogbo iro lo wa nbe bangbala santa loro wa ta ka to le ma je oko so ko ajo ni kan to lo n gbele wa lowo la si ti nbe lowo wa o bingo ni kan to lo n gbe si wa nu
1: ashallah
2: ìṣúrí ńlá gbà.
0: Bó ti gẹnu ìwọ tó o bá ní àǹfààní ara rẹ tó bá ní fi ara rẹ, ìwọ máa bọ̀. Kò sí nǹkan tí ń gbàjú àdúrà lọ.
2: Kò sí ohun tó ń gbàjú àdúrà.
0: Ju àdúrà lọ, wà lábọ̀ bá so oògùn tí ò bá fàdúrà tí yóò sákì. Nínú ọdún tá a sì wà iná ló ṣoríire tí wọn ó rí tiẹ̀ ṣe. Sotigbọ́ báyìí, tí wọ́n fàyè gbọ́. Tọ́nà rẹ ó là tí àwọn ọ̀tá ó dáwọ́ lọ́rùn rẹ pẹ̀lú túláàsì ẹni tí ó bá jáwọ́ yóò kàn dín yọ̀. Àfi tó o bá sásán láìmí rẹ lókun àbí tó bá dúró sójú kan bómi adágún lókun. Àyè wà fún ọ́n sì ń gbà tọ́lọ́ sì ní ká máa bẹ láyé kí tá ń bẹ láyè pẹ̀lú agbára tọ́lọ́run fún wa yìí. Ìṣàlà wọn ò rí tiẹ̀ ṣe, wọ́n jẹ́ kó rí tiẹ̀ ṣe. Wọ́n fàyè gbà wọ́n ṣínà fún ọ.
3: Jẹ́ rí tèmi ṣe, àkórí ọ̀rọ̀ tá ń bá lọ nìyẹn o. Ọ̀yà jẹ́ àtúnṣe báyìí, ìwọ kan nọ́mbà bàbá lẹ̀ kó lè ráàyè tọpasẹ̀ ibi tí bàbá gan bá wà gangan ni o.
0: 07 32 32 82 58 58 44 44. Lẹ́ẹ̀kan sí 07 32 32 82 58 54 44. Tó bá sì fẹ́ rí mi, mo wà ní Ado Èkìtì ní Àdéhùn Car Wash number 3 fẹ́ léèrè. Tẹ bá ti ń bọ̀, ẹ máa pè nọ́mbà tí mò ń pè fún yín náà lẹ máa pè. Ado Èkìtì ni mo wà. Gbogbo ibikíbi tẹ bá wà l'Ondo State ni, Kogi State ni. Gbogbo ibikíbi tẹ bá ti ń bọ̀, tẹ bá ti ń pè nọ́mbà yìí, Ado Èkìtì mo wà. Kẹ máa pè mí, kẹ sì máa bá mi ń bẹ̀.
3: Jẹ́ rí tèmi ṣe ńlá kórí ọ̀rọ̀ tá ń bá lọ ṣẹ́ àgbàgbé. Aláàjì ti bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ọ̀rọ̀ wọn á sì tún tẹ̀síwájú. Mo fẹ́ kó yí ọ gangan gan o. Àkànṣe àdúrà gbáà ni jẹ́ rí tèmi ṣe yìí. Ẹni tán bá ṣe fún tó sì gbà fún ó, ó ti làlùyọ láyé nù. Ẹni bá ti rí tiẹ̀ ṣe ńlọnà òní dí fún mọ́ láéláé. Ẹni bá ti rí tiẹ̀ ṣe gangan làṣírí rẹ̀ bò. Ẹni tó rí tiẹ̀ ṣe lẹni náà tó le tó bá tó sì gbà padà. Irúfẹ́ àwọn wọ̀nyí ná dúró lábẹ́ orí ọ̀fẹ́ halal. Tó jẹ́ pé tó ṣòtàjẹ́ tẹmẹ̀rẹ̀ tẹlẹ́bọ lóògùn ẹ́ wọn ò ní lè dí wọn lọ́wọ́ nítorí pé wọ́n bọ̀wọ̀ fún wọn o. Bẹ́ẹ̀ ni ọwọ́ ní tẹran bẹ̀jẹ̀ tọmọdé bá kó ekin lọ́wọ́ kẹkẹ̀kẹ́ á fi tòdù sọ sílẹ̀ ni.
4: Kí ló ń ṣẹlẹ̀ lá?
3: Ẹ̀rí kinní kan, àjẹ́ àti àjẹ́ òbàlẹ̀ wọ́n jọ ń gbẹ́nu ìlú ni, síbẹ̀ wọn ò lè para jẹ. Ọ̀nà wa ní dígágá dígàgà ká dìyẹ orí àbá ó má lànà débi ẹyin tiẹ̀. Ìwọ náà tètè kàn sí Aláàjì Sheikh Shehu Yahya Akore bí ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ onídà ìmọ́lẹ̀. Kò lè forí kóyán àdúrà tá a pè ní jẹ̀rí tèmi ṣe. Ẹ já lọ sọ́dọ̀ Aláàjì lẹ̀. Aláàjì ni.
2: Ǹjẹ́ àkànṣe irúfẹ́ àkànṣe àdúrà yìí ni tẹ́ gbé dání ni tẹ́ pè ní jẹ̀rí tèmi ṣe? Ṣé ẹni tó ti rí ṣe náà sì tún lè nílò irúfẹ́ àdúrà bẹ́ẹ̀ ni?
0: Adúpẹ́ olótú. Rírí ṣe Ọlọ́run ní dáwọ́ rírí ṣe dúró fẹ́ni kankan wa. Tó torí tí Ọlọ́run bá kọ̀ di mímọ̀ ṣe síyàn, ó ń tọ̀run ládàbẹ̀ ń pò mọ̀ ṣe lójú gbogbo àwọn èèyàn. Ọlọ́run fẹ́ràn ẹni tó bá ń bẹ̀rù torí pé àdé owó ní fásitì Jibúláku lọ́lọ́run wí. Ọlọ́run ni ẹ pè mí, ń da yín lóhùn mọ́ ń kẹrẹ́ àkúbàbò wẹ́lẹ̀jà wẹ́lẹ̀jà. Ẹ kẹlẹ̀kùn èmi ó sì fún yín. Ẹ béèrè èmi ò fi lè lọ, ẹ wá kiri, ẹ sì rí gbà bó ti bẹnu Alukur'an ní bẹnu Bẹ́ẹ̀bù. Ẹyin tẹ́ ń gbọ́rọ̀ mi lénìí. Ọlọ́run ọba àgunlá ni obìnrin yẹn bá dágun lá sọ̀rọ̀ ara ẹ̀, Ọlọ́run máa wò ó níran ni. Ọlọ́run má dágun lá sọ̀rọ̀ wa, jẹ́ kí a rí ṣe, kò di rírí ṣe sí ọ̀dọ̀ wa. Ọlọ́run ò fẹ́ kí èèyàn ó jìyà, àwọn ọmọ ànábì Ádámù là ń jẹra wa níyà. Àwọn ọmọ ẹniyẹn tí ìjẹ́ kan ọba ènìyàn ó jẹ́ èèyàn ló máa dí kádàrá èèyàn lọ́wọ́. Wọ́n máa dí rírí ṣe èèyàn lọ́wọ́. won ti wo bi to nlo won ti ri kadara re won ti logo re won wa gbe gidina o gbogbo kan na ma fi dina eyan loju ala pe keyan o ma ri se mo awon eni bi ti o fe ki eyan o jeun ka yo ni eyin te ngbo ro mi wallahi e ma ri se lati wakati lo
1: amen
0: riri se loku ka si ma ri se
1: riri se loku ka si ma ri se to wala wala ini lo ma dama riri se loku ka si ma ri se
0: ka ma ri se lo daju olohun kapa e iwo ti an di olowo to tin to five faseyin fu o to ri jakule promise and faith gbogbo nkan won yi lawon emi emi okugo awon tu yuri to fi diyan lowo teri suyi awon agbalagba awon agba ti awon agba kan ma gba yen lawon kan awon kan wa ton ba ti yen je olohun ni ba ti wa je
1: amen
0: be yan ba ti ri se ola o ma goke ni ama be yan o ba wa ri se mo bo ba te gbogbo nkan to ba ni yo ma pa yo ma pare yo ma tan ni e fura yin yan ani olohun lo ran mi wa ki n se agbara mi mo fi n je oko soko age te tolohun gbe le mi lowo da mi loju nbe iwo ton de olohun ton je ko ri se to ri jakule to ba gbe to ba ni ko gba se nisin ko to de be won ti gbe fe lomi to ba gbe ise owo ni o ri owo je ko ri se nbe ijakule wa alakala wa nbe no fi fu oni jakule ton je ko na re o layi ipa olohun si ka ti mo fi n je oko soko age ni yen to ba ti le wa sibi ti mo wa won ko pe na bayi ma so nkan to se fun o ama ko to pe ni igbagbo so lohun igbagbo ni o mu o igbagbo re ni o mu o larada to ba ti wa ti pe mi I ma do olohun logun ti ma to sona olohun ba ti to yan sona idi na siratal mustaqima ma wa ja fara jo to tin babo latesi latesi to wahala tun bo bo mo fe ko bo awoda nu bi ejo ko po fo ko de tutu ko wo aye kuro lara re ko wo aje awon ajo kuro lara re ko me be sin la bayi olohun ma go ma lagbara ju gbogbo be yin se fokan si ki to le ma soro bayi olododo ma laya bi kinu inshallah gbogbo eni ke to ba ti le o foju kan me bayi ah ogun olohun han lara re je ko han lara mi o je ko han lara mi ma so be je ko han lara mi o je ko han lara mi ami padura mi gba je ko han lara ami je ko han lara mi o je ko han lara mi ami padura mi gba je ko han lara mi be ni ori subhana rabbika rabbil izati e ma bo e ma pin rabbi logo tolohun ashe olohun wonu aye yin subhana rabbika rabbil izati ma yasifun wasalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin number na lo bayi 08 34 33 15 99 lekazi 08 34 33 15 99 number keji lo bayi 08 22 83 40 29
2: oda ati fi han iwo omo eniyan eyi tin se alaafia re ati wa wole ogoku sowo re o e o ki wona ko jamfani je ritemi se ta n soro nipa re ose to tun bo lati ni mfani lati mo pade gbadun ara wa daada lori eto yin eto wa ni ta pe ni ona imole oruko mi o wa yi pada akin olumuyiwa akin lele nle mi je o digba kan na o

0: onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni babangana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
1: ni iwaju continental guest house nepa nilu akure
0: phone number mi 08164122777 le kan si 08164122777
2: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. O ni a pè ní Stand Action Koboko. A ni ní olómi, a ni oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́ lọ́mọ ọkùnrin. Mo fẹ́ kó o gbìyànjú. Kó wá bá mi
1: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164122777
2: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni ọba wa a máa dàgbà a máa wọ 90 wọn máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe bóyá ọmọ ogójì ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa àgbòrè ò lè kàn bí àgbò àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gbula.
1: Mo wà níwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà. Bí ọmọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní ẹ̀jẹ̀ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀rín ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí ọ̀ fi ń bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
0: 08164122777 08164122777
2: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ márùn-ún ẹ̀mẹfà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tí o bá yẹ̀rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ má fi dẹ́gula o. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá tiri pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣan ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kan sí mi.
1: Ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ lọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kan sí mi.
0: Phone number mi 08164122777 08164122777
2: Àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọ ọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe kan sí mi.
1: Ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777
3: Hello, ṣé ń gbádùn àdàbà?
4: Mo ń gbádùn àdàbà.
3: adaba.
4: Mo n gbadun adaba.
3: Mo n gbadun adaba.
4: O n gbadun adaba.
5: Bada erongo ajana kosu beke ele ko roma oja kawa osu kare odun ya ginu eyin ba mi akiniyi jerome olohun gbe mi ijike che mo mo si aba oluwa logbon baba ijo csc oke alafia lo juwo si kete awon ma e leyin yo ti lo 81 years loke ipe bi aye ko ti lo yin o do ba di ojo kawa nu osu kesan odun ya gini ayi ohun agbe ara baba ko bad funeral home wa si ule ni opa sorun ni udojukoju ule commissioner dede ago mere ohun aisan ni gbagbo da tele hun do ba di ojo kokanla ninu osu kesan odun ya gini ayi amerukeru amuyepe ko yepe nule aba bakana kete leyin baba ba wo ka le sun ayeye ni omo sin o di papa isere olofin sunre o baba
4: omo isoro dara eja omo so fe le yesogo mo nno do ota ila omo ko erebo mai re o dabo
5: kete awon omo o ma fi aba ibe wo mu o se won le imoran ewe gba won awon o fi da kede noruko kete ebi omo ati omo omo
6: The Goldberg back to back promo is here again and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
7: Oladua Sebibi ni Islam International Eka Ondo State. Gbogbo eniyan nipinle Ondo ati agbegbe e sibi ipade adura olojo meje to gbone yakinlala wakati meji gbako fun itusile ninu onimuru soro bi won na ba le darapo mo ogoro eniyan nibi apejopo adura olorun ba la setan tuosile kuro ninu eyikeyi soro ti n bo

0: ọ̀la àdúrà ṣẹ́gi dín mọ́ ondo road adébọ̀wálé market àkúrẹ́ laago mẹ́sàn-án àárọ̀ ṣaago mọ́kànlá àárọ̀ ibi kejì ọ̀la àdúrà ṣẹ́gi dín mọ́ bankẹ́mọ onípanu ilẹ̀ olùjì ondo state laago méjìlá ọ̀sán ṣaago méjì ọ̀sán ibi kẹta ọ̀la àdúrà ṣẹ́gi dín mọ́ lẹ́yìn sukú orímọ̀ládé sábọ̀ ondo town laago mẹ́ta ọ̀sán ṣaago márùn-ún rọ̀lẹ́ ibi kẹrin ọ̀la àdúrà ṣẹ́gi dín brain grand ìdí mango òdìgbò local government ọ̀rẹ́ ondo state laago mẹ́fà rọ̀lẹ́ ṣaago mẹ́jọ alẹ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 08033762049 gbogbo ènìyàn lápè o.
1: Ọdún pé ọdún kò ọdún jọ àkànìmọ̀ ẹgbẹ́ ọdún jẹ́ láìṣòro ọdún ògùn tún lu òdìgbò kingdom ìyẹn ti ọdún 2026 yára ẹ̀ pàtúndọ̀ ṣe ojú ẹ̀mẹ́dẹ́dẹ́ wa o ògùn yè mọ́ yè. Iye mi ayé mojúbà ògùn lásàgbèmí àyàdí tí olú òdìgbò kingdom ìyẹn ni abẹ́ àsíá kábíyèsí ìṣojú majesty ọba Dr. Rufus Olúgbòyèjà Akínrìmọ́dé Adébùsóyè 1 FCNA FCPA ọrúnjà tí olú òdìgbò kingdom àwọn ẹ̀ńpẹ̀dẹ́dẹ́ ènìyàn àdídẹ́dẹ́ àwọn ọmọ bíbí olú òdìgbò nínú ilé-ìnàkọ̀ àti ní ìrìnàjò wá síbi ayẹyẹ ọdún ògùn tí olú òdìgbò kingdom ìyẹn ní ìjọba ìbílẹ̀ ìdájọ́ṣe ọdún nìní pẹ̀lẹ́kùtù dá má jà dá má ta a má yọ àdá ògùn àti àbọ̀ ní ayẹyẹ ọdún ògún náà o ẹ mà nínú jagunládé o àmẹ́ àṣẹ ìdùmọ̀rì èmi ayé mojúbà ògùn láfàgbèmí olóyè àyàdí tí olú òdìgbò kingdom mẹ́kéde ní okọ̀ kábíyèsí ọba Dr. Rufus Olúgbòyèjà Akínrìmọ́dé Adébùsóyè 1 ìrọ̀rùnjà tí olú òdìgbò kingdom àdídẹ́dẹ́ àwọn ọmọ bíbí olódìgbò
2: ready for a divine turnaround. Join us at CAC Covenant of Mercy, aka Majemu Anu, for the September edition of 72 Hours with God. The theme for this powerful program is I Will Do a New Thing. Isaiah chapter 43, verse 19. Date September 11th, 12th, and 13th, 2026, at the Mercy Camp, kilometer 18, Ibadan Ife Expressway, Osengere, Ibadan, Oyo State. Time Friday and Saturday, 9 a.m. to 12 noon, 3 p.m. to 6 p.m., and vigil by 12 a.m. to 4:30 a.m. while on Sunday 8:30 a.m. to 12 noon vigil by 10 p.m. till dawn. Ministry live is Prophet Abel Taiwojo alongside other anointed ministers of God. Good news, there are free buses available for everyone willing to go. The bus pickup stand is located at the Bank of Agriculture Alagbaka Akure. For inquiries and seat reservations, please call 0902-965-6110. Don't miss this life-changing encounter. CAC Covenant of Mercy, Akure branch, announcer.
3: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
4: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogun bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
5: Ẹ yọ ìyanra òyìnkùn èkìtìkìtì ẹ̀mí ọmọ orin gorosọ èkìtì rúmọlẹ̀kẹ́ jìbáwẹ̀ rẹ ni wẹ́lẹ̀ èkìtì wọ́ fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí dk ẹ̀ wọ́ fẹ́ra tẹlifíṣàn ni o wọ́ fẹ́rẹ̀ fàánù ni o wọ́ fẹ́ra deep freezer wọ́ fẹ́ra washing machine wọ́ fẹ́ra microwave wọ́ fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí dk ẹ̀ yọ wọ́ yọ asan díẹ̀ ṣé ó ti yé ọbẹ̀ ẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lidanco plaza lajilosun lado èkìtì ẹ̀ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 yémi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 ṣé ó ti yọ.
6: Yáre rúlé o. There is a school in Ondo State.
7: Ọ̀rẹ́ wa, kí lórí tó forúkún tẹ̀ gbáàrò nù?
8: Ọ̀rọ̀ ọjọ́ wájú àwọn ọmọ mi máa ní. Torí wọ́n gbúdọ̀ ní ìpìlẹ̀ gidi nílé ẹ̀kọ́ tó pọ̀jù owó. Ó sú mi.
7: Má jẹ́ kó sú ẹ̀. Tó bá jẹ́ pé tilé ẹ̀kọ́ gidi ni. Ilé ẹ̀kọ́ kan bẹ nípínlẹ̀ Ondo tó fini lọ́kàn balẹ̀. Ìlú Àkúrẹ́ ló wà. Gbogbo àwọn irinṣẹ́ tó lè jẹ́ kó mọ òye ge kó soríire ni wọ́n pọ̀jù tó dáadáa. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tó nímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ ìjìnlẹ̀. Tí ṣe àbójútó ọmọ gẹ́gẹ́ bí ọmọ tí wọn. Nínú àyíká tó fini lọ́kàn balẹ̀ Adétọ́lá International School ni mo ń sọ. Wọ́n ní kíláàsì jẹ́ ló sinmi. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Bẹ́ẹ̀ lówó wọn ò sì gbogbo rárá. Tipẹ́tipẹ́ ni wọ́n ti ń kọ́ àwọn ọmọ tó ti ń soríire. Ní gbogbo ẹlẹ́kajẹ̀ka ìlú, Adétọ́lá International School wà ní nọmba 42 Osinlekota Sakure àti 30 and 32 Osinlekota Sakure. Wọ́n ní ọkọ̀ fún lílọ bíbú àwọn ọmọ. Ilé gbígbé ń bẹ fáwọn ọmọ. Àìtó míì tún wà tọmọlé òde láti Monday tí ó máa padà sílé wọn lópin ọ̀sẹ̀. Pẹ̀lú ààbò tó kójú ọwọ́, ìforúkọsílẹ̀ ti ń lọ lọ́wọ́. Ẹ pè nọ́mbà yìí 0806-634-5067 tàbí 0806-970-58.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́
1: ó wá sẹ́wẹ́wẹ́
0: ó dùn bí ìlú dùndùn létí ó dùn bí ìdòdò ìkirè 88.9 àdàbà fm.

0: jíṣẹ́ olódùmarè.
1: Báyìí máa jẹun lógún ẹ máa kábọ̀ sí orí ètò àbáláyé.
2: Ẹ kú lẹ́ ọlọ́tún o, ọkàn yẹn á balẹ̀. Ìyá tó yín lọ́wọ́ ẹ ní ṣàṣetì o. Bẹ́ẹ̀ ṣe ń fẹ́ olódùmarè a máa ṣe fún yín. Mo kí ọkùnrin mo kí obìnrin o. Mo sì kí gbogbo àwa agboolé bàbá mi pé a kú ọdún ìje lóo. Ṣé olódùmarè tó bá wa ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó tẹ jẹ́ pé gbogbo bí rúkìrúdó ti ń ṣẹlẹ̀. A dúpẹ́ pé olódùmarè ò jẹ́ ó yọrí sí ìpalára. Bó tẹ àwọn tó jẹ́ pé wọn bí nílé olórùn tó mú àmú tiwọn yó kàn fi tiwọn kó bá titi wa. Láti tiẹ̀ jẹ́ pé àti polówó tó àti sọ̀rọ̀ tó síbẹ̀síbẹ̀ hàn kì í dénú ẹ̀wà. Kọ́má pàpà rí ẹgbẹ́gbọ́n àwọn tó jẹ́ bẹ́ẹ̀ gbẹ́gbọ́n ọbẹ̀ adúpẹ́ pé wọn ò fi kó bá titi wa a kú ọdún o. Èmi náà tún kí rà mí pé mo tún kù ìfojú sọ̀nà fún ọdún ifá mi o pé ọdún ifá mi náà tún wáyé ní lọ́jọ́ kejìlá nínú oṣù tó jẹ́ pé àwa mo tún kú ìfojú sọ̀nà o. Mo kí gbogbo àwọn olúwo mo kí ojúgbọ̀nà mi
1: wọ́n
2: jẹ́ pé gbogbo wọn pátápátá pé wọ́n fẹ́ bá mi ṣe ọdún. Mo sì kí olórí mi náà lóṣù náà ló fẹ́ bá mi dáná ifá. Mo kí gbogbo àwọn ọmọ awo mi lọ́lọ́kan òjọ̀kan lọ sí Èkìtì lọ sí ìpínlẹ̀ Ondo
1: gbogbo
2: tí gbogbo wọn ti ń bọ̀ láti sọ pé wọ́n fẹ́ bá mi ṣe èmi náà tó fẹ́ bá mi ṣe. Àìrojú àìráyè kò ní jẹ́ ti ìpín tèmi o. Gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ti bẹ̀rẹ̀ sí nawọ́ sí mi lọ́lọ́kan òjọ̀ kan. Ẹni tó tẹ̀ sọ pé bàbá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tí ifá rẹ̀ ṣe fún wa ní èṣí pé májẹ̀mú tá a bá dá bí ó ṣe pé lọ bá wa tún fi nǹkan bélè sílẹ̀. Gbogbo ẹ̀ pátá la dúpẹ́ lọ́wọ́ yín o. Kí yín náà dá àwọ̀ ọkàn yín á balẹ̀. Ìrẹ̀ á tó yín lọ́wọ́ ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ ọ̀nà gbégbà. Mo kí ọba ìlú mo kí ìjòyè ìlú mo kí gbogbo ẹgbẹ́ mi nílùú Ìtàgbòlú náà lábẹ́ àkóso olóyè Oníṣẹ̀kín Àgàmọ̀ ìyẹn Àdìsá Ẹlẹ́mọ̀ọ́ṣọ́ akú gbogbo gbogbo
1: ẹ̀ wọ́n sì kó àdúrótì
2: àdúrà gbogbo wa ọkàn gbogbo wa balẹ̀ o àyíbá ti ṣe àárẹ̀ ọ̀nà gbogbo àbára lò pẹ́ o.
3: Òṣùbà kàǹkà fúnfẹ́ olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín atúrí ẹni tí ò sun ẹṣẹ́ torí ifá ní gbé ni àìdúró ọ̀pẹ̀lẹ̀ ní gbé ni àìṣèbéèrè ṣẹ́yìn náà ti rí gbọ́ pé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án èyí ń 12th of September ẹni babawa awùsí tìlú ìrado ajẹ̀rúlóògùn ọmọ ajáwé sọ lóko ń lù ta ògbólú ń ṣayẹyẹ ọdún fa àtọdún yìí àjọ débẹ̀ ni o. Babawa Jẹ̀rúlóògùn kẹ gbó kẹ tọ kẹ fọwọ́ pawú kẹ fìrìkì jobi kẹ sì dàgbà bí ara òwúrọ̀ kẹ jẹjọ ara wájú lọ o ẹ̀mí yín.

0: lóni. Máa torí ṣe ìṣòro.
1: Ẹ ṣeun bàbá mi ajẹ̀rù lóògùn. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́n wa nù lé pátápátá. Mo rí pé ẹ gbọ́ àwọn àlàkalẹ̀ bí bàbá bọ́n ṣe tún lọ́ àkalẹ̀. Tí ẹ bá ń wá wọn bọ̀, ìtọ̀gbólú ni kẹ wá wọn sí. Kí ẹ sì wojú pátákó ni kẹrin síbẹ̀ kẹpẹ nọ́mbà tí wọ́n pè láìpẹ́ yìí láti rí pé kí ẹ fi béèrè bóyá bàbá wà nù lé kẹyìn kẹtún kò nù lé. Bàbá mi a máa ju yín ṣe o.
2: Àṣẹ o.
1: Èwe a máa jẹ́, oògùn a máa jẹ́ o.
2: Àṣẹ o.
1: Ẹ ṣe púpọ̀ fún pé bí ẹ ṣe ń dá wa ní ẹ̀kọ́ ní orí ètò àbáláyé tẹ̀ sí ń là á kalẹ̀ láti rí pé ká má bàa ṣìnà. Ẹ̀yin náà nílé lọ́mọ láya lẹ́bí lára ẹ̀ ní ṣìnà o. Lọ́lá Elédùmarè ẹ já lọ sí lẹ́tà tí ẹnì yìí kọ. Ó ní olóòtú ètò àbáláyé. Ó ní mo kí yín o. Ó mo sì kí gbogbo ọmọ Nàìjíríà tá ń gbọ́ mi tá sì ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́. Ó ní Madam Tèmídayọ̀ lorúkọ mi láti Ìbàdàn. Ó ní gbajúgbajà oníṣòwò ni mí tí mo sì rí ṣe. Ọmọ iṣẹ́ mi sì pọ̀ gidi gan. Gbogbo ènìyàn ló sì mọ̀ mí. Olóòtú lọ́jọ́ kan ni mo rí àwọn ènìyàn kan tán wá sí ọ̀dọ̀ mi ní ṣọ́ọ̀bù ibi tí mo ti ń tajà. Tán sì sọ fún mi pé kí n kó ṣọ́ọ̀bù mi kúrò níbi tí mo wà pé wọ́n fẹ́ lo bẹ̀. Èmi sì wá ń wò pé àwọn tí mi ò mọ̀ tí mo sì ti san táàsì ìyẹn owó lọ́dọ̀ àwọn ìjọba. Mo wá sọ fún wọn pé àti kúrò níbi tí mo wà yìí a lè díẹ̀ o. Olóòtú lẹ́yìn oṣù méjì sí mẹ́ta mo rí pé ohun rẹ̀ mí díẹ̀ díẹ̀. Ètò yìí ni mo gbọ́ tí mo fi kọ lẹ́tà yìí báyìí. Mi ò lè dìde mọ́ nílé. Gbogbo ọjà àti mọ́tò tí mo ní ni wọ́n ti tà. Kò sí ọ̀nà àbáyọ fún mi torí pé gbogbo ẹsẹ̀ mi méjèèjì ló ti wú láì mọ ìdí rẹ̀ àti rìn wá di ìṣòro fún mi báyìí. Ẹgbà mi.
3: Òṣùbà kàǹkà fúnfẹ́ olókun asọ̀rọ̀dayọ̀ ẹlẹ́rìí ìpín àtúrí ẹni tí ò sun ọ̀ṣẹ́ torí ifá ní gbé ni àìdúró ọ̀pẹ̀lẹ̀ ní gbé ni àìṣèbéèrè. Ṣẹ́yìn náà ti rí gbọ́ pé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án èyí ń 12th of September ẹni babawa Awusi tìlú Ìradò ajẹ̀rù lóògùn ọmọ jáwé sọ lóko ńlú ta ògbólú ń ṣayẹyẹ ọdún fa àtọdún yìí àjọ débẹ̀ ni o. Babawa jẹ̀rù lóògùn kẹ gbó kẹ tọ́ kẹ fọwọ́ pawú kẹ fìrìkì jobi kẹ sì dàgbà bí ara òwúrọ̀ kẹ jẹjọ ara iwájú lọ o. Ẹ̀mí yín tó bá ṣe tọdún yìí ni ó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lókè pẹ́. Kẹkù ilé ọmọ kébí Èkó kẹyẹ ọmọ kébí ẹyẹ kọ́mẹ̀yìn ó sì máa fọ̀n bí ọmọ èèyàn. Babawa jẹ̀rù lóògùn lù ta ògbólú ọmọ jáwé sọ lóko Awusi tìlú Ìradò àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí.
1: Bàbá, kí ni o ti rí sí lẹ́tà tí arábìnrin yìí kọ?
2: Kó ló dùn bọ́rọ̀ ọba kó ràn wá lọ́wọ́.
1: Àmì.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọbìnrin, ó ní àwọn kan wá sí ibi tó ń ti ń ta ọjà pé ó dá òun yá kó kúrò ní ibi yìí. Ó ní òun sọ pé ṣègbè òun ti san owó fún ìjọba.
1: Bẹ́ẹ̀ni.
2: Ó ní ṣùgbọ́n àwọn èèyàn lè lọ tóun tó ń lọ. Àpadà tóun ì máa rí ni pé ẹsẹ̀ òun méjèèjì báyìí wáwó òun ti ta gbogbo nǹkan òun rojú tú sí ọ̀rọ̀ òun rojú sí sí ọ̀rọ̀
1: tọ́jà nǹkan tiẹ̀ wá lọ déédéé mọ́ kò sọ́jà kankan láti ta. Ẹni tó
2: lálàáfíà ló lè wá sí ọjà pé òun fẹ́ lọ ta ọjà. Ọ̀run lọ ní àtẹrígbà ọkọ̀ ọ̀nà ó nù ló dífá fún òdùrú tí ń ṣọkọ àmọ̀. Òdùrú tí ń ṣọkọ àmọ̀ ẹ́ oko ló ń lọ lóòótọ́ òun ló ṣe bẹ́ẹ̀ ni pé ó ṣanko akọ oko ara ẹ̀ òun ló ṣoríṣiríṣi ṣùgbọ́n ifá ò jẹ́ ká mọ̀ bíbẹ̀ pé bóyá ó lọ tọrọ oko ni tàbí pé kò tọrọ oko ni ṣùgbọ́n ká tí àtò wí ká tó sọ inú oko ibi tó òdùrú ṣe ibẹ̀ ni wọ́n lọ gbé nǹkan sí tó wá da pé òdùrú òtún lójú ràyè láti sọ pé bóyá kò ń wá sí inú oko mọ́ tó ì jẹ́ pé orí olórí òun ló lọ kó èrè oko tí òdùrú ṣe síbi ibẹ̀ ṣùgbọ́n nígbà míì tí bá sọ pé kí n máa wo ọ̀rọ̀ ènìyàn èmi ni màá ṣe bí ìwọ ni wàá ṣe eléyìí bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí ń bẹ ènìyàn fi ń ṣe gbogbo ẹ̀ lẹ́yìn eléyìí kò ju ẹsẹ̀ mẹ́fà lọ lẹ́yìn ẹsẹ̀ mẹ́fà kí lẹ́ni yẹn gan tẹ̀ fẹ́ sọ pé òun fẹ́ ní òun ló ṣe dá pé kí ènìyàn sọ pé bóyá kò máa ṣe dáadáa ní ilé ayé àti ìsọ pé bóyá ká dá àwọn tó jẹ́ pé wọ́n wá sí ibi ìsọ ẹ̀ ní ẹbí pé àwọn ló ṣe tàbí pé àwọn kò pé àwọn kọ́ ló ṣe o ṣùgbọ́n nǹkan kan tó jẹ́ pé a máa rí jẹ́rẹ́ bí ìrírí tá a rí nínú ifá òun la fi sọ pé bóyá ká fi sọ ọ̀rọ̀ nígbà tó jẹ́ pé ẹni sọ báyìí pé òun ní àrùn ẹsẹ̀ a lè sọ pé báyọ̀ oògùn tó ń gbé síbẹ̀ tàbí pé báyọ̀ oògùn tó hàn tí ì gbé síbi ibẹ̀ ni torí ìgbà mi máa ń wà àìníkíyèsí ara ẹni fúnra lára ẹni ó lè fa ọ̀rọ̀ ẹsẹ̀ dùn bá ènìyàn torí ọ̀run mi lọ ní agogo ẹ̀ ó ní sonsonu kò sojú kan ó ní òrìṣà òkè ní di ẹrù tí ẹ sílẹ̀ tábùkẹ́ sọ pé òun á fi yìnbọn ó ní òun ló dé fá fún àgbàgọ̀lọ̀tọ̀ èyí tán ni pé kó má pe ẹsẹ̀ ní nǹkan kékeré ó àgbàgọ̀lọ̀tọ̀ yóò kó ara ẹ̀ ló lọ lé lọ tá lọ sókò ara ẹ̀ ó fẹ́ ẹsẹ̀ gún ẹ̀ṣùṣú ìgbà tó máa délé eléyìí tó yẹ kó sọ pé kán bá ń sojú ẹ̀ ṣùṣú yẹn sọ dànù kóun fi epo sí àbí pé kóun fi nǹkan míì bí orí kóun fi sàbí pé kóun ṣáà tọ́jú ẹ̀ kó lè yá ó ní rárá ó ní ṣèbí ẹ̀gún lásán lòun fi gún ká tó wí ká tó sọ ẹsẹ̀ bẹ̀ sí ń wú ẹsẹ̀ rẹ̀ ń wú lọ ṣe ó ní ẹ̀gún lásán ni ó ní kò sí nǹkan kan bẹ̀ ìgbà kan tó ì máa sọ pé kán tó wo ìgbà díẹ̀ sí ẹsẹ̀ ti bẹ̀ sí ń rùn ẹsẹ̀ ti bẹ̀ sí ń kò ti dé gbòun ńlá tọwọ́ ò padà ká mọ́ ẹ mọ̀ pé ẹni ya ẹni kíyè síra òun ló bẹsẹ̀ ẹ jẹ́ bọ̀tì bírú ẹni yẹn bá bó bá máa sọ ó lè sọ pé báwo kí ni wọ́n fi nǹkan sí inú ẹ̀gúsí ní oko láì mọ̀ pé àìbójútó dáadáa ni ẹ mọ̀ pé bírú ẹni ìbá ilé ta ìlàsán lárí kàbá àti ìjọ ká sọ pé ká fojú kanra ẹ mọ̀ pé ó tún yàtọ̀ sí ti òdùrú tá a sọ pé bóyá wọ́n gbé nǹkan sínú oko dè ẹni lóòótọ́ ló fẹsẹ̀ gún nǹkan ṣùgbọ́n ẹni ní òtọ́jú ẹsẹ̀ dáadáa ọ̀run mi lọ ní ọ̀pẹ ìbìtìrẹ síwájú ó ní kó balẹ̀ nígbì ó ní òun ló dé fá fún òpó èyí tí ń lọ sílé àná wọ́n ní ìwo òpó wọ́n ní kó lọ rúbọ kó túbọ̀ ilé àná tó ń lọ kó má bàa fẹsẹ̀ tẹ nǹkan mọ́lẹ̀ wọ́n yan òpó lẹ́bùn òkú kọbọ kò rúbọ̀ gbà tó délé àná ó dẹni tó jẹ́ pé ó bàjẹ́ láti ẹsẹ̀ wá sókè ẹ mọ̀ pé bírú òpó báyìí ṣe ni wọ́n ló fẹsẹ̀ tẹ nǹkan mọ́lẹ̀ ayé ló ṣe rólẹ̀ sílẹ̀ dé ó yàtọ̀ sẹ́ni tó fi ẹsẹ̀ ṣeṣe ṣùgbọ́n tí ò bójú tó kó lòdùmarè ọba ràn wá lọ́wọ́.
4: Àmì àṣẹ Dùmàrè ẹ̀yin náà ẹ ti gbọ́ bí bàbá mi bí wọ́n ṣe sọ sí pé a lè sọ wípé bóyá àwọn tí wọ́n wá bá yín pé àwọn náà wà nídìí bí nǹkan bó ṣe ń lọ ṣùgbọ́n ẹ̀yin náà ẹ tara ṣaṣa ẹ wá ẹ má bòrò yín pa ẹ má ṣera yín mọ́lé ẹ pè sí nọ́mbà tí bàbá mi Ajẹ̀lógún tán fẹ́ pè bàbá ẹ pè nọ́mbà yín
2: 07063012816 07063012816
4: ìta òbólú lẹ bá bàbá mi tí a bá ti pè nọmbà yìí wọn sọ fún yín dédé àkókò tí ẹ bá wọn nù lé tí ẹyin náà tí ẹ sì ní ìlera àti ìbàlẹ ọkàn.
5: Ayé la yẹ èyí tí ò yẹ nìkan ọ̀run lọ́run rú ti rú ìyàn lójú.

0: ọlọ́jọ́ bí kejì yìí yóò ya ọ̀pọ̀ lẹ́nu tí bá ní kì í ṣọmọ Yorùbá, ṣùgbọ́n ìlú Ìbàdàn ló gbé tí màmá ẹ̀ tí ń ṣe wòlíì prophetess lolóyìnbó ń pè. Ó wà lára àwọn nọmba 1-5 àwọn obìnrin tó rọwọ́ mú nídìí iṣẹ́ tíátà ní Nàìjíríà. Àkíyẹmí o, táwa lẹni tí mò ń sọ, ṣé ká já wọn sí àgàgà tá a wà lásìkò ọdún ìlara
1: yìí
0: tínú bàbá lára ń dùn
1: yìí.
0: Àkíyẹmí Tóyìn Abraham Ajéyẹmí ni mò ń sọ. Ṣo ti máa ti ń jẹ́ bẹ́ẹ̀?
1: Ẹ̀kọ́ ti jẹ́ tó yẹn ẹ̀ máa kú.
0: Orí ẹ̀ fọ́ ẹ̀ǹ sọ́rí.
1: Orí gan pa.
0: Ó pa orí ẹ̀ pé. Ókè, ó ní mò ń sọ. Tóyìn Aya Kọ́lá Wọlé Ajéyẹmí Màmá Ire September 5, 1982 ni wọ́n bí sílùú Aùchí ní ìpínlẹ̀ Èdó. Ó pé 44. Lọ́jọ́ karùn-ún oṣù tá a wà yìí, Màmá Ire ó pé 44. Ìbàdàn ló ti lọ síléèwé tó ń pè ní St. Anne's School. Láti ibẹ̀ Ọ̀ṣun State Polytechnic Ire, láti ibẹ̀ Ìbàdàn Polytechnic tẹ́ ń pè ní Polytechnic Ìbàdàn. Marketing ló ṣe. Ní Ire, ó ṣe Business Administration HND. Níbo ní ibi kejì. Ó parí ẹ̀ sí Ọlábísí Ọ̀nàbànjọ University ní ìpínlẹ̀ Ogun. Àkíyẹmí o, wà á ti máa wò pé ọdún wo gangan ló bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Màá já yín sí ọdún 2003 ló bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà nípasẹ̀ ọ̀gá ẹ̀. Ẹ máa wò pé Akinyemi, àwọn ọmọ ò tí wọlé, ṣé mo rí òyìnbó kan? Ṣé mo tún rí kejì? Yá mi láyọ̀ kan máa de lásán ayé máa dá padà. Udeya ni Bukki Wright. Bukki Wright. Ẹyin màá mi bàá mi tẹ́ ń bẹ ẹnu lé. Ẹran ti fíìmù kan báyìí tó ń pè ní Shade Blade. Bukki Wright. Òun lọ̀gá Tóyìn Aí Michael nípasẹ̀ ló wọṣẹ́ tíátà. Tóyìn Aí Michael, ẹ wá máa wo Akíyẹmí. Láti ìgbà náà kò wálẹ̀ kò yọ́jò. Oversabi Aunty. Fíìmù ẹ̀ tó ṣe gbẹ̀yìn Akíyẹmí, ó pa owó tó lé ní 1 billion naira. Mi sọ pé 1 million. 1 billion naira over 1 billion naira.
1: Bílíọ̀nù kọ̀ọ̀kan lọ́nà 1,000.
0: Bó tilẹ̀ jẹ́ pé wọ́n láwọn nìkan kọ́ ló ní owó wọ̀nyẹn lóòótọ́ àgbà bẹ́ẹ̀. Akíyẹmí. Gbogbo èèyàn ló mọ̀ pé Kọ́lá Wọlé Ajéyẹmí ọmọ ògbómọ̀ṣọ́ lọkọ ẹ̀ tó bí ire olúwa fún 2019 náà ṣègbéyàwó, ṣùgbọ́n ọ̀pọ̀ ti gbàgbé pé ó ti kọ́kọ́ fẹ́ òṣèré tíátà kan rí. Adéníyí Johnson lorúkọ ẹ̀, òṣèré tíátà. Kò sọmọ láàrin wọn kó tó di pé wọ́n kọra wọn sílẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Akíyẹmí ò parí òwe yìí, ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ orí ẹ̀ wà ní ìfẹ́. Tóyìn padà fẹ́ Kọ́lá Ajéyẹmí òṣèré tíátà. Adéníyí Johnson padà fẹ́ òṣèré tíátà míì. Ṣèyí Ẹdùn lorúkọ ìyàwó ẹ tó padà fẹ́ lẹ́yìn ìgbà tóun àti Tóyìn Aí Michael tó kọra wọn sílẹ̀. Ọdún méje ni Ṣèyí Ẹdùn tó fi ń wojú Olúwa kó tó di pé Ọlọ́run ọba mi gbọ́ àdúrà ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí tẹ́ ń fi ọwọ́ oṣù te finu ogiri gbigbe gbogbo eyin tan ti ro pe ko le bo simo won pe ola ko aja ni akiyemi
1: beni beni
0: ki la won oruko tan pe won yen
1: ah se mo fo fi beni ladugboria
0: eh
1: ilo lora le ladugboria
0: my chief kan so adugbo wa ni
1: ibe lo ti yo moro
0: well done 11 results ati jo gbe 11 draw well done happy 44th birthday choyi aimako mama ire abe ti sunu leyi e ti le sun o deyin eto.
2: Ore, congratulations akwayeye ifeyinti lenu ise
3: o se jare ore mi sugbon isoro kan ti mo ni ni wipe mi o mo ti ma fi owo ifeyinti gratuity ati ajo ti mo se se gba se
2: wa gbomoran temi o ya lodo oba awon aworin to ni ro Adenas Fabrication and Allied Services Nigerian Limited alujonu afirin dabira
3: lati lo se kini se won ba ni ko pamo ni
2: ore Adenas koja be won ba ni se orisirisi machine to le mo powo wole fun odojo ugbo awon bi palm oil presser fish dryer brush machine ama mill machine miss shella eyi gan ti mo ko se ni sand mixer dimpo concrete block agaga electric block making machine eyi ti mo sese se lodo e ni palm oil digester machine in se popupa palm kernel cracking and separators for fi yoku owo temi se electric garri frying machine ati cassava grater machine won ya wo mi
3: imoran gidi lo ma fun mi ore mi nibo ni office won ati telephone number
2: jegele village along ado road igoba kore ni won wa won tun ba service here repair o se soap tabi paint mixer Bella machine telephone number 0803-473-3508.
4: Ṣẹyẹ Ọpẹyẹmí Block Industry Blocks tó le koko bí òkúta tí kì í gbọ̀n yẹ̀rì yẹ̀rì Ṣẹyẹ Ọpẹyẹmí Blocks ó jábọ́ kò fọ́ kábíyèsí o.
5: Ẹ káre láyẹ̀ yìí mọ̀dé wọ̀nyí. Àṣẹ yìí náà ti gbọ́n pa ẹ̀. Ṣẹyẹ Ọpẹyẹmí Blocks Industry. Ibẹ̀ làwọn builders yàn láàyò. Gbogbo kọ́lékọ́lé ló ṣe sàdáńkàtà fún. Ẹ́ńjì ló ń pò ó. Tátú mèsì ẹ̀. Táwa dúró déédéé. Gbé kó jù sílẹ̀. Dìbí ló dúró. Kokoko ló le bí irin. Blocks wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo èyí tẹ fẹ́ kọ́lé. Bẹ́ẹ̀ ni mọ́tò wà tábà yín kọ̀rọ̀ sí sáìtì yín tàbí ibikíbi tẹ́ bá fẹ́. Ẹ wo pàṣẹ omi ò gbúdọ̀ sọ̀rọ̀ jù. Ẹ kàn sí olú iléeṣẹ́ wa Ṣẹyẹ Ọpẹyẹmí Blocks Industry along Ikere Road lẹ́gbẹ̀kẹ́gbẹ́ Ìlàwẹ̀ Grammar School Òkè Bẹ́dọ̀ Quarters Ìlàwẹ̀ Èkìtì. Ẹ pé 0806303151 tàbí 0806335095. Ṣẹyẹ Ọpẹyẹmí Blocks ara ọ̀tọ̀ ni.
0: Ẹ káàbọ̀ padà láti ọjọ́ ọjà ẹja sáré ṣe báyìí. Adidas Metal Construction Company abalẹ́gìrì ló gbé nìyẹn ní Fakèkìtì. Nọ́mbà tó dé pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá ṣì ń jẹ́ kí ìyàwó yín kó fọwọ́ gún iyán. I pity you. Abalara.
1: Lásìkò yìí.
0: Abalara.
1: Ewu.
0: Kí lẹ lò ní iyán tí àjọ̀dún.
1: Ṣé iná iyán jẹ́jú lára? Ṣé kọ́kọ́ ọbẹ̀rin 1000 jọ̀ṣán lè gún yán kò dídí ló á jẹ? Ọ̀gá Adidas náà ti ṣe odò.
0: Odò onírin.
1: Odò onírin.
0: Bámi báwo èèyàn ní nọ́mbà.
1: Adidas 0803-473-3508.
0: Lẹ́ẹ̀kan sí.
1: 0803-473-3508.
0: Ṣẹyẹ Ọpẹyẹmí Block Industry àti Building Materials. Ó ń bẹ ní ẹgbẹ́ Ìlàwẹ̀ Grammar School Òkè Bẹ́dọ̀ Ìlàwẹ̀ Èkìtì. Fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ náà jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra block lóríṣiríṣi pẹ̀lú Building Materials. Nọ́mbà tẹ́ ẹ pè sí nìyí o. Bẹ̀rẹ̀ láti Ìgbàrà Òkè. Dé Ìbùjí.
1: Ọgọ̀tún.
0: Ìyìn Èkìtì. Jáde sí Adó Èkìtì. Nọ́mbà yìí ni kẹ́ẹ̀pẹ̀ Ṣẹyẹ Ọpẹyẹmí Block Industry.
1: 0806-303-1351. Lẹ́ẹ̀kan sí. 0806-303-1351.
0: Ẹ mọ̀ ká lọ́wọ́ àbẹ́ ti sùn ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.
6: Ọpẹ́ lóye kẹrù ó dá o. Ọpẹ́ lóye.

0: bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó ń bọ̀. Lórí ètò yìí, ẹgbẹ́ Licensed Electrical Contractors Association of Nigeria, LECAN, ẹgbẹ́ tó gbòrí ọ̀fẹ́ gbòtẹ̀ ìjọba tó ń faná ìjọba sílé, wọ́n ti darapọ̀ mọ́ wa. Lódidi oṣù mẹ́ta gbáko, lẹ̀ máa fi gbọ́ ìpolówó wọn pé LECAN, LECAN, LECAN. Ìwọ́ tó o bá tí ì darapọ̀ mọ́ LECAN tó ń jíṣẹ́ ṣe.
1: Ajẹ́wẹ́ lára kẹ ká wáyà lórílẹ̀ ni.
0: Bàbá lára.
1: Ká gbàfọ̀yán ni. Ẹni bá lè ní darapọ̀ mọ́ ẹgbẹ́.
0: Wọ́n ti ṣe tẹ́lẹ̀ ni. Èmi tí ẹ̀sùn fẹ́ sọ pé bóyá ọ̀dọ̀ wọn níná ti ń là. Bọ̀ ilé tó wá sọ yìí
1: báyìí. Ilé Legal Connection.
0: Ilé Legal Connection. Ẹjẹ́ mọ̀ kí olórí Mami Olúwatóyìn Aya Ọlásẹ̀dé Ajayi. Màmá ẹ̀ mọ̀ káàlẹ́ o, happy birthday ọlọ́jọ́ ìbí Aya Chairman, State Chairman LECAN yẹn. Olúwatóyìn Ọlásẹ̀dé Aya wọn. Ní ìta ògbólú. Màmá ẹ ti ṣọdún ẹṣẹ mi. Adúpẹ́ pé kùrukùru tó gbojú ọjọ́.
1: A ti fẹ́ dànù.
0: Bàbá o.
1: Àti ọlọ́run ti bá a fẹ́ dànù.
0: Kìtà ń ṣerú èní tó ń ṣọdún yìí.
1: Ọlọ́run ti bá a fẹ́ dànù.
0: Kì í ṣerú èní tó ń ṣọdún yìí. Ní kùrukùru á gbojú ọjọ́. Èrò pọ̀ bíbà, mò ń wo ọ̀rẹ́ mi Dayo Fáṣọlá, ṣe lamẹ́ríkà ni. Yèyé bọ́ bá ṣe yẹ. Àjọ ń wura wa, Abọ́sẹ̀dé Olúwatóyìn Ṣékódùn náà ń wò ẹ́.
1: Ṣékódùn bẹ́ẹ̀ ni.
0: Ó wò ẹ́, ṣé kò bá ẹṣọ dúró náà lé ni.
1: Ẹ ọ̀dọ̀ òní supply yan gidi kà jẹ.
0: Àbí ṣe ẹ̀tún ra yan jẹ lọ́jọ́ ọdún.
1: Ọ supply ni mẹ́fọ́ ra ara yan jẹ ọ supply yan.
0: Ṣé tí eléyìí tí o jẹ àbí tí ìlú jẹ.
1: Èyí kì wọ́n jẹ.
0: Ẹ̀ta lẹ́yìn bá o ló ṣe fẹ́ ṣẹlẹ̀.
1: Ṣé lálẹ́
0: lọ? Ṣọ́ ló ṣe máa gbé tàlẹ́ wá?
1: Àgbẹ̀ alágbára lọ.
0: Àgbẹ̀ láti
1: bọ̀. Ọ̀tẹ̀ gbọ́ máa lọ.
0: Àgbẹ̀ yẹn wá láti ìlẹ́kùn wá sí lára.
1: Bẹ́ẹ̀ni, ikú kìí
0: ṣẹlẹ̀. Ẹ má wá. Ìtàbárí.
1: Wà á sọ ọ̀wẹ́ jẹ.
0: Ìtàbárí. Àganu sí. Àganu sí. Akíyami o.
1: Ayo lọ.
0: Ọlọ́jọ́ bí tí mo fẹ́ fẹnu kan ọ̀rọ̀ ẹ yìí. Ìjídálóko ó pàrà lé àjàsẹ̀. Ó pèrò ọ̀nà. Ọjọ́ kejì tí Tóyìn Abraham tó ṣe 44. Àgbàlagbà nínú àgbàlagbì, àgbàlagbì nínú àgbàlagbà. Nídìí iṣẹ́ tíátà, September 5 ni Tóyìn Àìmàkù. September 6 lẹ́yìn tí mo fẹ́ sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n kò kó fọ́tò síta bó ti ń ṣe lọ́dọọdún. Kò tiẹ̀ pariwo ẹ̀. Bóyá torí ọ̀rẹ́ ẹ̀ tó dàgbàrá òjò. Tí ò yálé mọ́ ni. Ẹni tí mo fẹ́ sọ yìí pé 67. Ó ti ń ṣe tíátà bọ̀ láti ọdún 1976. Ta ni mo ń sọ? Ẹ kalẹ̀ abẹ́ ti sùn.
1: Ẹ tí ì lè sùn, ó dẹ̀yìn ètò.
2: September, October.
0: This is your September to remember. Oṣù kẹsàn yìí, ó sọ ọ́ sí rere. Tó máa ṣèrán títí tí láyé. Tó o bá lè darapọ̀ mọ́ àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn. Tí ó wàá kópa nínú ìpàdé àdúrà. Ọ̀sán mẹ́sàn-án, òru mẹ́sàn-án. 9 days, 9 nights. Tí ó wáyé ní Tapcock City. The Apostle of Peace Church of God. St. Joseph's Ayébọ̀ Cathedral. Saturday 6th. That Sunday 14th September 2025. Tagged his name say. Torí orúkọ rẹ̀. The team. Foundation of Affliction. Ìpínlẹ̀ Ogun, Isaiah 19. Gbogbo ogun tó ń jà ọjà iṣẹ́ rẹ̀ ó wọlé tipilẹ̀ tipilẹ̀. Reverend Collins Akam, Prophet Lukman Olúwalamílóhùn, Pastor Joel Gideon, Pastor Damilọ́lá, Pastor Ìṣọ̀lá Oyewẹ̀, Evangelist Orisadeni Samuel. Ní Ọlọ́run wọn máa lò ń bẹ̀. Evangelist Taiwo Onukun, ó forin fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Bàbá Wòlíì Olókìkí Àgbáyé ni. Apostle Victor Solomon Ayébọ̀, Tapcock General Overseer, lólùgbàlejò. For inquiries call 0803-976-6700. Jesus. There are tailors, there are fashion designers, but Razor Stitches stands out from the crowd. Bene, Razor Stitches. Aran shoko joo, pare, bi pe mo bini mo. Oran shoto bati joo, ke lang wala shelu, ni mo fero yi fun yi. Papa, corporate organizations, schools, club and society, te fero show uniform, tiyo ni yato sirawa, both English and native dresses, tiyo common, unique designs, perfect finishing, prompt delivery, romu kon yato, belu modern equipment, iti kan computer designs logo, enya alaye yo ni no wo igbe yawo, ojo ibi o kwagba, te fero shoko dele iri, that stands you out from the crowd. Razors, ni kemabo, bugwe ni te fe ko, modern fashion designing, coppers, students, civil servants, taboni shemi, ayewa, full time or part time, Razors, Stitches, is at number 84, a demo street, in between Clem Church and Adegbemile, Akure. Call the CEO, Adebola Samuel, on 0906-1296-151. Razors, Stitches, we dress you like a king.
3: Kabo pada lati oju oja Akinyemi. Won ti gbo nipa ti September to remember ti o waye ni Tapcog ti Prophet Ayebo Victor. Ayebo Victor yo opolopo ni o mo pe brother Yemi Ayebo Yemi my lover. To man be sinu do ye. O ti get ye.
1: Sorry.
3: So ko ti
1: ko yoko ni re ni
3: e wo ni nbe sala
1: malo
3: e malo Akinyemi Razors Stitches ti ran so fun toba ti joye Olorun ni yowo Razors lara mi o
1: amen.
3: O wa ni eyin Adegbemile edeli gba egbe total kejebu so ni number idani gan to ni won ara won ta fe cash off ni shodun
1: 0906-129-6151.
3: Lekosi
1: anybody got the job on that good and lady or come can you create a
3: show job on larani
1: me at boot
3: any one italian
1: boot what
3: my bad ma so you bad

sẹrẹlẹ yìí tẹ ń gbọ yìí evangelist luke dada lorúkọ ẹ ó níbi tí mò ń lọ on the 10 10 10 ọtúnla yìí lọjọ bíi tiẹ evangelist luke dada ọmọ bíbí igogo èkìtì igogo obìnrin níbi tó ti ń wóko mẹrin tó ti ń fi oru ọbẹ tó fi ń jẹ gbẹrún òkèlè mò ń bọ lórí ẹ.

0: kí n tó fẹnu kan bí tí mò ń lọ yìí jẹ́ kí mọ kí ọmọọba Clement Adérọ́pò Ọdẹ́bíyí Aládéṣáì ọmọọba Clement Ọdẹ́bíyí Aládéṣáì ọmọọba nígbàrà òkè tó ṣe ayẹyẹ ọjọ́ òbí ẹ̀ lánàá lára àwọn ògo ìgbàrà òkè lára àwọn ògo tí ò ní wọmi ta bá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀dọ́mọkùnrin olówó tí ń fowó ṣàánú Prince Clement Ọdẹ́bíyí Aládéṣáì ọ̀kan pàtàkì ni afúnimá screenshot ó ti mọ́ àná lọ́jọ́ òbí ẹ̀ happy birthday gbogbo ẹ̀yìn tí ìgbàrà òkè tẹ́ ẹ bá rí ọmọọba Clement Dérọ́pò Aládéṣáì ẹ bá mi kí pé ó kú ọdún àná o àbẹ́ ẹ ti sùn
1: ẹ tí lè sùn
0: ó dẹ̀yìn tó.

ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: mi.
1: Ẹ ma gẹ́.
2: Bàbá mi o.
1: O kò tẹ́ fi so mi mọ́lẹ̀.
2: O kò tẹ́ fi so mi mọ́lẹ̀.
1: Sí ọgbà ẹ̀wọ̀n ẹlẹ́yẹ.
2: Sí ọgbà ẹ̀wọ̀n ẹlẹ́yẹ.
1: Ẹ já lára mi.
2: Ẹ já lára mi o.
1: Bíbélì wíwé.
2: Yẹ́sọ̀.
1: Okùn já.
2: Báàmì sọ.
1: Àwa sì yọ. Okùn fẹ́ já o.
2: Yẹ́sọ̀.
1: Bíbélì ló sọ èmi kọ́ o.
2: Yẹ́sọ̀.
1: Okùn tẹ́ fi so mi mọ́lẹ̀.
2: Okùn tẹ́ fi so mi mọ́lẹ̀.

0: sọ.
1: Bí kò bá jà.
0: Ó
1: lè rómìnira.
0: Àtọ̀.
1: Bí kò bá jà. Wà á máa ṣẹ́rú ẹgbẹ́.
0: Bá mi sọ.
1: Bí kò bá jà. Iṣẹ́ rẹ̀ ò lè lọ. Bí kò bá jà.
0: Àmì mímọ́.
1: Kò sí ẹ̀rí fún ọ.
0: Kò sí
1: ẹ̀rí o. Àti tó bá jà.
0: Bá mi sọ.
1: Lo tó lè lẹ́rì.
0: Ìgbà
1: yẹn lọ bá máa lẹ́rì o. Ọ̀gá. Bàbá mi o.
0: Ajá
1: tá a sọ sójú kan. Ó yẹ sọ. Ojú kan yóò mọ fọwọ́ gbẹlẹ̀ lójú kan.
0: Báni sọ.
1: Inú á bi. Ṣùgbọ́n gbogbo inú tó bá bi.
0: Báni sọ.
1: Ojú kan náà ló wà.
0: Ilé ẹ̀kọ́ mi tó wà
1: yẹn. Ọtí tí òkun bá já.
0: Báni sọ.
1: Ni àwọn tó so mọ́lẹ̀. Ni wọ́n tó mọ̀ pé.
0: Kábíyèsí o.
1: Àwọn sì kan ṣe.
0: Sọ.
1: Ọ̀gá.
0: Bàbá mi o.
1: Ẹ máa ké.
0: Ọjà kẹ́lá rẹ̀.
1: Ọkù tá ẹ fi so mí mọ́lẹ̀.
0: Ọkù tá ẹ fi so mí mọ́lẹ̀.
1: Sínú ọgbà ẹ̀wọ̀n ẹlẹ́yẹ.
0: Sínú ọgbà ẹ̀wọ̀n ẹlẹ́yẹ.
1: Táyé mi ò fi dìde. Sorí ilẹ̀. Ọ̀gá. Kó o kú òlà búlé. Kó o lọ Port Harcourt. Kó o lọ 30 years in Port Harcourt. O ní rí ilé kọ́. Torí wọn kì í kọ́lé sórí afẹ́fẹ́. Ilẹ̀ ni wọ́n á kọ́lé sí. Torí pé ilẹ̀ nírú ẹrù ilé. Àyà náà máa ní kan padà. Ilẹ̀ lóru ẹrù ilé. Tí ilẹ̀ bá wá ti gbẹ̀bọ̀dẹ̀. Nítorí ayé ènìyàn. Ènìyàn á máa rìn lórí ilẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ìsáǹsá. Àti alárìn kiri. Lórí ilẹ̀. Tí ẹnikẹ́ni kò ní wà. Láti ṣàánú fún. Mo gbọ́ wọn olúwa Jehovah. Èní ni kò dọ̀la. Àbámọ́dá tí wọ́n bá ilẹ̀ dá. Oh my God. Ètùtù àbámọ́dá tí wọ́n ṣe lórí ilẹ̀ tó fi sun ẹ́ mọ́lẹ̀. Èní ni kò dọ̀la. Ètùtù yẹn gbiná. Ó gbiná o. Ó gbiná o. Ó gbiná o. tutu abamoda eyi to nu omo le omo mo le e ma ke tutu abamoda to mu mi mo le ti le bege pe ja lara mi tutu abamoda to mu mi mo le ti mi o le bege pe ti mi o ju bayi lo gboro oluwa
2: Tadale,
3: Tadale,
2: Larry, Miatalano,
3: Larry, Miatalano,
2: Baba,
3: Baba,
1: ènìyàn kò dọ̀la.
0: Ènìyàn kò dọ̀la.
1: Ẹ̀pọ̀rọ̀.
0: Ẹ̀pọ̀rọ̀.
1: Ẹ̀pọ̀rọ̀.
0: Ẹ̀pọ̀rọ̀.
1: Ewọ̀.
0: Ewọ̀.
1: A kì í ràn lọ́wọ́.
0: A kì í ràn lọ́wọ́.
1: Tí n bẹ lórí mi.
0: Tí n bẹ lórí mi.
1: Ṣé wà lè gbà?
0: Ẹ̀pọ̀rọ̀.
1: Àwọn ọmọ wọn gbàgbé wọn.
2: Kápẹ́sẹ́ o.
1: Àwọn ọmọ wọn ò rántí wọn, àwọn ọmọ wọn wà nílùú òyìnbó.
2: Káà.
1: Àbí
3: tí mo sọ fún yín pé kára bá mi ṣí.
1: Káà.
3: Nísìnyí. Tipa yẹn ti lọ sí 14. So ilẹ̀ kan wà ní ẹlẹ́kọ̀, Lagos State Accusation ni. Sọmọ mi ti ra 2 acres. Daddy, I'm giving you 2 plots out of it.
1: 2 plots. Lẹ́lẹ́kọ.
3: Ní ẹlẹ́kọ.
1: Ayayayayaya.
2: Alleluia.
1: A lọ sẹ́lẹ̀kọ.
2: Kábíyèsèsè.
1: Envelope yìí kì. Èlò ló wà mẹ́sà. Kékeré ni.
3: Owó
1: káàdì lélẹ̀.
2: Káà.
1: 100,000. Lówó káàdì.
2: Bẹ́ẹ̀ni.
1: Ose o. Tí àdúrà mi bá gbàlẹ́ ẹ lórí.
2: Yes sir.
1: Ṣé wọn náà ní ra mọ́tò fún mi?
2: A bá rọ̀. Kábíyèsè o.
1: Ẹjẹ́ ń lo point of contact rí yìí o.
2: Yes sir.
1: Gbogbo ẹni sàmì.
2: Orúkọ Jésù.
1: Ẹ gba ìrànlọ́wọ́ lọ.
2: Wá mi Jésù.
3: Plan ẹ̀ gùn yín torí corner piece wà ń bẹ̀. Pé ìyí tẹ bá ti choose méjì. Iyẹ̀pẹ̀ tipa wà tó máa kó yẹ̀pẹ̀.
2: Hallelujah.
3: Òun a máa send owó cement.
1: Òun a ẹni sùúrù o. Ọmọ yín lòun máa send owó cement.
3: Síbẹ̀ èmi.
1: Ta fẹ́ fi kọ́ ibẹ̀.
3: Tipa mi wọ́n máa supply iyẹ̀pẹ̀ free.
2: Hallelujah.
1: Tipa ti yá supply iyẹ̀pẹ̀ free.
2: Kàbíyèsí o.
3: Engineer ti tọ́ máa sanwó fún láti kọ.
1: Hallelujah. Engineer wà tí ó máa sanwó fún.
3: Ká.
1: Ẹ̀dùnà ṣé ṣọ́ọ̀chì ló fẹ́ kọ́ fún mi síbẹ̀ àbí ilé?
3: Kọ́tẹ́ bá fẹ́ sà.
1: Ìtì ń bá fẹ́.
2: Kábíyèsí o.
1: Ẹ pàtẹ́wọ́ lá fún Jésù.
2: Àtẹ́wọ́ ládà.
1: Tún ògo yín ò ní gbẹ. Bàbá oríṣi.
2: Kábíyèsí o.
1: Àwọn ọmọ rẹ ni o.
2: Dáadáa bẹ́ni.
1: Irú ọjọ́ yẹn tán wá ń sìn.
2: Yes sir.
1: Kò sówó tí yóò fi wọ mọ́tò padà lọlé o.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Lọ́jọ́ tán wá pàdé yìí.
2: Jésù.
1: Ẹni tí yóò lówó tí yóò fi wọ mọ́tò padà lọlé. Ó wá dẹni fún mi ní 100,000 lẹ́nu.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Jẹ́nba àtẹlẹwọ́ ẹ sọ̀rọ̀.
2: O jẹ́ tẹ́wọ́ ẹ.
1: Ìnáwó àtẹlẹwọ́ méjèèjì.
2: Ayayayayayayayayaya.
1: Tí wọ́n bá jẹ́ kó sàmì.
2: Orúkọ Jésù.
1: Ẹ gba ìyanu lọ.
2: Káàbí Jésù.
1: Congratulations.
2: Hallelujah.
1: Ẹ ṣe gan ni.
2: Kábíyèsí o.
1: Ibo lo ti ń gbọ́ mi sá.
0: Kábíyèsí o.
1: Ọ̀gá.
0: Bàbá mi o.
1: Ọ̀gá.
0: Bàbá mi o.
1: Kí ni Ọlọ́run lè ṣe?
0: Kò sí o.
1: Hello.
0: Yes sir.
1: Mo dẹ̀ gbóhùn Olúwa.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Olúwa wí pé.
0: Yes sir.
1: Oṣù Sẹ̀tẹ́mbà yìí.
0: Sẹ̀tẹ́mbà tá wà yìí.
1: Mo fẹ́ ṣàánú àwọn ènìyàn.
0: Kábíyèsí o ṣe o.
1: Màmá.
0: Bàbá mi o.
1: Mo ti rí nǹkan kan.
0: Yes sir.
1: Olúwa wí pé.
0: Kábíyèsí o.
1: Kó tó di aago mẹ́sàn-án.
0: Oh yes sir.
1: Alẹ́ Wednesday.
0: Alẹ́ Wednesday.
1: Aago mẹ́sàn-án.
0: Aago mẹ́sàn-án ni sir.
1: Alẹ́ Wednesday.
0: Alẹ́ Wednesday ni o.
1: Mo gbọ́ wípé.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ìwọ yóò gba ìròyìn ayọ̀.
0: Àmẹ́jẹ́sù.
1: O ní sí ayọ̀ yóò jẹ fún ọ.
0: Àmẹ́jẹ́sù.
1: Àlá àti ó dùn lórí aago rẹ.
0: Àmẹ́jẹ́sù.
1: Ọmọ rẹ tó yẹ kó rẹ̀ lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ṣùgbọ́n. O pè títí.
0: Kábíyèsí o.
1: Kò gbé kọ.
0: Bẹ́ẹ̀ni sà.
1: O pè títí.
0: O
1: fi sí blacklist.
0: O yẹ sà.
1: O bulọ̀kù ẹ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Tó bá wá ń pè.
0: Kábíyèsí o.
1: A máa sọ line busy.
0: Yes sà.
1: Line busy. Line busy.
0: Kábíyèsí o.
1: Olóore tó yẹ kó rẹ̀ lọ́wọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Tó ti bulọ̀kù ẹ.
0: Yes sà.
1: Fúnra rẹ̀. Yóò pè ọ́ o.
0: Àmẹ́jẹ́sù.
1: Ní Wednesday yìí ni o.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Àlọ́ máa pè ẹ́.
0: Àmẹ́jẹ́sù.
1: A bèrè àkán nọmbà.
0: Bàmí o.
1: A sẹ́ni owó sí ẹ.
0: Amen.
1: Mo gbọ́ ohun Olúwa.
0: Kábíyèsí
1: Ọlọ́run. Ẹ̀lò.
0: Bàbá mi o.
1: Ẹ̀rọ àkàbà.
0: Yes sà.
1: Faratilẹ̀ faratilẹ̀. Báka bàbá faratilẹ̀.
0: Yes sà.
1: Tí o faratilẹ̀.
0: Kábíyèsí o.
1: Ẹ sọ fẹ́ni tó gùn. Ikú rẹ̀ dé. Ọ̀gá.
0: Bàbá mi o.
1: Àní ìrọ̀ àkàbà. Faratilẹ̀.
0: Faratilẹ̀ ni.
1: Faratilẹ̀.
0: Kábíyèsí o.
1: Ẹ sọ fún ẹni tó gùn.
0: Ó yẹ sà.
1: Tí àkàbà rẹ̀ bá faratilẹ̀. Tí o bá faratilẹ̀.
0: Faratilẹ̀.
1: Kò tó ní lọ
0: o.
1: Ikú rẹ̀ dé. Ọjọ́ ikú rẹ̀ ti dé. Ẹ sọ fún pé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Kó tó gun àkàbà yẹn. Kó kọ wíìlì o.
0: Kábíyèsí o.
1: Torí kò padà lé mọ́.
0: Rárá o, rárá o.
1: ikú rẹ ni o.
0: Ọ̀gá
1: Àkàbá gbọ́dọ̀ farati lẹ̀.
0: Ó
1: farati lẹ̀.
0: Ẹni
1: tó máa farati. Tí ìrìn àjò ayá fi yá fún ọ. Olóore tó máa farati. Tí ayé rẹ̀ ó fi sáré. Olóore tákàbá mọ́ sílẹ̀kùn. Ìwọ kọ́ ni wàá máa kẹlẹ̀kùn mọ́. Olóore tákàbá mọ́ sílẹ̀kùn. Tí ìwọ ò ní kẹlẹ̀kùn mọ́. Olóore yẹ yọ sí ọ. Àmì méje ni ká ṣe. Olóore yẹ lọ́pàdé. Ọ̀gá èmi ti gba ìròyìn ayọ̀ ní ọjọ́ Sunday. Ẹ wo bàbá tá a gbàdúrà fún. Ìyá ẹ̀sà bàbá ló jìyà lórí gbogbo ọmọ o. Ìyá fúnra rẹ̀ kò bọ́kọ jìyà o. Ó da gbogbo ọmọ lẹ̀ fún ọkọ rẹ̀ ó sá lọ. Bàbá jìyà lórí àwọn ọmọ. Ó di di ọmọ bíi mẹ́rin. Ó jìyà lórí wọn. Ọ̀kadà tó ní. Ó tà á. Mọ́tò tó ní. Ó tà á.
0: Nítorí ọmọ ni o.
1: Ó rán ọmọ yẹn lọ sí ìlú òyìnbó.
0: Kábíyèsí Ọlọ́run.
1: À ẹ̀sà.
0: Ó yẹ sà.
1: Àwọn yẹn wá dé ìlú òyìnbó. Wọ́n gbàgbé bàbá wọn.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Àbúrò wọn méjì.
0: Adáríwáyé.
1: Wọ́n fà lọ ìlú òyìnbó. Wọ́n ní ẹ lọ bá wa wá ìyá wa.
0: Kábíyèsí o.
1: Ìyá tó ti dà yín lẹ̀ láti kékeré. Bàbá ló yẹ kẹ́ mú lọ ìlú òyìnbó. Wọ́n dẹ̀ kó ẹ̀yìn wọn síra.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Wọ́n dẹ̀ lọ mú ìyá. Tí ò rán wọn.
0: Tó ti lọ ti pẹ́yẹn.
1: Wọ́n dẹ̀ mú lọ ìlú òyìnbó.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Wọ́n bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ bàbá. Bàbá máa pè wọn. Wọn ò ní gbé kọ́ọ̀lù.
0: Adáríwáyé.
1: Ẹ̀sà.
0: Bàbá mi o.
1: Fún àìmọye ọdún.
0: Kábíyèsí Ọlọ́run.
1: More than 12 years. Twelve years.
0: Ọdún méjìlá.
1: Inú program láwà.
0: Yẹ̀sà.
1: Ní ọjọ́ yẹn.
0: Kábíyèsí o.
1: Ó dàbí oṣù bíi mẹ́ta sẹ́yìn.
0: Yẹ̀sà.
1: Ni ìrẹ́gbẹ́ bàbá yìí jáde.
0: Adáríwáyé.
1: Oṣù mẹ́ta sẹ́yìn. Ìrẹ́gbẹ́ bàbá yìí jáde.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ọlọ́run dẹ̀ fún mi ní ìtọ́ni.
0: Hallelujah.
1: Bàbá yìí dẹ̀ gbọ́ rẹ̀.
0: Yẹ̀sà.
1: Ni mo ṣe máa ń sọ fún yẹn.
0: Ẹ
1: gbọ́ rẹ̀ o.
0: Ẹ
1: gbọ́ rẹ̀ o.
0: Hello. Kábíyèsí Ọlọ́run.
1: O lè sọ pé o ti dá ọrẹ
0: Yẹ̀sà.
1: O ti sun ẹ. Yes.
0: Bàbá mi o.
1: Mo expect kò sun ẹ.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Nítorí tẹ̀yàn bá ń náwó sí nǹkan.
0: Ó yẹ̀sà.
1: Tí ò dẹ̀ rí èsì. Yóò sun.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí kí mọ́tò bàjẹ́.
0: Kábíyèsí o.
1: Kó wọ́n máa náwó fún mẹkánì.
0: Lójoojúmọ́.
1: Kó dẹ̀ máa ń sí àtúnṣe.
0: Yóò ṣàtúnṣe bẹ́ẹ̀.
1: Inú rẹ̀ á bàjẹ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: O ní lè sanwó mọ́.
0: Àtọ́.
1: O ti dá ọrẹ o ti rẹ̀.
0: Kábíyèsí o.
1: O ti gbàdúrà o ti rẹ̀.
0: O ti rẹ̀ o.
1: O ti lọ sí àwòlé o ti rẹ̀.
0: Kábíyèsí o.
1: O ti lọ ọ̀pàdé o ti rẹ̀.
0: Lọ́lọ́kẹ́ o ti sunra.
1: O ní mi ò tí ẹ̀ dá ọrẹ mọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
1: O ní mo dá 900.
0: Yẹ̀sà.
1: Níjẹta. Mo tún ṣe 900. Fọ́n mọ.
0: Kábíyèsí o.
1: Àìmọye.
0: Yẹ̀sà.
1: 1000.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Tí mo ti ṣe.
0: Mo ti jásẹ́
1: ni. Wòlíì jẹ́ ti ní n ta mọ́tò rí.
0: Kábíyèsí o.
1: Èmi kan o.
0: Yẹ̀sà.
1: O lè ti ta mọ́tò mi kan.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Yẹ̀sà.
0: Bàbá mi o.
1: Ṣùgbọ́n.
0: Yẹ̀sà.
1: Mo lè sọ fún ẹ.
0: Kábíyèsí o.
1: We pray.
0: Yes, Lord.
1: Àánú sì wà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Nínú ìpè òtítọ́. Nínú ìpè òtítọ́.
0: Bẹ́ẹ̀ni sà kọfà.
1: Bíbélì wí pé.
0: Ó yẹ sà.
1: Àdúrà olódodo.
0: Ó
1: ṣiṣẹ́ agbára.
0: Ó ṣiṣẹ́ agbára.
1: Màmá.
0: Bàbá mi o.
1: Má jẹ n tẹ̀.
0: Ó yẹ sà.
1: Tí epo bá tẹ́ nínú jẹ́ nìyẹn. Tó o bá fepo mi
0: sí. Bẹ́ẹ̀ni sà.
1: Iná ò ní tàn fún ẹ.
0: Tọ́.
1: Wọ́n rán mi sí ẹ.
0: Kábíyèsí o.
1: Olúwa wí pé.
0: Ó yẹ sà.
1: Ẹnìkan máa tẹ̀lé tí mo fẹ́ sọ
0: yìí. Adáríwáyé o.
1: Ẹniyẹn ló ní èdìdì. Ọjọ́ kẹsàn-án. Oṣù kẹsàn-án.
0: Kábíyèsí Ọlọ́run.
1: O ti rú ẹgbọ́n o. O ti sẹ́ o.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ṣùgbọ́n.
0: Ó yẹ sà.
1: Ọjọ́ kẹsàn-án.
0: Ọjọ́ kẹsàn-án yìí.
1: Olúwa ní ibi tó bá ti ká mi mọ́.
0: Kábíyèsí o.
1: Kí n tú ọrẹ yẹn gbé. Ọrẹ 900 naira.
0: 900 naira.
1: Mo ti sọ fáwọn tó ń bọ̀ ní Mao.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ní
0: Sọ́kọ̀tà.
1: Ní aago méje. Láàárọ̀ Wednesday.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Mo ní kẹ́ mú 900 naira ní. Nítorí gbé.
0: Kábíyèsí o.
1: Mo fẹ́ bá ọ̀rú dámájẹ̀mú. Mẹ́sàn-án.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Mẹ́sàn-án. Fún ọjọ́ mẹ́sàn-án.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ọjọ́ mẹ́sàn-án ò gbúdọ̀ kọjá. Tí àánú máa fi dìde. Ọjọ́ mẹ́sàn-án ò gbúdọ̀ kọjá. Tí àwọn èèyàn máa ní ìrírí. Ìrírí Ọlọ́run. Ìrírí Ọlọ́run.
0: Ìrírí Ọlọ́run.
1: Ìrírí Ọlọ́run. Gbogbo ẹni tí ń gbọ́ mi.
0: Bẹ́ẹ̀ni
1: sà. 900 naira.
0: Bàbá ti gbọ́ báyìí.
1: Ní Wednesday.
0: Wednesday ni
1: o. Kó tó di aago mẹ́sàn-án alẹ́.
0: Aago mẹ́sàn-án alẹ́ tó lù.
1: Tètè mọ ru.
0: Lọṣẹ́ lọṣẹ́ lọṣẹ́.
1: Ru sí àkáǹtì.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ̀sà.
0: Bàbá mi o.
1: Bó o bá ti ronú pé. Ṣèbí mo ṣèkan lánàá. O ti kúrò lójú ọ̀nà.
0: Bẹ́ẹ̀ni.
1: Májẹ̀mú yẹn.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Hello.
0: Bàbá mi o.
1: Ẹni tí ó bá fi tinútinú.
0: Ó yẹ sà.
1: Tẹ̀lé ohun Olúwa.
0: Ẹni dídùn.
1: Bíbélì pé.
0: Ó yẹ sà.
1: Èmi fi onínú dídùn.
0: Ọlọ́rẹ ni
1: o. Ọlọ́rẹ.
0: Kábíyèsí o.
1: Ẹni bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Olúwa ni a máa wò wọ́n. Ogun ilé wọn ò ní jẹ́ kán yege. Ìdánwò yìí o.
0: Kábíyèsí o.
1: Ìdánwò yìí o.
0: Ẹ sà.
1: Ẹ wọnú májẹ̀mú.
0: Ẹ wọ́n ti rí bẹ́ẹ̀ yege.
1: Ọjọ́ kẹ kẹsàn-án.
0: Kábíyèsí o.
1: Oṣù kẹsàn-án.
0: Oṣù kẹsàn-án.
4: Títí bí.
0: Títí bí.
4: 05-25-28-7-5-1-8-1-8-0-5-0-5-2-8-0-5-2-8-7-5-7-5-1-8-1-8.
0: TTB.
4: TTB ni o.
1: Ọlájídé.
0: Ọlájídé.
1: Sinayo.
0: Sinayo mi.
1: 05-05-25-28-7-5-7-5-1-8. Ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ ti rú ẹbọ yẹn?
0: Báyìí sà.
1: Tẹ́ ti rú nẹ́nẹ́ rẹ̀ díẹ̀.
0: Tẹ́ ti rú sẹ́yìn yẹn.
1: Bí àwọn tí ò tí ì rú ọ̀bá tẹ̀lé ọ̀rọ̀ yìí.
0: Ẹ o.
1: Ẹyin tẹ́ ẹ ti rú.
0: Ó ti rú sẹ́yìn.
1: Òun fẹ́ fi pe Ọlọ́run níjà.
0: Kábíyèsí o.
1: Jọ bá mi ṣe.
0: Wọ́n ṣe o.
1: 900.
0: 900 naira.
1: Ní èní ọjọ́ kẹsàn-án.
0: Lónìí ni o.
1: Ní Wẹ́ẹ̀sì.
0: Wẹ́ẹ̀sì ká
1: wà ní o. Ọjọ́ kẹsàn-án.
0: Ọjọ́ kẹsàn-án.
1: Oṣù kẹsàn-án.
0: Oṣù kẹsàn-án.
1: Lọ sí 900 naira.
0: Ṣe lọ ṣe o.
1: Àní táwọn tẹ́lẹ̀ ọ̀bá ṣe.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ẹyin tẹ́ ẹ ti ṣe.
0: Ìw

0: ma jẹmu ni.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ gbọ́ mi sà.
1: Yẹ́sà.
0: Bàbá yẹn.
1: Ẹ.
0: Ó tẹ̀lé ìtọ́ni.
1: Kábíyèsí o.
0: Ẹ sà.
1: Yẹ́sà.
0: Wákàtí tí mo fún.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Wípé ọmọ rẹ̀ máa pè.
1: Ó yẹ́sà.
0: Òun ló pè o.
1: Alleluya.
0: Ọmọ yẹn dẹ̀ pé.
1: Kábíyèsí o.
0: Ó ní dádì mi.
1: Bàbá mi o.
0: Ibo lẹ wà láti jọ yìí. Bàbá yẹn nígbà tó wá sọ ẹ̀rí nígbà yẹn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó fẹ́ dakú.
1: Kábíyèsí o.
0: Ó ní fóònù jábọ́ lọ́wọ́.
1: Jésù.
0: Ojú rẹ̀ fọ́.
1: Àtẹnuwájẹ́ o.
0: Sáré lọ ṣèwé sírìn.
1: Kábíyèsí o.
0: Ó tún pè òun padà.
1: Yẹ́sà.
0: Ẹsẹ̀kẹsẹ̀.
1: Bàbá mi o.
0: Ó kọ́kọ́ sẹ́ndì.
1: Jésù.
0: ₦4 million.
1: Àtẹnuwájẹ́ o.
0: Sí bàbá rẹ̀.
1: ₦4 million.
0: After many years.
1: Kábíyè 12 years.
0: After 12 years ago.
1: Bẹ́ẹ̀ni sà.
0: 12 years ago. Ó sẹ́ndì ₦4 million. Sí bàbá rẹ̀.
1: Jésù.
0: Ó ní dádì mi.
1: Bàbá mi o.
0: Ibo lẹ̀ ń gbé. Bàbá ni mi ò nílé mọ̀. Ilé àwọn ọ̀rẹ́ ni mò ń sùn. Ó dẹ̀ lọ ra ilé. ₦280 million.
1: Alleluya.
0: Fún bàbá rẹ̀.
1: Alleluya.
0: Kò bí ọjọ́ mẹ́ta.
1: Ayẹyẹ.
0: Ni ó dàbí ìsọlọ ni bàbá yẹn sọ lọ́jọ́ yẹn.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tó ní Àsùwàní market.
1: Yẹ́sà.
0: Àsùwàní market.
1: Báni o.
0: Ẹni bá bẹ̀ lẹ́kọ̀ọ́.
1: Kábíyèsí o.
0: Ó dẹ̀ ra ilé yẹn fún.
1: Yẹ́sà.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Mo dé ilé yẹn.
1: Yẹ́sù.
0: Èmi gan lanu.
1: Àdáníwáyé o.
0: Mo ní Olúwa.
1: Ilé
0: àpèwá wò
1: ni o.
0: Ilé
1: àpèwá
0: wò rẹ. Yẹ́sù
1: Ọlọ́run.
0: Ẹ Ẹ̀lò.
1: Kábíyèsí o.
0: Mo ń wá àwọn.
1: Yẹ́sà.
0: Tí ó ṣiṣẹ́ yìí.
1: Kábíyèsí o.
0: Tí wọ́n dẹ̀ máa pè mí.
1: Yẹ́sù.
0: Tàbí tí wọ́n máa ní àkánọ́mbà yìí lọ́wọ́.
1: Yẹ́sù.
0: Láàrin ẹ̀ní.
1: Ẹ o.
0: Sí ọjọ́ mẹ́sàn-án.
1: Ayérayé o.
0: Tí wọ́n máa san ìdá mẹ́wàá.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ̀yin dẹ́ máa ẹ mọ̀ pé.
1: Yẹ́sà.
0: Wo.
1: Ẹ o.
0: Tó o bá mọ̀ pé.
1: Kábíyèsí o.
0: Mo tún sọ o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tó o bá mọ̀ pé.
1: Ó bá ti mọ̀ pé.
0: O ní san ìdá mẹ́wàá.
1: Ẹ o.
0: Láàrin ẹ̀ní.
1: Yẹ́sà.
0: Sí ọjọ́ mẹ́sàn-án.
1: Kábíyèsí
0: o. O gbúdọ̀ sẹ́ndì ₦900.
1: Àtẹnuwájẹ́ o.
0: Ìwọ tó o bá mọ̀ pé.
1: Ó bá ti mọ̀ wípé.
0: O lè jájẹ́ bí mo ti ń sọ̀rọ̀.
1: Kábíyèsí o.
0: Pé wàá san ìdá mẹ́wàá.
1: Ó yẹ sà.
0: Láàrin ẹ̀ní.
1: Láàrin ẹ̀ní.
0: Sọ́jọ́ mẹ́sàn-án.
1: Sọ́jọ́ mẹ́sàn-án.
0: Lọ ṣe ₦900
1: yẹn. Lọ ṣe o.
0: Àlẹ́ kẹ́rù bí Adà. Mo gbẹ Olúwa gbọ́ ni.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Mo mojú bọ rẹ̀ ni.
1: Ó yẹ sà.
0: Èdìdí òun ni èyí. Bàbá.
1: Yẹ́sà.
0: Ẹ lọ sà.
1: Kábíyèsí o.
0: Èló ni bàbá yẹn wá fún mi.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ní ọjọ́ Sunday.
1: Jésù.
0: Ó kó káàsì ₦100,000 wá.
1: ₦100,000 ni o.
0: Bàbá yẹn tún àti ìwé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó fún wa ní ilẹ̀.
1: Ẹ o.
0: How many plots?
1: Kábíyèsí o.
0: Ó fún wa ní 2 plots of land.
1: Yẹ́sà.
0: Ní ẹlẹ́kọ̀ọ́.
1: Ẹlẹ́kọ̀ọ́ ni o.
0: 2 plots of land.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Lára 2 acres.
1: Ẹ.
0: Táwọn ọmọ rẹ̀ rà fún.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ti fún ìjọ yìí ní 2 plots.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àti ní ilẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Sí ẹlẹ́kọ̀ọ́.
1: Ẹlẹ́kọ̀ọ́ ni o.
0: Nínú Èkó. Ẹlẹ́kọ̀ọ́.
1: Yẹ́sà.
0: Láfta ẹ̀pẹ́ àjà.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọ̀nà ẹ̀pẹ́.
1: Ẹ o.
0: Àti nílẹ̀ ń bẹ.
1: Yẹ́sà.
0: Ó tún ní.
1: Kábíyèsí o.
0: Àwọn tí bá rẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n máa jálẹ̀pẹ̀ fún wa.
1: Ọ̀fẹ́ni o.
0: Ọmọ yẹn tún ra cement.
1: Bẹ́ẹ̀ni.
0: 500 bags.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọmọ yẹn ra cement.
1: Ẹnjíríà tó máa ṣiṣẹ́ bẹ̀.
0: Ẹnjíríà tó tún máa ṣiṣẹ́ bẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n tún máa sanwó fún.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wo bí mi ò rí irú eléyìí rí.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Bàbá yẹn mo re ni.
1: Yẹ́sà.
0: Ló ṣe wá sanjọ́.
1: Ọjọ́yàn
0: tó mo re
1: ni.
0: Mo wẹ̀ tí ò mo re.
1: Kábíyèsí o.
0: Tí ó fi mọ́tò
1: wá
0: sanjọ́.
1: Ó yẹ́sà.
0: Hello.
1: Bàbá mi o.
0: Mo ti dé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n fún ẹ ní omi.
1: Omi ló máa gbà o.
0: Èmi gan máa níbẹ̀.
1: Kábíyèsí o.
0: Kí 7 tó lù.
1: Àdáníwájẹ́.
0: Ègún ni.
1: Ó yẹ sà.
0: Fún mi tí máa ti parọ́.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Olúwa wípé.
1: Ó yẹ sà.
0: Ẹ fún wọn ní omi.
1: Omi ni o.
0: Tó bá ti di 9.
1: 9 o'clock.
0: Gérégé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kọ́ kulí orí.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Màrá dábànú à. Ibi ọba dé ní sango.
1: Ó yẹ sà.
0: Sọ́gbọ́n lọ máa.
1: Máa.
0: Ibẹ̀ sẹ́ńtà.
1: Ibẹ̀ sẹ́ńtà ló bá bọ̀.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ẹ̀yin ará Ìlọrin.
1: Ìlọrin.
0: Ìlọrin o.
1: Ìlọrin o.
0: Ìlọrin o.
1: Ìlọrin.
0: Tuesday.
1: Ọjọ́ Tuesday.
0: Ní stadium.
1: Alleluya.
0: Ago 7 AM.
1: 7 AM ni sà.
0: Tuesday.
1: Tuesday.
0: Ní stadium.
1: Stadium la máa lo.
0: Ago 7. di aro.
1: Di aro.
0: O wo luwa ni o.
1: Ba ne sa.
0: Si o se ti nbo ni o.
1: Se ti nbo ni o.
0: Iwo de ni yanu kan.
1: Amen.
0: Irede.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Teche o.
1: Oja ma bo.
0: Ma bo.
1: Oja ma bo.
0: Oluwa na mi si o.
1: Ba ni o.
0: Ti di orun wi pe. Iwo ganga.
2: La rica.
3: Iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.

0: Yes, Lord.
1: Yes, Lord.
0: Yes, Lord.

Hallelujah.